sókè ọrun àti ní ayé àlàáfíà ìfẹ́ inú rere sí ènìyàn gbogbo ẹni tó ń gbòhun olúwa lẹ́nu mi ẹ bá ń ké alleluia ẹ bá ń ké alleluia ọba tí ò jẹ́ parẹ́ máyé ọba tí ò jẹ́ wọn ó fayé rẹ tayín ògbó forúkọ olúwa ọba tí ò jẹ́ wọn ó fayé rẹ tayín àwọn atayín tayín ayé olùgbà ọpẹ́ wa ògbó forúkọ olúwa ẹ ké alleluia ẹ sọ pé ọlọ́run ògbó forúkọ rẹ ẹ sọ pé ọlọ́run mo gbé ọga torí àánú rẹ lórí mi àtọmọ mi ẹ sọ pé olúwa ẹ mọ̀ ṣẹ́ o fún àánú fún ìdáríjì ẹsẹ̀ fún ìrànlọ́wọ́ fún ojú rere ọlọ́run ẹ mọ̀ mọ̀ ṣẹ́ alágbára alátìlẹ́yìn ẹ mọ̀ mọ̀ ṣẹ́ o fún àánú yín ẹ ẹ̀já yóò mú mi ẹ ẹ̀já wọn fi mi tayé ẹ ẹ̀já wọn gbé mi ògbó forúkọ rẹ gba ọpẹ wa gba ọpẹ wa gba ọpẹ wa gbogbo ẹni tó ń sàmì ẹ ó rọwọ lọ matthew ayé ò ní fayé rẹ tayé matthew ayé ò ní ṣe kí ni wọn à ní fayé rẹ tayé sọ pé wọn à ní fayé mi tayé wọn à ní fayé ọmọ mi tayé matthew ìgbà tí ọwọ́ òkùnkùn tẹ ọmọbìnrin yẹn báwo gbọ́ ń tọ́mọ yẹn wúwo ó láàmú pa lágbára a kàn ní ká fayé wọn tayé lásán eyín wọn fayé ẹ̀ta yẹn ti máa jẹ gangan wọn kàn tí matthew ó wá ní mọ́gbàwé ó ní mọ́gbàdúrà àwẹ 150 days ó sì ń lọ lọ́wọ́ àdúgbò ẹ̀kọ́ august 1 ló ti bẹ̀rẹ̀ ìwọ máa bú mi kó o ló pọ̀ jù ìgbà rìsọ́ọ̀tì ẹ̀ bá dé gbogbo wa láàrin ta ló sàmì ayé rẹ̀ gbà yanu matthew ayé rẹ̀ gbà yanu matthew ayé rẹ̀ gbà yanu ta ló sàmì ayé rẹ̀ gbà yanu ìrànlọ́wọ́ dìde lọ́sẹ̀ yìí wọ́n máa dìde sí ọ fún rere wọ́n máa ràn ọ́ lọ́wọ́ àwọn èèyàn tí ò mọ̀ rí wọ́n á ràn ọ́ lọ́wọ́ ìyanu ẹni tó mọ̀ ó máa dé sọ́dọ̀ rẹ bẹ́ẹ̀ ló máa rí ó ṣẹ bẹ́ẹ̀ jésù olùkọ́.

0: pẹ̀lú ìkọrọdù pẹ̀lú ìfàmì òróró yàn tún ìṣòwò alágbára láti máa gbàgbà fún gbogbo onípojúpo ènìyàn. Agun méjìlá òróró gàjọ ìṣòwò alágbára náà yóò máa wáyé. Bẹ́ẹ̀ni gbogbo èèyàn máa láǹfààní láti máa gba ìjọ òróró kọ̀ọ̀kan lọ́fẹ̀ẹ́. Táwọn ẹgbẹ̀rún kan ogun tó bá wọ́n tún máa gba oúnjẹ lọ́fẹ̀ẹ́. Àwọn ọmọ iléèwé tún máa gba báírọ̀ méjì méjì tí bàbá àdúrà yẹn kẹ́ pọ̀ tí sẹ́gun ti gbàdúrà sí lọ́fẹ̀ẹ́. Ọ̀pọ̀lọpọ̀ olórin ẹ̀mí ló ń bọ̀. Láti Ìkòròdú gáàj. Ẹ̀wọ̀n mẹ́rù wa tàbí máìkìrà tó ń lọ sí ẹ̀rọ ẹlẹ́gbẹ́. Ẹ̀sán kalẹ̀ ní gbẹ́gà bus stop. Ẹ̀sán dẹ́sùn ní kejì títì. Ẹ̀mí ọ̀kadà kẹ́ sọ fún wípé chọ́ọ̀chì bàbá àdúrà yẹn kẹ́ pọ̀ tí sẹ́gun lẹ̀ lọ.
1: Matthew,
2: Baba mi o.
1: Alẹ́ o ni máa lè.
2: Bẹ́ẹ̀ni sá.
1: Nílùú Korodu.
2: Bẹ́ẹ̀ni sá.
1: Ayayaya. Bá a ṣe ń dáná ní Korodu.
2: Bẹ́ẹ̀ni sá.
1: Bẹ́ẹ̀ náà ni wọ́n máa dáná ní branch wa.
2: Bẹ́ẹ̀ni sá.
1: Tó wà ní Chale.
2: Bẹ́ẹ̀ni sá.
1: Àbí bẹ́ẹ̀ kọ́
2: ni. Bẹ́ẹ̀ni.
1: Èmi ó sáré lọ sí Korodu.
2: Yes sir.
1: Ní bá ṣe ń parí tán.
2: Bẹ́ẹ̀ni sá.
1: Màá jọ yẹn padà.
2: Bẹ́ẹ̀ni sá.
1: Ní Chale ń jẹ.
2: Bẹ́ẹ̀ni sá.
1: Ó máa ní agbára.
2: Yes sir.
1: Sẹ́ẹ̀rí gbogbo ẹni tó wà nílùú Korodu.
2: Yes sir.
1: Àbí olè yàn bẹ̀.
2: Bẹ́ẹ̀ni.
1: Ẹ sọ fún gbogbo wọn. Orú òní.
2: Yes sir.
1: Gbogbo àwọn ogbó.
2: Bẹ́ẹ̀ni sá.
1: Tó wà ní Korodu.
2: Yes sir.
1: Ẹ pàdé mi.
2: Yes sir.
1: Ní chọ́ọ̀chì wa.
2: Yes sir.
1: Ní gbàgà.
2: Yes sir.
1: Mo fẹ́ bọ gbogbo ogbó. Tó bá wá síbẹ̀.
2: Yes sir.
1: Ẹgbẹ̀rún méjì.
2: Yes sir.
1: Tó bá kọ́kọ́ dé.
2: Bẹ́ẹ̀ni.
1: Wọ́n ó fún wọn lóúnjẹ.
2: Yes sir.
1: Lágbára Ọlọ́run.
2: Yes sir.
1: Lónìí ni o.
2: Yes sir.
1: Friday òní.
2: Bẹ́ẹ̀ni.
1: Ní àṣálẹ̀.
2: Yes sir.
1: Inú sóru.
2: Yes sir.
1: Ṣé rí àwọn ọmọ tí wọ́n bá wá.
2: Bẹ́ẹ̀ni.
1: Ẹgbẹ̀rún méjì.
2: Yes sir.
1: Ọmọ tó bá wà ńbẹ̀.
2: Bẹ́ẹ̀ni.
1: Yóò gba báírò iléèwé.
2: Yes sir.
1: Láti lọ fi kọ exam. Kandẹ́ sàṣeyọrí.
2: Yes sir.
1: Ṣé wá rí gbogbo ẹ̀yin ọkùnrin yẹn. Òróró àánú lè yàn gbà.
2: Bẹ́ẹ̀ni.
1: Màá fún inú gò kọ̀ọ̀kan.
2: Yes sir.
1: Ìṣòro ni o.
2: Bẹ́ẹ̀ni.
1: Yóò ti bẹ̀rẹ̀.
2: Yes sir.
1: Láti àṣálẹ̀.
2: Yes sir.
1: Mọ́júkẹ́.
2: Bẹ́ẹ̀ni.
1: Iná ò máa jò.
2: Bẹ́ẹ̀ni.
1: Àárọ̀ ò máa sán.
2: Yes sir.
1: Ọ̀run ò máa sọ̀kalẹ̀.
2: Yes sir.
1: Gbogbo ẹni tó bá wà ńbẹ̀. Àánú Ọlọ́run.
2: Yes sir.
1: Ó máa sọ̀kalẹ̀
2: sórí.
1: Ẹnìkan ti sọ pé bàbá ń bọlé Ìkòròdú. Níbo lẹ tó já sí? Ibẹ̀ mo wà tẹ́lẹ̀ kí n tó wá sí Ìbàdàn. Ìrìn àjò mi pọ̀ Matthew láti Sango Ọ̀tá. Ẹni mo ti kọ́kọ́ rìn dé Ìtòkè. Láti Ìtòkè a tún padà sí Sango. Láti Sango a tún lọ sí Arépo. Láti Arépo a ẹsẹ̀ wá gba Ìkòròdú. Àti Ìkòròdú àgbà wá sí ìlú Ìbàdàn. Ìlú Ìbàdàn ńlá gbàdá Abuja. Abuja la tún gbàdá gbàdé Ìjẹ̀bú òde. Ìjẹ̀bú òde la gbàdé Canada. La gbàdé Germany. La gbàdé Italy. Fún Áríkà ìyá ayé ni torí wípé ó wí pé ẹ lọ sí gbogbo ayé. Ẹ lọ wàásù rere fún gbogbo ẹ̀dá. Etíkẹ́tì tó bá gbọ́ tó sì gbàgbọ́ yóò yè. Ẹni tí ò bá wá gbàgbọ́ àwọn ni ó jẹ̀. Lóru òní a tún ti rìn ìlú Ìkòròdú ńlá máa dé sí. Ó dẹ̀ máa ní agbára. Ẹ máa gbọ́ bá ṣe ṣe. Ṣé rí ní òní yìí láàárọ̀ yìí bí n bá ṣe kú omi.

I'm going to go to the house.

0: wa ni koro du nba ni fami ororo yan tu so wa lagbara lati ma gbagba fun gbogbo ni poji poni ya agu mejira urudo ru gajo so wa lagbara na yo ma waye eni gbogbo yan ma la nfani lati ma gba ijo ororo kankan.
1: Band FM
2: 92.9
3: ilese Bond FM 92.9 to wa nilu Eko ini ni ojo eti Friday ojo keje osu kejo odun 2026 Olumide Olalere Olumaiti loruko temi o lakoko na gege bi abajade ise ayewo ti ajo to wo ojojo ton gbe jade fun wa leni won ni itosoro pelu ategun tutu ferefe oni ka koko ma retina lowo re kutukutu ai titi di ago mewa owuro na apa ibikan ṣùgbọ́n ní kété tí ago mọ́kànlá bá ti ń gbẹnu sókè ojú ọjọ́ yóò bẹ̀rẹ̀ sí ní pàwọ̀dà bíi pé òjò fẹ́ rọ̀ àsìkò yìí òun náà ni atẹ́gùn yóò sọ̀kalẹ̀ dáadáa ṣe wá rí láàrin àsìkò yìí sí ago mẹ́rin ìrọ̀lẹ́ agidi ni atẹ́gùn tútù yóò fi gba òòrùn láàyè kó rọ̀ ó dẹ̀ tún ṣe é ṣe kí òjò fún lásìkò yìí náà bẹ́ẹ̀ náà ọ̀la sátidé bó ṣe máa ṣe náà nìyẹn ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ tí mò ń ṣètò yìí mo rí àmì pé òjò ń kan tíntín ní adó odò ọ̀tà lọ sí ìdíroko ìpókíá ṣágámù ìjẹ̀bú-òde bákan náà ó yẹ kí òjò máa ṣe wẹliwẹli lọ́wọ́ ní ìkòyí ọbalẹ́ndé lagos island surulere papa igbomu badagri lọ sí sèmẹ́bọ̀dà festac oṣòdì sọlọ mushi bariga owuro maryland ọjọ́ta ìkẹjà agege lẹ́kí ajá ẹ̀pẹ́ àlímọ̀ṣọ́ ìyànà ìpẹ́jà ẹgbẹ́dá ṣàṣà ìpẹ́jà ayọ̀bọ abúlé ẹ̀gbá ọmọlé òjòdú bẹ́gà ìjayé òjòkoro àti mìíràn bó ṣe máa ṣe náà rèé títí di bíi ìyálẹ̀ta tó ẹtúpàdé mi lọ́jọ́ ajé monday lágbára ọlọ́run ọpẹ́ lọ́wọ́ mr pilot thank you sir Olumide Olalere Olumaiti lorúkọ tèmi lẹ́ẹ̀kan sí akọlajímọ̀ o.
4: Ogún máa ní fún ọlọ́run ní òkè ọ̀run.
5: Hallelujah.
4: Adániwáyé ó ṣe o.
5: Ẹ ṣe Jésù.
4: Ọ̀run ni bá ní débẹ̀.
5: Ẹ ṣe Jésù.
4: Òṣáájú ogun lálẹ́ ọ̀kan ilẹ̀ wa.
5: Ẹ ṣe Jésù.
4: Ó fi jẹran bógun èṣù mọ́lẹ̀.
5: Ẹ ṣe Jésù.
4: Àríwá àlá.
5: Ẹ ṣe Jésù.
4: Àwí kó tó jẹ àjà má jẹbi.
5: Ẹ ṣe Jésù.
4: Onìkan gbéra rẹ̀ níjà.
5: Ẹ ṣe Jésù.
4: Onìkan dá ṣèjọba.
5: Ẹ ṣe Jésù.
4: Agbára àná agbárò ní agbára ọ̀la.
5: Ẹ ṣe Jésù.
4: Ọlọ́run Ábúráhámù, Ọlọ́run Ìsáàkì, Ọlọ́run Jákọ́bù.
5: Ẹ ṣe Jésù.
4: Bàbá mi ó ṣe o.
5: Ẹ ṣe Jésù.
4: Bàbá mi ó ṣe o.
5: Ẹ ṣe Jésù.
4: Kì í ṣàwa nìkan ló wà láyé ṣùgbọ́n aráàánú.
5: Ẹ ṣe Jésù.
4: Ẹ kọrin kan sí ọlọ.
5: Mo sún láyọ̀ mo.

0: also be like me no shaitan ero jim bisi me lie ramon ero yin ala umo soli soli ala sayidina muhammadi wa adina sayidina muhammadi assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh mo kin kaabo sori eto wa eto yin bono seri apa kini ile ise bond 92.9 jimo akoko ninu osu kejo odun 2026 ojo eti akoko ojo jimo ojo alibarika akoko ojo erun to tobi to kari aye kini akoko ninu osu kejo re first friday august 2026 o wa jasi ojo keje osu kejo egba odun o le merin di logbon lẹ́ǹkan sí ẹjẹ́ sálámọ̀ sí gbogbo àwa mùsùlùmí òdodo kí àsàlámù àlékún wà rámọ̀túláyé wà bárakàtù mo kí ní kí ọlá ni ó mo kí ní kí ọlá mo sì kí ní lórúkọ ànábíwá muhammad sálàlá ní wàsàrà ọ̀pọ̀lọpọ̀ atábẹ́rìnrìn àjò lónìí ọlọ́run bá wa lọ àwa tààrìnrìn àjò láàrin ibùsọ̀ kan sí ibùsọ̀ míì láàmọ̀ lọ ni sirin o ni boni lo o ni boko lo o ni bajamba lo o isele bi o ni sele si kokon lu alola no bi wa muhammad sallallahu alaihi wasallam e ka bo sori eto bona o seri apa kini ile ise bond 92.9 pelu imam yi for the last sheikh adeoluwa adifolarin okun ade mr pilot alima bismillah mo fẹ mú polówó ọjà tó ń bẹ lórí ètò ìyàmọ́ kí n tó mú mo fẹ́ kẹgbọ́n tó ga ìsọ.
1: Hello Mr. Pilot Ekarosa. There's an impediment ní Ikorodu from Palm Grove to Tobambo láti Palm Grove bẹ̀rẹ̀ tó ń lọ sí Anthony ní Main Express. Ọ̀run trailer ẹ̀ ti bí táyà iwájú ẹ̀ ló kán síbẹ̀. So please ẹ bá inform àwọn.
0: Mo dúpẹ́ sá o ẹ ṣeun mo rántí pé alàgbà táyọ̀ ọmọládé tèmi àti wọn ti jọ sọ̀rọ̀ darí wọn wà lára àwọn tó jẹ́ kí n kọ́kọ́ gbọ́n pa ọkọ̀ tí ọ̀gá yẹn mẹ́nuba bó tilẹ̀ jẹ́ pé wọ́n ní kò dínà ẹgbẹ́ kan ló wà ní ìkòròdúró ní pangúfù yẹn pé kò dínà rárá àmọ́ bá a bá pé ò dínà báyìí bó bá padà lọ dínà nǹkan ló yẹ kán ní ká pe àkíyèsí àwọn ẹ̀ṣọ́ ojú pópó sí mo sì mọ̀ pé kò ń ṣeun kò lè jẹ́ tuntun fún àwọn ẹ̀ṣọ́ ojú pópó lasma tó wà nbẹ̀ ẹ jẹ́ sáré mú polówó ọjà yẹn.
2: Are you seeking a school where academic excellence meets character building for your child? Welcome to Caleb University Star School in Mota, a premier primary and secondary school in the heart of Ikorodu. We offer a rich blend of the British and enduring curricula set in a safe, serene learning environment. At Caleb, we nurture well-rounded leaders through fully equipped standard modern science and computer laboratories, comfortable home away from home boarding facilities, reliable standby school transportation, hands-on extracurricular training in sport, vocational trades, and practical skills. Admission is now ongoing for all primary classes and JSS 1 through SS 2. Mark your calendar. Entrance examination holds on Wednesday, August 12th, 2026 at the administration block, Caleb University in Montanegas. Give your

Salt FM 92.9.

0: tẹ̀síwájú láàárọ̀
1: tí. Adúlù ń gbọ́ agbára kọ̀ tí wọ́n bá ń bi alẹ́rìí bá ọ̀la ṣe ń ṣe àṣẹ ìta alákànṣepọ̀. Báwo la ṣe ń lo àlùyọ lẹ́sẹ̀ rí Nàìjíríà Bọ́ọ̀dù FN ojú dọ́tán ọ̀rẹ́ aráàlú. À ń fi àdúwájú ni o àti ìbúre torí pé a ò lẹ́bọ bẹ́ẹ̀ la sì lo ìpínlẹ̀ náà fi sórí ètò àìtó yín okòrò ìléṣẹ́ Bọ́ọ̀dù FN Báríkà Jùmọ́hà gẹ́gẹ́ bí ìsìnkú. Ní ọjọ́ Friday ọjọ́ keje oṣù kẹjọ ọdún 2026 bá ń tì mí ṣe mẹ́nu rẹ̀kí rẹ̀kí pẹ̀lú ọjọ́ kẹtàlélógún sọ fún àwọn 4048 ìtàjì lọ́jọ́ òní ṣe lójúmọ́ ayọ̀ fún wa à ń bẹ̀ ọ̀yà rábì yá ṣe kò ń gẹ́rẹ́. Orúkọ mi ò yí padà mọ̀rùnkún adédèjì ojú ege náà lórúkọ tí èmi jẹ́ ṣé wọ́n fọmọ ní kí ó láì gba kọ́bọ̀ náà wà pẹ̀lú wa Adéolú Oko Adé. Májí ìwé ìròyìn sínú olúbọ́dún adúpẹ́ lọ́wọ́ rẹ ó tájọ ìjáwé ìròyìn gbà àtẹ̀mí káàdì àbọ̀dé àtàbàjáde àjọṣẹ́ papọ̀ ní ilé alásìkò àkókò olúwe ìròyìn ìrẹsẹ̀ Bọ́ọ̀dù FM lọ́wọ́ ní CSO Àyìnlá ní Friday àsìkò adúpẹ́ lọ́wọ́ àti yàrá ẹ̀jẹ̀rẹ̀ ajé sínà ẹlẹ́rìí ẹ̀yẹ ICT Paul gbogbo náà wà ìyàmẹ́tò orí oògùn láìka àjọṣẹ́ papọ̀ láàárọ̀ bẹ́ẹ̀ ṣe tó bẹ́ẹ̀ ṣe tárí ẹ̀ Friday wà pẹ̀lú ìgbẹ̀yìnlẹ̀pin bákan náà dìgbàdì àná ògbẹ́yìn àti ìgbèlégbọ̀n díẹ̀ tún ní ìkọ́ni kan ẹ̀kọ́ mẹ́ta àkàyọ kan tó ń gbé.
0: Ọlọ́run kúrẹ́ dá ó kúkú rí ní oníkálùkù bẹ́ẹ̀ ṣe pín fún aláàárọ̀ tèmi ẹni tọ́ sí wà dé nítorí ọ̀sán dá méjèèjì wà ń kalẹ̀ fún kókó onúwèé ìròyìn ti àárọ̀ tèmi tó bá jẹ́ bẹ́ẹ̀ ẹni.
1: Ọtọ̀ sí
0: ẹ tú tú tú
1: ìtòlù
0: ọmọ
1: ìròyìn tó
0: ó dá tó bá jẹ́ bẹ́ẹ̀ ní jẹ́ mọ̀ yí pé àwọn àjọ ICPC máa rọ iléeṣẹ́ ààrẹ wọ́n ti làálẹ̀ fún ọ pé wo kò séwu ọ̀sán sọ kò síjà kò séwu ẹ fọkànbalẹ̀ lórí ẹ̀sùn kan tó ń fi kan ilé rẹ̀.
1: Igbákejì ààrẹ wa Nàìjíríà làgbà Ṣẹtíbà ìsinmi ọlọ́sẹ̀ méjì gbáko pàápàá jùlọ ibi ìsinmi ọ̀hún wọn lọ kẹ́kọ̀ọ́ tí a mọ̀ sí study ni.
0: Ǹjẹ́ ìmọ̀ yí pé àwọn tó ń jí gbé kán lo ẹ̀fọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ láhàámọ́ àwọn ajínigbé tó rí kó wọn yọ wọ́n máa ń sọ ìlàbá ìrọ̀ tèmi ìta gbangba inú òjò inú ọ̀run nínú gbogbo ẹ̀ lọ́fún lọ ń sùn fún odidi oṣù mẹ́fà
1: káfà láwọn ọmọ wọn. Má bínú àǹtí mi ká ní fẹ́rẹ́ kàràgó tí ò ṣe sọ pé ojú ni o. Igbákejì Atiku Abaka òun náà jẹ́ pé ìyẹn dáhùn pé àti àwọn làmìlaka ní orílẹ̀-èdè wa Nàìjíríà wọ́n ní ọ́fíìsì ààrẹ bẹ́ẹ̀ sẹ́ EFCC lórí ìtọ́ràn ti àpòkòwò sí ti ìpínlẹ̀ Ọ̀sun wọ́n ní àwọn faramọ́.
0: Ǹjẹ́ ìmọ̀ yí pé látàrí àti gba àwọn ọlọ́pàá dẹ́dẹ́dẹ́dẹ́ sí àti pé tíjọba àpapọ̀ àti iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ àwọn agbófinró tó ní ẹ jẹ́ ká bọwọ́ ìlú ká gbìyànjú kí ilé ìgbìmọ̀ aṣòfin kó bọwọ́ ìlú ọlọ́pàá ìpínlẹ̀ káàkiri ẹ̀yin ọlọ́pàá ẹ̀sùn wà lẹ́nu iṣẹ́ ẹ fọkànbalẹ̀ kò ṣeé wo IG ló sọ bẹ́ẹ̀ láàárọ̀ tí.
1: Ẹ ní ọ̀rọ̀ ọbẹ̀ yóò sọ nǹkan tí ó fi jẹ́ òsìkìsìkì mọ́ mi owó dé ẹgbẹ́ òṣè NSS wà ń TUC wọn sọ fúnjọba àpapọ̀ pé lọ́wọ́ yìí àwọn tí mi gbórówó lórí àwọn ọjà nílẹ̀ àwọn nàìjíríà ẹgbẹ̀rún ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà owó oṣù tó kéré ju ₦500,000 náà nílò fún àwọn òṣìṣẹ́ o.
0: Àwọn ìgbìmọ̀ tó ń rí ìṣàkóso àwọn agbófinró lóde wa Nàìjíríà wọ́n máa ti yẹ̀wò owó wọ́n ti wọ̀ wọ́n rí wọ́n wẹ̀ wọ́n yán kankan ìyẹn wo àwọn bíi 150,000 ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n ṣe ẹ̀gbà sẹ́nu iṣẹ́ ọlọ́pàá wọ́n wá ti taari wọn ìpanilẹ́kọ̀ọ́ tó péye.
1: Àwọn jẹ́jẹ́gúnlẹ̀ wa Nàìjíríà lánàá òde yìí àti àwọn ẹsẹ̀ task force wọ́n balẹ̀ sí ìpínlẹ̀ Taraba kí wọ́n lọ sí àwọn tó ń wà wà pọ̀ náà ìtọ́ wọn palẹ̀ díẹ̀ mọ́nú wọn o.
0: Ǹjẹ́ ìmọ̀ yí pé àwọn agbófinró máa ń sọ láàárọ̀ tèmi ṣé ẹ rí gbogbo àwọn bí ètò ò ti pé ǹjẹ́ ìmọ̀ fáwọn kan dánú rẹ̀ sì kan wà tó ń gbàbọ̀dè fún ìjọba fún àwọn agbófinró.
1: Àwọn olùgbé ìpínlẹ̀ Kwara ní agbègbè Woro wọ́n ń kọ́sá sí ìjọba àpapọ̀ ilẹ̀ wa Nàìjíríà tí àwọn agbófinró lórí àwọn ilẹ̀ mìíràn kò nùgbé 63 163 kódà wọ́n gba ìtọ́jú náà tó lóyìnbó kó tó di pé wọ́n tarẹ̀ sáwọn ẹbí wọn.
0: Ta ló sọ pé àṣìṣe àmọ́ ń ṣẹ́kù láti jẹ́ kí ètò ààbò kó péye? Ǹjẹ́ ìjọmọ́ ìpé àwọn bandit àti àwọn ológun máa kojú ìjà kódà àwọn bandit báyìí wọ́n júbọ̀ èwe kódà wọ́n sá ẹsẹ̀ wọn dẹ̀ ń kàn pàkọ́ wọn.
1: Lórí ìgbésẹ̀ àwọn ajá VC ìbẹ̀rùbojo ti gbọ́ ọ̀pọ̀lọpọ̀ gómìnà ní orílẹ̀-èdè wa Nàìjíríà ìpínlẹ̀ 18 ni wọ́n ń ṣèwádìí wọn lọ́wọ́ o àgbà tó jẹ́ kóra wọn jọ o.
0: Ǹjẹ́ ìmọ̀ yí pé àwọn mẹ́jọ ọ̀tọ̀ọ̀tọ̀ táwọn ajínigbé tó ń jí gbé nínú ikọ̀ ní ìpínlẹ̀ Sokoto wọ́n máa sọ láàárọ̀ tí gbogbo dúkìá náà bọ́n ṣe ń ta màálù náà ń ta ẹran náà ń ta gbogbo ẹ̀ láti wọ owó tí àwọn bandit èrè fún ìjọba àpapọ̀ ẹ dákun ẹ ṣàánú àwọn o.
1: Lórí ipò sẹ́pò ìjáde láàrin Ọbásanjọ́ àtàwọn olóṣèlú alátakò tíkẹ́ẹ̀tì parẹ́ ló sílẹ̀ Fáyẹmí Òbí Àtíkù lórí ìbára jẹgbẹ́.
0: Ilé ìgbìmọ̀ aṣòfin ilẹ̀ Plateau mà ti fọre láàárọ̀ tèmi àwọn bíi àhámọ́ táwọn kìdínà àwọn bandit tán láti tán ti ṣe ibi ilé ìgbìmọ̀ aṣòfin tí ni wọ́n ti òfin tó da gbogbo ẹ̀ wò lulẹ̀.
1: Ìbẹ̀rẹ̀ afẹ́ayé lórí mọ́tò ti bẹ̀rẹ̀ wá. Ní ìpínlẹ̀ Kwara, Dókítà Bukola Saraki àti gómìnà ìpínlẹ̀ Kwara wọ́n tákẹ́ ẹ̀bùn ọkọ̀ fún ìmọ̀ọ́mọ̀ àgbà ìlú Ìlọrin bó ló sì jẹ́ gbọ́bí ròyìn bá wọ̀.
0: Ẹ má padà sí afúnsálárì o ẹ má padà sí yàtọ̀ sí o tẹ́ ẹ bá fẹ́ kí gbogbo ẹ̀ mọ́ àlọ́ bẹ́ẹ̀ ṣe ń jẹ́ dùndúndùn ìpínlẹ̀ Ọ̀sun.

0: Saraf, comfort with a driver.
1: Gbogbo olùgbé ìpínlẹ̀ Èkó. Ìpínlẹ̀ wa kì í ṣe àkìtàn. Ẹ dẹ́kun lọ́nà àìbìkítà. Àjàkálẹ̀ àrùn ló máa ń fa. Ó máa ń dí àwọn kòtò ìdáminú. Ó sì máa ń ba àyíká jẹ́. Torí náà, àwọn òṣìṣẹ́ PSP tí lọ́ máa fò ní kẹjẹ́ kan máa kó dọ̀tí yín. Kẹ̀sì máa sọ owó ilẹ̀ kíkó déédé. Ojúṣe nìkan láti jẹ́ kí ìpínlẹ̀ Èkó túbọ̀ máa wà ní mímọ́ tónítóní. Àpò ìkólẹ̀kólọ̀ ti lọ́mà ló nílò bèrè fún ti ẹ̀ báyìí báyìí lórí ẹ̀rọ ayélujára www.lomasmartvins.com. O máa tó bá gbìyànjú dídalẹ̀ nù lọ́nà àgbófinmu. Ẹgbẹ̀rún lọ́nà ìgbà ó lé àdá náírà lówó ìtọrọ̀ pẹ̀lú ẹ̀wọ̀n oṣù mẹ́ta gbáko. Tó bá ní ohunkóhun lòdì ṣiṣẹ́ PSP pé lọ́mà lọ́fẹ̀ẹ́ 0800 00 lọ́mà 0800 005 2962 bí 0708 060 1020 email info@lọ́mà.gov.ng ìkànnì àjọlò @lọ́mà_gov lọ́mà wọ́n mú ìpínlẹ̀ kó mọ́ tó yín.
2: Ìtẹ̀méjì omi òrombo lẹ́mọ̀nì ṣúdì ètùkọ̀ àti iyọ̀.
3: Kí ló ń pò pọ̀? Kí ló dé tí ejú ṣe kú gbogbo ilé báyìí?
2: Àpòpọ̀ ẹyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
3: Gbàgbé àpòpọ̀ yìí. Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun àyíká pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun pẹ̀lú eérú àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òróǹbó lẹ́mọ́nì fún eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eérú àdáyébá, eyín funfun dáadáa.

0: Lamata àti ibùdókọ̀ Kojurin. Ẹ lè pe nọ́mbà yìí tàbí kẹ́ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sórí 0909-952-6282 tàbí 0911-552-6282. Bí ẹnikẹ́ni bá bèèrè owó lọ́wọ́ yín, ẹ fi ọjọ́ wọn sùn. Ẹ sì tún lè email info@lamata-ng.com. Ẹ jẹ́ ká gbárùkù ti ìjọba ìpínlẹ̀ Èkó ká ràn wọ́n lọ́wọ́. Ẹ má fọwọ́ san owó mọ́ o. Lamata, keeping Lagos moving.
1: Bẹ́ẹ̀ni o, Lafarge Africa PLC ti porúkọ dàdí HBM Nigeria PLC orúkọ ti yípadà. Ṣùgbọ́n ojúlówó sìmẹ́ǹtì tá ń pèsè òní padà. Sìmẹ́ǹtì tó kójú owó tó ṣe gbáralé àtàwọn ohun èlò ilé kíkọ́ tá a fi kọ́ afárá mainland kẹta. Gbọ̀ngàn ilé ìgbìmọ̀ aṣòfin àgbà, afárá Niger kínní àti èkejì, ilé gogoro Cocoa House Ìbàdàn, gbọ̀ngàn National Theatre àtàwọn ilé ńlá míì káàkiri Nàìjíríà látọdún 1960. HBM Nigeria PLC. Tá a mọ̀ sí Lafarge Africa PLC tẹ́lẹ̀, ó kọjá ilé kíkọ́.

0: to Friday 7th August 20th. See, don't run kwesi ma waye. Fu a wan ke kotoba fe kopa. Ni ojo Tuesday. Ojo kokola o shuke ojo 2026. No boy, bani wale ima bere ni dede agogo mejo uro. Anfani pe kan GC 1000 students ma waye. Ni joba da basoke. Odi olowo ju CDA. Ikede yin waye. Lati owo alaga. Honorable Dr. Ijakonde. The Executive Chairman. Odi olowo ju waye LCDA. Jako ni jo. Jako ni jari.
1: Yo bi ayan fe oluwa ati to lati pese ara yin fun ipo asiwaju se ba le tara sasada po mo ere onigbagbo Christ Apostolic Church Good Women Association Ipiri Akinyele Akini and Pierce Regions Lagos State ni bi afolodun won elekeji ni 82nd annual conference bere lati day 11th August si Friday 14th August 2026 ni Baba International Miracle Camp ikeji ara keji Osun State lo ma ti waye akori ni bibedi oro Olorun ti o lopin si awon obirin onigbagbo Joshua 1 verse 8, 1 Timothy 3, John 15, Pastor S.O. Oladele, CSC President, Pastor E.O. Obi, General Superintendent, Pastor Ezekiah O. Oladeji, Dear Evangelist, Pastor Joe Jacobs, National Good Women Coordinator, Kines Honorable Olafagbemi, Good Women National Leader, Dikines H. Akaju, Secretary, Gogo Wani Wampo Mbe, Jason Drodeyi,
2: Ifẹ́ pọ́n dẹ fẹ́m ló bòde. Ifẹ́ tó wá pọ̀ pọ́n dẹ fẹ́m ló bòde. Olókòló jọba nínú ahéré. Oṣù pátọ́ba láàrin ìyàwó. Kò sẹ́ni tó lè sáré ẹ̀ẹ́lẹ̀ lọ.
3: Pọ́n FM 92.9.
2: Èyí wá ga kó sì ká ọmọ. Ẹ ṣá máa tẹ̀lé wa ká lọ o.
3: Bẹ̀rẹ̀ làgbẹ̀ ẹgbà tó kọ́ ẹlẹ́yìn. Bẹ̀rẹ̀.
4: Bẹ́ẹ̀ni gẹ́rẹ́ bẹ́ẹ̀ náà ni adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba ló ń fún wa ṣe kìí ṣe agbára wa. Kókó inú ìwé ìròyìn rẹ̀ síwájú láàárọ̀ tèní. Nínú ìwé ìròyìn Daily Trust láàárọ̀ tèní kí gbọ́ tún kó lé ètò ààbò kó lè péye. Ǹjẹ́ ẹjẹ́ mọ̀ pé àwọn ìgbìmọ̀ tó ń rí sí ọ̀rọ̀ ní orílẹ̀-èdè wa Nàìjíríà wọ́n máa sọ láàárọ̀ tèní pé àwọn máa ti gba àwọn tó jẹ́ ọlọ́pàá bíi ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta 50,000 láti dá wọn. Wọ́n ṣe máa ṣe ètò tí gbogbo fi lọ láti kún àwọn tó wà ní ọlọ́pàá lọ́ba láti jẹ́ kí ètò àbòkó péye. Wọ́n lẹ́ni tó mo ojú òògùn náà ní pàbí nínú ọ̀rọ̀ nínú àtẹ̀jáde tó jáde láti ẹni tó jẹ́ agbẹnusọ fún ìgbìmọ̀ yìí ìyá àlàgbà tọ́lu ló mọ̀ sọ́ dímọ̀. Ó ní àwọn ti gbé gbogbo àwọn tó ń gbà bí àádọ́ta tó ń gbà sẹ́nu iṣẹ́ ọlọ́pàá. Àwọn ti taari orúkọ wọn dẹ̀ ti gbé wọn lọ ti máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ bákan náà. Wọ́n tún wáá gbósùn bá sàdákátà fún ààrẹ Bọ́lá Àmínú fún ìgbésẹ̀ tí wọ́n gbé yìí àti pé wọ́n ṣe tìwọ́n lẹ́yìn pé ìgbésẹ̀ tẹ́gbẹ́ ò dára o láti kí ètò àbòkó péye àti pé àìríṣẹ́ ṣe kó lè dínkù. Oníṣẹ́ rí àwọn gbà sẹ́nu iṣẹ́ ọlọ́pàá yìí yóò tún dé gbogbo àìríṣẹ́ ṣe táwọn lọ káàkiri yóò ti ní orílẹ̀-èdè wa Nàìjíríà kódà iṣẹ́ àti òṣì yóò ti dohun àbísẹ́yìn tegun adarí. Ó wá rògbò àwọn tó ń ṣe ìgbà pátápátá pé tó gbogbo ọmọ tó ń taari yín sí láti lọ sí ìdánilẹ́kọ̀ọ́. Ẹ jẹ́ kí ọkàn yín kó wà bẹ́ẹ̀ ṣèdánilẹ́kọ̀ọ́ náà kó péye torí pé kí ni agbófinró ta ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Wọ́n ti ṣe tán láti jẹ́ kí àbòkó péye nínú àwọn tuntun tó ń ṣẹ̀ wá gbà nìkan lára wọn máa ti sọ̀rọ̀. Ó nínú òun dùn torí pé àìmọye ìgbà lòun ti ń kọ̀wé láti darapọ̀ àwọn ọlọ́pàá. Ó ní àwọn ìgbà káàkiri pé òun fẹ́ ní iṣẹ́ oníṣùgbọ́n wọ́n ṣe bó orúkọ òun ṣe jáde láti wà lára àwọn gbà fún iṣẹ́ ọlọ́pàá. Ó nínú òun dùn gírígírí òun tún wá gbósùbà sàdákátà fi àwọn ìbọn ìṣe ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí ìgbésẹ̀ tí wọ́n gbé náà wá ṣe tán báyìí pé tọkàntọkàn ló máa fi ìlú tán bá ti bẹ̀rẹ̀ iṣẹ́. Nínú ìwé ìròyìn Daily Trust ló sọ nímọ̀ láàárọ̀ tèmi.
5: Kọ́ni ilé sọ ẹbọ́ rẹ̀fẹ̀ náà lọ́jà kó ń tẹ̀síwájú. Ẹ ń bá lẹ́kọ̀ọ́ rẹ̀ kókó pé ìjọ ẹ̀mọ́ sọ pé kò ṣe fọ́rọ́ sẹ́yìn. Lójú ẹ̀kin leadership láàárọ̀ leadership Friday bákẹ́rẹ́ òdì àtún gbèrò àti balance alákòóso wẹ̀tẹ̀ kọ́ lẹ́wà Nàìjíríà orúkọ là.
4: Tọ́n bá ti bẹ̀rẹ̀ iṣẹ́ nínú ìwé ìròyìn Daily Trust ló sọ nímọ̀ láàárọ̀ tèmi.
5: Kọ́ni ilé sọ ẹbọ́ rẹ̀fẹ̀ náà lọ́jà kó ń tẹ̀síwájú. Ẹ ń bá lẹ́kọ̀ọ́ rẹ̀ kókó pé ìjọ ẹ̀mọ́ kan sọ pé kò ṣe fọ́rọ́ sẹ́yìn. Lójú ẹ̀kin leadership láàárọ̀ leadership Friday bákẹ́rẹ́ òdì Guardian náà tún gbèrò àti balance alákòóso wẹ̀tẹ̀ kọ́ lẹ́wà Nàìjíríà orúkọ là gbọ́ dókítà Túnjí Aláúsá ló pe àkíyèsí o. Oníkekulẹ̀ ọgbọ́n kan sọ tó káàdọ̀ gbọ́ kúrò fún ọbẹ̀. Ó ní ààrẹ ilẹ̀ wa Nàìjíríà sọ́jọ́ Lamẹ̀ Tinubu náà ti buwọ́ lù ú. Ìgbà ṣiṣẹ́ ìyìn tó rọ̀ mọ́ ti àwọn ẹgbẹ́ òbí àti olùkọ́ ní orílẹ̀-èdè wa Nàìjíríà 3,252 Verified Parent Teachers Association ní ìtọ́rọ̀mọ́ ti iṣẹ́ ìjọba Federal Civil Service. Ó ní irú ìgbésẹ̀ yìí. Ó ní ìtọ́rọ̀mọ́ ti náà ti buwọ́ lù ú. Ìgbà ṣiṣẹ́ ìyìn tó rọ̀ mọ́ àwọn ẹgbẹ́ òbí àti olùkọ́ ní orílẹ̀-èdè wa Nàìjíríà 3,252 Verified Parent Teachers Association ní ìtọ́rọ̀mọ́ ti iṣẹ́ ìjọba Federal Civil Service. Ó ní ìgbésẹ̀ yìí. Ó ní ìtọ́rọ̀mọ́ ti ètò ìkọ́lẹ̀ wa Nàìjíríà. Ó láwọn olùkọ́ tó yẹ pé wọ́n mọ̀ wípé olùkọ́ tó lè pọ̀ sí yẹ ní kọ́lẹ́jì ìjọba àpapọ̀ Federal Unity Colleges. Ó ní ìyẹn ó lé ètò ẹ̀kọ́ tó bá gbà jáde lára Nàìjíríà.

0: yóò tún gbòde kan ló jẹ́ kí ìjọba àpapọ̀ ọjọ́lá mẹ́ta buwọ́lu àwọn ẹgbẹ́ yìí ẹgbẹ̀rún mẹ́ta àti ìgbóni méjìléláàádọ́ta àwọn lábalẹ̀ ètò ẹ̀kọ́ ojú ẹ̀kẹ́ lídá sí friday balance ìròyìn benue the guardian eric laro.
1: mo ṣì wá nù wẹ́rẹ̀ daily trust láàárọ̀ náà tẹ̀ kí n kọjá lọ sí ìpínlẹ̀ ọ̀sùn wúwa láti fi di ọjọ́ kẹẹ̀ẹ́dógún ní oṣù ta wà ní ipò sí ipò gómìnà tí wọ́n máa wá ìpínlẹ̀ ọ̀sùn àìmọye ẹgbẹ́ òṣèlú ọlọ́kọ̀ òjọ̀kan bàtìrí ẹgbẹ́ òṣèlú apc adc láàrí àkọọ́dọ̀ àìmọye náà fẹ́ kópa nínú ìbò náà ṣùgbọ́n tó fẹ́ dupò ipò gómìnà ní ìpínlẹ̀ ọ̀sùn ní ẹgbẹ́ òṣèlú accord party lẹ́pọ̀ ní gómìnà lọ́wọ́ ìpínlẹ̀ yẹn sẹ́nitọ́ adémọlá adeleke wọ́n máa fọyín láàárọ̀ tí wọ́n nígbà tí mo ti gbàkóso ìjọba ní ìpínlẹ̀ ọ̀sùn gbogbo nǹkan ti yàtọ̀ láti rí tẹ́ àbágbàgbé gbogbo èèyàn ti ń jẹ́ mùdùmúdù ìjọba tiwantiwa gbáko ṣe àti ṣe lóhun àfisẹ́yìn tẹ́gbọ́n alárí ìfisọ owó arọgbọ àwọn tó wà ní ìpínlẹ̀ ọ̀sùn ẹ dákun ẹ má òun gbìjú ń bẹ́ẹ̀ ni ẹ má jẹ́ ẹ má tún padà sí ẹsẹ̀ àárọ̀ o látàrí pé kíni tẹ́lẹ̀ tó gbà ìṣàkóso ìjọba ní ìpínlẹ̀ ọ̀sùn ẹ rí gbogbo àwọn òṣìṣẹ́ pátápátá ìnágbà kan tó gba tó bá gba tó oṣù yìí ní ìdajì owó oṣù yìí wọn oṣù mẹ́rin tó kù ni wọ́n tún tó rí mi gbà ó ní gbogbo ẹ kò sí mọ́ ó ní òṣìṣẹ́ pẹ́pẹ́ lómi ẹgbẹ́ bá kó tó ní gbogbo yóò ti jẹ gbèsè lọ ó ní kò sí ẹ mọ́ kódà àwọn jẹ àjẹ àti àjẹṣòkò wọn tún fún àwọn èèyàn ó ní lásìkò tó ni owó arọgbọ àwọn tó wà ní ìpínlẹ̀ ọ̀sùn lọ́lọ́ sí ibò tó máa wáyé ní ìpínlẹ̀ ọ̀sùn lọ́jọ́ ní ọjọ́ kẹẹ̀ẹ́dógún lóṣù ó ní ẹgbìyànjú ẹ jẹ́ kíjọba mùdùmú tóun ṣe lọ́kọ́ túbọ̀ máa tẹ̀ síwájú ẹ má padà sí àsìkò afusalari òṣì àti ìṣòmi ò lè jẹ́ mẹ́ta tí ò lè jẹ́ ó ní ọjọ́ kan bákan náà ni gómìnà adeleke ó sọlá ó ní gbogbo àwọn ẹgbẹ́ ìṣòlú tó kù ẹgbẹ́ tó ń fẹ́ tó ń bá kópa pẹ̀lú ó ní wọ́n bẹ̀rẹ̀ sí wọ́n parapọ̀ láti gbógun tí ó ní kò sí nǹkan tó jọ gbogbo ń tẹ̀lé gbé ara ìpínlẹ̀ ọ̀sùn wọ́n mọ nǹkan tó ń ṣe wọ́n mọ ẹni tó tó àwọn tó yẹ wọ́n mọ ìgbà tó wà lórí ipò tán ni pé àwọn jẹ bùdùmọ́ náà pé àwọn kan tó wà lórí ipò tó yẹ pé wàhálà olùṣẹ́ ló ń bá fúnra ó ní àwọn náà mọ ibi tó ń lọ bákan náà ló wá ni ó ní nígbà tó ti dé gómìnà gbogbo àwọn òṣìṣẹ́ òun ò fọ̀rọ̀ wọn ṣeré kò sẹ́ni tó gbá salari rí kò sẹ́ni tó pé ìbéèrè kan tó fẹ́ àbí ìwé kan tó tari tí ò rí èsì ẹ̀ lọ́wọ́ kan kò sẹ́ni tí ètò ààbò tí ò péye fún kò sẹ́ni tí ìdàgbàsókè ìjọba ní ìpínlẹ̀ náà tí ò tọ́ sí ó ní gbogbo ẹ̀ ló ń ṣe lọ́tún lọ́sì láti jẹ́ kí wọ́n tó wà ní ìpínlẹ̀ ọ̀sùn wọ́n jẹ mùdùmúdù ìjọba àti wọn wá rọ̀ wọ́n láàárọ̀ tẹ́ ẹ má padà ṣe ẹsẹ̀ àárọ̀ o lórí pé tẹ́ ẹ̀ bá dìbò fóun tó tóun bá wọlé lẹ́ẹ̀kan sí àfàmọ̀ kẹ́ máa gba àṣàlàrí tẹ́ ń gbà tẹ́lẹ̀ òun ò ní ṣe bẹ́ẹ̀ o mọ̀ lọ́wọ́lọ́wọ́ ẹ̀ nípò gómìnà tó máa wáyé ní ìpínlẹ̀ ọ̀sùn gbogbo àwọn tó já látìlẹ́yìn náà ṣáájú àwa lẹ́yìn ẹ̀ kò séwu nínú ìwé ìdílé trọ̀sì rẹ̀ ti rí ká.
0: kòrónà ilé iṣẹ́ bọ́dẹ̀ bẹ̀ ó kún fọ́fọ́fọ́ láàárọ̀ àwọn ìròyìn tí ó ṣe láǹfààní lọ́yẹ́ pé àwọn ìpínlẹ̀ ọ̀sùnwó ìròyìn ìdásí friday láàárọ̀ the guardian náà gbére fangard náà gbèrò yìí yára láti gbọ́rọ̀ lọ́ra láti fèsì aráyé a máa dígbà rọrùn ni o wọn a máa tẹ̀ràn mẹ́yàn lọ́rùn bí ìdọ̀ràn kalẹ̀ kan bá lé ọkàn jẹ́jẹ́ mi ò jókòó mi pẹ̀lú mi ò bá tẹ̀yìn jẹ́ má bàtà o jẹ́jẹ́ ń kájọ ic fi jẹ́ kó dínbà o wọ́n lè olùdarí àwọn òṣèlú abẹ́rẹ́ ilẹ̀ wa jẹ́ àmì gbàjà bí àmì là wípé wọn ò mọ nǹkan kan nípa ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ pàjọ lórí iléeṣẹ́ kan tí wọ́n pè ní presidential foreign investment promotion council pipc nígbà tó jẹ́ pé níta gbọ́ pé adarí náà adeyemi martin wípé ó ṣayé dèrú gba àwọn nǹkan yìí o wọn ní wítèmí lèmi tó yẹ kó tó lọ ìyẹn tó jẹ́ alága fún icbc nílẹ̀ wa nàìjíríà dókítà musa adamu aliu zan lọ́jẹ́ kọ́tùmá o onígbàgbàgbé ìtọ́pípẹ́ àwọn nígbà tí wọ́n tọ́pípẹ́ pẹ̀lú ìjábọ̀ tọrọ mọ interim report nílùú ilẹ̀ abuja ó dídí ọgbọ̀njọ́ gbà kó 30 days nígbà tá a sọ́jọ́ mẹ́ẹ̀tì ní bí tí ògbọ́n ìkẹnì kan kìí bàjẹ́ inú kìí bàjẹ́ pé ẹ̀ka yìí ẹ̀ pípẹ́ ọ̀rọ̀ wọn náà ṣe tọpẹpẹ rẹ̀ gbàjà bí àmìlà ọmọ kankan nípàrẹ̀ o arákùnrin náà kàn parọ̀ ni gẹ́gẹ́ bí alága icc jẹ́ kó dímọ̀ ó ní àgbékalẹ̀ adẹniyí adéyẹmí wípé ìjọba àpapọ̀ tiẹ̀ mọ́ rí rárá kọ́dà iléeṣẹ́ tó ń tọ́ka sí pé kò lábẹ́ iléeṣẹ́ ìjọba àpapọ̀ ilé wa nàìjíríà wípé ó kàn parọ̀ ni ìyẹn dúró wọn ní alága fẹ́ẹ́ gbàjà bí àmìlà kọ́ mọ́ kankan nípa ọ̀rọ̀ rárá o àlejò jẹ́ kó dímọ̀ yìí púpù tọpẹpẹ àwọn àti lẹ́tà tí adéyẹmí tọ́jọ́ fún tarí síta wípé ayédè lákòótán àjẹ́ kó dímọ̀ wípé ayédè rú iléeṣẹ́ ní iléeṣẹ́ náà o kọ́dà pé tó pé ọ́fíìsì gan nílùú àbújá wípé wọn kò sí ní abẹ́ ọ́fíìsì ààrẹ ilẹ̀ wa nàìjíríà yẹ́dẹ́bí ò dúró gbogbo nǹkan tó jẹ́ kó adéyẹmí ń sọ ẹ̀ wípé ó ń parọ́ pátápátá gbà ní pépé bẹ́ẹ̀ bí àmì là kọ́ mọ nǹkan kan nípa rẹ̀ o kọ́lọ́run bá mọ́jẹ̀kí wọn parọ́ tó máa jó òtítọ́ mọ́ yàn ní wẹ́n fangard láàárọ̀ ti tòní ní wẹ́n díẹ̀sì friday wẹ́n dí gádí ayẹ̀ náà kìí o.
1: nínú wẹ́rin the nation láàárọ̀ tèmi bẹ́ẹ̀ rí iṣẹ́ wa bẹ́ẹ̀ rí iṣẹ́ wa ẹ wò gbòòrò wò ìgbòòrò ni ẹ wò bẹ́ẹ̀ rí iṣẹ́ wa àpapọ̀ ń kọ́ leléyìí o nígbà tí ara bọ́lá mẹ́ẹ̀ tinubu tún lánàá òde ni wọ́n bọ́wọ́ lu àwọn ìgbésẹ̀ kan láti jẹ́ kí ojú ọ̀nà tó dá wọn ní ojú ọ̀nà wo bí òṣogbo mọ́ ìwò ìbàdàn wọn ní bíi kìlómítà méjì lé ní ọ̀tọ̀ọ̀tọ̀ 82 kìlómítà àti ojú ọ̀nà sí gbọ̀ngàn òṣogbo sí wọn ní gbogbo ẹ̀ máa tuntun ṣe o nígbà tí wọ́n sọ nímọ̀ nínú àwọn àkànṣe ètò tán gbé kalẹ̀ nínú ni ọ̀sán máa sọ ààrẹ wọn sọ láàárọ̀ tẹ̀ nígbà tí ẹni tó jẹ́ mínísà sí mínísà tó ń rí sí ọ̀rọ̀ ìgbòkègbodò ọkọ̀ àti àwọn mínísà lọ́lọ́pọ̀ ọ̀jọ̀ kan tó ń ṣojú bàbá níbi ìgbésẹ̀ yìí wọn ni wọ́n ti sọ láàárọ̀ tó wọ́n ní gbogbo ẹni tẹ́ wà nípínlẹ̀ ọ̀sùn pátá òṣogbo ni o ìbàdàn ni o gbọ̀ngàn ni o wọ́n ní ẹ̀fọ́ kan balẹ̀ nínú lọ́sọ̀ọ̀sọ̀ orí pé kí ni ààrẹ tó lu owó rọ̀bùrọ̀gùn láti ṣe àwọn ojú ọ̀nà kó lè jẹ́ ìrọ̀rùn fún ètò ọrọ̀ ajé wa bákan náà wọn sọ láàárọ̀ tí wọn ní jẹ́ mọ̀ wípé ìgbésẹ̀ ìgbọ̀tún kan tí ààrẹ gbé kalẹ̀ new hope

0: gómìnà abraham abraza àti ìpínlẹ̀ kwara náà wípé náà tó tarí ọkọ ayọ́kẹ́lẹ́ sẹ́wọ̀n wá ń takà sàràkà àti abrasaki takà ẹ̀bọ̀ ọkọ̀ fún ìmọ̀ àgbà ìlú ìlọrin àwọn méjèèjì wọn sáà kórè rẹ̀ ojú ìwé kìíní ìwé ìrògbèrègbà gbèrègbà ìrìnà kàlà ìpínlẹ̀ kwara.
1: àwọn àjọ icpc má ti fọ ẹ láàárọ tèmi tó kò tó tààbò lọjọ ìdìbò ó kẹran o kódà àwọn òfin sẹkẹsẹkẹ ni o èmi kọ ni mo sọ ǹjẹ mọ pé nínú ìwé ìròyìn the nation láàárọ tèmi ni àwọn àjọ icpc ti fọ ẹ láàárọ tèmi látàrí ìdìbò tó máa wáyé ní 2027 àti eléyìí tó máa wáyé ní ìpínlẹ̀ ọ̀ṣun mo máa ń fi sọdá ní ìpàdé tó ń ṣe papọ̀ pẹ̀lú àti ìpàdé tó ń ṣe láti jẹ́ kí ìpolongo wáyé pé ẹ má ràbọ̀ ẹ dẹ̀ má tàbò ìdìbò nínú ọ̀ṣọ́gbó náà máa ti sọ̀rọ̀ ìdìmọ̀ ní àná òde nígbà tó ń ṣèpàdé papọ̀ pẹ̀lú àwọn àjọ inec àti àwọn olóṣèlú pátápátá láti gbáradì fún ìbò tó máa wáyé ìpínlẹ̀ ọ̀ṣun lọ́jọ́ kẹẹ̀dógún oṣù tá a wà yìí òun náà ni wọ́n ti forí ìkòkò sọ ọbẹ̀ tó ọ̀gá àgbà fún kọmíṣánná fún ẹ̀ka ìyálàgbà yusuf ọlátúndé pé wọn gbogbo àwọn olóṣèlú pátápátá àti gbogbo àwọn ẹlẹ́nu lọ́rọ̀ wípé ẹnikẹ́ni ọwọ́ sí fún bá wá lọ́jọ́ ìdìbò tó bá ń ta ìbò àbó ń ra ìbò lọ́wọ́ pé irúfẹ́ ẹ̀dà bẹ́ẹ̀ nǹkan wọn ó ṣe kí ni wọn mọ̀ wípé wọn ó ṣe kí ni wọn ó dájú pé kí ni ìsẹkẹsẹ tó ọwọ́ bá ti tẹ̀ wọ́n báyìí òun náà ni wọn ó fi sẹkẹsẹkẹ sí wọn lọ́wọ́ alàgbà tún jí tún fi kún ọ̀rọ̀ rẹ̀ nígbà tó ń ṣèpàdé ó ní àwọn ìjọba ìbílẹ̀ bíi 30 tó wà ní ìpínlẹ̀ ọ̀ṣun tó máa ṣe ètò ìdìbò náà ni wọ́n ti mú àwọn tó jẹ́ àwọn òṣìṣẹ́ pàtàkì láti wò lọ́tún lósì àti gbogbo àwọn olóṣèlú pátápátá láti fọwọ́ mú láti fi ọmọ gbogbo àwọn alátìlẹyìn wọn láti má ṣe kópa àbí dá wàhálà lásìkò ìdìbò tó máa wáyé ní ìpínlẹ̀ ọ̀ṣun icpc ń fọyín láàárọ̀ tí o wọ́n ti gbé ìgbìmọ̀ kan kalẹ̀ tí ó máa ṣàmójútó ètò náà láti jẹ́ kí ètò ìdìbò kó lọ ní ìrọ̀ ọ̀rọ̀sẹ̀ pàápàá jùlọ ti ìpínlẹ̀ ọ̀ṣun tó máa wáyé lọ́wọ́lọ́wọ́ ẹ lọ sínú ìwé ìròyìn the nation kalẹ̀ kùn rẹ̀ láàárọ̀ yìí.
0: lọ́jọ́ kínní lílọ sí friday láàárọ̀ ìbálánsì ròyìn bẹ́ẹ̀rùn gàdé àwọn oníbàtúbàjẹ́ tó sì ọ̀bàjẹ́ ọ̀hún dọwọ́ lóró ni wípé owó ṣe pàtó sí ayẹyẹ dá olówó olówó fẹ́ dára kọlọ́ba máa yẹ dáràn ni wípé bó owó wá níbọ̀ ọlọ́lá ìdíà bó owó wá níbọ̀ ọba sílé kẹ́nikẹ́ni ó sì dámọ̀ràn kankan wá wúkọ́ tó yára kẹ́ni wọ́n ta lólùwọ̀n àlàáfíà jẹ́ ká tó lọ́lẹ̀ sọ́dọ̀ ìgbà ẹ̀dá ọ̀hún sẹ́ nsutuc wọn lẹ́yìn tí ọ̀tọ̀ ọ̀rọ̀ yọ̀sẹ̀ nǹkan tí ó fi jẹ́ o wọn lẹ́yìn tí kọ̀wé àfẹ́kẹ́ lọ sọ́dọ̀ ìjọba àpapọ̀ ilẹ̀ wa nìjẹ́ àwọn aṣáájú náà ẹgbẹ́ nsutuc àti tuc wípé lọ́wọ́lọ́wọ́ báyìí tá a bá rìn gbòòrò wò ọ̀pọ̀lọpọ̀ nǹkan nílẹ̀ wa nàìjíríà bó ṣe ń lọ sókè lọ́jọ́ pé ó ń lọ sílẹ̀ wípé owó tó jẹ́ pé kéré jọ yẹ kó sì ṣe ọ̀pá nàìjíríà báyìí wípé bẹ́ńfìlópù bá fàyà kó rẹ̀ mọ́ sí fàyà bí àṣà bàṣà wà sísà láwùjọ ọmọ tó ń kọ́lọ̀ wọ́n ní 500,000 àǹbá ló pe àkíyèsí ó níjọba àpapọ̀ ti bá buwọ́ wípé àwọn òṣìṣẹ́ kan ṣiṣẹ́ wọ́n kàn ń ṣiṣẹ́ takuntakun ṣùgbọ́n wọ́n ń jẹ̀jẹ̀ ẹ̀lérí. ₦100,000 ẹgbẹ̀rún náà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà wípé ẹ̀bọn buwọ́ lù kọ́ jẹ́ owó oṣù tó kéré jù mọ́ gbà ní orílẹ̀-èdè wa nìjẹ́ ọlọ́run jẹ́ rọrùn lójú wẹ́kìnní dá sí friday ìwé ìrìnàjẹ́
2: òótọ́ ni bẹ́ẹ̀ náà ni àgbo tó bá dá ìdákúrekú a kì í jómi ọgbẹ́ lórí ẹ̀ láti ìwádìí ìnà àìsàn ìsétọ̀ lára ọmọkùnrin prostate enlargement tàbí ká wá ojútùú sẹ́ni tó ti ní prostate enlargement kó má bàa fight cancer ògbókangí ajẹ́ bíi iná oògùn kan rèé ká gbé jáde pẹ̀lú ojúdá ìmọ̀ ìjẹ́ prostate extra strong dietary supplement gbogbo ẹni tó lórí iṣẹ́ ìyanu elédùnmarè a mú ẹ̀ṣẹ̀ yọga ara láìnini lára yóò sì mú àdínkù bá ìpín ní gbogbo ìgbà kódà tẹ́ ẹ bá tọ̀tọ̀ kò ní ṣẹ́kù kankan nínú àpò ilé ìtọ̀ ká sì máa peni lára ó dà fi sẹ́yìn tégún fisọ̀n pẹ̀lú prostate ọ̀kí herbal lade ìjọba ti lù ú lóúnjẹ ìpéníye ó sì ti wà káàkiri gbogbo ilé ìtajà oògùn tó súnmọ́ pápá jùlọ kúnyàrá pharmacy opposite uch ìbàdàn 081-098-105 lẹ́ẹ̀kan sí 081-800-98-105 usa ebere ní smaxi website www.okiherbal.com prostate extra strong dietary supplement dágbére fún ìsétọ̀.
3: Ẹ ti ń bèèrè fún mi tẹ́ẹ̀tì mọ́ ọ̀rajà ló tó rọjú. Wọ́n ti ṣí o ìròyìn àgbọ́sọ̀dí wúkẹ̀wùkẹ́ dé láti àgbọ̀dà dílà Gúnfí Plaza Èkúté Ìrògoro Dome. Fún gbogbo obìnrin tí ẹ̀yin aláṣẹ ẹ̀yin tẹ́ ẹ fẹ́ dẹrù ilé ọkọ̀. Sọfẹ́ ní àpín ìnáwó yín lu ilé ìdáná àtọ̀sọ ilé pátápátá apẹ̀rín ńláńlá síbi lóríṣìí. Àwo jẹ́ fáwọn gbajúmọ̀ tààràtà látòkè òkun ló ti balẹ̀ sí àbíbátùmọ́ gàdílà Gúnfí Plaza Èkúté Ìrògoro Dome lówó ceramic tí wọ́n fi ń ṣẹlẹ̀ lọ́sọ̀ọ́ kúlà lọ́lọ́kan òjọ̀kan parking space tó gbọ́kọ̀ wá ọ̀pọ̀ ìgbẹ́rù fáwọn tó nílò rẹ̀ church àti mọ́sálásí wà fáwọn ọlọ́run látòrí third mainland bridge Èkó bridge Carter bridge àbí gàdílà Gúnfí Plaza Èkúté Ìrògoro Dome lẹ́ ó máa wò kò lásìmú ẹ wá bá wa dòwò pọ̀ kẹ́ẹ̀jẹ̀ rẹpẹtẹ olùkéde adìchi mutairu adiosikiru ceo mutakru nigeria limited àbíbátùmọ́ gàdílà Gúnfí Plaza Èkúté Ìrògoro Dome òkè òkun tuntun lórílẹ̀-èdè nàìjíríà fún gbogbo ẹgbẹ́ fẹ́ẹ́rà.
4: أعوذ بالله من الشيطان الرجيم
5: ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا
6: السلام عليكم gbogbo مسلمي تابا فيرين اجو اجا تي عمره

0: àlàáfíà àtàkì kámọ iléeṣẹ́ alálàájì tó ní ìbẹ̀rù ọlọ́run tó ṣe é fọkàntán sá ń bá lọ assembles and tours limited gbóúnjẹ fẹ́ gbégbà wo bọ̀ nínú ká bá ní ṣètò ìrìn àjò lọ sí mímọ́ holyland ìwọ tó bá ní rúngbà láti lọ sí hajj ọdún 2020 assembly travels and tours limited ti ṣètò lẹ́jẹ̀wọ́n hajj visa ticket ilé ìtura tó súnmọ́ aráàmù pẹ́kípẹ́kí tó fini lọ́kàn balẹ̀ oúnjẹ àti gbàdíkọ̀ ọ̀bọ̀kún ọlọ́yẹ àwọn ẹ̀bùn lọ́lọ́kan òjọ̀kọ ziara lọ síbi àwọn àyè àmì àwọn tó dátọ́ mo máa ṣe wá àti fún wa ní gbogbo ìgbà pábá ń bá rí ẹ̀ ó ní ti àǹfààní sí ẹ hajj 2027 bákan náà ni ẹ̀dínwó discount wà fẹ́ni tó bá dé ó yẹ kàn sí iléeṣẹ́ assembly travels and tours limited ní suite 337 ìkà mo gbọ́ lájú bank anthony way ìkẹjà ìpínlẹ̀ èkó hello book me down 0230324 96 tàbí 0708885 2341 www.assemblytravels.com lórí ìtàkùn àgbáyé assembly travels and tours limited your ultimate travel partner.
1: Hi guys, welcome to my channel. So today I'll be showing you how milky bowl of golden morn.
2: Yay!
1: I like to have my golden morn in a bowl first. Then pour some warm water. I just stare. Watch it turn into milky, nutritious enjoyment.
3: But when you add milk?
1: I'm using Golden Morn 3-in-1. So no need to add milk.
2: Delicious, mommy.
4: Golden Morn 3-in-1 comes with milk inside already. Get it for your family today. Golden Morn. Make every golden.

0: strong battle is about to air as your Goliath is in big trouble.
1: Gbogbo olùgbé ìpínlẹ̀ Èkó láìsọ àròrọ̀dá òjò tó ń rọ̀ lásìkò yìí ti ba àwọn òpópónà kan jẹ́ ní tìbútòrò òye bí àjọ tó ń ṣiṣẹ́ òde nípínlẹ̀ Èkó LSPWC ṣe ń tọ́ka àwọn òpópónà wọ̀nyí láìsùn láìwo ni wọ́n ní ìmọ̀lára ìnira tó mú wa pàlú iṣẹ́ àtúnṣe tó múnádóko kò sì ṣeé ṣe lásìkò yìí láti yàgò fún fífi owó òlú ṣòfò síbẹ̀ a ò ní dáwọ́ iṣẹ́ díẹ̀ díẹ̀ ká lè ṣe lásìkò yìí dúró àwọn ń pàrọ̀ wà pé kẹ́ ẹ fi yèdénú kẹ́ ẹ dẹ́kun dídá ìdọ̀tí sínú àwọn kòtò kẹ́ ẹ sì yẹra pátápátá fún ṣíṣe ohunkóhun tó lè ba àwọn òpópónà wa jẹ́ gbogbo àtúnṣe sàn-án-sàn tó bá yẹ ní ṣíṣe la ó bẹ̀rẹ̀ ní kété tí àsìkò òjò bá ti kásílẹ̀ ẹ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí 0906-704-4444 tàbí 0906-904-4444 fún ìwádìí èyíkéyìí àjọ tó ń ṣiṣẹ́ ìpínlẹ̀ Èkó a ò dáwọ́ iṣẹ́ dúró.
2: Ìtọ́jú tó péye ń bẹ lọ́dọ̀ àwọn babawa bá àtìlẹyìn àwọn àyẹ̀wò tòde òní láti wà ní ìlera pípé. Ṣé Alarm Herbs and Solutions ti gbogbo ayé mọ̀ sí àbẹ̀ ní Alágbó Limited ni wọ́n ṣe dìde ìwádìí ìjìnlẹ̀ nípa tewé àtegbò fún èyíkéyìí ìwòsàn nínú àgọ́ ara. Wọ́n sì pọ̀jù ọ̀rá kòkòrò inú ẹ̀jẹ̀ akọ ibà jẹ̀dí tàbí akọ jẹ̀dí àbáyọ sí ìṣòro èso ìgbéyàwó ìtọ́jú ọmọdé àti àgbàlagbà fún ẹni tó ti ṣe àyẹ̀wò àrùn kan tàbí òmíràn. Ẹ máa mú èsì àyẹ̀wò medical report bọ̀ ní Alarm Solutions tí gbogbo ènìyàn mọ̀ sí àbẹ̀ ní Alágbó Limited ti lè ṣe wọ́n wà ní 18 Street House Market Street Somonu Lagos. Ẹ̀lú ẹ̀ ló wọn ni 0803-395-1629 tàbí 0802-369-1910. Kí sùn ìlera rẹ tó dégbò gbé sólùgbẹ̀mbẹ̀ àbẹ̀ ní Alágbó Limited.
3: Ṣèbí wọ́n ní orí bá máa dábẹ́ inú agoro bẹ ló ti ń wá ọrùn tí ó wò jù gbàrà lẹ̀kẹ́ inú agogo wá. Abia Fitch Royal Majesty Kábíyèsí Ọba Akíọ́lú Ọlátúnjì Adégbòyìgá Yusuf torí ṣe wọ́n lórí adé tí wọ́n fi dágbò òlú kújẹ àmúwò nílùú àmúwò kingdom. Dábí ó pẹ́ lórí kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀ ẹ̀ṣin ọba àjòkó pẹ́ o. Gbogbo àgbáríjọpọ̀ Royal Family of Lagos State ló fi àkókò yìí kí Kábíyèsí aláìsàn Ọba Akíọ́lú Ọlátúnjì Adégbòyìgá Yusuf di aláwòwò àmúwò kingdom. Wọ́n wá gbà ládùúgbà wípé bẹ́ẹ̀ ti ṣe gorí ìtẹ́ babalá yóò máa kéke kù bẹ́ẹ̀ lọ́mọ ènìyàn ó máa fọ̀n bí ọmọ ènìyàn ìlú ó máa dùn yín gbàrà lọ́ṣẹ́ tèdùmàrè àrógbó àrótọ́ o fún ọba àmújẹ. Ní báyìí ayẹyẹ isán yóò wáyé.

0: ọjọ́ jímọ̀ tó ń bọ̀ yìí lù a. Ó jẹ́ kí wọ́n ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé o. Àṣẹ Odùmarè, àwọn olùkéde Ganiu, ọ̀rọ̀ gírì, representative ẹbí Ìjẹ́bú Ọ̀dà, Alhaji Prince Yaya Saliu, representative ẹbí Kasumu Ọládìran àti Alhaji Prince Akeem Anímọ̀ṣàun, representative ẹbí Tarif náà ni wọ́n jùmọ̀ ṣe ìkéde náà.
1: Àròbálẹ̀ àròbálẹ̀ àrògbó àròtọ̀ o. Ẹ̀yin ọkọ̀ ìlú gbogbo nípínlẹ̀ Èkó òtútù yẹn pàdé nìbàdàn bí division látún lọ gbóhùn àdúrà sókè fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Tẹ̀síwájú rere pẹ̀lú bàbá jẹ́jẹ́ Alhaji Kọ́lé Ọbáfẹ́mi Hamsan àti gómìnà Èkó Babájídé Olúṣọlá Sanwó-Olu káwọn àfojúsùn wa lè bọ́ sí rere kí ìpínlẹ̀ Èkó tó fi kárí gbogbo ilẹ̀ Oòdùà. Alága àwọn baálẹ̀ ìlú Èkó balẹ̀ ilé àìdí òdòdó lódodo baálẹ̀ ìlú òdòdó ló ń tawá lólobó pé ká mẹ́gbẹ̀ẹ́ tó kẹtàlá 13 August 2026 nínú ọgbà ìjọba ìbílẹ̀ Ọ̀jọ́ ni yóò tún ṣe tí Princess Muibas títí lọ láàfáyà Adéyẹmí yóò máa gbàgbọ́ baálẹ̀ lálejò tí ó sì máa ṣe bàbá kẹpẹ́ fún àwọn kábíyèsí látòrí bàbá wa májẹ̀sì ọba Mọ̀mọ́dún Àfọlábí Àṣàfá oníjanigi ọ̀fìn ìjanigi bàbá kábíyèsí ọba Gálíbù Adéyẹmí Bùfáyà Adéfẹ̀ Ọlọ́dọ̀fọ̀jọ́ pẹ̀lú anáwó tọ̀kẹ́tọ̀kẹ́ ni Ìṣúra Májẹ̀sì ọba National Radio Fẹ́mi Lóyè Ìlá Ìtọ́wo onígbà ẹkùn tó fi kárí gbogbo ọba tó kù tó fi orí ìgbọ̀n ìpàdé àdúrà yìí kò yọ gbogbo local government chairman sílẹ̀ ẹgbẹ́ APC ẹ̀hún ọba ìlẹ́jẹ̀ nílé àìdí àbú òdòdó lódodo baálẹ̀ ìlú ìjì òdòdó alága forum ìlú Èkó ló lù polongo.
2: Àmọ̀ pé kí ló fẹ́ràn yẹn? Owó ìṣègùn ni mo fẹ́ràn jù lọ. Owó àbúrò tí ò lórúkọ kẹ̀. Owó rẹ̀ kò wọ́n rárá. Ó sì máa ń gbádùn rẹ̀.
3: Àmọ̀ pé.
2: Wọ́n ti pè ìfàmù afanilákòyà o. Òróró wo ló wá fẹ́ kí n rà báyìí?
3: Owó ló ní Ivon Kings ra.
2: Ó jẹ́ òróró ìṣègbè tó kójú owó. Ó sì kún fún èròjà aṣaralóore fitamin. Òróró ìjọun tí mo lè yan láàyò fún èmi àti ìdílé mi.
3: Bẹ́ẹ̀ni,
2: o pààrọ̀
3: Bẹ́ọ̀rẹ́ mi.
2: Divine Kings, olówó aládùn, adùn tó ti ara mọ́ra. Ó wà ní gbogbo ilé ìtajà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà.
4: Mount FM 92.9
5: olúwe seven fm náà ló jẹ́ pé ó ń tẹ̀ síwájú ìyàgò méje sí kọjá ìṣẹ́jú méje láìfọ̀ àdáre ní tábádé abálagbé ẹ̀wọ̀ sígbà tá a dá sọ
6: láàrin
5: ilẹ̀ fìwọ́ bó wá lámọ̀ pé ìjọba àpapọ̀ ìjọba àpẹẹlẹ àbá ìbílẹ̀ ẹ̀ka mẹ́ta ní nàìjíríà ọ̀pọ̀lọpọ̀ wọn máyédèrò yẹn pé wọ́n ń tari sí àwọn àti sí àwọn ọ̀bàyẹ́jẹ́ lu gángan wọ̀lú yìí tó jẹ́ pé wọ́n ba àwọn nǹkan ìjẹ́ kí lọ́nà àbáyọ láàárọ̀ ti tòní ni àfikún.
6: Lórí àwọn nǹkan ìjọba oríṣiríṣi ẹgbẹ́ lomiì ìjẹ́ ni bí ó ṣe àti gbogbo ẹ̀tún gbogbo ohun tó ń bá ṣe báyìí tó máa bàjẹ́ bọ́n bá ṣe ojú ọ̀nà kan sìn kó tó máa di pé ọ̀sẹ̀ kan ó ti yọ gbogbo orin tó fi ọ̀nà ó lálẹ́ gbà nínú àlè dẹ́kun gba àwọn àbàyè jẹ́ yìí tó jẹ́ pé nǹkan ìjọba tó jẹ́ tìjọba àti nǹkan tó yẹ kó jẹ́ ìrọ̀rùn fún àwọn aráàlú náà ń bàjẹ́ káàkiri.
5: Ọ̀pọ̀lọpọ̀ àwọn ojú ọ̀nà tọ́wọ́ ti reluwé náà gbogbo ẹ̀ náà ni ti fẹ́ yọ dànù àwọn kébù tó jẹ́ pé ó ṣe pàtàkì tó jẹ́ pé ó wà nínú ilẹ̀ tí wọ́n dé pẹ̀bù àwọn ti rọ́kọ̀ ó wù jáde wọn ó gé kébù lọ gbogbo àwọn nǹkan yìí ó ń fa ṣègbè a sọ pé náà mọ̀nà wọn ọmọ dúró a sọ pé ojú irin reluwé náà ọ̀pọ̀lọpọ̀ ló sì ń rí àwọn nǹkan yìí ṣéjì àti wọn tari sí wọn ṣé kò tó ni ní mọ̀tẹ́yìn náà ni fún ìjọba orílẹ̀-èdè wa nàìjíríà irú àwọn ọba ìjẹ́ ìlú gangan wọ̀lú yìí tó jẹ́ pé ń ba nǹkan jẹ́lẹ̀ wa nàìjíríà àtẹ̀jíṣẹ́ náà lágbà o torí wọn lọ́bẹ̀ ń bá pọ̀ jẹ́ kan ló ń jẹ́ kó ń bàjẹ́ 08034051 tàbí ìlú mọ̀ká 07012067959 Adéyẹmí Adésàdọ̀ tari ilé sí wa gbólóhùn tó wà ta ọ́ ó wà pẹ̀lú wa olúwa ṣe
6: ayọ̀ mákindé
5: ayọ̀jẹ̀ ti
6: kọ́ lágbára
5: àtẹ̀jísẹ́
6: 08098933388 08098933388
5: náà ẹ bá ṣe rí nǹkan ládùúgbò yín tó jẹ́ pé wọ́n ṣe bẹ́ẹ̀ náà ẹ̀jẹ̀ ká gbọ́ láàárọ̀ ká gbà wọ́n
6: láàárọ̀ báyọ̀ wo lálẹ́ gbà lẹ́gbẹ́ bí wọ́n ṣe ń ba nǹkan jẹ́ yìí tí kò fi ní ṣe bẹ́ẹ̀ mọ́ bóyá wọn ó gbé ìgbìmọ̀ kalẹ̀ ni o àbí àwọn agbófinró ṣe ń bẹ́ẹ̀ kókó inú ìwé ìròyìn tẹ̀síwájú láàárọ̀ tèyí lè ṣe wa bond 92. ǹjẹ́ ẹjẹ́ mọ̀ pé látàrí ìbò tó máa wáyé lọ́dún 2027 ní ìjọba ìpínlẹ̀ náà máa fọyín láàárọ̀ tèmi ó ní bó ti ẹ̀ wù pé àwọn kan ń gbẹ̀ ẹ́nu àtẹ́lu ìṣàkóso ìjọba wọn ìyẹn gómìnà monday ọ̀pọ̀bẹ̀lẹ̀ ti ìpínlẹ̀ náà ó ní ǹjẹ́ mọ̀ pé àwọn ẹgbẹ́ alátakò tó kù wọ́n máa ń dènà àwọn ìgbésẹ̀ kan tó ń gbé láti jẹ́ ìjẹ́ mòdìmọ́dún ìjọba ara wa ní ìpínlẹ̀ èdò ó ní ọ̀rọ̀ wọn wá dàbí omi ìṣọwọ́ torí pé kí ni ìgbésẹ̀ tó ń gbé láti

0: gómìnà ní ìpínlẹ̀ náà ti ń so èso rere náà tí bùbá ẹnu 2027 nígbà tó ń ti kéde pé òun máa ṣàtìlẹyìn láti jẹ́ kẹrẹ abọ́lá mẹ́ẹ̀ tí ó kán wọlé lẹ́ẹ̀kan sí gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà ó ní bẹ́ẹ̀ kọ̀ọ̀kan ti ń gbẹ̀n gbẹ̀bọ̀jẹ́ láti ba ìṣàkóso òun jẹ́ ó ní ìyẹn kíní kejì ni pé ìní ọ̀pọ̀ àjẹ́ndà tí ààrẹ gbé kalẹ̀ ó ní jẹ́jẹ́ mọ̀ pé ó ti ń so èso rere fún àgbẹ̀ ní ìpínlẹ̀ Edo bákan ní àwọn ẹgbẹ́ òṣèlú alátakò tó kù ó náà náà máa ń jẹmọ̀ nínú ìgbésẹ̀ yìí ó ní ṣùgbọ́n gbogbo nǹkan tó ń ṣe pátápátá ní àwọn ẹkùn bímọ ní ìpínlẹ̀ Edo òun náà ni àwọn kan ti ń bẹnu àtẹ́lù ó wá rọ gbogbo àwọn alábàṣẹ́pọ̀ àti àwọn kọmíṣánná pátápátá ẹ má jà fàyè sílẹ̀ fún àwọn ẹgbẹ́ alátakò ti dínà ire wa àti láti dínà ọ̀nà àbáyọ tá ń gbà láti jẹ́ kí ìjọba ìpínlẹ̀ Edo èso rere nípa àdé yìí ó ní ìgbaradì 2027 gbogbogbò tó máa wáyé fọwọ́sowọ́pọ̀ ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ náà kí gbogbo nǹkan tó ń lọ ní ìpínlẹ̀ Edo kó túbọ̀ mọ́ láti tẹ̀síwájú torí pé kíni tí ẹgbẹ́ òṣèlú APC bá tún wọlé lẹ́ẹ̀kan sí ìpínlẹ̀ Edo bákan náà ní orílẹ̀-èdè wa Nàìjíríà gẹ́gẹ́ bí ààrẹ ìníwà àjẹ́ndà ti ààrẹ yóò tún máa kákẹ́ kálé kakò fogbà àwọn tó wà ní ìpínlẹ̀ Edo ní The Nation ló sọ nímọ̀ láàárọ̀ tèmi.
1: Kò sí báwo ẹ̀dá sọ̀rọ̀ kó ra rẹ̀ wá ni òun wọn náà ìfàgbàfẹ́ nìkan ni ò jẹ́ káyé lójú ìbálẹ̀ láàrin ọdẹ ìyọnu ni ò lọ́jẹ́ káwọn ẹgbẹ́ òṣèlú alátakò wọn kóra wọn ò ṣe mí ní ṣe méjì wọn lẹ́ndí kàrà tàbí kó tó tẹ̀lé wọn ló tó ní gbèngbè lè pa àgbọ̀ kí wọ́n sì àbẹ̀wò sí ẹni tó gbà kájà orílẹ̀-èdè wa nàìjíríà olóyè olùṣègùn ọbàṣánjọ́ nípò kò pẹ́ yìí wọn lára àwọn tó kóra wọn jẹ́ tán náà sọ pé fẹ́ lọ fún ipò ààrẹ láti rí alàgbà sí fún ti gómìnà tìpínlẹ̀ ọ̀yọ́ tó jẹ́ olùdíje nínú ẹgbẹ́ òṣèlú Allied People's Movement APM láì gbàgbé gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Èkìtì ọ̀mọ̀wé Káyọ̀dé Ayẹmí òun náà lòun fẹ́ lọ fún ipò ààrẹ ìyẹn débi òdu àtẹni tó gbà kan jẹ́ gómìnà ọmọọba Olágùsọ̀yìn Òyìnlọ́lá òun náà lọ ṣàbẹ̀wò sí ààrẹ nígbà kan rí ẹ̀bọ̀ pé à ń wá gba ìmọ̀ràn ni lọ́tún lọ́sùgbọ́n bá ṣe ń yọ́sọ́lá ń yọ́gbọ̀ àwo oníròyìn náà lájẹ́ o wọ́n ní nǹkan tí wọ́n náà ni pé ta ni ọgbà epo tíkẹ́ẹ̀tì pa ìwé fẹ́ dá wàhálà sílẹ̀ láàrin ara wọn láti jẹ́ pé wọ́n fẹ́ fẹ̀yẹ̀ gbé òṣèlú APC wọ́n fẹ́ fẹ̀yẹ̀ gbé alẹ̀ ní oṣù kínní ọdún tó ń bọ̀ lórí ìdìbò wọn láwọn tó pé wọ́n kóra wọn jọ náà pé wọ́n ní G100 ló ń ṣe gbé láàárọ̀ tuntun nínú ìgbàdí wà ìpínlẹ̀ bọ́lá tiẹ̀ náà kà láàárọ̀ yìí pé wọ́n kóra wọn jọ.
0: Tó bá jẹ́ ti ọ̀rọ̀ ìgbogbogbò 2027 tó lóṣèlú lẹ̀ jẹ́ mi náà kẹ́ lẹ́ ṣùgbọ́n ẹgbẹ́ òṣèlú NDC lèmi fẹ́ lọ ìyẹn Nigeria Democrats àwọn máa sọ láàárọ̀ wọ́n ní àwọn mọ́ tó tọ́ wípé wàhálà rògbòdìyàn ó ń bẹ́ sílẹ̀ ní ẹgbẹ́ náà ṣùgbọ́n kó tó di pé ìbò máa wáyé ní ọdún 2027 àwọn ò wọ́n náà báyọ̀ ogun tó ń dà àwọn èèyàn lọ́kàn gbọ́ nǹkan tó jẹ́ wàhálà níbi àwọn ariko yanjú nínú ìpàdé wọn ṣe lánàá òde ìnáwó àti forí ìkoko sọdún pé àwọn ti gbé ìgbìmọ̀ kan kalẹ̀ láti wá ọ̀nà àbáyọ sí wàhálà rògbòdìyàn tó ń bẹ sílẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú náà ẹni tó jẹ́ alága gbogbo fún ẹgbẹ́ náà Senator Moses ó máa sọ láàárọ̀ tèmi ó ní àwọn akọ̀ọ́nù nínú ẹgbẹ́ náà ó ní ìjẹ́mọ̀ pé wọ́n ń ṣe agbáta ẹgbẹ́ òṣèlú APC ó ní ìyẹn kínní ó ní àwọn kan wà ló sọ pé wọ́n tari sínú ẹgbẹ́ òṣèlú tó ẹ́ pọ̀ gangan ló ń fún gbogbo nǹkan tó bá ń ṣe ìgbésẹ̀ náà máa fẹ́ gbé ló ń lọ sọ fún ẹgbẹ́ òṣèlú mi ó ní gbogbo eléyìí náà máa wọ ọ̀nà àbáyọ sí o ó lẹ́nìkan nínú wọn náà tó dúpọ̀ sí ipò ààrẹ ó ní kété tán ti gbọ́ pé NDC ẹnìkan náà fà sílẹ̀ láti dúpọ̀ ààrẹ ó ní gbogbo bẹ̀rẹ̀ sí ní ṣe àtakò ní inú ẹgbẹ́ òṣèlú náà nípa àdé èyí APC wá fọrin láàárọ̀ tèmi ó ní tẹ́ rí ìgbìmọ̀ táwọn gbé kalẹ̀ láti jẹ́ kí ẹgbẹ́ náà kó ṣètò rere ó ní yóò ṣètò rere láìpẹ́ yìí ó ní nígbà tó bá máa fi rí 19 oṣù tá a wà ó lẹ́rìí pé gbogbo àwọn tó ń ṣe alátakò tó ń ṣẹ̀ta ẹgbẹ́ náà wọn pátápátá bí ìkan dànù rẹ̀ sí ni wọn áàmù gbogbo wọn dànù tí ìrètí ó dẹ̀mọ̀ ketekete The Nation Daily Trust méjèèjì ló gbé láàárọ̀ yìí.
1: Lójú wa ni Lásìf láàárọ̀ ti tò ní Lásìf Friday The Guardian náà tún gbé ròyìn pé tí ò gbọ́ tẹ̀lé ọ̀sẹ̀ pẹ̀yẹ ń pàtó ẹ̀ tó jẹ́ alákòóso fún sí òde ńlẹ̀ wa Nàìjíríà General David Umar Elimo ó ní lódodo ọ̀pọ̀lọpọ̀ ń gbé pọ̀ ẹni pé àwọn àtúntò kan àti àtúnṣe kan ó ń bẹ fún títí márosẹ̀ kò sí kàlàbà ẹ̀ tí a mọ̀ sí Lagos Calabar Coastal olódìdí pàtàkì ó ní ìtọ́pípẹ́ ohun ìyẹn débi òdodo ó ní ìgbésẹ̀ tó sì ń gbé ìpadà fàjákulẹ̀ padà fẹ́ranko la fi ń so pápá inú ẹ̀rọ ó ní kéè ṣe ìgbésẹ̀ ìtọ́rọ̀mọ́ ti inú àbí ìtọ́rọ̀mọ́ ti aládàáni wọ́n jẹ́ kọ́ro dímọ́gbà tá a gbọ́ pé wọ́n ṣe àbẹ̀wò sí àwọn kan tó pé wà ní ìpínlẹ̀ Odò ní ìjọba ìbílẹ̀ Ìlàjẹ láti pé bó o ní lọ síwájú bó o làwọn kọ̀ǹgílá àwọn alágbàṣe ṣiṣẹ́ wọn ṣe sí o lọ jẹ́ kí wọ́n tún sọ nípa tíṣẹ̀ tí sì mọ́ sọ̀sẹ̀ èkó sí kàlàbà pé àtúnṣe tó ṣe lórí ẹ̀ àti àwọn àtúntò wípé kò lè bá a dá fúnfún wa náà ni ojú ìwé kìlí dá sí Friday balance change ìròyìn bẹ́ẹ̀ náà ẹ̀rí kàlàbà.
2: Omeji ọ̀sán ló ṣẹ̀ṣẹ̀ lò ó sì dàbí ẹni pé ó ti ń ṣiṣẹ́ látàárọ̀ iṣẹ́ rẹ̀ ti parí àwọn agbára rẹ̀ ò gbẹ́ mọ́ gbogbo òṣẹ́jú ló ń wago síwájú pẹ̀lú iṣẹ́ rẹ̀ bẹ́ẹ̀ ni bó ṣe máa ń rẹni lọ́sàn-án yẹn gbogbo ọ̀nà nípa ẹ̀ àsìkò tí agbára rẹ̀ ò gbẹ́ṣẹ́ mọ́ tí ìwúrí ò sí mọ́ àjọ bí ẹni pé ọjọ́ ò sáré bó ṣe yẹ àmọ́ nǹkan ẹyọ kan lè yí gbogbo pa Reactor Energy Drink nítorí tí agbára rẹ̀ bá gbéra sókè sì rẹ̀ ṣe déédé Reactor Energy Drink ìpàṣẹ rẹ̀ á padà wàá parí iṣẹ́ lásìkò àwọn èròǹgbà rẹ̀ wá sí ìmúṣẹ wàá ṣiṣẹ́ lójoojọ́ nítorí náà tí ìkáàárẹ̀ ọ̀sán yẹn bá fẹ́ dá ọ dúró wà sókè sí ìdíwọ̀n rẹ̀ pẹ̀lú Reactor Energy Drink ti ìdíwọ̀n rẹ̀.

Healthcare. Ajo awon dokita ni Nigeria fun telu Shalatem.

0: olókùnrin bá ṣaláṣẹ mú ní àtẹmítà àti lumefantrine nínú ó wà ní horo aládùnèsè tó ṣiṣẹ ní kíá pẹlú ìlànà tó rọrùn fọmọdé ṣaláṣẹ sì tún wà ní horo fàgbàlagbà ìbàjáde láàrin ọjọ mẹta pẹlú ṣaláṣẹ látọwọ ṣàlínà healthcare tí kò bá sí àyípadà lórí dókítà rẹ àjọ àwọn dókítà ní nàìjíríà fò ń tẹlu ṣaláṣẹ.
1: Gbogbo Èkó ìpínlẹ̀ wa kìí ṣe àkìtọ̀ ẹ̀dẹ́kun dídà lẹ́nu lọ́nà àìpa àjàkálẹ̀ àrùn ló máa ń fa ó máa ń dí àwọn kòtò ìdáminù ó sì máa ń ba àjẹ́ torí náà àwọn òṣìṣẹ́ PSP tí ló máa fò ń tẹ̀lù nìkan ní kẹjẹ sí yín kẹsì máa sọ wọlé kíkó déédéé ojúṣe nìkankan wa ni láti jẹ́ kí kò túbọ̀ máa wà ní mímọ́ tónítóní àpò ìkólẹ̀kódọ̀ ti lọ́mà nílò béèrè fún tiẹ̀ báyìí báyìí lórí ẹ̀rọ ayélujára www.lomasmartbeans.com ó máa lẹ́yìn tó o bá gbìyànjú dídà lẹ́nu lọ́nà àìbófinmu ẹgbẹ̀rún lọ́nà ìgbà ó lé àádọ́ta náírà owó ìtọrọ̀ pẹ̀lú ẹ̀wọ̀n oṣù mẹ́ta gbáko tó o bá ní ohunkóhun lòdì sí àwọn òṣìṣẹ́ PSP pin lọ́mà lọ́fẹ̀ẹ́ 0800-00-LOMA-00-005-2962 tàbí 0780-060-1020 email info@gov.ng ìkànnì àjọlò @loma_gov loma wọ́n mú ìpínlẹ̀ kó mọ́ tónítóní.

0: ṣẹ́bọ́nẹ́ fẹ̀ náà ló jẹ́ pé tẹ̀ síwájú lójú wọ́n kìíní dásí friday láàárọ̀ títù ní kátúrò ẹ̀ sí ìpínlẹ̀ akwa ibom ọlọ́pàá ọ̀rẹ́ aráàlú ọ̀hún ṣe ìtọ́jú alákòóso wọn ọlọ́pàá ní ìpínlẹ̀ akwa ibom ní kámọ́ fúra torí pé ìfura lòògùn àgbà máa lọ sí ìtẹ́kù ni o nígbà tí wọ́n dé ìtẹ́kù wọn láwọn tó ń mójútó ìtẹ́kù méjì ọ̀tọ̀ọ̀tọ̀ la gbọ́ pé àwọn mọ́ kódà ìtọ́ jẹ́ mọ́níjà fún ìtẹ́kù wọn mú un náà wọ́n ní wọ́n ṣe mínísẹ́ méjì táwọn sí òkú sábàáì wọ́n lọ́ọ́ mọ owó òkú ni o àtọwọ́ o àtòrí o àti àtàhán o wọ́n ní wọ́n sì yọ gbogbo ẹ̀ lọ gẹ́gẹ́ bí agbẹnusọ iléeṣẹ́ àgọ́ ọlọ́pàá tẹ́kọ̀ọ́ àbẹ̀ dsp tìǹfọ̀n john ló pe àkíyèsí wọn méjèèjì náà ti mú ní olùlẹ́sẹ̀ ẹ̀tọ́ yẹ pé wà ní ìpọ́n apanabia kúrò ilé orin ti pé láàárọ̀ tòní fún méjèèjì nígbà tí wọ́n mú wọn papọ̀ àti ẹ̀tọ́ jẹ́ mọ́níjà kọjá mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ wọ́n tari wọn lọ sí ilé ẹjọ́ láìpẹ́ lájà pé ẹni tó jẹ́ pé ẹ bá ń lọ sí òkú yín ẹ̀rí pé máa sìmẹ́ǹtì rẹ̀ dá o ọmọ jẹ́ pé wọ́n máa lọ yọ àkẹ́tì o ojúwe kí ni dasí friday láti ẹ̀rọ kàá.
1: kókó inú ìwé ìròyìn tẹ̀ síwájú láàárọ̀ tèmi ò adúpẹ́ lọ́wọ́ ọgbọ́n ẹ̀ta ọ̀wẹ̀ tẹ̀ bá àgbà tó ń polówó ọjọ́ ojú òní tì ní òní tọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan wa adúpẹ́ lọ́wọ́ adéolúwo kan adé látàlẹ́ àná ọlọ́wà fún alérè adúpẹ́ lọ́wọ́ ojú ọ̀rọ̀ pátápátá àti sínú olúgbọ́dún adúpẹ́ lọ́wọ́ ẹ jẹ́ ká bọ́ sí abala àgbéyẹ̀wò láàárọ̀ tèmi látàrí ìta àgbéyẹ̀wò bí àwọn ọba yìí jẹ́ ṣe nǹkan tó jẹ́ tìjọba tó ń bàjẹ́ tẹ bá débi reluwe station gbogbo tó ń kó síbẹ̀ ọdíjọ́ kejì wọ́n ti yọ wọ́n lọ tuta ok olúwa ṣe ìyáyọ mákindé.
0: adéyẹmí adésọyà ló jẹ́ pé àbíyẹ̀wò fún aláàárọ̀ yìí àwọn èèyàn sì dà sí ẹ̀ mú ní ọkọ̀ kejì àti.
1: ọba náà babatunde ogunrombi ẹlàwà akínàwọ oníṣẹ̀ṣẹ̀ àti ìlú ṣàṣà gbọ́kọ̀lá jimoti ní ọlọ́run bá yóò ká ṣe ọ̀pọ̀lọpọ̀ látàgbéyẹ̀wò ẹ jẹ́ kí àwọn agbófinró kan máa mú ẹnikẹ́ni ní agbègbè ibi tábàgbà ti pé wọ́n ti ń yọ àwọn nǹkan ìjọba ẹ̀tẹ̀ tárí ẹ̀ sí àwọn agbófinró kí wọ́n mú ẹ tọ́wọ́ sì kọ́ àwọn agbófinró tó bá ti tẹ̀ kó fi mú dọ́rin ni.
0: olóòkọ àtúrúṣe ti lu omuṣin àjọni orílẹ̀-èdè wa nàìjíríà ni ọ̀tá bá ti fura kọ̀ọ̀bá ẹjẹ́ kan wọn amáyédẹrùn tó yẹ pé wọn ń gé àbí ó jẹ pé wọn ń bàjẹ ẹ fi tó àwọn ọlọpàá létí torí pé ọlọpàá ọrẹ ara
1: mi. evangelist ajíṣàfẹ́ ayọ̀mí gẹ́gẹ́ ni tí wọ́n bá ti mú pé ó ń ba nǹkan ìjọba jẹ́ ẹ̀wọ̀n gbé fún o tàbí ikú ló tọ́ sí wọn ẹ rí i pé kò ní sí.
0: ọba adéyẹmí àjàsà ọlásìdè wàhùsẹ tó ní gbogbo fàtàgbé ẹwọ tààrọ ìdá lọpọlọpọ ọpọlọpọ amáyédẹrùn ìjọba àpapọ̀ ìjọba ìpínlẹ̀ ìtàrẹsí orílẹ̀-èdè wa nàìjíríà tẹ bá ti rí nǹkan ládùúgbò ipá àwọn ọbàyẹjẹ gan nǹkan báyìí ẹ fi tọ àwọn ọlọpàá létí tàbí kẹ ẹ tiẹ kàn sí ààfin àgbọn balẹ ọrùn àgbàrá ti fi tó wọn dé.
1: a jẹ rashid at láti ìkòròdú bíbí àti àlékin jùmọ mubarak ẹni tí wọn bá ti tẹ kí wọn ṣe ìdájọ ìjìyà tó gbọpọn fún ni o kí àwọn aráàlú náà sì máa wà ní ojúlá láti fi sọrí o nítorí nǹkan gbogbo wa ni o.
0: àìníbẹ̀rù ọlọ́ba ló ń pọ̀lọpọ̀ láàmú ní orílẹ̀-èdè wa nàìjíríà kò yẹ kó rí bẹ́ẹ̀ o láti máa ba nǹkan jíjọba àpapọ̀ lo owó rọ̀gùrọ̀gù láti fi máa bàjẹ́ ẹ bá ti fura sí ẹ fi tún àwọn agbófinró lójú o pásítọ̀ ẹ̀dà julius ọ̀pábọ́lá.

0: ìjọba ìpínlẹ̀ ìjọba òkè wọn ń gbìyànjú àwọn aráàlú aníṣẹ́ láti ṣe gbogbo àwọn ọbàyé jẹ́ yìí bí kíbi tẹ́ bá ti rí wọn ẹ tètè fọwọ́ òsìnkú mú wọn kẹ mú lọ sọ́dọ̀ àwọn agbófinró kan fìyà tó tọ́ kan fi jẹ wọn
1: ṣe
0: nǹkan amúlùdùn tó máa jẹ́ rọrùn fún wa
1: ọlọ́run jẹ́ kẹ lálàkalà adúpẹ́ lọ́wọ́ olóòtú lẹ́ẹ̀kan sí adéyẹmí
0: adésanya
1: tari àgbéyẹwò sí olóòtú wa fún tọ́jọ́ òtòní òun náà ni olúwa ṣe yìí
0: ayọ̀ mákindé àmì lágbára ọlọ́run bí sọ́lá balógun lórúkọ mi kókó inú ìwé ìròyìn ò ń tẹ̀síwájú ẹ ṣé tẹ̀ǹtẹ́ ti sí wa
1: adéolú padé
0: látàlẹ́ àná
1: kéde tó láti
0: alẹ́ àná ọlọ́run á pẹ̀bú alẹ́ rẹ̀
1: ẹ̀jìnà adéṣánà ẹlẹ́rìn ẹ̀yà dúpẹ́ lọ́wọ́ yóò ẹ̀jìnà wálé ọmọọgùn adúpẹ́ lọ́wọ́ yóò láìgbàgbé ict paul adúpẹ́ lọ́wọ́ yóò àdúrà wa yóò gbà ní
0: agbára ọlọ́run àti èyí tá a bá fòwúrọ̀ ṣe lẹ́ni máa jẹ iṣẹ́ àwa
1: o
0: káàní lẹ́ni máa jẹ iṣẹ́ àwa.
1: Ọlọ́run bá mi dá wákàtí wà lérí rí fọ́nfọ́n bọ̀ ṣùgbọ́n àkàwé pàjọ́jọ́ mọ̀
0: bàjẹ́. Irọ́ gbà àbọ̀lá.
1: Àbọ̀lá nù sáfà
0: mi. Bọ́ọ̀ bàbá láti àjọ jẹ́.
1: Àwọn ṣé òní wa fọ́n ní kẹ́lá ìgbà kọ́bọ̀ aláàánú wa ẹ̀ka àbọ̀ sórí ètò ó yá ká tẹ̀síwájú kókó lórí iléeṣẹ́ bọ́ọ̀lù fẹ̀.
0: Tó ń tẹ̀síwájú.
2: Awara wa e mo ja se ra wa bawo yi mo
3: oko lo lo yu ba le ni iwo na doye
2: awara wa

Bẹ́rù bá mọ nú yóò mọ pẹ́dú àwa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba lọ́jọ́ òní tó tún jẹ́ ká tún rí wákàtí ìṣẹ́jú àtọjọ́ tí níláyé àtàlàáfíà jímọ̀ olóyin jímọ̀ alákeje ní oṣù kẹjọ ọdún 2026 gẹ́rẹ́gẹ́rẹ́ ní ìlọsópin lágbára Ọlọ́run àárò pé ọdún ìlágbára lọ́wọ́ Ọlọ́run ọba. Wájà jiná.

0: ilé ẹ̀kọ́ gíga ìyẹn ilé ẹ̀kọ́ poli tí wọ́n jẹ márùn kan o nípínlẹ̀ Ògùn lọ́hùn àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún ló jẹ́ akẹ́kọ̀ọ́ láti ikọ̀ Gateway ICT Polytechnic èyí tó wà ní Ṣàpàdé nípínlẹ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ gómìnà ìpínlẹ̀ Ògùn lánà òde yìí dúpẹ́ lọ́wọ́ bẹ́ẹ̀ ó sì tún dúpẹ́ púpọ̀ lọ́wọ́ àwọn òṣìṣẹ́ elétò ààbò gbogbo lórí àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Ògùn tó fi mọ́ àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ ológun nípínlẹ̀ Ògùn àtàwọn òṣìṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ tó fi mọ́ àwọn òṣìṣẹ́ ààbò ẹnilàbòdú àwọn àmọ̀tẹ́kùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ oníṣẹ́ gidigidi lẹ́ṣe o oníṣẹ́ takuntakun lẹ́ṣe tẹ́ fi lè dóòlà ẹ̀mí àwọn tí àwọn ìyẹn àwọn akẹ́kọ̀ọ́ márùn-ún èyí tí àwọn ajínigbé wa jígbe ní ilé ẹ̀kọ́ ọ̀hún gómìnà ìpínlẹ̀ Ògùn ọ̀gbẹ́ni Dàpọ̀ Abiodun ó wá ń ṣèlérí ó ní gbogbo ẹ̀yin ajínigbé ó ní etí yín mẹ́lòó ó ní ẹ̀dá ó ní kò sáàyè nípínlẹ̀ Ògùn láti lè wá láabi ìwà pálapàla yìí tẹ̀ ń láwọn ìpínlẹ̀ aláwọn ìpínlẹ̀ tó kù ẹ má gbé wá sí ìpínlẹ̀ Ògùn ó ní kò sáàyè fún rédérédé nípínlẹ̀ Ògùn ó láwọn ò ráyè ẹjọ́ wẹ́wẹ́ ní kankan nú yín tó bá sọ pé bóyá ìpínlẹ̀ Ògùn lẹ tún fẹ́ wá láti wá wà láabi ohun tójú yín bá rí ẹ lọ yanjú ẹ ẹ lọ kà á inú ìwé ìròyìn guardian tó jáde lóòrọ̀ tòní.
1: Nínú ìwé ìròyìn The Nation mo tún padà sí láàárọ̀ tòní ẹ lọ sí ìpínlẹ̀ Ọ̀ṣun látàrí ìbò sípò gómìnà tó máa wáyé lọ́jọ́ kẹẹ̀ẹ́dógún lóṣù Mọ̀pẹ́ tó fẹ́ dupò sípò gómìnà nínú ẹgbẹ́ òṣèlú APC gbogbo ẹ̀yọ́ mọ̀ sí Ambo síwájú Munirudeen Bola Oyebanji ó mà ti ń sọ fún gómìnà lọ́wọ́lọ́wọ́ ní ìpínlẹ̀ náà ó ní gbogbo àwọn ọ̀rọ̀ tó ń sọ síta láti máa sọ àwọn ẹgbẹ́ òṣèlú tó kù ó ló kù díẹ̀ káàtó ó ní ní tòótọ́ náà ètò òṣèlú ìbò tá a fẹ́ ṣe sípò gómìnà ó ní kò dùgbà tó bá bọ́ síta tó bá bẹ̀rẹ̀ sí àwọn ẹgbẹ́ òṣèlú tó kù kán tó mọ̀ yí pé wọ́n gan ni gómìnà ní ìpínlẹ̀ náà àti kó fẹ́ dupò sí gómìnà nígbà tí alàgbà ń sọ̀rọ̀ nígbà tó ń bá àwọn alẹ́tìrẹ́ tó ń bá wọn sọ̀rọ̀ nígbà tó pe ìpolongo káàkiri láwọn agbègbè kan ní ìpínlẹ̀ Ọ̀ṣun ni bàbá àti sọ ti ẹ̀rí gómìnà Adémọlá Adélékè ti ìpínlẹ̀ náà ó ní àwọn ọ̀nà kọ̀ọ̀kan àti àwọn ọ̀rọ̀ kalẹ̀ ó ní yẹn gangan ló máa mọ̀ pé àwọn aráàlú wọn máa nífẹ̀ẹ́ mọ̀ torí pé kíni ó ti ń ṣàkóso fún àwọn tó wà tó jẹ́ ẹlẹ́gbẹ́ òṣèlú mìíràn ní ìpínlẹ̀ náà gómìnà ẹ̀ tó fẹ́ kó sí ìyẹn alàgbà Ambo tó ń pè ní Ambo ìyẹn alàgbà Adémọlá àgbà Muhyiddin tó fẹ́ dupò sípò gómìnà ẹgbẹ́ òṣèlú APC ó ní gbogbo àwọn tó já láti ilẹ̀ náà ti sọ wípé ànísẹ́ bàbá ẹ̀ máa wọlé torí pé kíni ẹgbẹ́ òṣèlú APC ló ń ṣàkóso ìjọba lọ́wọ́lọ́wọ́ ní orílẹ̀-èdè wa Nàìjíríà nípa àwọn aráàlú tó wà ní ìpínlẹ̀ Ọ̀ṣun náà nífẹ̀ẹ́ sí kí ìjọba mùdùmúdù kó tún máa pàdé ní òbú tí ààrẹ ń ṣe kó tún gàn gúnlẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun nípàdé èyí ó ní gbogbo àwọn tó ń ṣe ẹgbẹ́ òṣèlú APC nípínlẹ̀ náà ó ní ẹ̀fọkànbalẹ̀ dínú lọ́sọ̀ máa so ẹ jẹ́ àgbẹ̀ ká lé ẹni tó wà lórí ipò lọ́wọ́lọ́wọ́ ní ìpínlẹ̀ náà ká lé kúrò kẹ́ APC kó gbà sóko ìṣàkóso ìjọba gẹ́gẹ́ bí gómìnà ní ìpínlẹ̀ ní ìbò tó máa wáyé lọ́jọ́ kẹẹ̀ẹ́dógún oṣù tá a wáyé bákan náà àwọn alátìlẹyìn gómìnà Ambo ó náà wá sọ wọn ní máa jó lọ níwájú àwọn àlẹyìn torí pé kíni gbogbo ẹ̀ ló mọ̀ pé tí ẹgbẹ́ òṣèlú APC bá tún wọlé ní ìpínlẹ̀ Ọ̀ṣun ó ṣeé ṣe kí gbogbo mùdùmúdù táwọn ìpínlẹ̀ tó kù tí ẹgbẹ́ òṣèlú APC tán ti ṣàkóso kó tún gúnlẹ̀ kó kálé kó kókó ní ìpínlẹ̀ Ọ̀ṣun ní Nation ló wà láàárọ̀ tòní.
0: Nínú ìwé ìròyìn Guardian lówùúrọ̀ tòní ẹ rí ìpínlẹ̀ Èkó lèmi wá o láti ìpínlẹ̀ Ọ̀ṣun èmi darí sọ́wọ́ ǹjẹ́ jẹ́ mọ̀ wípé ọkọ̀ bọ̀gìnì ọkọ̀ ayọ́kẹ́lẹ́ bọ̀gìnì mo pín fún gbogbo kánsílọ̀ kì í ṣe pé kí wọ́n fi lọ ṣe fàájì láti lè jẹ́ kí iṣẹ́ wọn túbọ̀ tẹ̀wọ̀n sí ni èmi kọ́ o mi ti dépò orú ẹ̀ alága ìjọba ìbílẹ̀ Badagry ọ̀gbẹ́ni Babatunde Nupẹ ló sọ̀rọ̀ Edmond lówùúrọ̀ òní o ó ní ọkọ̀ ayọ́kẹ́lẹ́ èyí tí àwọn pín fún gbogbo kánsílọ̀ mẹ́wàá tó wà níjọba ìbílẹ̀ Badagry ó ní pàtàkì rẹ̀ ni o láti fi lé iṣẹ́ àwọn kánsílọ̀ wọ̀nyí ó túbọ̀ tẹ̀wọ̀n sí dáradára bákan náà ó sọ ọ́ di mímọ̀ ó ní èyí wáyé ní ìgbáradì ayẹyẹ ọdún kan táwọn dépò alága ìjọba ìbílẹ̀ Badagry ìyẹn ní ìlú Badagry lọ́hùn nínú ọ̀rọ̀ rẹ̀ ní èyí tí ọ̀gbẹ́ni Babatunde Nupẹ sọ lákòókò tó ń bá àwọn èèyàn sọ̀rọ̀ ó ní òun dúpẹ́ òun bákan náà làwọn tún dúpẹ́ gidigidi lọ́wọ́ àwọn ẹlẹ́sìn gbogbo fún ìfọwọ́sowọ́pọ̀ wọn pẹ̀lú àwọn ó ní iṣẹ́ takun làwọn kánsílọ̀ ń ṣe ó ní ìdí rèé tó fi já wípé ó di dandan pàápàá káwọn ó ṣe kíni o káwọn ṣe kóríyá fúnrufẹ́ àwọn kánsílọ̀ bẹ́ẹ̀ ó rọ àwọn èèyàn gbogbo níjọba ìbílẹ̀ Badagry láti gbìyànjú fowó pẹ̀lú ìṣàkóso tòun kí ohun gbogbo ba lè lọ dáadáa káwọn pàápàá túmọ̀ lè jẹ́ mùdùmúdù ìṣèjọba àwarawa níjọba ìbílẹ̀ Badagry ọ̀gbẹ́ni Bàbá Nupẹ wá ń sọ ọ́ di mímọ̀ wípé tí wọ́n bá lè fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìṣàkóso tòun ó ní wọn ò tí ì rí nkankan níka ti mùdùmúdù ìṣèjọba àwarawa ó ní wọn yóò tó rí bẹbẹ níjọba ìbílẹ̀ Badagry nígbà tó ń sọ̀rọ̀ ẹni jẹ́ igbákejì alága ìjọba ìbílẹ̀ Badagry ọ̀gbẹ́ni Adéyẹmí ó sọ ọ́ di mímọ̀ wípé pàtàkì ìgbésẹ̀ alága ìjọba ìbílẹ̀ yìí òun náà ni láti túfò lè jẹ́ kí gbogbo àwọn èèyàn tó tọ́ jẹ mùdùmúdù ìṣèjọba àwara wa kí àwọn pàápàá kan jẹ àǹfààní ọ̀hún níbi ètò ló jẹ́ wípé wọ́n ṣe àdúrà ní ìlànà kìrìsìtẹ́nì ìlànà ìsìlámù àti ìlànà ìṣẹ̀ṣẹ́ lọ́kadàdà nù ìwé ìròyìn Guardian tó jáde lọ́wọ́ tòní.
1: Gbogbo aláwọ̀ yìí

0: àwọn tí wọn jí gbé ní woro nípínlẹ̀ kwara ni wọn ti gbà kalẹ̀ báyìí tí wọn ti padì sí ìjọba ìpínlẹ̀ náà tó ti fẹ́ kó wọn lọ sọ́dọ̀ àwọn òṣèpátá láàrin oṣù mẹ́fà àti ọ̀sẹ̀ méjì tí wọn lò lára mọ́ àwọn tó jí wọn gbé ní ọ̀kan lára àwọn tó jí gbé torúkọ ẹ̀ Fatima Muhammed ó máa sọ bẹ́ẹ̀ kódà ó sọ nǹkan tó jọ àwọn rí níbẹ̀ ó ní ìjẹ́ mọ̀ pé láàrin oṣù mẹ́fà tí wọn fi wà ń bẹ̀ àti ọ̀sẹ̀ méjì tí wọn fi gbé papọ̀ ó ní bójò ṣe ń rọ̀ gbórùn ṣe ń rọ̀ olórí àwọn ló pẹ́ amóye ìṣòro náà ti kojú nígbà tó ní inú ti ẹ̀dùn gan wípé òun ti ẹ̀ kúrò lára mọ́ yóò máa padà sádùn àwọn ẹbí àwọn bákan náà ló wá sọ pé àwọn tó kù tó wà ní àwọn ó ní ó sì kọ àwọn kọ̀ọ̀kan tó yẹ kó wọn tí ì rí ó ní ṣùgbọ́n àwọn tó wà níbẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ó tú sílẹ̀ lálẹ́ àwámọ́ àwọn tó jí wọn gbé ó wá rọ ìjọba àpapọ̀ àwọn pé ẹ má rẹ̀wẹ̀sì o gbogbo ọ̀nà tẹ bá gbà láti máa jẹ́ kí gbogbo láti gbogbo àwọn tó ń jí gbé kan kó wọn kúrò láwọn ọmọ tí ó ní ó náà ní kẹ gbà kó wá ǹjẹ́ mọ̀ pé ìjọba ìpínlẹ̀ ó máa sọ láàrin ó ní ìgbésẹ̀ táwọn gbé ó nípọn bí awerin bákan náà ló wá rọ gbogbo àwọn lọ́rọ̀ pátápátá àwọn tó mọ̀ ti fún tẹ̀dọ̀ lórí ètò ààbò pé ẹ má jẹ́ ká wòran ẹ má jẹ́ rán látàrí àwọn ajínigbé tó ń wà láàbí láwọn ibì kọ̀ọ̀kan oníkò tó ń wà láàbí káàkiri fún wa láti máa já ìwé láti máa gbowó rọ̀gùn rọ́gún ó náà tẹ̀dù pé gbogbo àwọn tó ń jí gbé ìwé pátápátá ló ń yọ sílẹ̀ náà kúrò láàrín wípé kí ni wọ́n ní àìmọye míì tán máa gbowó tán tó máa pa ó ní ṣùgbọ́n àwọn ò sọ kọ́bọ̀ fún ọ́n náà nígbà tí ọgbọ́n àti nọ́tà àwọn ọlọ́pàá àti àwọn agbófinró lò àti àwọn fìgìláńtẹ́ tí wọ́n fi rí àwọn gbogbo ìtàn fi ràn kúrò ṣùgbọ́n oṣù mẹ́fà ọ̀tọ̀ọ̀sẹ̀ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n lò lára àwọn kó tó di pé wọ́n tu wọn sílẹ̀ Daily Trust ló sọ dímọ̀ láàárọ̀.
1: Fún ìròyìn Friday Leadership ló wà lọ́wọ́ mi báyìí o. Ojútùú ni kẹ wá o ẹ má jẹ́ awá wíjàre sọ̀rọ̀ ìdímọ̀ lówùrọ̀ tòní o ẹgbẹ́ òṣèlú APM ló ń rawọ́ rẹ̀ sí iléeṣẹ́ ààrẹ orílẹ̀-èdè yìí ó ní iléeṣẹ́ ààrẹ orílẹ̀-èdè yìí ń ṣe kẹ gbìyànjú ẹ jẹ́ kí ààrẹ Bola Ahmed Tinubu mọ̀ o wípé níṣẹ́ ló yẹ ká wójútùú sí ìṣòro tó ń kojú orílẹ̀-èdè Nàìjíríà ẹ má jẹ́ a máa wá wíjàre ẹni tí ó jẹ́ agbẹnusọ ẹgbẹ́ òṣèlú ọ̀hún ọ̀gbẹ́ni Abubakar Yusuf ló sọ̀rọ̀ ìdímọ̀ nínú àtẹ̀jáde kan èyí tó fi síta lánàá òde gẹ́gẹ́ bó ṣe sọ ó ní onírúurú ìpèníjà èyí tó ń kojú orílẹ̀-èdè Nàìjíríà ó ń jútùú tó nílò ká jókòó ká fikùn lukùn ká wo bí ojútùú yóò ṣe wà fáwọn ìpèníjà báyìí ó ní kìí ṣe wípé ká wá máa wí àwíjà ó ní tá a bá ní ká wá àwíjàre ó ní tọ́gùn wulẹ̀ tán lẹ́nu ni ó ní ṣùgbọ́n bá gbégbèsẹ̀ bá ṣe wójútùú sí àwọn ìpèníjà wọ̀nyí ó ní ọ̀rẹ́ wípé yóò máa lọ gbinrigindin ní orílẹ̀-èdè Nàìjíríà ẹ lọ́ka inú ìwé ìròyìn Friday Leadership tó jáde lówùrọ̀ tòní.
2: Ọ̀rẹ́ mi, wọ́n ní nǹkan máa ń rìn káàkiri ara ẹ bí kòkòrò tàbí bí aràn. Ara tó ń yan lẹ́yìn ìwẹ̀, ẹ̀gbẹ́ kan ara ẹ máa ń kú tàìtàì. Ìjàfara lè wo.
3: Ọ̀rẹ́ mi, pajápajá ń kọ́ iṣan ara fífà so. Ọwọ́ àtẹsẹ̀ tó rí rí kú tàìtàì.
2: Gbogbogbò, oògùn téèyàn lè lò kó rò ní ẹ̀. Fọ́ mi ìbísí dára tó ni BNC capsule. Yóò mú òpin dé bá ara tó ń yan lẹ́yìn ẹ̀gbẹ́ kan ara ẹ máa ń kú tàìtàì. Ìjàfara lè wo.
3: Ọ̀rẹ́ mi, pajápajá ń kọ́ iṣan ara fífà so. Ọwọ́ àtẹsẹ̀ tó kú rí rí kú tàìtàì.
2: Gbogbogbò, oògùn téèyàn lè lò kó rò ní ẹ̀. Fẹ́ lò mi ìbísí dára tó ni BNC capsule. Yóò mú òpin dé bá ara tó ń ta ni. Ara tó ń yún ni. Ara tó ti rẹ̀ ají pípé. Arúgbó atakébé pajápajá wá gbígbà. Nǹkan tó ń tàbí rìn káàkiri ara yóò kóra. Ojú amọ́lẹ̀ kedere wàá oorun sùn. Ewé ìjẹwà ni wọ́n fi ṣe BNC capsule jáde. Àjọ NAFDA sì fọwọ́ sí. BNC capsule Christian Chris Pharmacy Ìdúmọ̀tà. Gbogbo Pharmacy Bolúkẹ́ Mycosin Pharmacy Smalls Pharmacy Àtàn Chidex Ìdúmọ̀tà Roma Pharmacy Ìkòròdú Bukwasi Ramsgate àti Juta Pharmacy Ìṣẹ̀rí Roundabout. Iléeṣẹ́ Tìmẹ́tayọ Ẹ̀ka Nàìjíríà Limited ló ṣe BNC capsule jáde. Láti mú pharmacy tó sọmọ yín ẹ pé 08103369 44. Bí àyípadà kò bá sí lẹ́yìn ọjọ́ méjì kàn sí dókítà rẹ o.
4: Family, are you ready?

0: ọ̀fun ní kẹfílẹ̀jọ.
1: Ṣẹ́yìn ilé ìjọ ni ẹ̀ ń tiro, ẹ̀ ń tẹ̀pa, ẹ wá ń dá sọ́rọ̀ ìjọ.
0: Èrò nǹkẹ́ lẹ́nu ẹ̀, èmi ti sọ kánú ìjọ alẹ́ òní, ẹ dáyàn mọ́.
2: Ẹ pẹ̀lẹ́ o, kí ló fa kókó nù?
1: Bàbá, ẹ̀yin náà ti sọ kánú. Ohun tí àwọn èèyàn sọ ni pé ọ̀fọ̀ ara tó ti pẹ́ lára yín ti ba iṣan, egungun àti ẹran ara yín jẹ́.
2: Bàbá àgbà tẹ́ níbẹ̀ gílógún ṣe o, mo lo egbògi bàbá àgbàdúrà mi gbà, mo sọ kánú.
0: Tó jẹ́ Ọlọ́run ló yọ mí lọ́wọ́ ní Tẹ̀kọ̀lùbà, mo bọ́ lọ́wọ́ ara títa, ọ̀rọ̀ sísọ mi ń jáde ara báyìí. Àtẹ́lẹsẹ̀ tó hàn mí lè mọ̀, ìyẹn ti dàtí sẹ́yìn. Ewé ni kẹ́yàn máa ta gègé bíi kẹ̀kẹ́ Mario. Ọlọ́run gbà wá, lọ́wọ́ ìsàn fi ni pamọ́, àrùn afiniṣẹ̀sín, ìdè mi já, ojú tó bá fàkókò ẹni ṣòfò. A jẹ́ ìgbúnwà lọ́dọ̀ bàbá àgbà. Bàbá àgbà wà ní nọmba 20 Amoka Street, Deliara Bus Stop, off Abarajẹru, Ìkọ̀tún, Lagos State. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 0806821-6859. Lẹ́ẹ̀kan sí 0806821-6859. Dèrò ǹkẹ́, ó sì rẹ̀ gbọ́n rẹ lọ́wọ́ kó o mú lọ́dọ̀ bàbá àgbà kó o náà lè sọ pánú.
3: Orúkọ mi ni bàbá àgbà tẹnibẹ́ bí lójú. Ìlú mọ̀ta oníṣègùn ìbílẹ̀ tó ń fi wí àti gbòóṣọ́ ma aráyé lórí. Ìwọ́ tó bá níṣòro kan sí kejì nínú àgbára bóyá kìnìún lódógún àti bẹ̀rẹ̀ kínú lódọ̀ràn.

0: 0901 2991 2961 0901 156 7750 0901 156 8 7750.
1: Ṣé ti ṣì fílọ́lẹ̀ ní sà?
2: A ti ṣì lọ́lẹ̀.
1: Ọjọ́ wo la mú?
2: August 15 la mú.
1: Ọjọ́ kẹẹ̀ẹ́dógún?
2: August 15
1: 2026. Kúndùn lọ́fíìsì ní sà?
2: Ọ́fíìsì wa 45 Gbẹ́dá Ìdímù Road, Pọ́nlé Bus Stop, Lẹ́gbẹ̀ẹ́ Nepa.
1: 45 Ẹgbẹ́dá Ìdímù Road.
2: Ẹgbẹ́dá Ìdímù
1: Road. Lẹ́gbẹ̀ẹ́ Pọ́nlé ọ̀nà sí mọ́ṣáláṣí kò lẹ̀jọ́ sí Bánirẹ́. Àárín yẹn ló wà. Bàbá Tájọ Sátidé kí la máa ṣe?
2: Ẹ kẹ́ pe nọ́mbà yìí ni. Àwọn nọ́mbà tá a ti pe
1: ẹ kẹ́ sáré. Ó wà lórí wa sà.
2: 0912999126 0912991261 tàbí 0015687750 0915687750 àǹfààní ńlá ni o, The Western Garden. Ẹ ṣé púpọ̀ o, a ó máa retí yín.

0: Avens 3-in-1 chocolate. Enjoy instant goodness.
1: Baba,

ìyànjiyàn kan ò sí tẹ bá gbọ́rú orin báyìí ẹ gbà pé kókó náà òwe ìròyìn kan gbọ́dọ̀ kásẹ̀ ńlẹ̀ láìsí lórí pípa láìsí lórí apápá lórí láìsí lórí pápá jẹ́ kí n taari rẹ̀ sí yín àsìwé ọ̀tá sísọ bí bá ẹrù bá ti yọ láyọ̀ jù wọ́n máa ń sì kọ́ ni ṣùgbọ́n wọn ò ní sìnwé wọn ò ní sísọ ẹ̀ ní sìnmí gbọ́ o nítorí ajé bẹ́ẹ̀ ni ajé orúkọ bí ẹni yìnbọn ọmọ ìbàdàn tó mọ tó ń ṣe lé mo dúpẹ́ mo tọ́pẹ́ dá o ṣe é mọ̀ pé òní ni ọjọ́ friday olóyin ni kò ní já ṣe mọ fún wa lórí ni òní ni ọjọ́ kẹfà nínú oṣù kẹjọ àbí ọjọ́ keje nínú oṣù kẹjọ ẹ má bínú gbogbo ẹ wọn máa jábọ rẹ fún yín o ọ fún yín bó ṣe yẹ kó lọ àti ọ̀pọ̀lọpọ̀ awuyewuye lórí àwọn agbábọ́ọ̀lù àwọn tó ta agbábọ́ọ̀lù owó rèé o sùkùsùkìsìkì owó dé

0: gbogbo e ni ma ja fun mi sugbon e je ki so fun yin ijo tabajo tabajo ni ti ojo ni loju ta pegede nbe e ja jo ninu ile na ko to di pe won jabo toke okun e je ki nbere lori idije Nigeria NFL Nigeria Premier Football League yo abel wa ni ayin nitori o ma le yan ni fowo siju ile baba re ko bo ti gbe ni bo ti le ri ari ni opolopo awon to wa loju iwe yin o iwe iroyin to nso ni pe re daraya to wa ni waju alabi ileti ofe bere lori Vanguard sporting live ati opolopo loko gbogbo e nje je mo ile mo ti fe bere o ile ni mo ti fe bere opolopo igbe yin awon to subu yakata ninu ja ati awon ti pegede awon ta ro pe o le ni alayo le chan lakaki e je ki bere o idije super falcon to n lo lowo lowo ni muruku rabati ni won tin gba sotun won ja sosi so justin magudu to je akoni magba ton talabo abalata obirin oniseri women africa football club nation ni football to se pe won ni dojuko ni muruku oniseri ati pagede si idije semi final lẹ́yìn semi-final ìpegede sí àsekágbá ló kù gbogbo ẹ̀ gbogbo ẹ̀ fọ́kọ́ wọn ní ajibade tó jẹ́ akọni tó jẹ́ balógun ó mọ̀ sọ̀rọ̀ oníṣẹ́rí àti àfihẹ́yìn nílẹ́gùn fi sọ màláwì nítòótọ́ wọn ti wàrí nǹkan ṣùgbọ́n ọjọ́ sunday tí ń bọ̀ yìí nígbà tá a máa pò ó pọ̀ orílẹ̀-èdè cameroon wọ́n gbà wípé àwọn ti múra tó ju àrán lọ nítorí wípé ọ̀pọ̀lọpọ̀ àṣìṣe táwọn ti ṣe àwọn ti ṣe àtúnṣe sí ọ̀pọ̀lọpọ̀ àṣìṣe táwọn ti ṣe kí n dá ìná kí n tó lọ sí ọ̀hún yẹn nítorí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ló ń sọ wípé kí òkun kọ́ àwọn tó ra gbá bọ́ọ̀lù ń kọ́ chelsea wọ́n ń wojú mi hàn hàn arsenal wọ́n náà wà ń bí o liverpool wọ́n ní ẹ má kò yẹ àwọn kéré o real madrid wọ́n ní ọwọ́ àwọn ti tó ọwọ́ wo ló tẹ̀ ṣe é máa ti ń pè ní fínní kí n tó pe orúkọ rẹ̀ já wọ́n kọ̀kọ́ wọ́n sọ́kìn rẹ̀ nítorí pé ẹ̀ ń tà ń gbé bàbá kì í garùn wò ta falconet wọ́n sọ̀rọ̀ wọ́n ní sẹ́rí cameroon wọ́n lérí lé ka wípé gọ́ngọ́ aṣọ gbẹgẹ gbiná kànákẹ́lù ló ọmọdún bẹ̀ tápá titan rẹ̀ ni ó yàyún sínú sàn ni ẹ jẹ́ kí n sọ fún ẹ kí n tó pe legit wọlé òkóyè ọmọ ti padà o sẹ́mọ̀ pé òkóyè ó fi èjìká ṣèṣe injury la ṣùgbọ́n sìn ara rẹ̀ ti ya udenixe ó ní yóò gbéra pọ̀ mọ́ àwọn ní udenixe báyìí nígbà tí wọ́n bá ń ṣe training tá a mọ̀ sí ìdí òkóyè ó ní mo dúpẹ́ o ọlọ́wọ́ ẹ̀ mú ni tó sì lo ẹ mọ́ sọ ìbàdàn aláṣẹ jù ẹ mọ́ sọ mí di pàṣẹ ẹjọ́ mo ń rò ẹjọ́ yìí kọ́lọ́run kó bá mi fi àlùbáríkà sí ni.
1: tí ò bá ti kí la tún kájú pín báyìí alábi eléti ọfẹ tí n bá sọ pé wọn ti lọ
0: ẹgbẹ wọn gé eléti lọ
1: gbọ nǹkan tí wọn mọ eléti ọfẹ ni.
0: káàbọ̀ kalẹ̀ jí.
1: àwọn akójú mi kí n máa mú oníkọ̀ọ̀kan méjì bí ó ṣe wọlé lápára bí o torí pé ìfẹsọwọ́sẹ̀ tó ń lọ ní ti wafcon àti bó ṣe já sí ó sì yẹ pé dídùn dọ́bà ní ọ̀sọ̀ọ̀sọ̀ bẹ́ẹ̀ ni pẹ̀lú àṣọ ọlọ́run orílẹ̀-èdè nàìjíríà àátún láàmì láti fi èyẹ tó lọ́ọ̀rìn wá sílé pẹ̀lú àṣọ ọlọ́wàmí aláwùrà bí ní ti wọ́wọ́ ẹ̀ tó lọ káàkiri ọmọ orílẹ̀-èdè nàìjíríà bí náà ló ṣe dára lọ́hùn ní ti under 20 ìgbà àkọ́kọ́ rèé tí commonwealth nàìjíríà àjùṣọ put wọlé tá a sì gba góòlù wálé fi ọni tí ọjọ́ orí rẹ̀ ju ogún ọdún lọ péré 20 years lóbìnrin ojú shotput irin táwọn ń gbé síbi ẹgbẹ́ ọ̀rọ̀ ojú sí gba orí yìí náà wáyé lójú ẹ̀ tó túmọ̀ sí pé àsíá wa ó ń fẹ́ lókè
0: lálá ni
1: kì í sọ wípé barcelona pẹ̀lú ikọ̀ real madrid nìyẹn wọ́n ń gbìyànjú bẹ́ẹ̀ ni wọ́n fẹ́ já rodri gbà mọ́ra wọn lọ́wọ́ ṣùgbọ́n ó kùn báyìí sọ́wọ́ agbábọ́ọ̀lù náà tó wà nínú ikọ̀ man city ibo ni ó fi ṣe barcelona ni o àbí ikọ̀ real madrid ibẹ̀ yẹn náà ni ọ̀rọ̀ sí báyìí ṣùgbọ́n gbogbo ẹ̀ lọ bí mo ṣe ń wò yìí ó dà pé barcelona ti múṣẹ́ wọn lókùnkùn dùn wọ́n fẹ́ jà lọ́wọ́ real madrid ní pápákọ̀ tó lé pé kò sí àsìkò fún labalà bẹ̀ yẹn náà daran yohan jandio mande ó ti dàpọ̀ mọ́ ikọ̀ real madrid lẹ́yìn ọkà pẹ̀lú owó ọ̀gùrọ̀gùn 140 million euro òun náà lójú ló jẹ́ kápá tó wọ́n jù lọ nínú ikọ̀ real madrid lásìkò tá wáyé ní àmọ́ ló tẹ̀lé nípò kejì hazard ló wà nínú ipò kẹta bákan náà gareth bale ní ipò kẹrin ká dálẹ́ ń dúró ń bẹ̀ labalà bẹ̀ yẹn náà kò ní jù bá ń lọ.
0: legit ó ṣe ń pàpà ni kò ṣe ká ti ń pàpà ní ọjọ́ mẹ́pẹ́ ọdún mẹ́fà sangiliti ọdún mẹ́fà sangiliti tí ò ní dín tí ò ní yẹ vinicius juniors ló ti tọwọ́ bọ̀ wí déhùn pẹ̀lú ó ṣe mòrí òní inú mi ṣẹ̀ṣẹ̀ dùn sẹ́ẹ̀rẹ̀ vinicius junior yìí ọmọ kékeré tí ọlọ́run fún ní ẹ̀bùn gidigidi ni ẹ̀bùn àtọrun wá ni oní lóòótọ́ inú bí arsenal náà gbìyànjú ṣùgbọ́n òfò ni arsenal mú vinicius junior ó ní mo tẹ́ dé tí mo ń lọ real madrid

0: tàbí lẹ́sẹ̀. Bí àtẹ̀rìn bá di àálà, bí àǹsí capsule náà ló ń dá ìfúnpá tó ga padà tàbí káyàpé àti àìrọrùn sùn déédéé, yóò tún jẹ́ kí ojú mọ́lẹ̀ kedere. Bí capsule ni egbògi téèyàn lè lò tí yóò tún ròyìn ẹ̀fẹ́ lómìí, ó wà ní àwọn pharmacy àti chemist ládùúgbò yín.
1: Ọ̀rẹ́ mi, wọ́n lè gbọ́lẹ̀ káàkiri ara ẹbí kòkòrò tàbí bí àrùn. Ara tún máa ń yan lẹ́yìn ìwẹ̀, ẹ̀gbẹ́ kan ara ẹni kúta ìtayì. Ah, ìjà fara lè wò.
2: Ọ̀rẹ́ mi, pajápajá ń kọ́ iṣan ara fífà so. Ọwọ́ àtẹsẹ̀ tó ń kú rírì kúta ìtayì.
1: Gbogbo ogun téèyàn lè lò kó ròyìn ẹ̀fẹ́ lómìí ìbùsẹ̀ dára tó ni BNC capsule. Yóò dé bá ara tó ń ta ni, ara tó ń yún ni. Iṣan ara tó ti rẹ̀ ají pépé. Arúgbó àtàkì pajápajá wà gbígbà. Nǹkan tó ń buni jẹ tàbí rìn káàkiri ara yóò pòórà. Ojú amọ́lẹ̀ kedere, pààrọ̀ oorun sùn. Ewé àti egbò ilẹ̀ wa ni wọ́n fi ṣe BNC capsule dá. Àjọ Nafdac sì fọwọ́ sí i.
0: Iléeṣẹ́ Tìmẹ́tayọ Trade Medical Nigeria Limited ló ṣe capsule jáde. Láti mú pharmacy tó súnmọ́ yín, ẹ pé 081-033-69434. Bí àyípadà kò bá sí lẹ́yìn ọjọ́ méjì, kàn sí dọ̀.
3: Egbògi míì ni Morphine capsule. Tí mùṣẹ̀mùṣẹ̀ ẹ̀dá mọ́ṣẹ́mọ́ṣẹ́ bí egungun bá ń sán ni tàbí roni, ìbàdí tó ń fani so, àìlèdá tàbí oríkèéríkèé ara tó ń roni. Morphine capsule náà ó wà ní àwọn pharmacy àti chemist ládùúgbò yín.
2: Ṣé wọ́n fọpa ìyájọ́? Àárẹ̀ ò lọ. Àbírú kí ti ẹ̀ ní gbẹ́ ẹlẹ́wù kó wá ní ọ̀rọ̀ mi. Orí ara rẹ̀ ni ó fi rú ọ.
1: Ẹ̀gbọ́n mi, ẹnìkan yìnyín, àárẹ̀ ara ló ń bá yín jà. Ẹ sọ bó ṣe ń ṣe yín ká gbọ́.
2: Ẹ̀gbọ́n ọmọ ọ̀sẹ́ mi, ìṣòro ń fà mí so. Oríkèéríkèé ara ń dùn bàdé tòun ìtarùkọ jẹ́ tèmi. Ìlérí ogbó
1: Àárẹ̀ ara ni oògùn téèyàn lè lò kó ròyìn ẹ̀fẹ́ lómìí ìbò dára tó ni Morphine capsule. Egbògi tó kápá gbogbo àmì àti abẹ́ ẹ̀sọ nìyẹn o. Ẹ lọ ra Morphine capsule kẹ́ ẹ máa ta kébékébé pa.
0: Iléeṣẹ́ Tìmẹ́tayọ Trade Medical Nigeria Limited ló ń ṣe Morphine capsule jáde. Láti pharmacy tó súnmọ́ yín, ẹ pé 081-033-6924.
3: Ẹ̀yin olùgbọ́ mi, egbògi gbéra tún herbal capsule. Tọkùnrin kó pọ́kí pọ́kí dáadáa tó ń sọ ọ̀lẹ́ ọkùnrin di alágbá. Kódà àwọn ìyàwó ilé wọn máa ń rà á fún ọkọ wọn. Gbéra tún herbal capsule ó wà káàkiri àwọn pharmacy àti kẹ́mì gbogbo yín.

0: time you want to enjoy your sleep, Bravo Foam go give you what you want. It no dey pain body. It no dey scratch sake of say them use correct materials do am. Bravo Foam dey last. It no dey quick spoil. And the price no dey tear pocket. Them come for different types and sizes. Now Evergreen International Services, the market distributor. Plus including Bravo Pillow, cushions, foam blocks, etc. etc. You fit get them for any of them depot way near you. Or call 0351768 82 or
1: 3 4 7 1 4 1 4 1 ó sì dàbí ẹni pé ó ti ń ṣiṣẹ́ látàárọ̀ iṣẹ́ rẹ ò tí ì parí àmọ́ agbègbè mọ́ gbogbo òṣẹ́jú ló ń wago ó lè tẹ̀síwájú pẹ̀lú iṣẹ́ rẹ ni bó ṣe máa rìn ní lọ́sàn yẹn gbogbo wa máa mọ̀ nípa ẹ̀ àsìkò tí ara rẹ ò gbéṣẹ́ mọ́ tí ìwúrí ò sí mọ́ tá a jọ bí ẹni pé ọjọ́ ò sáréwò àmọ́ nǹkan ẹyọ kan lè yí ohun gbogbo padà Freato Energy Drink títí agbára rẹ bá gbéra sókè àfojúsùn rẹ ṣe déédé Freato Energy Drink ìpàṣẹ rẹ á padà wàá parí iṣẹ́ lásìkò àwọn èròngbà rẹ wá sí ìpínṣẹ wàá ṣiṣẹ́ rẹ lójú ọjọ́ nítorí náà tí ìsàn yẹn bá fẹ́ dá ọ dúró wọ ara rẹ sókè tí ìdíwọ̀n rẹ pẹ̀lú Freato Energy Drink ti ìdíwọ̀n rẹ.

0: a'udhu billahi min shururi anfusina wa min sayyiati a'malina man yahdihillahu fahuwa al-muhtadi wa man yudlil fala hadiya lah wa nusalli wa nusallim ala man la nabiyya ba'dahu sayyidina muhammad wa ala alihi wa ashabihi wa man tabi'a bi da'wati ila yawmiddin adupa lawo olohun oba ti o tun ji wa sai laaro toni mele mele awon ta jo sun lale ana ti won lori ofe ati disaye ton gbo won digbadigba a fi yo won a fi gbo ri olohun ga ni oba to wa se bayi oba lon la dupe pe alhamdulillah lezi ayanan ba'da ma amatana wa ile yunshur olo ku gbo pe wa ku gba yin wa ko je ki enu wa ki o tubo le ma gbo pe la ko pe enu ope wa ku ma kan ori eto wa wa si jimo na ni atuwa lati le se radio nigeria 90.9 fm gege ba ti ma so gbo gba yin yin ke di ba se mi ma la mi yeskuru nasa la mi yeskuru la bi o ba ti le ronu lati dupe lowo ede egbe tu se re fun ko le dupe lowo olohun ba wa pe ka ma gberu si mic ka ma so ron bi lori eto yin jo mejo mejo lai si atileyin a o ma le die ya wa alaja oloye mu ina to alake so pe ya kiyun oni suyin ko ni re e ni subu ara ni subu emi be se se gbo gbo lai mo yo odun ya si ko yi baba iya ati o ba le ton ti lo olohun ko ba ke won eyin na te nbe laye iketa ye olohun ba se fun yin be se se gbo gbo gba ge ba se ma sadura ko olohun ba ti ke won eyin na emi gbo atara fi ara gbo gbo run telu eni fi ara ilu olalawula wala ko tala bilala li lazim do ko gi wa le se wa alaji abi wa ba ko sile ati ya wa igba loke lohun under legal separation ya wa wura ola adeniki adegoke ajaru kaya tu niye ko ni baje ko ni suyin o bakan na olotu eto yi alaja balkisa ipa labra mu ki gbo wa loruko olowo botini atakede to wa to gbe mi debe to nte lotu to nte so owo yin akodo ni mo ko ti gbo mo si inshallah ajaba de bi eri mi o alaja khadija ti ori to ke mo ti ka pe assalamu alaikum wa rahmatullahi wa barakatuh qasim ajaba salami lo ko ti nbe si wu shute pe mi ta loye legi ba do ni o se bi dojo e fun wa si to ni da ni de na pe nu tori pe komo kuburo la se asiko e ran lo ijo jamiatu sherifu al mubarak jasmat awon la gbo loni eti be ba soro na ni imam wa ibrahim abdul wahid olawale adangba kelimatullah to won je shibi imam awaye wa serere central mosque ni tedimu wo ni ojo ni ipinle eko nbi labe baba wa maulana sheikh sherifuddin agbon magbe ba logun so lati ode allah taala ni wu baba e se koko ba ki awon yan wa le boya ba se daruko yin boya ko pe e ba ka awon yan le ke je kan tu mo ruko yin ni kikun si
1: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله محمد صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم فيا عباد الله أقدم إليكم تحية مباركة مطمئنة قائلا سلام الله عليكم ورحمته وبركاته ọpẹ ni fún ọlọ́run ọba tí ó tó tó tọ́ ká dúpẹ́ fún àtọ́rọ àlékún ìké àti ìgẹ̀ fún alayé lọ́run ànábì wa muhammad sallallahu alayhi wa sallam àlékún ìyọnu ọlọ́run kọ́ máa báwọn ara lé ẹ̀ àlékún ìyọnu ọba tí ó tó tó tọ́ ká dúpẹ́ fún àtọ́rọ àlékún ìké àti ìgẹ̀ fún alayé lọ́run ànábì wa muhammad sallallahu alayhi wa sallam àlékún ìyọnu ọlọ́run kọ́ máa báwọn alẹ́ ẹ̀ àlékún ìyọnu ọlọ́run kọ́ máa báwọn sàhábì ẹ̀ àwọn tábì ọ̀húnà àwọn tábì ọ̀tábì ìnà gbogbo wọn pátá àlékún ìyọnu ọlọ́run ọlọ́mọ́sà àbáwá ṣe fún wọn bákan náà àwọn òbí wa ọlọ́mọ́sà àbáwá ṣe sí wọn o àwọn olùkọ́ wa ọlọ́mọ́ba yọnu sí wọn àwọn àlùfáà wa gbogbo àwọn olùtọ́ wa ọlọ́mọ́ba yọnu sí wọn gbogbo àwọn ọlọ́rẹ̀ wa ọlọ́mọ́sà àbáwá yọnu sí wọn ọlọ́jọ́ kan ṣoṣo ọlá ilé ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run mo wá kí gbogbo àwa tí a wà lórí prógrámù yìí pátá gbọ́ wa pátá gbogbo wa ni mo kí kọ́lọ́run kí ó gbà ní kọ̀ọ̀kan wa pápá jùlọ iléeṣẹ́ rédíò tí a ti ń sọ ní bond fm 92.9 fẹ́ látorí wọn tí wọ́n jẹ́ ọ̀gá ńbẹ̀ ọlọ́run kó sàlékún dáadáa fún wọn àwọn tọ́kùn ètò wa látorí ìmọ̀ọ́mù kọ́sìm tàlóyé ọlọ́run sàlékún gbàdúrà kọlọ́sàlẹ̀ kọ́ rahman ike fún bàbá wa alhaji wa muhammad sọ́ọ́dọ̀ abdullah

0: ọlọ́run kí ọmọ sàbà sáré kún kẹ fún wọn bákan náà ìyá wa tí wọ́n sorúgbọ wé ìyá wa arúsà dín ní gbogbo nàìjíríà alájà wa mẹ́tọ̀ alákẹ́sù pẹ́yìn ọlọ́run sàbà sáré kún gbígbàdúrà fún ìyá wa náà láàjọ kan ṣoṣo ọlọ́run mo wá kí ìjọ tí ó rán mi wá ìjọ jasmax àwáyé wá ṣe rí ọlọ́run kí ó sàlékún gbígbàdúrà fún wa bàbá wa maulana sheikh al-marhum bàbá wa olóògbé sheikh muhammad sharif din agbọ́mọgbẹ́ balógun sọlẹ̀ ọlọ́run musa bá sàlékún rahma mọ́ bá sàlékún kẹ fún wọn ìjọ kan ṣoṣo ọlọ́run ọlọ́run látòrí ìjọ fídórí gbogbo ẹbí fídórí gbogbo wọn fi ilẹ̀ pátá ọlọ́run dákun mọ́sá àmójútó wa ò má jẹ́ kẹ́yìn wọ́n bàjẹ́ ọlọ́run kan ṣoṣo ọlọ́run la haula wala quwwata illa billahi al-aliyyil azim
1: amen mi tu ohun le ti gbọ́ yẹn bàbá wa ni wọ́n fẹ́ bá wa sọ̀rọ̀ nísìnyí bàbá tẹ́ máa bá a sọ̀rọ̀ lórí òun náà ni àlàyé nípa hadith àti sunna ọ̀pọ̀ máa ń mú mọ́ra wọn ni ọ̀ ń pè ní hadith kí ló ń pè ní sunna bismillah.
0: Naam. Èyí tí ọmọ jẹ́ wá sí wa lénìí ní jùmọ̀ tètè ni náà ni ọ̀rọ̀ nípa hadith wa sunnatu. Ọ̀rọ̀ Anna Muhammad ta mọ̀ sí hadith àti ìlànà tó fẹ̀ àbí ìlànà gbèsè ayé báwo ló ṣe lò gbèsè ayé àti kí ni ọ̀rọ̀ ní ẹ̀ ṣé èyí tó sọ fún ara rẹ̀ jáde lẹ́nu ara ẹni àbí èyí tí wọ́n kọ́ ẹ̀ nínú ìṣesí ẹ̀ òun náà ni jẹ́ hadith báwo ló ṣe wá lò gbèsè ayé ẹ̀ òun náà túnà rẹ̀ al-hadith hadith tá a sọ yìí kúlù wá kí a ti nísìbàtì ìlànà bí ìyáálé ìṣọ́láàtú wasalam sallallahu alayhi wa sallam òun náà ni ń tọ́lẹ̀ tó ṣẹlẹ̀ tí wọ́n ṣàfihàn ẹ̀ sọ́dọ̀ ànábì bóyá ó sọ ọlọ́rọ̀ bí wọ́n kọ́ lẹ̀ ni àbí ó ṣe é níṣe bí wọ́n gbẹ́jọ́ wá ànábì ìdájọ́ wọ́n kọ́ lẹ̀ gẹ́gẹ́ bí ti pé ẹjọ́ báyìí lànàbì ṣe máa ń dà wọ́n ṣe nǹkan kan tó ṣẹlẹ̀ lànàbì ṣe báyìí lànàbì ṣe máa ń ṣe pàá jùlọ nínú ọ̀rọ̀ ẹ̀sìn nínú ọ̀rọ̀ ìbáàdà ànábì a máa ṣe bẹ́ẹ̀ èyí tó ti kọ́ lẹ̀ ó sọ báyìí ni wọ́n kọ́ lẹ̀ ó wù báyìí ni wọ́n kọ́ lẹ̀ ni o èyí ń jẹ́ hadith ọ̀rọ̀ ànábì àti wà tó wù èyí tí wọ́n á jẹ́ sunna òun náà ni ìgbésí ayé ẹ̀ ìgbésí ayé muhammad rasulullah báwo ló ṣe lò gbèsè ayé ẹ̀ báwo ló ṣe bá àwọn èèyàn lò báwo ló ṣe bá àwọn ẹbí ẹ̀ lò báwo ló ṣe bá àwọn jọmọ́ lò ló fi ń já sí wípé hadith tá à ń pè ní hadith yẹn wàlọ́ káàna fi ìlú àtún wá àhìdá kọ́dà kọjá sí pé ẹ̀kan ṣoṣo náà ló ṣẹlẹ̀ nínú ànábì wọ́n kọ́ lẹ̀ èyí tí wọ́n bá kọ́ lẹ̀ òun gangan náà láti fẹ́ tọ́ àárí sunna wa àmọ́ sunna fàhíyà fìlẹ̀ hakíkọ̀tì ismun lílẹ̀ àmẹ́lẹ̀ al-mutawatir òun náà ni tí ó nǹkan kan tó pàtàkì tọ́já sí wípé ànábì a máa ṣe ní gbogbo ìgbà tí wọ́n fi sọ lórúkọ bá tó fi wá dorúkọ mọ́ lára pé àbí ànábì rè ìṣesí ẹ̀ ni wọ́n bèrè lọ́wọ́ ìyá ńlá wa aisha radhiyallahu ta'ala anha wọ́n ní kí ni ìwà ọkọ ẹ̀ ó ní kúlùkù hu al-qur'an so ìwà ọkọ òun òun náà ní kí ni òun ní al-qur'ani gbogbo wa tí gbogbo tí al-qur'ani bá ti sọ òun náà lànàbì ń ṣe gbogbo tí ànábì bá ti wá ṣe ó ti di táàmà ká júwe so tọ́pìkì wa ni wípé ọ̀rọ̀ tó ṣe gbọ́ láti tẹ̀lé àti ìwà tó ṣe wò láti kọ́ṣe òun lọ́rọ̀ ànábì òun ni hadith rasul wa sunnatuhu.

0: The Quran chapter 3, Quran chapter verse 21, verse 30, Quran chapter 3, verse 31. Kí lọ́lọ́run sọ fún wa, ó ní kú nkóntó tó ní igbó na lọ́ha. Ọlọ́run ní ìwọ Muhammad sọ fún wa pé tó ní kóntó tó ní igbó na lọ́ha. Tọ́ba yìí pé ẹ bá fẹ́ràn ọ̀lọ́ fàtẹ̀bí ń ní èmi ni ẹ tẹ̀lé. Torí pa àwọn kan ní nánú àbúlọ́ ìlọ́ọ̀ì. Wa ahla ohun awa lọmọ ọlọrun awa si lọ lólùfẹ rẹ kọra awa lọ fẹràn jù ọlọrun ni ọra Muhammad sọ fún wọn pé tó bá yẹ pé lóòótọ o ẹyin fẹràn ọlọrun ẹyin si lọlọrun fẹràn jù o ìwọ ni kí wọn ó tẹlé so ọba tó dá fúnra ara rẹ náà recommend ẹ fún wa pé òun gangan lọrọ rẹ ṣe tẹlé òun gangan ni wá tẹlé Muhammad fúnra ara rẹ náà ní ṣe sí ẹtẹ tẹlé owó ni ilẹ̀ yẹn lè wò tí èèyàn lè fi gbígbé sí ayé Muhammad ń recommend fún wa òun sì ló dára ọwá ni tẹ ẹ bá ti bẹ́ẹ̀ tẹ ẹ ti tẹ̀lé Muhammad yòó bíbí kò mọ ń lọ ọlọ́run ni tó kù náà ni pé kémi kan fẹ́ràn yín ni o kémi ọlọ́run fẹ́ràn yín ẹ bá ti tẹ̀lé Muhammad kí n fẹ́ràn yín ni. Wọ ẹ̀gí fírí làákó ń lòna bá kún ọmọ wa rí ayé ọmọ forí àwọn ẹsẹ̀ yín ọmọ fi jì yín ọmọ forí ẹsẹ̀ yín jì yín. Wà lọ gáfò láàyè mọ̀dún torí pé ọlọ́run ọba aláforíjì nínú tẹ̀síwájú súra ẹ àyà tó tẹ̀lé ọlọ́run tó wá ní kúí ọmọ Muhammad àti olọ́ àwọn súlá ẹ tẹ̀lé tọ́lọ́run kẹsì tẹ̀lé ìránṣẹ́ yìí ta ní ránṣẹ́ náà òun náà ni Muhammad rasulullah fa intawalla tẹ ẹ bá wá bọ́sẹ̀ sẹ́yìn tẹ ẹ bá tẹ̀lé súnà Muhammad tẹ ẹ bá tẹ̀lé o ti dá láì mórí o ti dá láì mórí o ti di kẹfìrí o ti di káfìrí lọ́dọ̀ ọlọ́run yẹn. So hadithu anabi hadithu rasul ọ̀rọ̀ Muhammad òun ni ọ̀rọ̀ àgbọ́tẹ̀lé ìgbésí ayé rẹ̀ òun náà ni àwòkọ́ṣe. Àlàyé lórí tọ́píkì wa nù hadithu rasul wa sunnatuhu. So kí lọ hadithu anabi ọ̀rọ̀ rẹ̀ bọ́rọ̀ rẹ̀ ti rí nù so kí ni sunna rẹ̀ àwọn sunna rẹ̀ náà nù ẹ jẹ́ amójútó ká ṣe tẹ̀lé ká yẹ wá lè bá a dáa kálíkì àmọ̀ wa náà kó sì lè bá a sún wọn alájọkọ ọlọ́run kọ́ mọ́sá wọlá nabi kó fi rọ̀ wá lọ́rùn kó sì jẹ́ a lè tẹ̀lé alájọkọ soso ọlọ́run subhanaka allahumma wa bihamdik أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين
1: اللهم آمين تو أدوك الله والله واسنا لتكبان أرى على إني قادس أتي سنة لتكبان لتنو فضلاء الشيء الإمام الأجي إبراهيم Abdul Wahid Olawale Adangba Kelimatullahi ti won je shifi mama awaye wa shurere Central Mosque Kedimu wo ojo nipele Ekombi labe baba wa Maulana Asheyi al marhum Sharifuddin Agbonmagbe Balogun Solati Rodiatala Talani ore ti gbayan o Jamaatu Sharifu Mubarak Jasmak ijoyun ni daru o be ba ni nkan ti ti o ba ye yin pelogun Olorun number 1 ma ko fun kin to lo ṣugbọn je ki sare je ise yi tori pe omi po lamu mo fi asiko yi mo fi nki gbogbo ebi call loruko iyawa alajabulikatu call ni mo ṣin mo fi won ki gbogbo ebi patapata ku ilede baba wa alaji Mikael call ti won jade laye ni ojo saturday ojo kini ninu osu kejo ti o koja ta wa yi ton si won jo kiji nilana muslimi ni ojo sunday ṣùgbọ́n tó bá ti di ọ̀tún lọ́dẹ ní ọdún 9 a ṣe fìdáwù nítorí gbogbo ẹbí ara àtọ̀rẹ́ àtijọ́ tán pàdé ìyẹn ní ojú irin ọlátẹ́jú ni mo ṣin níbi tí ẹ ti máa rí ti bàbá wa tí wọ́n bá sọ̀rọ̀ ọlọ́run àṣẹ ìsọ́lé ibrahim ká ṣàmàṣe dáadáa tó alájà mulika àti kóòlù ní sọ fún yín o. Bákan náà assalamu alaykum wa rahmatulah ìjọ sufuru naija àti islamic society of nigeria oṣooṣù ni wọ́n ṣe nọ́fílà àti kùránì kíké tóṣù yìí náà máa wáyé ní ọ̀túnla on the 9 of August. Ìtàtíṣẹ́ náà ni aago mẹ́sàn-án àbọ̀ àárọ̀ lábẹ́rẹ́ àti pàyẹ̀lẹ́ aago méjìlá àbọ̀ ká tó kí sùúrù.

0: histamine, or blend with amino acids and multivitamins.
1: Sílẹ̀ mímọ́ ájì kìí ṣe fún fàájì àbí afẹ́fẹ́ ayé bí kìí ṣe fún ìdáhùn sí òpó ẹ̀sìn Islam. Tá a bá fẹ́ wá rìnrìn àjò náà, ó dára tá a bá ilé iṣẹ́ tó mójú tu rẹ̀ rìnrìn àjò ọ̀hún tí ò sì ní tako kitabu wa sunna. Ilé iṣẹ́ Al-Kubra International Services Limited ṣe ti umura Ramadan ni àti gbogbo oṣù lóhùn tó kù. Ìrọ̀rùn ló bá dé lọ́dọ̀ tiwọn. Àwọn àfáà tó mójú tu ìrìn àjò ajá àti umura wọ́n ti wà ń kalẹ̀ ìdálẹ́kọ̀ọ́ lóòrèkóòrè kíka Al-Qur'ani.

dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba àlá. Bẹ́ẹ̀ ṣe bèrè fún náà ló wọlé dé wẹ́rẹ́ alhamdulillah. Àkànṣe ètò ètò alálùbáríkà àsì ìlàtú wájú wíbà ìbéèrè àti ìdáhùn lórí Bond FM 92.9 ní gbogbo ọjọ́ Sátidé láago mẹ́jọ àbò òwúrọ̀ kẹtẹ́lẹ́yìn kókó inú ìwé ìròyìn níbi tá ò ti máa pàdé àwọn àfáà ọlọ́kọ̀ òjọ̀kan tí wọn yóò máa dáhùn sí gbogbo àwọn ìbéèrè wa eléyìí tó rọ̀ máa Alkùránì Kẹ́rìm àti Súnnà Nabi Muhammad sallallahu alayhi wa sallam fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé àbẹ́ fẹ́ ṣàtìlẹ́yìn ẹ máa pẹ Islam Media Communication 08028483735 tàbí 08033992842 àsì ìlàtú wájú wíbà ìbéèrè àti ìdáhùn nílànà ẹ̀sìn Islam lórí Bond FM 92.9 ní gbogbo ọjọ́ Sátidé láago mẹ́jọ àbò òwúrọ̀ kẹtẹ́lẹ́yìn kókó inú ìwé ìròyìn ẹ má mí sí ẹ̀ máa sálàm.

0: lago mẹwàá lu ẹkú ìyálẹta ìròyìn ìyálẹta ló ń dẹsẹ tí ìgbọyin láti lè ṣe bọ́ndẹ fẹm 92.9 kàti rédíò nàìjíríà onígbòǹgbò nípìnlẹ èkó láti ròyìn bilikis ayépọlá ibrahim lórúkọ tèmi gómìnà ìpínlẹ èkó babájídé sanwóolu ní ìṣàkóso òun ti ṣí kúrò nínú ìpèsè àwọn iṣẹ àkànṣe tó jẹ ti ètò ìlera sí àgbékalẹ ìpèsè ohun èlò tí ó ṣàfihàn ìpèyè sí lílànfààní sí ètò ìlera lówó péréte fún gbogbo olùgbé ìpínlẹ èkó nígbà tí ó ń sọrọ níbi ètò tí wọn pè ní àpérò kejì ètò ìlera èkó ọdún 2026 èyí tó wáyé ní victoria island nípínlẹ èkó gómìnà ní ìpínlẹ èkó ti ṣetán láti rí pé àwọn ará ìlú láǹfààní ṣètò ìlera nípasẹ ṣíṣe àmúgbòòrò fún ètò mádàndófò ìlera lílo ìmọ̀ ìgbàlódé ṣíṣe àgbékalẹ̀ òfin tó fẹsẹ̀ múlẹ̀ àti nípasẹ̀ ètò ìfọwọ́sowọ́pọ̀ gómìnà sanwóolu tún sọ di mímọ̀ pé àwọn ṣàgbékalẹ̀ àjọ lasma tó yóò ṣèrànlọ́wọ́ lásìkò ìnira tó le koko èyí tó fún àwọn aláìsàn tí wọ́n wà ní ipò pàjáwìrì rí ìtọ́jú gbà ṣáájú kí wọ́n tó bèrè owó lọ́wọ́ wọn ó ní ètò yìí ti dóòlà ẹ̀mí ènìyàn méjìdínlógún tí àwọn tó ní bí àwọn tó ní ìjàmbá ọkọ̀ ojú pópó àwọn tó wà nípò pàjáwìrì tí wọ́n jẹ́ olóyún tàbí ẹni tí ó ṣẹ̀ṣẹ̀ bímọ aláìsàn rọpárọsẹ̀ àti àwọn tí ìlera ara wọn pọ̀ púpọ̀ lójú náà ti mú àmúgbòòrò bá ètò okòwò kéréje àjọ ayánilówó ṣiṣẹ́ nípínlẹ̀ èkó lsetf ti ṣiṣẹ́ lójú ètò ọlọ́jọ́ mẹ́ta fún àgbékalẹ̀ àǹfààní sí ọjà rírà tí wọ́n pè ní lagos on display tí ó wáyé ní jjt park ní aláùsà nílùú ìkẹjà ètò ìpàsẹ okòwò ọ̀hún ló ṣàfihàn àwọn olókòwò ọ̀ọ́dúnrún tí alákòóso tó rí sí ìṣàgbékalẹ̀ ọrọ̀ àti ìpèsè iṣẹ́ ọ̀gbẹ́ni akínyẹmí ajígbọ́tafẹ́ ṣíṣọ́ lójú rẹ̀ ṣùgbọ́n tí ọ̀gbẹ́ni ṣíṣà dèmilọ́lá tí ó jẹ́ ọ̀gá àgbà lábala ìgbanisíṣẹ́ nílé iṣẹ́ náà ṣojú fún alákòóso ni àjọ òun ti pín owó tó lé ní bílíọ̀nù 15 sí okòwò tó lé ní 1,000,000. Ó ṣàfikún pé ètò náà ni àwọn ṣe láti pèsè ohun èlò ní ìfìjúwìjú títà rírà àti ìdúró oore àgbéga ètò okòwò bákan náà ni ọ̀gá àgbà àjọ lsetf abilékọ fèyíṣára aláyànde ẹni tí ọ̀gá lẹ́ka ìdarí ètò arábìnrin oyindàmọ́lá ẹgbẹ́yẹmí ṣojú fún sọ pé ètò ọ̀hún ni àwọn gbèrò láti ṣàfihàn ohun èlò tí ó yàtọ̀ síra wọn ìmọ̀ ìgbàlódé àti ohun èlò tó péye èyí tí àwọn olókoòwò ìpínlẹ̀ èkó ṣe àgbékalẹ̀ rẹ̀ ó rọ àwọn olùgbé ìpínlẹ̀ èkó láti lo àǹfààní ẹ̀dínwó tó wà lórí àwọn ọjà náà kí wọ́n sì ṣàtìlẹ́yìn tó gbopọ̀ fáwọn nǹkan tá à ń ṣe lábẹ́lé lójú náà àti ṣàtìlẹ́yìn fún ètò okòwò àti ríro ètò ọrọ̀ ajé lágbára aṣojú kọ̀ròyìn wá jábọ̀ pé ọkàn lára ohun tó fanimọ́ra níbi ètò náà ni ibùdó tí wọ́n ti ṣètò ìyanilówó àti fífi orúkọ sílẹ̀ fún ètò mádàndófò ìlera lábẹ́ ìlera èkó ìròyìn yálẹ̀ta kò ní ju báyìí lọ tún pàdé àwọn akẹgbẹ́ alago méjì lọ́sàn-án fún ìrìn àpapọ̀ ọpẹ́ lọ́wọ́ shelly wòyánà àti olúwaṣẹ́yí ayọ̀ mákindé bilikis ayépọlá ibrahim lórúkọ tèmi a kú ọlá jimé ní ọpẹ láṣẹ lókè ìpẹṣẹ bẹ ṣe ń tẹsí sí wa nílé iṣẹ bọ́ndẹ fm 92.9.
1: rí ẹwà fákùkọ o
2: ẹjú mare ló ti rí ẹwà fákùkọ níbi kápẹ́dẹ̀.

Bẹ́ẹ̀ ìròyìn ayọ̀ kan rèé fún yín yẹn nípa ilé ìwòsàn kan tó yà lára ọ̀tọ̀ IA&S National Medicare International Limited lábẹ́ àkóso Dr. Idris Ajibade PhD tí wọ́n tún jẹ́ olùdásílẹ̀ ilé ìwòsàn IA&S yìí. Oríṣiríṣi àìsàn ara ni wọ́n ń tọ́jú pẹ̀lú ìmọ̀ ìjìnlẹ̀ tí ò ní oògùn yìí lò dání rárá, ìyẹn non-medication therapy gẹ́gẹ́ bí Chinese acupuncture tó jẹ́ ìlànà ìtọ́jú tí àwọn China tí wọ́n lò lórílẹ̀-èdè China tí wọ́n fi máa ń tọ́jú oríṣiríṣi àìsàn lọ́dọ̀ wọn. Bẹ́ẹ̀ ni wọ́n tún máa ń lo àwọn ìlànà ìtọ́jú míì bíi cupping, pyjama, physiotherapy, heat therapy àtàwọn machines lóríṣiríṣi tí wọ́n fi ń ṣe ìwòsàn ara. Bẹ́ẹ̀ náà ni àyẹ̀wò gbogbo ara láti irun orí títí dé èékánná ẹsẹ̀ ògbẹ́yìn àtàwọn ọ̀nà ìtọ́jú mẹ́rẹ̀ẹ̀rẹ́ míì. Nǹkan tẹ̀ ń wá lọ sí Sokoto àti ọ̀nà jíjìn lókè òkun lọ́hùn òun gan rèé lápò Sokoto yín o, ìyẹn ní bí lábúlé ẹ̀gbá ní True Test Medical Diagnosis Building lẹ́gbẹ̀ẹ́ Jendo U-turn bus stop abúlé ẹ̀gbá Lagos. Ẹ lè pè tàbí kí ẹ WhatsApp wọn lórí 0803-869-0104 lẹ́ẹ̀kan sí 0803-869-0104. Ẹ̀ka ilé ìwòsàn wọn wà nílùú Ìkòròdú ní number 2 Daniel Sunmoni Street off High School Road Sabo Ìkòròdú Lagos. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tàbí WhatsApp wọn ni 0816-585-858 lẹ́ẹ̀kan. Ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ì

0: àjọ adéyẹlọ́fọ̀ lórí owó tà tọ́jú sí ilé ìfowópamọ́ Nigeria Deposit Insurance Corporation NDIC wọ́n pe gbogbo olùfowópamọ́ ní ilé ìfowópamọ́ kéréje Microfinance Bank mẹ́rìndínláàádọ́ta ti ilé ìfowópamọ́ àpapọ̀ Nigeria ṣẹ̀ṣẹ̀ fagilé wípé ṣíṣe àyẹ̀wò orúkọ àti owó wọn láwọn ilé ìfowópamọ́ yìí ń tẹ̀ síwájú fún àwọn tí ó so òǹkà àsùnwọ̀n ìfowópamọ́ wọn mọ́ òǹkà ìdánimọ̀ wọn àjọ NDIC yóò fi òǹkà BVN yìí tọpinpin àsùnwọ̀n wọn ní ilé ìfowópamọ́ mìíràn láti san owó wọn àwọn tí kò so òǹkà BVN mọ́ àsùnwọ̀n ìfowópamọ́ wọn láti tàṣà lọ sórí ìtàkùn ayélujára www.ndic.gov.ng láti ṣe àwárí pre-verification claim form nínú àpò àwárí kí wọ́n sì dáhùn àwọn ìbéèrè tó yẹ wọ́n tún lè lọ sí ilé-iṣẹ́ àjọ NDIC tó súnmọ́ wọn jùlọ pẹ̀lú ẹ̀rí àpò àsùnwọ̀n wọn ìwé ìdánimọ̀ òǹkà BVN àti àwòrán fún àyẹ̀wò látọwọ́ àwọn òṣìṣẹ́ NDIC fún ìbéèrè lẹ́kùnrẹ́ ẹ pé àjọ NDIC lórí 08104220807 olùkéde àjọ NDIC.
1: Ǹjẹ́ irúfẹ́ àìsàn kan ń bẹ bí tó ń dà yín láàmú? Tó bá rí bẹ́ẹ̀, ìròyìn ayọ̀ kan rèé fún yín. Yẹn nípa ilé ìwòsàn kan tó yà lára ọ̀tọ̀ IA&S National Medicare International Limited lábẹ́ àkóso Dr. Idris Ajibade PhD tí wọ́n tún jẹ́ olùdásílẹ̀ ilé ìwòsàn IA&S yìí. Oríṣiríṣi àìsàn ara ni wọ́n ń tọ́jú pẹ̀lú ìmọ̀ ìjìnlẹ̀ tí ò mú oògùn lílò dání rárá, ìyẹn non-medication therapy gẹ́gẹ́ bí Chinese acupuncture tó jẹ́ ìlànà ìtọ́jú tí àwọn China tí wọ́n lò lórílẹ̀ èdè China tí wọ́n fi máa ń tọ́jú oríṣiríṣi àìsàn lọ́dọ̀ wọn. Bẹ́ẹ̀ ni wọ́n tún máa ń lo àwọn ìlànà ìtọ́jú mìíràn bí cupping, ìjàmà, physiotherapy, heat therapy àtàwọn machines lóríṣiríṣi tí wọ́n fi ń ṣe ìwòsàn ara. Bẹ́ẹ̀ náà ni àyẹ̀wò gbogbo ara láti irun orí títí dé èékánná ẹsẹ̀ ògbẹ́yìn àtàwọn ọ̀nà ìtọ́jú mérìírí mìíràn. Nǹkan tẹ̀ ń wá lọ sí Sokoto àti ọ̀nà jíjìn lókè òkun lọ́hùn òun gan rèé lápò Ṣòkò tó yín o, ìyẹn ní Bílábúlé Ẹ̀gbá ní True Test Medical Diagnosis Building lẹ́gbẹ̀ẹ́ Jendo U-turn bus stop Abúlé Ẹ̀gbá Lagos. Ẹ lè pè tàbí kí ẹ WhatsApp wọn lórí 0803869-0104 lẹ́ẹ̀kan sí 0803869-0104. Ẹ̀ka ilé ìwòsàn wọn wà nílùú Ìkòròdú ní nọmba 2 Daniel Sun Money Street off High School Road Sahabu Ìkòròdú Lagos. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tàbí WhatsApp wọn ni 0816-585-8582 lẹ́ẹ̀kan sí 0816-585-8582. A kì í gbókèrè kámọ dídùn ọbẹ̀ ẹ̀yin náà ẹ darapọ̀ mọ́ ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn tí wọ́n ti ní àlàáfíà láti ilé ìwòsàn IA&S National Medicare International Limited. Ìjáfara léwu àwọn àrètí yín.

0: iṣẹ́lẹ̀ muhammad ta máa ṣe múra lórí múra a máa pa ìṣẹ̀lẹ̀ lórí ìdílé tí iléeṣẹ́ tó ní ọkọ níbi káàkọ́ ní ṣe ajá tí múra pẹ̀lú rọrùn alifidas ajá ní múra service system tẹ̀ fi ṣe àgbékalẹ̀ september special umra tó fún ọ láǹfààní láti dé gbọ́ ayé ìfẹ́ àkànṣe umra lápapọ̀ december náà dẹ́yìn lọ fún gbogbo àwọn tó jẹ pé àlàǹfààní àti lọ àjì 2026 láti lọ gánilé olúwa ọ̀pọ̀lọpọ̀ àwọn àǹfààní lẹ́jẹ̀ tẹ́ bá lè ṣe alifidas ajá ní múra service ṣe ìrìn àjò september special umra àti umra december fún 2026 ẹ tún ti máa gbọ́ àwọn afẹ́ àtọ́mọ̀ nípa súnà yóò máa kọ iṣẹ́ ìrìn àjò sí gbogbo àwọn àyà mi láti láǹfààní àti ṣíṣe àṣepẹ́ pẹ̀lú wá sí ìgbà níta àwọn oúnjẹ lẹ́wọ́ tó wù
1: Ọlátúnjì dáadáa ní FM ní orúkọ tèmi ìmọ̀mọ̀ mi ẹ bá ń sálámà sí gbogbo ọmọ Nàìjíríà.
2: Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.
1: Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh.
2: A'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. Ami dúpẹ́ fọlọ́run.
1: Alhamdulillah.
2: Àyìn ọlọ́run ìgbàlógún.
1: Allah.
2: Ìlú ọpẹ́. Ọlọ́run ọba ni lórí gbogbo ìdára tó ṣe lórí wa.
1: Alhamdulillah.
2: Ìdára ṣíṣẹ́kù ìdára ìjẹ́ mùsùlùmí ìdára iná ọlọ́run lọ́kan ṣoṣo láì fi nǹkan míì ma ìdára máa ní. Ẹ ní bá wu ọlọ́run ọba ọlọ́run fi yín mọ̀nà. Ẹni ọlọ́run lásìkò rẹ̀ ò tíì tó ẹgbẹ̀rún wá sí òun nítọ̀hún. Àdúpẹ́ fún ọlọ́run. Àpadà sí burú tí máa wá mú ìyẹn ṣe nǹkan mí yàtọ̀ fún Islam ọlọ́run náà jù ú tọ́ sí wa.
1: Àtọ́rọ̀
2: àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún aṣáájú ẹ̀dá níbi wa Muhammad. Lẹ́yìn eléyìí àti gbogbo ẹ̀yin olùtẹ́tí sí wa tẹ́ ẹ̀ máa ń tẹ́tí sí wa lórí ètò yìí ìjọ mẹ́jọ mẹ́jọ.
1: Ìyẹn
2: ètò Alfredas Quarter Hour. Èyí tí iléeṣẹ́ yín ni iléeṣẹ́ Alfredas Hajj and Umrah Services tá ń ṣètò kíkó ni lọ mọ́kà. Fún umra ni àbí hajj ni àwa tí gbogbo àwa tá ń palẹ̀ mọ́ fún àràfà ọdún tàbí jukọ̀ yìí.
1: Ọlọ́run
2: mọ́sà ìṣẹ́nirọ́rùn. Bó tilẹ̀ jẹ́ pé oṣù kẹsàn-án ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kẹsàn-án ni wọ́n sọ fún wa wípé ìforúkọ ilé yóò wá sí pamọ́. Abẹ́lẹ́ àwọn tó ti sanwó díẹ̀díẹ̀ nínú owó hajj wọn ọlọ́run kò gbọ́ wa láṣìírí. Àwọn tá a tẹ̀ ẹ̀ tí ì san rárá tá a sì ń dà níyẹn. Àwọn ọmọ ṣe àṣẹ lọ́rùn fẹ́ nìkọ̀ọ̀kan wa. Àwọn tá a bá ti ń bẹ lọ́rùn ẹjẹ́ káwa náà máa gbégbèsẹ̀ ká tètè forúkọ sílẹ̀ ká má dúró di last minute kó tó di pa àmọ́ sáré káàkiri. Ọba tí bu àṣírí ẹ̀dá ọlọ́run ṣe bù wá láṣìírí. Ẹ wá rí intanet ti tẹ̀síwájú lórí ọ̀rọ̀ tá à ń bá bọ̀ níjẹ̀jọ́. Òun náà ni àpèjúwe aṣojú oore fún Islam bó ṣe yẹ káwa mùsùlùmí ó jẹ́ mùsùlùmí dáadáa tá a máa mọ̀ yípo mùsùlùmí lélẹ́yìí ọlọ́run ka identity wọn ó ka àwọn nǹkan tá a máa rí lára wọn tá a fi mọ̀ yípo mùsùlùmí òdodo ni. Òdìbà tó bá ṣẹ̀ṣẹ̀ yinra rẹ aṣọ tó ń lò kọ́ láwà ní ìrẹ́ kọ́ physical appearance ẹ̀kọ́ láàfin mọ̀ ní mùsùlùmí òdodo. Tí ara rẹ bá dáa tára rẹ jọ tó ń ṣe ńlá tí mura rẹ jọ tàwọn ẹni ọlọ́run ìgbẹ́ ìtòkù tọ́lọ́run sọ yìí náà àfikún ìyẹ́wò jọ̀nà mùsùlùmí lọ́kùnrin lóbìnrin nínú Surah Al-Furqan Quran chapter 25 tá ń bá bọ̀ ibẹ̀ náà láti tẹ̀síwájú lónìí a mọ̀ tẹ̀síwájú ní ayah 68 pé àwọn wo làwọn ẹni ọlọ́run tá ń pè ní Ibadu Rahman àwọn ẹrúsìn ọlọ́run tó jẹ́ pé tá a bá rí wọn islam ó máa wù yẹn ṣe ló wù wọn kéèyàn darapọ̀ mọ́ islam tá a bá ń rí ìwà yìí lára wọn òun sọ islam lẹ́nu. Ọlọ́run ní tẹ̀síwájú bàdà ọ̀jùbìláhì ní ṣèitọ́nù rẹ̀jù. Wàlàdínà láyàdí ọ̀nà máa lọ ìlàhàn àkọ́rọ̀. Wàláyà pẹ̀tùlùnà nàfọ̀sálàtì haramallahu illa bil haqqi. Wa ala yasmin wa man yafa zalika yalqa asama sadaqallahu alazim qalauni walladhina la yad'una ma allahi ilahan akhara amini ollon ntaki ma dawo ma ni pe won yi pe nkan ni ipo mo lo ọlọ́run wọn ìpé méjì kì í pé mẹ́ta níbi tí ó pè mẹ́rin ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíta bá gbọ́ àyà yìí ìgbàgbọ́ wọn ní pé ẹni tó ń forí balẹ̀ fún nǹkan míì lásán òun ọlọ́run sọ tí ń pè nǹkan míì bí wọ́n ń bọ òrìṣà kan wọ́n làzínà láyàdì òun àmà àlọ́hì ilẹ̀ àhàrà àwọn tí ìpé ọlọ́run wọn ọba míì yàtọ̀ fọlọ́run mélòó mélòó ẹni tó ń kírun tán tí ó kírun ní ṣùgbà yọba àwọn kíjà náà ẹ̀yẹ́ sì rí yọba àwọn tó ṣáfú àmọ́ tó bá ti kúrò níbẹ̀ nǹkan míì yóò máa pè ó ti láwọn kankan tí wọ́n ti sọ pé kó má kò gbọdọ̀ má pè láàárọ̀ kì í sì sorúkọ ọlọ́run kì í ṣe àzíkárì tó ń ṣe ńlá muhammadu
3: wa
2: yóò máa wá pé oríṣiríṣi nǹkan bó ṣe ń pa àwọn ìyá nínú ọpọ àwọn bàbá yóò tún wá délé yóò tún ní sẹ́rẹ́ àfáà aláàjì alájà wọ́n tún wá ń tọ́ oríṣiríṣi ló ń tọ́lá lẹ́yìn tó bẹ lọ́run tán ó ń pè nǹkan míì pọ̀ mọ́lọ́run míì ó ń gbéjọba ọlọ́run fẹ́lòmíì ọlọ́run sì nífẹ̀ẹ́ sí ọlọ́run míì ní òun lè forí ẹ̀ṣẹ̀ kẹsẹ̀ jìyàn ó bá wu òun ọlọ́run àmẹ́sẹ̀ tó wù ní forí ẹ̀ jìyàn bí èèyàn bá kú lórí ẹ̀ òun ni kéèyàn pa nǹkan míì pọ̀ mọ́lọ́run ọlọ́run ní àwọn ẹni òun ibadu rahman láàyè de òun ní àwọn ìlà wọ́n yí pẹ̀lú mí ìpọ̀ mọ́lọ́run nínú ìpẹ̀lú mí ìpọ̀ mọ́lọ́run òun ni mùsùlùmí dáadáa tó lọ bá àfa òun kó ṣàdúrà fún un ó wá ṣàdúrà ọlọ́run sọ irọ́ rẹ̀ ó sọ bó tọ́ nítorí pásíkò tọ́lọ́run lórí rẹ̀ ó dé ibikíbi tó lè wù kó o wà ò bá jẹ pé ní islam ló wà ò bá kúrò níbẹ̀ kó lọ síbòmíì tó já sí àsìkò tọ́lọ́run lórí rẹ̀ ó dé ibi tó bá bá ọ náà ní problem ó wà lọ bá àfáàfáà wá ṣàdúrà fún nǹkan wa bùkátà wa bíyá kàkà kó sọ pé alhamdulilah mo mọ dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run mo dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run wa ohun tí ń jáde lẹ́nu ẹ̀ ni pé àfáà ń gbóná àfi kéèyàn má gbọ́dọ̀ ẹ̀ ó ti gbéjọba ọlọ́run fáàfáà bá àfáà gan bá gbórú ẹ̀ tó bá jẹ́ àfáà tó dọ́lọ́run ó yẹ kó bú ẹkùn ni kó bẹ̀rẹ̀ sí ránlẹ̀ kó máa tọrọ àforíjì tó lọ ti sọdọ ọlọ́run ọpẹ́ tó yẹ kó fọ́ ọlọ́run èèyàn ló fún olùsọ pé àfáà adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run o àdúrà tẹ́yìn náà bá mi ṣe ọlọ́run mọ̀ gbáà àwọn pé àfáà kọ́ ló ṣe tó ráàfáà ò lè dáta láti ẹ̀ ṣe ọlọ́run ní bí mùsùlùmí ò bá wá jẹ́ tó ń pè nǹkan ní pọ̀ mọ́ ọlọ́run wà láyà pìtòrí na nafsa láti haramallah mùsùlùmí ò gbọ́dọ̀ máa bára wọn lọ́wọ́ sí ìtàjẹ̀ sílẹ̀ mùsùlùmí ò gbọ́dọ̀ máa pààyàn islam yìí ṣe sin apààyàn islam gbọdọ máa jiyàn gbé islam gbọdọ sínú banditi islam gbọdọ sínú àwọn tí wọn mú ìlú nira fún yàn ọlọrun ò nífẹẹ sí ilà abdulhaki àyàfi àwọn tó bá jẹbi ikú tí court of competent jurisdiction dá wọn lẹjọ kú pé wọn jẹbi ikú kì í ṣe pé kí individual kan wà ní torí pé nìkan ò ṣe mùsùlùmí torí pé nìkan ò ṣe islam gbogbo ohun tó lè rí ó máa bọ gbogbo ẹsìn tó lè rí kó máa sìn ìdájọ́ rẹ ò sí lọ́wọ́ rẹ gẹ́gẹ́ bí mùsùlùmí wọ́n gbèjà ọlọ́run ọlọ́run wa ní wàrà àyẹ̀zùmíhùn inú àwọn tẹ́ tó mọ̀ ní mùmí ní òdodo mùsùlùmí òdodo tó jẹ́ ìbádọ́ rahman wàrà àyẹ̀zùn àwọn tí kì í ṣe ṣìná tí wọn aisha lufanṣá tí wọn yí balẹ̀ jẹ́ ṣìná ò dáa.

0: Competition and Consumer Protection Commission SCCPC fún pèsè àyè fún yíyọ oníbàárà àti ìmúṣẹ ẹ̀tọ́ tó tọ́.
1: Ohun èlò tuntun kan ti wà fún sísè àwọn oúnjẹ aládùn. Ṣé lóòótọ́? Bẹ́ẹ̀ni, Tasty Cube Chicken Flavor ni o, tí wọ́n ṣe pẹ̀lú àwọn èròjà àbáláyé láti sọ gbogbo oúnjẹ tá a sè dàjẹ́ pọ́nú lá. Bẹ́ẹ̀ni, Tasty Cube Chicken Flavor á fàdùn ara máa ń da sóúnjẹ. Mo ti gbà ti Tasty Cube Chicken Flavor lẹ́sẹ̀kẹsẹ̀. Tó bá jẹ bẹ́ẹ̀, má já fara o, sáré lọ ra Tasty Cube Chicken Flavor tiẹ̀ lónìí láti máa jẹ̀gbádùn oúnjẹ àjẹ pọ́nú lá. Tasty Cubes Chicken Flavor. On fun wa lounje to gbadun. Tasty Cubes Chicken Flavor. O wa lọlọgọrun gramu. Ọlọgọrun mẹrin gramu. Atọlọgọrun mẹfa gramu. O tun wa ni yẹ fun.

0: ṣiṣẹ́ tó sọ́kò wo láti rí dájú pé olúkúlùkù oníbàárà ń gbádùn ẹ̀tọ́ rẹ̀ o ní ẹ̀tọ́ láti rí iye owó nǹkan kedere o ní ẹ̀tọ́ láti gba àlàyé tó tọ́ nípa ọjà o ní ẹ̀tọ́ láti gba owó rẹ̀ padà tí iṣẹ́ tí wọ́n ṣe fún ọ kò bá dára tó láti gba àlàyé lẹ́kùnrẹ́rẹ́ pé 0805-600-2020 tàbí 0805-600-3030 tàbí kọjá sí www.fccpc.gov.ng Federal Competition and Consumer Protection Commission FCCPC nípìsí àyè fún yíyan omi ìbára àti ìmúṣẹ ẹ̀tọ́ tó tọ́.
1: Kùṣù lọ́wọ́ ìyá Láyọ̀ ìwọ pẹ̀lú orin ìlú òkè yìí ṣá.
2: Orin ìlú òkè lásọ́kọ̀ ìyàlẹ́nu ọṣẹ ṣùgbọ́n ló forí sí mi lẹ́nu o. Bó ṣe ó tó ń fọṣọ lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ ọṣẹ kan aṣọ bíi 25 torí kì í tètè yòòrò.
1: Ṣé a ṣì lè rí ọṣẹ tó kójú owó lórílẹ̀-èdè yìí ṣá? Èmi náà ti lùgbàdì ọṣẹ o.
2: Ọ̀rọ̀ Tọ́láboyún bá sọ, ó ti kúrò lẹ́nìkan o. Èmi àti ìyá Sáídà ti dá ọṣẹ ṣùgbọ́n mọ̀ kì í ṣèjẹta o. Èyí tá a fi ń fọṣọ fa bọ́ọ̀tọ̀.
1: Ìyá Láyọ̀ ó fara pamọ́ fún mi púpọ̀ jù. Níbo wá lẹ́dírẹ́sì wọn wà o?
2: 30 Anjori Street, Ìjẹ̀gùn, lábẹ́ ìjọba ìbílẹ̀ ìdàgbàsókè ìkọ̀tún ní ilé-iṣẹ́ Ades Ventures tó ń ṣe ọṣẹ ṣùgbọ́n wà. Telephone 0805-543-8445 0805-543-8445
1: Tí mo bá débẹ̀ ìyá Láyọ̀, ń bẹ̀bà síbẹ̀ ni o.
3: Ó tún ti yá o, Gbẹ̀ngàn Progressive Union Lagos Branch Meeting. Gbogbo ọmọ gbàgbé mi fìtọ́ wà ní ìpínlẹ̀ Èkó àti agbègbè rẹ̀. GPU Lagos Branch tó ti ń pè wá o síbi ìpàdé ìlọsíwájú ìlú àti tọmọ ẹgbẹ́ kọ̀ọ̀kan tó bá pèbí ẹ̀ka tó fún tó máa ń wáyé ní Sunday 2 nínú oṣù èyí tí oṣù kẹjọ wáyé ní Sunday 9 August 2026 ní 22 day tó bá Kekunrian Christian Omolefin School Gbàgà nílùú Èkó láàgbo mẹ́ta àbọ̀sán ni ìpàdé ń bẹ̀rẹ̀ olùgbàlejò Mr. Anonorebu Mrs. Adesina Ọlárewájú Adébóyè lábẹ́ ààrẹ ẹgbẹ́ ọmọọba Olúṣègùn Adébóyè GPU Lagos Branch President fún ìbéèrè ẹ̀pìṣẹ́ tuntun Gbàdébọ̀ Adébòkunṣọ rẹ̀ 08023670442 Gbàgbé Olúfi ó gbè wá o Gbàgbé Olúfi àròkọ lè jà.
4: Convention, praise God, hallelujah. Ìjọ Eternal Life Gospel Mission Worldwide, tí Reverend Z.O. Odùṣínà jẹ́ olùdásílẹ̀ rẹ̀ pé gbogbo èèyàn láì fi ti ẹ̀sìn ṣe sí ìpàgọ́ àdúrà àwọn ọdún yìí 37th Annual Convention, àkórí gba àdúrà láìsinmi tí ó wà nílé ìjọsìn wọn Arárọ̀mí Aládé Village, Owóde Ìsàlẹ̀ Bus Stop, along Sango Ifo Expressway, Ogunṣe. Ìpàgọ́ àdúrà yóò bẹ̀rẹ̀ ní Sunday, ọjọ́ kẹsàn-án oṣù kẹjọ ọdún yìí, títí di August 16, 2026, and Sunday 9 August 2026. Gbọmọkànlá àárọ̀ ni ìsìn àdúrà máa bẹ̀rẹ̀. Ní gbogbo àkókò yìí, àdúrà ni tọ̀sọ́ tòru. Ọ̀pọ̀ àwọn òjíṣẹ́ Ọlọ́run ni wọ́n máa fi àdúrà wo iléṣù palẹ̀ bámbám. Nígbà tí àdúrà tú ìdè jáde pẹ̀lú fífi ọ̀rọ̀ Ọlọ́run bọ́ni yóò máa wáyé láti ẹnu bàbá wa, alákòóso ìjọ Pastor IT Agbanimu. Kó gbogbo ìṣòro rẹ pàdé Jésù níbẹ̀. Kò di àṣẹgun fún àdúrà tàbí ìbéèrè. Ẹ pé bàbá sórí 08026329562 08026329562 Jesu lulu.
5: Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run níbi tá a bá ètò gbangba dẹkùn dé láàárọ̀ yìí. Ìwọ́n tó nípolówó kan àbí o fẹ́ tajà àbí o fẹ́ ra nǹkan kan. Máa gbé ìpolówó ẹbọ̀ lórí ètò gbangba dẹkùn. Kọ nọ́mbà yìí sílẹ̀ 00338-34836 00338-34836 Nọ́mbà gbangba dẹkùn ni ẹ. Bá a wá ṣe ń dágbére o, ká máa ké Abdulganiyu bàbá ọjà àti ìlú Ìjẹ̀gùn pẹ̀lú àdúrà wípé lágbára lọ́wọ́ Ọlọ́run kò ní táwọ́ná láé àti láéláé. A ò nígbàgbé láti máa ké Abdulateef Ogunsanya. Gbogbo àdúrà tí ẹ ó gbà ní mọ́ṣáláṣí ìjímọ̀ lónìí, ẹ bá rántí ẹ̀ sí dáadáa pé ọmọ náà yóò dàgbà, yóò ju ìyá àti bàbá ẹ̀ lọ, kò sì ní táwọ́ná láé àti láéláé. Nílé ìyá a máa rọwọ́ yọ, nílé bàbá a máa rọwọ́ yọ, láàrin àwọn ọ̀rẹ́ a máa rọwọ́ yọ o. Abdulateef Ogunsanya ò ní tẹ́ láéláé. Bẹ́ẹ̀ ni mò ń ké ẹbí Laulat wípé wọ́n kó àṣẹ̀ǹde bàbá wa o. Bàbá ọjà ti ìlú Igbó Ọrà Ìbẹ̀rẹ̀ Kòdó, bàbá Afolabi Asis, iwájú tẹ́ dojúkọ Ọlọ́run jẹ́ kó dá, ẹ̀yìn tẹ́ fi sílẹ̀ lágbára lọ́wọ́ Ọlọ́run kò ní bàjẹ́. iwa rere yin yo ma to yin leyin awa mo yin dada pe jeje ohun na le ma nse loke irupe olorun ledumare atensi afere baba baba kabiyesi oluaso ti be kodo musifila furiade eku ara feraku odun yo jina sira won o a o ne kanju lo ba won baba wa afolabi asis tin ba ni ke ma jokun ke ma je kolo o le je pe bi eni fo bi popo orun ne gbogun to ba wa njela la ki ji patapata ni ke ma ba won je o e ma fi nkan le de awa na sugbon ko ti ya bayi andagbere feto loni awon andagbere faye ikun ni je ko pade oketi oketi osini je ko pade ikun lai lai atemi ateyin a o ni pade laburu aki toke aki awon aje awa na ti won wa ni IT lai gbagbe bariskis barikis wa bi ejinjo rice

0: Sílẹ̀nàkì sí ayò tú ìtò wà bù sílẹ̀.
1: Iná lílai wa iná ilé ìrọ̀jì hàn. Ìyìn láti kéde àkànṣe àdúrà ọjọ́ kẹjọ 8th day Fidal fún Alhaja Mariam Shuaib Lawal Atata Umul Khai tí wọ́n papòdà lẹ́ni ọdún mọ́kàndínlọ́gọ́ta 59 years ní Alàrúbá tó kọjá Wednesday 5th August 2026 ní ìjókòó Fidal náà yóò wáyé ní Alàrúbá Wednesday 12th August 2026 nínú ọgbà Adeola Memorial College Ọbáwọlé ní ìfàkọ̀ ìjàyè láti agogo mọ́kànlá òwúrọ̀ kí Ọlọ́run foríji Alhaja Mariam Shuaib Lawal Atata kí ó yọnu sí wọn kó fi wọ́n sálùjọ́nà Fidal. Amen.

0: oje fun wa ko de ni jati mo lagbara ona e ka bo sori eto onola le se bond fm 2.9 ile ikeja the crook kele made wara lo nki eje bi ise wa ni gbogbo ojo ojima mi ni alejo ni agbara laaro tiri ko awon ni imam mu wa le ton je chief imam abdullah said thomas ori lo agege o mo yan ni na nkan ti a fe soro le lori uso mu le ni gbagbe lawo mi dadamu isin ta ti igboru wa si ni la ti igboru sugbon ni gbagbe ni wa tori e la se ma ma sira wa leti le ko ko imam mu wa le chief imam abdullah said thomas ori lo agege bismillah
1: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين رب العزة والجبروت والصلاة والسلام على أشرف المرسلين سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وذريته والتابعين لهم بإحسان إلى يوم الدين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمد عبده ورسوله صلى الله عليه وعلى آله وأتباعه وذريته إلى يوم الدين أما بعد أرجو الله وبا الله بنا الله وبايش أدورني يوا ونسيفني amai ni to gaju o ni ki olorun oba ko fayan mara ni anu oju re le fo olorun ti olorun atolo olorun oba ko ma ba na muhammad olorun je keina atinje yi ko ma ba wa sahaba re awon ti won alo ati won duti titi islam fi le gbo olorun ko ba ke gbo pata be na je ri ko so ba kan ko si nkan kan afolorun oba oba allah ko to si nkan kan mo olorun oba ni nbe tori gbogbo ti o ba fe ba lo nbe ti o pada tan ko si nanu bẹẹ ni a n je ri pe anna muhammad sallallahu alaihi wasallam ojuse olorun ni ẹru olorun oba ni olólùfẹ olorun ni ìtì olorun àtọlọ olorun oba òtún ọba lẹyìn gbogbo eléyìí tó à ń tẹnu mọ ní gbogbo ìgbà wípé o ti ń bọ̀ láyé báyìí o tó ní ìlú àbúrà kí a tó máa lọ ẹjọ́ ká fi orí fún orí kásàbúrà fún tó sórí ẹni tí ọlọ́run ọba tó ní kọ́mọ tó lò ó kọ́mọ náwó kọ́mọ mara sí nǹkan àṣẹ yìí láti ọdún yìí tí ó sì dúró dúró gbọ̀n ká ti rí nìlú síbẹ̀síbẹ̀ náà kọ̀ jáwé ńlẹ̀ ọlọ́run ọba kọba pẹ̀lú ẹ̀ bá a fún ní ẹ̀ lógógún máa fún ní àlàáfíà ara máa fún ní gbogbo tí èèyàn fi lo ayé tí fi gbọ́ náà ọba lérò bó tọ́ náà ọba kò tì í bó ti dé òun ọ̀fẹ́ tẹ́nu kankan lórúkọ ohun yìí ọlọ́run mọ̀ gbogbo wa lọ ọlọ́run sì lóhun tí ń ṣe gbogbo tọ́ náà ọba kò tì í ọlọ́run mẹ́jọ ra rè mẹ́jọ náà ra rè lọ́ọ́ mọ ní láyà ni lásìkí ni inú bó rẹ̀ ọlọ́run ọba kọjọ́ kan máa dá àlàáfíà tó pé ènìyàn fi máa lọ máa bọ̀ àti okun ara méjèèjì ọlọ́run ọba ọba àfikẹ́ tó bá yẹ kí gbogbo àwọn èso rẹ̀ ọlọ́run muhammad lọ́dọ̀ ọlọ́run ọba àwọn tí wọ́n àwa tí àwọn gbókun náà jáde ọlọ́run mẹ́jọ sú ọlọ́run mẹ́jọ rẹ̀ wá ọlọ́run kọ́gbà ní ìbáradà fáwọn náà bẹ́ẹ̀ ni àwọn tí wọ́n wà ń di inú rédíò tó yẹ pé wọ́n ń ṣe ń ṣe ń bára wọn lọ ọlọ́run jẹ́rọ̀ tí wọ́n lọ́ bára wọn lọ ọlọ́run muhammad lọ́dọ̀ ọlọ́run ọba sallallahu alaihi wasallam lẹ́yìn gbogbo eléyìí a ń sọ lóòótọ́ pé la ilaha illallah kò sí ọba kan kò sí nǹkan kan kò sálágbára kan kò sí dánidánu kò sì sí ẹni tó ní kí wọn máa bẹ kò sẹni tó ní kí wọn máa sí mọ kò sẹni tó ní fún wa jẹ kò sẹni tó ní kí wọn pa wá gbogbo nǹkan wọnyí èyí tó ọlọrun ọba ọba lọwọ sí kò ní sí sí ọlọrun ọba inú àlọba tí ó fún tí ó fún wa lọkàn balẹ tí ò ní jẹ ìwọ ọmọ ọba wa lásìkò tá a wà yìí a wà nínú ẹrù ọlọrun ẹrù náà ọlọrun kò sọ ẹ́ di fọkànbalẹ̀ fún wa ní gbogbo ìlú alápapọ̀ kó tó wá sọ ẹ́ di fọkànbalẹ̀ fún ọ fún ẹnìkọ̀ọ̀kan wa àti nínú ilé wa òrùgbà tá a bá ń jáde tá a ń wọlé ọlọ́jọ́ kan wọ́n máa balẹ̀ ọlá gbogbo àti ti fi lọ́kàn balẹ̀ tí wọ́n sì ń dúpẹ́ tí ọlọ́run ọba ló ṣe é wọ́n dúpẹ́ fún ọlọ́run sàrá náà lẹ́jọ́ ìpàdánù dúpẹ́ àwọn tọ́lọ́lọ́ à ń sọ àzìlẹ́ máa sọ gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé wàhádàáníyàtì náà ìjọka ṣoṣo ọlọ́run náà nìkan ni ọlọ́run fi ráàlẹ́ mahamma ní mọ́ká gbogbo ẹjọ́ tó wù mọ́ká nípa pé ọlọ́run ọ̀bẹ̀lá àìláha ilẹ̀láwọ̀ náà ni tawhid sísìn tọ́lọ́ náà títí ètò ìdìpọ̀ dé mẹ́gbẹ́mẹ́ táwọn òfin wá ń dín bẹ́ẹ̀ náà láàmú atẹnu náà nǹkan tó ń ṣẹlẹ̀ lásìkò yìí wípé kò sí ẹni tí gbọ́dún tá a tì síwájú kò sí ẹni tó lè gba ni ṣé nǹkan bá rí báyìí kò sí ẹni tó lè bókọ́ máa rí bẹ́ẹ̀ àfọlọ́run ṣùgbọ́n wọ́n mọ jẹ́ sábà bí ẹsẹ̀ wa òun ló máa sábà fa ibi nǹkan yìí fífi rí báyìí ilé ọlọ́run ọbẹ̀ ìṣọba alábòsí tẹ́ ẹ bá mọ ọlọ́run tẹ́ ẹ bí ó ti ọlọ́run dáadáa ọlọ́run ní fìyà jẹ́ bí ẹ bá wá sẹ̀ ọlọ́run fi mọ yí nǹkan padà mọ ara dánilọ́rù bí arábìnrin ẹ̀yìn ṣàkárí tó ń wá àmọ́ǹtàn kò sí nǹkan kan tí ọlọ́run bá fẹ́ fìyà ayé sí kí nǹkan lè jẹ́ tọ́lọ́run fẹ́ fi sí kọ́ dẹ́ òfin tọ́lọ́ fẹ́ fi sí ẹ̀yìn ṣàkárí tó ń tẹ́ bá dúpẹ́ wá àmọ́ǹtàn tẹ́ sì ń gbọ́ ọlọ́run ọba gbọ́ ẹ gbọ́ ọlọ́run ọba gbọ́ gbogbo tọ́lọ́run wá ń ṣe ẹ̀ ń dúpẹ́ ìwé pé alhamdulillah nìkan gbogbo ìbára tá a ṣe ọpẹ́ là fi ń dá gbogbo ìtẹ̀lé tí ọlọ́run ọba pé tó ọlọ́run ní àṣì báyìí nímọ̀ sí bẹ́ẹ̀ ọpẹ́ là fi ń dá ìjìnà sí ti ọlọ́run ọba pé ọlọ́run ní ká má ṣe nǹkan báyìí ọpẹ́ là fi ń dá ọlọ́run wa ní lópin ìgbà tí ẹ̀ ń bá ti ń dúpẹ́ tẹ́ ẹ̀ ṣe tí mo ní ẹ náà ṣe tẹ́ ẹ̀ sì dúró dáadáa ọlọ́run ọba ò ní kankan tó fẹ́ fi ìyá yín ṣe torí pé fún ọlọ́run ọba òun ni kọ́ jẹ́ kí gbogbo nǹkan mọ rọrùn fún wa lópin ìgbà táwa náà tá a bá ń ṣe gbogbo tó ní wa máa ṣe ṣẹpa ti sọ nínú àyè yìí ni pé kò sí nǹkan kan tọ́lọ́run ọba tó dé ẹ̀dọ́mà lọ́bẹ̀ ádámà tó kọjá pé kó lè wá mọ ọlọ́run kó lè wá sin ọlọ́run ó fi pè wá ní khalifa ẹni tí ó mọ orílẹ̀ ọlọ́run ọba ọlọ́run ọba pè wá bẹ́ẹ̀ pé ẹni já ìmọ̀ fi arúgbó khalifa ta nígbà tí wọ́n da ádámà lé ìsọ̀látù ẹ̀sọ̀lám ẹni ẹni já ìmọ̀ fi arúgbó khalifa wọ́n fẹ́ fi khalifa sórílẹ̀ lọ́gbẹ́ àlífà ni ọlọ́run ọlọ́gbẹ́ kan ọlọ́run òsìlẹ́kù ní oríire tó fi sọ pé òun fẹ́ fi àlífà sí ilẹ̀ tí ọmọ sin tó ń bá fẹ́ tó ọmọ ránṣẹ́ sí pé tó kí ni àǹfààní ilẹ̀ bó ti pọ̀ tó tí ọba rí nínú kò sí nǹkan kan tí ọlọ́run fẹ́ fi sí kọjá pé ká sin ọlọ́run ọba ń bẹ̀ ká gbà sí ọlọ́run ọba tá a bá sì rí tó ti kọjá nínú ayé yìí ọ̀pọ̀lọpọ̀ ohun tí ń ṣẹlẹ̀ náà ní wípé gbogbo gbígbọ́n bá ti ń ṣe tọ́lọ́run tí wọ́n bá ti ń gbà fọ́lọ́run ọba gbogbo nǹkan ọmọ rẹ̀ fún wọn gbogbo nǹkan ọmọ dáa fún wọn gbogbo nǹkan ọmọ tuntun ká fi ti àná mahama sọ́lọ́lọ́hùn aléhùn ẹ̀sẹ̀ náà ká fi ṣe àpèjúwe nígbà tí kó tó di pé ànábìdé sọ́lọ́lọ́hùn aléhùn ẹ̀sẹ̀ náà ilẹ̀ ń bẹ sọ́mọ̀ ń bẹ àwọn èèyàn pọ̀ lórí ilẹ̀ ṣùgbọ́n tọ́lọ́run bá gbá ti wá rán àwọn kan wá ní àwọn ànábì tí àwọn ẹṣin báyìí ẹlẹ́sìn báyìí tó bá ti di pé wọ́n bá ti há aláfà tí wọ́n ya pantọ́nà ni wọ́n mọ̀ sí ìtọ́lọ́run ó sì rí pé ìyá òde wa bá wọn ìyá yìí oríṣiríṣi ni ó lè gbé gbogbo ìyá tọ́lọ́run pa wá rẹ nítorí pé ìtọ́lọ́run ni wọ́n mọ̀ sí ni wọ́n ṣe bẹ́ẹ̀ náà ni ayé wa wà títí tó fi di pé àná muhammadu ní àwọn ọjọ́ kan ti ń dé tí wọ́n ń parẹ́ bẹ́ẹ̀ làwọn ọjọ́ kan ń dé tí ọlọ́run tún ránṣẹ́ sí wọn báwọn náà bá tún ṣe ìtọ́lọ́run ọ̀fẹ́ náà pa wá rẹ kó tó adúlé àná muhammad tọ́lọ̀ tọ́lọ̀ lọ àlẹ́ ọ̀sẹ́lẹ̀m tí sọ́lọ̀ lọ́hùn àlẹ́ ọ̀sẹ́lẹ̀m tí ọlọ́run ní ò ní pa ayé rẹ mọ́ nítorí tànábì sọ́lọ̀ lọ́hùn àlẹ́ ọ̀sẹ́lẹ̀m sọ́lọ̀ tọ́lọ̀run pa ayé rẹ mọ́ báyìí ohun tí a ṣe ń ṣe láyé yìí òtó ń táwọn tó kọjá sí i àwọn kan bẹ bí ìjọ ànábì lóòótọ́ wọ́n ń jẹ́ ọkùnrin ń fi ọkùnrin ni náà ni ọlọ́run torí ẹ̀ pa wá rẹ àwọn míì gbé òṣùwọ̀n ọkùn ni ọlọ́run torí ẹ̀ pa wá rẹ àwọn míì ń kálukú ẹ̀sẹ̀ pẹ̀lú gbogbo ẹ̀sẹ̀ yìí lọ́ wa kú ní àsìkò tá a wà yìí bí wọ́n ti ń ṣe lùwátù bẹ́ẹ̀ wọ́n ń dúró sún ọkùn bẹ́ẹ̀ ni wọ́n gbogbo bẹ́ẹ̀ tọ́lọ́run ọ̀fẹ́ bẹ́ẹ̀ wọ́n ń ṣẹ́bọ bẹ́ẹ̀ wọ́n ń ṣe ọlọ́run ọba àmì ìyàtọ̀ fún ọlọ́run ọba gbogbo kíní yìí ọlọ́run torí ẹ̀ tó torí ànábì sọ́lọ́lọ́hùn àlẹ́ ọ̀sẹ́lẹ̀m ó torí ẹ̀ kò payé rẹ mọ́ àmọ́ àwọn àbúrò pípayé rẹ̀ mọ́ dé gẹ́gẹ́ bí ìyà
2: nga ti anabi di e ba aye ta ba so pe maka maka ni kan ko gugu aye lo ba ni condition ti o da ya kulu al qawi al da'if awon ti mo lagbara won jamba awon ti o lagbara won fi aje won won se bo ti won pa pe ku se ni kan ka ti o gbe yan sinalo rekete o ti mu lo rekete tete be na lo lo rekete ni ni je o lo rekete gbugbu ku sa dilu ni ni le mo ni pe ku si gbogba dogba kankan laarin awon eyan mo ku si daada kan mo laarin won gbe ni aye pelu inu fo aya fo ni yen pe won gbe aye pelu bez ku si fo kan bale lai na e wa wu nto ti fa ijo ko kan bale e se na ni e se ti won se ti won ti ku ni bi to lohun o ti e se na mo won se bo won bo ji won bo pe o ya se ba won gba na en ba won pa ti e kan won bale na ṣùgbọ́n ìgbà tí àná muhammadu sallallahu alayhi wa sallam ọlọ́run ọba ó wá gbé ó fẹ́ tọ́ ayé sí pẹ̀lú òjíṣẹ́ rẹ̀ tí í ṣe muhammad sallallahu alayhi wa sallam ó wá di pé ìfọkànbalẹ̀ ó gbé ayé pẹ̀lú ìdá ọlọ́run ọba lóhùn táwọn àkádọ ọlọ́run ọba lóhùn ẹ bá kí n sí àárín àwọn lágbá tó náà ti gbé àlùkò àárín dìde ìgbé ká mọ ẹdá náà ká mọ jàǹbá ara ẹni tí ibẹ̀ yẹn hàn dáadáa nítorí pé ó ronú ìtàn ká mọ sígbá ká mọ sàwú náà ló wà lóbì bá wọn ká mọ yanra wa jẹ ká mọ mu sí ká mọ sọ pé ìmọ̀ wà ń bẹ̀ kò sí tẹ́lẹ̀ kò sí ìmọ̀ wà ń bẹ̀ etí wọn kálukú wọn ń sinmi àbẹ́ngbà tó dé ètò gbogbo ó jẹ́ tuntun lójú wọn ó sì jẹ́ ìmọ̀ pé àá wọn táwọn sí káà fi gbá yìí wọn táwọn sí káà fi gbá yìí kẹ́rì kan wá lọ adé ìfẹ́ kankan tó gbà náà ká mọ sí mọ́ ibi là ń bọ à ń bọ̀ pé à ń bọ gbogbo àbẹ̀ ìtọ́lọ́run kọ́dà kàábà náà táwọn kan fi ń sọ pé òsà ní bẹ́ẹ̀nu kàábà yìí báwọn èèyàn ló kó wábẹ̀ tí wọ́n bá sì rìn àjò tí wọ́n bá rí àwọn èèyàn kan tí wọ́n ń bọ òsà tí wọ́n ń bọ jí àwọn náà wá sí wẹ̀ wá sí mọ́kà wípé ilé ìtúndà yìí tà ń bọ wà máa bọ ìtọ́ gbé kó sàwọn dé inú tó fi débi kàábà nù kì í ṣe pé kàábà wà fún òsà láti pìlẹ̀ látàáyé ìgbà tí ọlọ́run ti ní kí àná ibrahim àti ismail aléyìí sọláàtú wẹsàlám tọ́lọ̀ ti ní kí wọ́n kọ́ ọkọ̀ nítorí tọ́lọ́run ni tí ó lè ahmed kí àsìkò jí náà ká máa ara ti mọ́ ló fa tí nǹkan fi dínlẹ̀ náà ló sì fà á táwọn ní òfin ní ìfọ̀kànbalẹ̀ gbogbo ibi tó bá ti wá jẹ́ sí pé òun ṣe tọ́lọ́run ní òní ìfọ̀kànbalẹ̀ ń bẹ́ inú nǹkan yìí náà ni wọ́n padà máa bí wá bá wọn kọ́lọ́run bá kú fi wá ní ọkànbalẹ̀ dáadáa gbogbo ìgbà tí àná bí lọ tán bí ọgọ́rùn mẹ́ta nǹkan sì tó da ìgbà tó dé ọkànbalẹ̀ kò sí wàhálà náà òfin ọlọ́run ọba wọn lò lọ́sẹ̀ ń tẹ̀lé ọlọ́run ọba ìfọkànbalẹ̀ wá dé dáadáa dé sáyé ó ti pín pé wọn kálukú ń bẹ pẹ̀lú ìgbádùn bí wọ́n tún wọ́n jìnà sí àwọn èèyàn bá a ṣe ń jìnà sí tọ́lọ́run gba ọba sí bẹ́ẹ̀ ní páyà tó ń dé bá a ṣe ń jìnà sí tọ́lọ́run ọba sí bẹ́ẹ̀ ní àìfọkànbalẹ̀ ní ti dé díẹ̀ díẹ̀ tó fún wá débi tá a wà lónìí tó wá já sí pé gbogbo ohun tó da tẹ́lẹ̀ kódà lọ́dọ̀ wa ń bí náà nígbà tí gbogbo àwọn ìwà burúkú ò tí ì sí nǹkan burúkú ò sì sí kò ṣe wá tí ò tí ì sí àwọn ìwà burúkú bó ti ẹ̀wà ó kéré báyọ̀ náà ti mọ̀ yìí ìta abáláyé òun ni pé ọkàn balẹ̀ kódà àwọn ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tí wọ́n ń lo mọ́tò tí wọ́n bá fẹ́ gbìyìn ìgbésẹ̀ ìrìn àjò yẹn gbọ́lá fún pé káwọn ó sèrìn àjò àwọn lóru orí yóò tutù gbogbo ẹ́ńjìn ni ọkọ̀ ó tutù ara náà balẹ̀ èmi sí wàhálà kankan lójú ọ̀nà tẹ́ ẹ fi gbéra ní gbígbé ogun ibi tí ẹ̀ bá lọ nípa pé wọ́n sì ń ṣètò náà wọ́n sì ń sẹ́nà wọ́n sì ń gbé ń lọ déédéé tó bá ti wá di pé wàhálà kan fẹ́ ń ṣẹlẹ̀ àwọn aráàlú wọ́n yíra wọn padà wọ́n bẹ̀rẹ̀ sí kinní bẹ́ẹ̀ lẹ́ẹ̀rí táwọn àpáyà yóò dé kájí ni yóò ti wà láti jọ̀hún jọ̀hún wọ́n mọ̀ pé gbọ́nà ó dé níbi kan etí àwọn bàbá wa àwọn àfa wa àwọn tí wọ́n gbẹ̀sìn lọ́wọ́ tí wọ́n máa ń ṣe pàápàá jùlọ àwárí ní ìlọrin wọ́n wà ti mọ̀ pẹ́sẹ̀ ló fa kinní yìí wọ́n wà á kóra wa jọ ní pò gbòógbò wọ́n lọ sẹ́yìn wọ́n mọ̀ wọ́n lọ yẹn mọ́fílà sọ̀látò ilé fọ́kàn wọn sá balẹ̀ fọ́kàn wọn ọ̀dà wọ́n wà á lọ yẹn mọ́fílà wọ́n wà á gbọ́ lọ́run wọ́n fara gbolẹ̀ fọ́lọ́run wọ́n mọ̀ tọrọ àforíjì títí tí wọ́n bá ti ṣe bẹ́ẹ̀ a ni mo to ku awon wahala o a ni mo to kule a sa ri pe o kan si mo ni na ni Allahu Akbar won ba je asi ko ju mi oro ti ya de je ko ni yo ni pe ko ko mo sun je bu mo ko ko mo hu ki wo gbe nkan gbe na ni je be ko wa ni sun je mi bi o wa de ti o si na ni pe bo ba ti ni na ni o si mo to lo si eyin ni e lo gbe na o ba ni yidi ire ko si yidi nguru ba yin gba na leyin ilu ni yidi wa o wa ma lo bi olorun yo ma lo tuba yo ma lo si mi gbe titi ti olorun mo ti tu wa ba o ba fi dele ju si ro iyan le wi ni si mi o wa fa le ni se nigba to pe awon afa na o ti di o ti dalu opolopo ki mo ko tan opolopo won da alfa to ja si ba to ti gbe to olorun ko be ro ni awon afa bi to olorun mo ni se ile je o le ti ran ti pe bi nkan ti ri eja kura wa jo ka si adua bo ati o ba ti mo ni ko si si o si pe fa be lo ko ni ka tuba mo o da mi bi pe bi nkan si ri to ba ja si pe a fi tuba si a fi a wa a fi ri ji si ni gbogbo nkan yi a ni lo nti bi o ku ra ama ko se to ra ye mo be ni fa je fe se ba bo ni mi sira yi e bo ni ti ra yi ni a ni sira yi si pelu ro mu tori na a mo so ni gbogbo wa ka mo fuwa olorun oba la foriji iwo foriji kan la ni e wo nti olorun oba to so alani sani lohu ali salatu wassalam inda ta yin ajo re ta taku to o sa wa foriji o fi da o fi iwa da da o fi lele mo o si olorun oba mo e be ni olorun oba se olorun pa were o wa gbe anabi nuru lo si bi awa ta to gba gbo ni o se je pe marun mefa na ni o gbe won lo si ibi tokan won ti bale won wa debe okan won bale kan anabi nuru alayhi salatu wassalam niba ti n fi ejo re so ni awon agbo mu re ke si won so olorun pe oko to stay through the battle e won to ti wa yu mo so fun won pe ha o te se yi o da e wo olorun oba yin e wo ara la foriji ile u kale wa fu wa wa fara olorun oba o ba ti foriji ni ni gbogbo to n ba yin to je wo dada ti gbogbo kan se ha ten ti ebi ni ra yi olorun oba yo wo fun yi yusili sama alaykum bidara olorun oba ni yo so sama kan le fun yi ni tele tele inje istiara asi kini majasi fun yen pe adapi o ti wi ni pe o mi je ebi mi o to le yi yusili sama alaykum bidara tun bi sallo ni mi wa yo wa so mi kale fun yi ti o mo tele ra won bo ba ti de tojo ba de ile ile ra lo yo kare lo yo ko mo ta se ni o wa je ko e da do de dada ti o de na ni pe ile mi ni awon agbado hu o ka ba bo hu gbogbo nkan won yi ni o hu o ba ti wo na ni si re yusili sama alaykum bidara yo fi awon ikere yo so kale fun yi lati sana wa yaji alakun jannati wa yajalakun manhara yo wa si awon ubu kin funje ubu akere modu yo si fun yo si awu la la fun yo si te mo mu fun inda to ju ba ti lo ti le fa mu bo ba wa ya ba se gbe kan ga ye si ma ru mi le gbogbo awon nkan won yi ti di ori taspo gba wa lati ma to lo yo si wa na aya e gbogbo gbogbo kun gba mu wa ni wa ba ni na gbogbo nkan yi yo wa ko la pa bi amwali wa ba ni na pelu owo te wi le sariki albarka na ni o sa bi ju ele yo si albarka o fu bi pe e ma si bi ba ti wi e ma na bi ba ti wi ye na ni yo to si albarka o mo fu yi o wa o mo ta bi ti po ju laye ọmọ àwọn àbíkọ àwọn àkọgbà gbogbo kìí yìí ẹsẹ wa lọfà àwọn ọmọ yìí tó wá ń bẹ ẹsẹ pín ẹsẹ tó fa gbogbo àwọn nǹkan wọnyí ọlọrun sàánù wa o sàánù wa o sàánù wa ọbí tá a fẹ́ lò ní àyà ọ̀la mú ipe àwọn nǹkan tó lọ́wọ́ bó ṣe fún wa tí ń yé wáyà nísìnyí ebi ń gbà tó mọ̀ ọ̀tá pọ̀ táwọn tí ò gbẹ́kọ̀ọ́ tó ọ̀kọ́ tó ọ̀gbọ́ tí wọ́n pọ̀ tó ń ká kó ṣe tó wù ebi náà láti fá rí àwọn tó ń gbúwà kí wà kí èmi ò fi balẹ̀ tọ́ka ò fi balẹ̀ láyé ọlọ́run bá kò ṣòwá lọ́kàn balẹ̀ nígbà tí alẹ́ bí ló ṣe sọ títí bá ṣe sọ yìí náà tó sọ títí ti o be si to pe won gba won gbo ehun bo lowo ba ti se won o pada pa won re o wa yo awon ti won si ti o yo laarin won won mo si dada ni mu ti won pada lo to lowo ba ko won lo o to won lo ko ala di kanisi sugbon bo ti mi le mo gbogbo en fun ba se to lowo ba ise wa foundation yo won ba ni ti esi were were layi bo ja si pe kolu kolu ese yi yo kan awon ti won ti won si dada na yo kan won wa taku fitnatan la tusiban alladhina zalamu minkum khaso ona yo ba ni beru fitina bi ti wa yo ni mo ni da to fa mo tori pe ti o si je ba de yo ma kari mu yo kari oko to ko ya ju ka woni yere e je ka jina sese awon kan ti bi olohun o ba ni tai ba gba ni ese kokan na mo bi so nti o mo da le sibu ese sina ti o mo da le ese o ti o ti mo ti o mo da le ni jo ti o gbe ri ba ri ti o fi nkan buri awon aya won mo jagbe le ni fe ti bu ni ese ase won mo yi pe ese ni e wa wu sin to gbe oba bi to ba ti a gbe oro pelopo labo to bo mi ni yo si ri yo buri okay, girl, or so who said good is the Adubu Rada. I be a car. Would feel fine. Oh, alone, our booty. Eh? If you alone, only our booty. Any time on for monkey, only come our booty. Hey, you are all on if you care, and all of you are okay to be on for only come our booty. And also, Sibai. I was so pirata, you were so did you. Then if you agree about what I told you, I saw Islam, listen. Yo ko da obi mi ni gba fun o le fa ya nitori e pe ki lo gba gere gba gere lo yo kini se awon ba lo wa yesi to da to si wa top to fi ni le aha ni obi o mo gbo pe o mo ni ti ju nkan be ni obi mi o je ri bo ile o me o le lo sun na nitori pe o ri ri ati ri ni o le sun na nitori pe o ri gbo kini e yin ni so bo mo lo ni so mi o lo yin o ba ni ka lo wa fa mi si fun awa na We will see you. Sinela la wa fun lai ka je tun fun ni license papa pe oneto wa ti gba gba te sere ni lo so sinela lo so fun joba gbo nkan won ni awawa helu awa ifokabale awa bo la se wo bu sikini yi awawa gba bu mi awawa gba o ni lo yi ta si gbo ase olorun ba se ogun ara wa la wa nda gbo gbo ara ta wa nda iko wa lo bi kan bo baba su fe kan ni baba ri ko se yi ni awon ti o so fun je nko a ba di fun pe awon ka amendi amendi le je amendi sharia mo ni amendi sharia la ilahi awon le ba mo amendi fun wa fura wa baba amendi si bi kan na ti pe agbuju ni la ka yi wa a tele oba to da wa ati mo pa wa na awon na awon ja si bayi e ja si bayi ni ju le tun ma gbu o ba ya fun ta ni le mo to ka so yo pe o fe o so fe ni mo fe pa ri we pe o si se wa iye je ka change e ile su fun ti oda bi se pe itolorun baba si amo o won ni gbo nkan ni ma tala ibe ile se nkan ye tan ti gbo gba yo ba ti e wa gba iwo ni ile re iwo fun are mo pa fun olorun oba na mo se tolorun baba se ko si ngba ka po ka gbo aye laarin re awon obi awon omo awon re awon obi re je ki islam o ri le sibe ki abu si o ku ki aigba aigba taro ni kuku gbo abustansi ka gbe ku patapata ka ba gbe ku ninu ile de bi eyo pada mo wa tan iye to lo ran Muhammad sallallahu alaihi wasallam ah o ni le kan ko gbo ko to wa di pe awon ko kan na won gba ninu obi won gere ashira ka kale akrabin lo lo ba wi olorun ni ki lo fun awon to sumo ni awon ebi ibe lo ti bere won le la ti ko eso lu bi were were were were wọ́n mọ̀ bú o torí pé yáàlì islam gàríba wọ́n sàyà oòrùn gàríba fàtúbà nínú gbúra báà ìgbà tí islam dé
3: Introducing the Big Bowl Holographic Seal Tape, your favorite authentic Big Bowl rice, 50 kg and 25 kg. Now with Holographic Seal Tape, this is to ensure you get the premium product from Big Bowl Rice. Do not buy if the Holographic Seal Tape is not on the bag or is broken. Big Bowl Rice, tasty rice nourished you.

0: ẹkáàsán o àsìkò ṣe ò ní ìròyìn àpapọ̀ rẹ láti lè ṣe rédíò bond fm 92.9 onígbòǹgbò ìkẹjà nípínlẹ̀ èkó ṣáájú ẹgbẹ́ àwọn kókó tó wà nínú ìròyìn náà ìjọba ìpínlẹ̀ èkó ṣiṣọ́ lójú ètò ọlọ́jọ́ mẹ́ta kan léyìí tí ó mú ìdàgbàsókè bá ọ̀rọ̀ káràkátà nípínlẹ̀ yìí gómìnà babájídé sanwóolu tẹnumọ́ ìpinnu ìṣàkóso rẹ̀ ní ti ṣiṣẹ́ mú ìdàgbàsókè bá ètò ìlera àwọn olùgbé ìpínlẹ̀ èkó ìjọba àpapọ̀ buwọ́lu ètò ìyẹn ìlànà ètò tuntun kan olóye tí ó mú ìdàgbàsókè bá ètò ìlera látara ohun àmúṣagbára lórílẹ̀-èdè yìí nílẹ̀ òkèrè ó kéré pin èèyàn mẹ́fà jáde láyè lákò ìkọlù kan èyí tó ṣe ní ilé ẹ̀kọ́ kan lórílẹ̀-èdè thailand wáyé èrè ọ̀hún rí lẹ́kùnrẹ́rẹ́ láti ẹnu pendo francis lárọ́pọ̀ ìgbésẹ̀ àti mú ìdàgbàsókè ọ̀tún bá ètò káràkátà nípínlẹ̀ èkó iléeṣẹ́ tó rí sí ọ̀rọ̀ ayánilówóṣòwò nípínlẹ̀ yìí ti ṣiṣọ́ lójú ètò ọlọ́jọ́ mẹ́ta kan o fáwọn oníkàràkátà lágbègbè jjt park léyìí tó wà ní aláùsá ìkẹjà ètò ọlọ́jọ́ mẹ́ta ọ̀hún ni ẹni tó jẹ́ kọmíṣọ́nà fọ̀rọ̀ ìgbanisíṣẹ́ nípínlẹ̀ èkó ọ̀gbẹ́ni akínyẹmí ajígbọ́tafẹ́ ẹni tí olùdarí nílé iṣẹ́ ọ̀hún ọ̀gbẹ́ni shitta damilọ́lá tí ó ṣojú fún ló ṣiṣọ́ lójú ètò náà gẹ́gẹ́ bí ó ṣe sọ ọ ní ètò ọ̀hún ló jẹ́ wípé iléeṣẹ́ ayánilówóṣòwò gbé owó ní bílíọ̀nù mẹ́ẹ̀ẹ́dógún náírà sílẹ̀ fún àwọn olùdókòwò tí wọ́n jẹ́ ẹgbẹ̀rún lọ́nà mẹ́wàá láti fi lè jẹ́ kí ìdàgbàsókè ó túbọ̀ lè dé bá ètò okòwò kéékèèké nípínlẹ̀ èyí nígbà tóun náà ń sọ̀rọ̀ olùdarí àgbà níléeṣẹ́ ayánilówóṣòwò nípínlẹ̀ èkó arábìnrin fèyíṣara aláyànde ẹni tí olùdarí níléeṣẹ́ ọ̀hún olùdarí ètò níléeṣẹ́ náà arábìnrin oyíndàmọ́lá ẹgbẹ́ yẹmí ṣojú fún sadimu pé pàtàkì àgbékalẹ̀ ètò ọ̀hún ni láti fi lè rí wípé ìdàgbàsókè ọ̀tún túbọ̀ lè dé bá ètò ọ̀rọ̀ káràkátà ní ìpínlẹ̀ èkó gómìnà ìpínlẹ̀ èkó ọ̀gbẹ́ni babájídé sanwóolu tẹnumọ́ ìpinnu ìṣàkóso rẹ̀ ní ti ṣiṣẹ́ rí i dájú wípé ètò ìlera àwọn olùgbé ìpínlẹ̀ èkó túbọ̀ múnádóko sí dáradára bákan náà ló tún tẹnumọ́ wípé ìṣàkóso tòun yóò ṣiṣẹ́ rí wípé ètò ìlera onípàjáwìrì ń wà ó fáwọn èèyàn tó nílò rẹ̀ lásìkò nínú ọ̀rọ̀ rẹ̀ níbi ètò ọ̀hún tí wọ́n pè ní èkó health convention 2026 èyí tó wáyé ní victoria island gómìnà babájídé sanwóolu sọ di mímọ wípé ìpinnu ìṣàkóso tòun ni láti rí wípé àlàáfíà pípé tóhun ètò ìlera pípé wà fáwọn olùgbé ìpínlẹ̀ èkó nínú ọ̀rọ̀ àpilẹ̀kọ rẹ̀ níbi ètò náà gómìnà babájídé sanwóolu sọ di mímọ wípé àwọn èèyàn ìpínlẹ̀ èkó tí wọ́n lé ní mílíọ̀nù kan àbọ̀ ni wọ́n ti jẹ àǹfààní ètò ìlera onípàjáwìrì léyìí tó tún jẹ pé wọn fi dóòlà ẹmí èèyàn tó lé ní 18 ní ìpínlẹ̀ èkó ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà ti buwọ́ lu ètò ìlànà ètò kan léyìí tí yóò tún mọ̀ mú ìdàgbàsókè tó mọyán lórí bá ètò ìlera orílẹ̀-èdè látara ohun àmúṣagbára orílẹ̀-èdè yìí ibi ìbuwọ́lù ọ̀hún ló wáyé níbi ìpàdé èyí tí àwọn tọrọ kan níléeṣẹ́ ètò ìlera orílẹ̀-èdè yìí àti iléeṣẹ́ ohun àmúṣagbára orílẹ̀-èdè yìí ti wọ́n ṣe nínú ọ̀rọ̀ rẹ̀ níbi ètò ọ̀hún alákòóso fọ́rọ̀ ohun àmúṣagbára lórílẹ̀-èdè yìí ọ̀gbẹ́ni joseph tẹ́gbẹ́ ó ké sí àwọn tọrọ kan láti fọwọ́sowọ́pọ̀ fún ìkẹsẹ̀járí ètò ọ̀hún gẹ́gẹ́ bó ṣe sọ ó ní ìkẹsẹ̀járí ètò ọ̀hún gangan ni ó jẹ́ kó lẹ̀dẹ̀ nàìjíríà kó túbọ̀ mókè láwọn orílẹ̀-èdè àgbáyé tí pàápàá jùlọ àwọn orílẹ̀-èdè tí ètò ìlera wọn tó ti múnádóko dáradára nígbà tóun náà ń sọ̀rọ̀ alákòóso fẹ́tò ìlera lórílẹ̀-èdè yìí dókítà isaac salako sọ di mímọ̀ pé ètò ọ̀hún jẹ́ ètò kan pàtàkì tó jẹ́ wípé yóò túnbọ̀ ṣèrànwọ́ aláìlẹ́gbẹ́ fẹ́tò ìlera lórílẹ̀-èdè yìí ẹgbẹ́ àwọn agbóhùnsáfẹ́fẹ́ lédè yorùbá broadcasters association YBA ti ké sí ìjọba ìpínlẹ̀ èkó láti gbé òfin kan kalẹ̀ léyìí tí ó kàn ń pa fáwọn iléeṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ gbogbo láti máa fi èdè abínibí ìyẹn èdè yorùbá láti máa fi sínú àwọn ìlànà ètò wọn láwọn iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ wọn èyí ò túnbọ̀ lè mú ìdàgbàsókè bá ọ̀rọ̀ àṣà àti ìṣe ní ìpínlẹ̀ èkó ẹni tí ó jẹ ààrẹ ẹgbẹ́ ọ̀hún ọmọọba adéfúnṣọ adémigunjì lo so yi nbi mo nbi ipade iroyin kan eyi ti o waye ni ikeja nipinle eko omo ba ademe guji se lalaye wi pe igbese yi yo mu ediku ba bi o se je wi pe ede abinibi tin dogbon parun o gaga bo se so o ni fifa aye gba ede yoruba lori radio ati e ramu maworan iye television yo tumo mu idagba soke to lorin ba ede abinibi tun asa ni ipinle eko
1: ede bandiko ko ti agbo an pe giri ni e ni gbe ni ba lenu baba ati ya nibi ti won ti so mi lesa won mo o le de yoruba se ni ma diku iru awon mo yin ti o ko ni bi yoruba bayi ni a pe so wi pe ede yoruba se pa gbogbo mi yo ko ko do ti awon eyan gbogbo ma so ninu lesi awon mo won
0: omo ba ademe guji fi kun oro re wi pe siso ede abinibi si omo atumo ma yo tumo je ohun kan ti yo tumo se ran wa laye legbe fun orile ede nigeria papa iroyin apapo le ngbo lati le share radio bond fm 92.9 ni gbogbo ikeja nipa laiko

أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن

bákan náà kí a mú ìròyìn wá lọ́lọ́kùn ìjọ̀kọ́ bó ti ń lọ láwùjọ àwa náà púpọ̀ ọlọ́run ọba lẹ́kẹ̀ ọlá òun náà lọ́ba tó dirí ẹwà fún àkókò tiwa a sì mọ́ lóore o bákan náà láàkí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa àtẹ̀yìn tẹ̀ ń polówó àtẹ̀yìn tẹ̀ lè má tẹ̀ ti gbọ́ wa àdúpẹ́ lọ́wọ́ yín ẹ káàsán ẹ kú ìmọrírì ọpẹ́ náà mo fi ń kí yín káàbọ̀ sí ẹ̀ka ti èdè ọmọlúàbí lónìí ọjọ́ jímọ̀ ọjọ́ àbáríkà ọjọ́ keje oṣù kẹjọ ọdún 2026 lónìí tí a tún ti pàdé ní sẹ́gà apá àti apá bí nígbà táwọn aláúsá babadúndàyé àti gálì wọn ti parí ètò tiwọn tán àwa láti sìn yàgò mẹjọ náà la máa wà pẹ̀lú yín níbí torí pé ìgbádùn tí yín tẹ̀mí máa ń sọ ní gbogbo ìgbà ìgbádùn yín òun níṣẹ́ tiwa it is our responsibility bẹ́ẹ̀ àti lébo pé àwọn olólùfẹ́ wa gbogbo

0: lẹ́kùnrẹ́rẹ́. Ẹ lè pe àmì wa sórí 08037118099 tàbí communication officer 08089485533. Ẹ sì lè fi ìrànlọ́wọ́ yín ránṣẹ́ sí àpò ìfowópamọ́sí yìí kí ètò yìí lè máa tẹ̀síwájú. Bank Providence Bank. Account name, Aluminant Radio Fund. Account number, 96281150000. Alhamdulillah, Rabbil Alamin. Adupe lọwọ ọdanlẹkọọ wa tuni. A sì tún dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olùgbọ́ wa. Ẹ ṣe tí ẹ̀ ń tẹ́tí sí wa. A lérò pé orí ẹ̀kọ́ kan tàbí kejì kọ́ nínú ìdánilẹ́kọ̀ọ́ tòní. Ó tún di ọ̀sẹ̀ tó ń bọ̀ lágbára Ọlọ́run ọba. Kí Ọlọ́run ọba kí ó má kọ àtúnrí wa. Àmì títí di ìgbà náà èmi ni ọmọ ìyá yín Saniyat Usman Aya Adeyemo tí wọ́n kí ni pé assalamu alaikum wa rahmatullahi
1: wabarakatuh. Auzubillahi samiun alim min ash-shaytani rajim. Bismillahir rahmanir rahim. Ashhadu an la ilaha illallah wahdahu la sharika la wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu. As-salatu wa salam ala ashrafil mursalin sayyidina muhammad wa ala alihi wa sahbihi ajma'in. Assalamu alaykum wa rahmatullahi wa barakatuh. Akole oro ti a fe gbe yewu le ni lo bayi ogun ti a fi sile ye ni se pelu pati a ko ninu awujo Muslimi ti o si ma wa lakole eri ti won ba n daruko wa leyin ti a ba ti pada sodo Olorun tan kini awon eyan ma ma ran ti wa fun kini awa na yo lo de ba lakole sodo Olorun leda wa eni kokan wa n kokan ara wa kale ninu awujo yala o amo ni aba amo gbogbo irun ti an ki gbogbo sara ti an se gbogbo soda ko ti an se oro daada ti an ba awon eyan so gbogbo itosona ti an fun awon eyan gbogbo ipa ta n sa soju ona to Olorun oba gbogbo igbiyanju wa gbogbo na ni o pada di itan ile ni awon nkan to je pe a n ko sile fun ara wa Olorun so ni aye kan ninu Quran ni suratu yasin iyan ni verse 12 Olorun ni auzubillahi minash shaitani rajim inna nahnu nuhyil mauta wa naktubu ma qaddamu wa atharahum akula sheyin aso inao fi imamin mubin Olorun ni daju aso oku di alaye a se akosile ise ti won ti siwaju ati ile ti won ko sile bakan na ni suratu infitor yani chapter 82 ni verses 10 si 12 Olorun je ki wa mo nbe yen pe gbogbo nkan ta nse patapata o na ni o wa ni akole o yan awon malaika kan ti wa se ko gbogbo n ta nse won ko kale ko si nkan un to pa ma se ti o ni wa ni akole Olorun ni bismillahir rahmanir rahim fa inna alaykum la fizin kiraman katibin alamuna matafualu Olorun ni pe ayan fun yin o awon malaika kan te pe kini won so yin awon malaika e awon malaika alapanle ni won te pe kini won ko awon ise yin kale bakan na ni won ni mo gbogbo nti a nse so ko si gbogbo nkan ti a nse gbogbo ba se nse gbogbo igbiyanju wa gbogbo irun wa dada ta nse kudi e ka to ni gbogbo e na ni awon malaika e won kò sílẹ̀ ní ìtẹ̀síwájú náà ni pé lẹ́yìn tí àbá wa tún wá sí láyé mọ́ gbogbo ń ta bá ti fílẹ̀ yẹn ó máa wá di ohun tí yóò di ìtàn táwọn èèyàn máa ṣe pé kí ni o a máa sọ mbẹ ta bá ní pé wà lákọọ́lẹ̀ yẹn kò túmọ̀ sí pé bóyá à ń fọwọ́ kọ amúdájáde kan táwọn kọ sí o ń tà ń sọ fún wa ní pé gbogbo ẹ̀pá láì làwọn èèyàn ń rí tó dẹ̀ pé kí ni wọ́n máa wá sọ nípa ẹ̀ ẹ̀rí pé téèyàn bá kú tán gbàrà nsìn àwọn èèyàn tán mọ òkun èèyàn máa sọ irú èèyàn báyìí dẹ ni o ẹni dáadáa ni o ó máa ń ṣe báyìí o kò ṣe kó yá wọn kà láti inú ìwé ṣùgbọ́n tó ti ṣe táwọn èèyàn ti rí òun náà ni wọn máa sọ nípa ẹ yálà ní dáadáa ni àbí ní aburú ìyẹn jẹ́ ká wo bàbá wa ní agége ẹwù ọdún tí bàbá yẹn ti kú sẹ́yìn àwọn wáàsí tí wọ́n ti ṣe kalẹ̀ nígbà yẹn ní ìsìn tó bá máa ń tẹ́tí sí àwọn iléeṣẹ́ rédíò kan wọ́n tún máa ń mú àwọn wáàsí yẹn wá ká tún máa wá tuntun létí wa gbogbo àti bàbá yẹn tán bá tún wá ń ṣe wáàsí yẹn ma n dabi pe baba si wa laye ni baba o de si laye mo ori pa gbogbo awon wa si ta tun wa n gbon yen leyin ti baba ti ku lamo yodun a lo ma ba baba yen ninu sare ni ni ape nkan ti a n so fun wa eleyi wa ni ibamu pelu oro anabi sallallahu alaihi wasallam to so pe ti omo anabi ba ku tan gbogbo ise re ma wa sopin afi awon nkan meta kan ara akoko na ni pe sadaqa tu jariya iyen ni sara to nshan ni awon ise ta ti se sile to ye pe ngba ka wa ti ku tan ori pa e o si wa won pere ni nsin to ko ile oko ta awon keko nbe gbogbo de tan ba wole eko yen ti won keko tan fi nshanfani en to ko ile eko yen kale to gbe kale ore a tun lo ma ba lada tun lo ma ba eni abi en to ko mosalasi o ti wa tun ku tan gbogbo ogba ti o ba si laye won tan yan ba ti wa tun kinun ninu mosalasi yen lada lo ma ba abi en to ko gbin igi kan kale ni boya gi osan ni abi gi agbalu mo ni gbogbo ojo te yan ba mu eran lo je nbe ni o adiye ni o lada lo ma ba eniyan yen ni sadaqa tu jariya ti salatu nshan ele keji ni ma to se anfani ti a fi ko awon eyan won pere nsin oluko to fi ko awon omo leko gbogbo igba te eyan ba si laye mo gbogbo ta awon omo yen ba wa nlo eko yen won fi nko yan ni awon na fi nse wa wu ni ori pa e lada a lo ma ba oluko to ti ko won ni eko yen ele keta kun na ni omo re ta file ti won sa adura fun wa eri omo to pa to afi to olohun ba afi to afi beru olohun to to wa wa dada lawujo yen ta wa tun kan to wa ma to tun wa se kini o to nsa adura fun wa ile ina ni awon to pe kini ise ti a mi bi ni pe to ku ba ku tan gbogbo ise e ma duro sugbon awon nkan meta ta so yi ko ni duro ori pa a tun lo ma ba inu sare ti a ba n soro ogun ti a fi sile awon ile ma ro wi pe boya abi owo ni a ẹni yẹn fowó tó pọ̀ sílẹ̀ ẹ wá dúró ilé tó kọkalẹ̀ ẹ wá dúró mọ́tò tó kọkalẹ̀ nǹkan tá à ń sọ ó jù bẹ́ẹ̀ yẹn lọ́wọ́ àwọn nǹkan tí à ń sọ fún wa náà ni ẹyí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó lówó àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn olórí tó yẹ kí wọ́n lówó ń darí ìjọ kan lẹ́gbà kan sí nígbà kan ti kú náà ni gbogbo àwọn nǹkan yẹn ti kú pẹ̀lú wọn téèyàn ti ẹ̀ gbúròó wọn mọ́ eléyìí tá à ń sọ fún wa náà ni wípé àwọn orípa tá a bá là láwùjọ gbogbo àwọn tó yẹ pé kí ni gbogbo ọjọ́ ayé tiwọn wọ́n lò ó tó yẹ pé kí ni wọ́n fi ń ṣetọ́ ọlọ́run ọba lẹ́yìn tán bá kú tán wọ́n á tún máa ṣẹ̀mí lẹ́yìn ikú wọn irú ẹ̀ ni ti àpẹẹrẹ babalágége tí a mú wá fún wa yẹn látara iṣẹ́ tó yẹ pé kí ni o wọ́n ṣe kalẹ̀ ẹ yẹ ká wo ìkánú àwọn sàábé gbogbo àwọn sàábé lápapọ̀ ṣùgbọ́n kò máa mú àpẹẹrẹ díẹ̀ wá fún wa irú abubakar nígbà ayé ẹ ó ràn islam lọ́wọ́ nígbà táwọn ẹbí kú tán ó ràn islam lọ́wọ́ gbogbo ohun tó ní pátápátá ló fi ṣe ti islam nígbà tó wà láyé ìgbàgbọ́ ni o ìgbìyànjú ni o ọ̀rọ̀ ni o lẹ́yìn ẹgbẹ̀rún ọdún lé lọ́gọ́rùn-ún mẹ́rin tí bàbá rẹ̀ tún kú tán a tún sọ̀rọ̀ ẹ̀ lénìí gbogbo orípa tí wọ́n kó gbogbo ẹ̀ náà ni ó tún wà nínú ìtàn ṣe pé kí ni à ń sọ ta fi ń kọ́ àwọn ọmọ ní ẹ̀kọ́ bákan náà ni umar ibn al-khattab kọ́lọ̀ ń kó bá wa yọnu sí wọn dédé ẹ̀ a mọ bàbá yìí sọ ní dédé ṣe pé kí nígbà tó jẹ́ olórí pé kò kí ń sábà sùn lóru ó máa ma káàkiri ìgboro lálẹ́ láti mọ kí ló ń ṣẹlẹ̀ nínú àwùjọ ládẹ̀ ti ṣe àtúnṣe gbogbo eléyìí lénìí ó ń jẹ́ ìtọ́ka sí táǹkà tó jẹ́ ìtọ́sọ́nà fún àwọn tó jẹ́ kí ni o olórí láwùjọ lénìí àbí kẹ́ òtúmọ̀ ń bùn àfáàn ní kọ́lọ̀ bá yọnú sí bàbá tó já láàánú tó yẹ pé nígbà tí wọ́n dé gbòrò mọ̀dé náà jọ́nà ọlọ́run tó rí pé ìyàwó mi ń jẹ àwọn mùsùlùmí owó rọ̀gùn rọ̀gùn ló ná tó fi ra kànga táwọn mùsùlùmí wá ń ṣe yọ̀tọ̀ nínú omi lílò níjọ́ náà ọlọ́run àti gbogbo àwọn ìgbìyànjú lọ́kàn ọjọ́ kan tí bàbá yìí náà ṣe gbogbo àwọn nǹkan tán ṣe yìí gbogbo owó ó ti tán gbogbo ọlá ti tán ṣùgbọ́n àwọn iṣẹ́ dáadáa tán ṣe kalẹ̀ yìí ó sì wà tó yẹ pé kí ni ẹwo Quran tí à ń kà lénìí nísìnyí bàbá yìí ló ṣe ló ní Quran kíkọ kalẹ̀ yẹn dògóńgó tó fi jẹ́ pé Quran tá à ń kà lénìí nísìnyí wọ́n bá máa ń pè wọ́n máa ní pé otmonic edition tó gbogbo àwọn iṣẹ́ tá à ń sọ fún wa náà ní eléyìí pé gbogbo ọjọ́ ayé wa àwa tá a bá lò fún dáadáa tá a fi ń ṣègbìyànjú lójú ọ̀nà ọ̀tọ̀ ọlọ́run báwo ni ẹ̀sìn ọlọ́run ọba báwo ni ó ṣe máa ma gbòòrò sí nígbà tá a bá kú tán àwọn orípa yẹn á tún máa wà láwùjọ èèyàn wà èèyàn kàn máa kú ní pópú ní tẹ̀mí ni ṣùgbọ́n o nítara èèyàn máa kú ní tẹ̀mí èèyàn sì máa ṣèmí látara pé gbogbo wa tán máa ń tọ́ka sí iṣẹ́ téèyàn ṣe pa téèyàn kú láwùjọ táwọn èèyàn tún wá ń já àǹfààní ẹ̀ orípa yẹn á tún máa wá bá wa nínú sàárè wọn àbí kẹ́hálí ni bùn àbù tọ́lìbù kọ́lọ́ ń kó bá wa yọnu sáwọn náà àwọn ti ẹ̀ fún ìmọ̀ onímọ̀ ni akikanju ni ologbon ni oloye ni o je akikanju de bi pe won fun ni awon oruko kan bi asadu like ni olorun oba en to pe ko nberu won ba loro ogun ya won fe lo jagun esin iwaju lo ma n duro si en to pe o ni mo de bi pe anabi so di bible ni ni pe ilekun imo gbogbo awon mo gbogbo awon saade to ku gbogbo awon ton dari na lo to fi se aseyaju ege bi adajo te ko ma n gba moran lowo gbogbo awon nkan itan se ki to lo mu lo si waju ba esin islam gbogbo e la ran ti le ni bo se je pe ojo ti pe ti gbogbo awon eyan ti jade laye abi ke lodo awon obinrin ni ta ba ri iya wa kodija rojo alawa ni a itan ile gbagbe akiti yen sinu islam on lo kowo kale ngba ta na bi olowo to fe na ni jona olohun o era na bi na ta fi na sori islam o duro ti anabi ngba ta awon ara moka ta gbogun ti anabi abi aisha to je ni mimo to ko gba opolopo hadith wa hadith to gba wa ko din ni 2000 ti a mo se egberun meji to pe kini awon eyan nsa anfani latare oluko agba ni koda fa awon okunrin leyin ti anabi ku tan sallallahu alaihi wasallam to nko awon eyan leko gbogbo hadith yen leni anka ansa anfani latare awon mo ko nile oko to gbogbo awon eyan na ti ku na ti lo lai mo yodun sugbon ri pa won o wa la ko le to pe kini ansa anfani ni are gbogbo awon nkan ti an so fun wa to je pe baba se ran ti awon eyan yi be na ni lada o ma lo ma ba won ninu sare won so gbogbo awon nkan bi owo ile oro ati awon nkan mi gbogbo ona ma pada tan sugbon ise re ta ba se ati gbonji imo gbianju wa soju ona yi o na lo je pe kini o ma wa lo titi di ojo ogbende anabi wa muhammad sallallahu alaihi wasallam ongongongo wa ni en to pe kini awukose to gaju leyin to kuro laye tan o fi to sona sile quran at hadith ba kan na ni awon sabi e to pe won fi sile tawon to wa test waju lori gbogbo awon eko to ti ko leyin tawon yan na ti kun tan gbogbo awon nkan yi o tun test waju na ni to pe kini o anja anfani lare olorun so ni la podi kana lakun fi rasulullah uso wa tun asana ipe awukose to daju nbe lara anabi wa muhammad sallallahu alaihi wasallam
0: fun alaye lekun rere e le pe amira sori 08037118099 tabi communication officer 08089485533 esi le fi ranlowo yin ranse si apo ifowopamọ si yi ki eto yi le ma tesiwaju Bank, Providence Bank. Account name, Alunot Radio Fund. Account number, 96281150000. Alhamdulillah, Rabbil Alamin. Adupe lowo ogunleko wa tuni, a si tun dupe lowo eyin olugbo wa. E se ti en tete si wa. Ani o pe ori eko kan tabi keji ko ninu idanleko toni o tun bi ose to nbo lagbara Olorun Oba ki Olorun Oba ki o ma ko atunri wa ami titi di igba naa emi ni omo iya yin Saniat Usman Ayadeyemo ti won ki ni pe assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.

0: Wanex Bet. It's time for bonuses and wins. Download the Wanex Bet app from Google Play or the App Store and start winning today at the heart of the game. Wanex Bet. Bet responsibly. 18 plus.
1: Àjọ Adéyẹmọ́fò lórí owó ká tọ́jú sí ilé ìfowópamọ́ Nigeria Deposit Insurance Corporation NDIC wọ́n pe gbogbo olùfowópamọ́ ní ilé ìfowópamọ́ kéréje Microfinance Bank mẹ́rìndínlá àádọ́ta tí ilé ìfowópamọ́ àpapọ̀ Nigeria ṣẹ̀ṣẹ̀ fagilé wípé ṣíṣe àyẹ̀wò orúkọ àti owó wọn láwọn ilé ìfowópamọ́ yìí ń tẹ̀ síwájú fún àwọn tí ó so òǹkà àsùnwọ̀n ìfowópamọ́ wọn náà ka ìdánimọ̀ wọn.
2: Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Kí gbogbo àwọn olùgbọ́ wa àsìkò ọba Àríkíọlá ó ṣe hajj àti umra ní ìrọ̀rùn fún gbogbo wa. Ẹ̀kọ́ nígbà ìsílẹ̀ kí n tó máa sọ ọ̀rọ̀ mi lọ. 08023880

0: 9440830880944. Nọ́mbà tí ẹ máa pè mí sí nígbà tí ẹ bá ti gbọ́ ìròyìn ayọ̀ tí mo mú wá fún wa. Lọ́wọ́lọ́wọ́ báyìí, ilé iṣẹ́ Hajj Mikot Ventures Limited wọ́n ṣe ẹ̀dínwó lórí Umura Sẹ̀tẹ́mbà àti Umura Nọ́vẹ́mbà. Èyíkéyìí tí a bá fẹ́ lọ nínú méjèèjì ₦2,850,000 la máa san. Ẹ̀dínwó ńlá rẹpẹtẹ ni ó sì wà fún èrò tí ò pọ̀ rárá. Ẹ̀dínwó yóò wá sópin ní 10th of August. A lè sọ tí a bá tó láǹfààní ó ṣeé ṣe kí a pọ̀jọpọ̀. Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí, ẹni mẹ́wàá àkọ́kọ́ tó bá kọ́kọ́ pè ni ó jẹ́ àǹfààní ẹ̀dínwó tí à ń sọ̀rọ̀ rẹ̀ tí wọ́n san ₦2,850,000 fún Umura Sẹ̀tẹ́mbà àbí ti Nọ́vẹ́mbà. Ẹ pè wá sórí 08023880944. Èyí tó ga jù náà ni pé kẹ fi ohun ránṣẹ́ sórí WhatsApp fún wa. Ẹ má gbàgbé pé ìforúkọsílẹ̀ ń lọ fún Hajj 2027 kò sì ní pẹ́ tí yóò fi wá sópin. Ẹ má pàdánù àǹfààní àti lọ sí Hajj 2027. Ẹ pè wá lónìí. Hajj Mikot Wabilai Tawfik.
1: Bond FM 92.9.

0: oṣù orúkọ ti yí padà ṣùgbọ́n ojúlówó cement tá ń pèsè yí padà cement tó ojú owó tó ṣe gbára lé àtàwọn ohun èlò ilé kíkọ́ tá a fi kọ́ afárá mainland kẹta gbọ̀ngàn ilé ìgbìmọ̀ aṣòfin àgbà afárá Niger kínní àti èkejì ilé gogoro Cocoa House Ìbàdàn gbọ̀ngàn National Theatre àtàwọn ilé ńlá míì káàkiri Nàìjíríà látọdún 1960 HBM Nigeria PLC tá a mọ̀ sí Lafarge Africa PLC tẹ́lẹ̀ ó kọjá ilé kíkọ́
1: àmọ̀ pé kí ló fẹ́ ra yẹn
2: owó ìṣègbè ni mo fẹ́ ra jù lọ
1: owó àbúrò tí ò ní orúkọ kẹ
2: owó rẹ kò wọ́n rárá
1: ó sì máa ń gbádùn rẹ
2: àmọ̀ pé
1: wọ́n ti pé ìfàmọ́ afanilápòyà o
2: owó náà wọn ló wá fẹ́ kí n rà báyìí
1: owó ró Devon Kings ló yẹ kó o ra
2: ó jẹ́ owó ìṣègbè tó pójú owó
1: ó sì kún fún èròjà aṣaralóore vitamin A
2: owó ìjọun tí mo lè yàn láàyò fún èmi àti ìdílé mi
1: bẹ́ẹ̀ ni o
2: parọ́
1: kí ni rẹ ìgbọ̀nba tí owó rẹ bá ká
2: òun
1: sì mọ̀ pé wàá gbádùn
2: oúnjẹ aládùn tó bá fi owó náà sí
1: òótọ́ ló sọ ó ṣeun ọ̀rẹ́ mi mo rí dájú pé mo sọ fún gbogbo ènìyàn pé owó ìṣègbè Devon Kings ni owó ìṣègbè tó dára
2: ó dára bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi
3: Devon Kings owó aládùn adùn tó kó ẹbí àti ará mọ́ra ó wà ní gbogbo ilé ìtajà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà

0: inside moment. It's Kivo Creamer. Kivo Creamer.
1: Ẹyin tèmi, òun rere ti sẹlẹ̀ lórílẹ̀-èdè yìí o. Ìjẹ́ ti ẹ̀mọ̀ pé ìjọba ti ṣe àgbéǹde àwọn ilé-ìwòsàn Lábọ́dé Health Center tó ti jẹnu kọlẹ̀ tẹ́lẹ̀ rí tí wọ́n tó ẹgbẹ̀rún mẹ́ta àti ọdún márùnléláàádọ́rin káàkiri orílẹ̀-èdè yìí pẹ̀lú ẹgbẹ̀rún kan àwọn ilé-ìwòsàn Lábọ́dé mìíràn tí wọ́n ṣe àtúnṣe rẹ̀ lọ́wọ́lọ́wọ́. Bẹ́ẹ̀ ni ìjọba tún ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn òṣìṣẹ́ elétò ìlera Lábọ́dé tó tó ẹgbẹ̀rún 82,000 wọ́n sì gba ẹgbẹ̀rún 19,000 àwọn agbègbè ṣiṣẹ́ láti pèsè ètò ìlera tó péye fún ìwọ àti mọ̀lẹ́bí rẹ pẹ̀lú owó tásẹ́rẹ́ láwọn ilé ìwòsàn Lábọ́dé Health Center ti ń bẹ lágbègbè rẹ. Ètò ìwòsàn ń bẹ fún àwọn aláboyún fún gbígba abẹ́rẹ́ àjẹsára, ìfètòsọ́mọ bíbí àti rírí àwọn òṣìṣẹ́ elétò ìlera tó yanrantí fún àmọ̀ràn. Ilé ìwòsàn Lábọ́dé Health Center súnmọ́ ju bí o ti lérò lọ. Mú àwọn ilé ìwòsàn náà dájú fọkàn tán wọn kí o sì lọ sí èyí tó súnmọ́. Ó yẹ ẹja àjọ sọ́pọ̀. Mú àwọn ilé ìwòsàn Lábọ́dé rẹ dájú fọkàn tán kí o sì lọ sí èyí tó súnmọ́. Ìkéde yìí wá láti ilé iṣẹ́ ìjọba àpapọ̀ tí ń rí sọ́rọ̀ ètò ìlera abẹ́lé tá a mọ̀ sí National Primary Healthcare Development Agency.
2: Àmọ̀ pé kí ló fẹ́ra yẹn?
3: Owó ìsìn ìbẹ̀ ni mo fẹ́ra jù lọ.
2: Owó àbúrò tí ò lè rúkọ kẹ̀.
3: Owó rẹ̀ kò wọ́n rárá.
2: Ó sì máa ń gbádùn rẹ̀.
4: Àmọ̀ pé
2: wọ́n ti pé ìfàmù àfani lápòyà o.
3: Òróró wo ló wá fẹ́ kí n rà báyìí?
2: Òróró Divon Kings ló yẹ kó o ra. Ó jẹ́ òróró ìsìnbẹ̀ tó kójú owó. Ó sì kún fún èròjà aṣaralóore vitamin A.
3: Òróró ìjẹun tí mo lè yan láàyò fún èmi àti ìdílé mi.
2: Bẹ́ẹ̀ ni o parọ́. Ó lè ra ìwọ̀nba tí owó rẹ̀ bá ká kóyún sí mọ̀ pé wàá gbádùn
4: oúnjẹ aládùn tó bá fi òróró náà sí.
3: Òótọ́ ló sọ. Ó ṣeun ọ̀rẹ́ mi. Mo rí dájú pé mo sọ fún gbogbo ènìyàn pé òróró ìsìnbẹ̀ Divon Kings ni òróró ìsìnbẹ̀ tó dára.
4: Ó dára bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi.
3: Divon Kings, òórùn aládùn, adùn tó kó ẹbí àti ara mọ́ra. Ó wà ní gbogbo ilé ìtajà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà.
5: Wọ́n máa gbọ́ pé Lafarge ti pààrọ̀ orúkọ.
6: Bẹ́ẹ̀ ni o, Lafarge Africa PLC ti porúkọ dàdí HBM Nigeria PLC. Orúkọ ti yí padà, ṣùgbọ́n ojúlówó sìmẹ́ǹtì tá à ń pèsè ò ní padà. Sìmẹ́ǹtì tó kójú owó tó ṣe é gbáralé àtàwọn ohun èlò ilé kíkọ́ tá a fi kọ́ afárá mainland kẹta, gbọ̀ngàn ilé ìgbìmọ̀ aṣòfin àgbà, afárá Niger kínní àti èkejì, ilé gogoro kòkó àfún ìbàdàn, gbọ̀ngàn National Theatre àtàwọn ilé ńlá míì káàkiri Nàìjíríà látọdún 1960. HBM Nigeria PLC. Tá a mọ̀ sí Lafarge Africa PLC tẹ́lẹ̀, ó kọjá ilé kíkọ́.
7: Bẹ́ẹ̀ni ẹ káàbọ̀ padà sórí ètò sábọ̀ sáwọn tẹ̀sán ìjọba ìṣẹ́bọ̀ fm 9.9 kí fẹ́sán tẹ̀sán kéde láàárọ̀ tèmi náà ni ti senator anthony adefuye grassroots football tó ń tẹ̀síwájú lẹ́ni gangan ti gbà ìpele semi final a sì rí àwọn kan ṣe àṣekágbá ń bẹ̀ láti sọ pé blue liners wọ́n máa jẹ ìyà lọ́wọ́ brave international mẹ́ta tẹyọ kan kọjá bẹ́ẹ̀ wọn lérò pé yóò níbẹ̀ ṣùgbọ́n yóò padà já sí náà nìyẹn ní ti tàwọn ọkùnrin nìyẹn o nípele tàwọn obìnrin victory queens orúkọ rò wọ́n wọ́n gbìyànjú wọ́n dìgbájú olóòyè mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ lu master project queens mẹ́ta sódò làwọn bá ń wò sùn bíi kámẹ́rà sàámú ẹ wo ọmọ abẹ́lé ṣe ìbáṣe ojú gígan ìfi báyìí lọ fún pàtàkì lọ́wọ́ iléeṣẹ́ bs funeral records ọ̀nà six laboratory aláṣàbọ̀sọ gbadíkọ̀ lẹ́kọ̀ọ́ òkè òkè náà lẹ́yìn máa lọ ibi náà lọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín múrùdín sọ lọ́wọ́dín lẹ́jíìtì ní gẹ́gẹ́ bí àṣà láti fi pàdé ìjọ monday bye for now.
8: Àwọn òrìkì ti gbé o. Ó gbére. Ẹbí ikúgbàmọ́ Láróyá Family ní ìlú Kúyàmú o. Orí Adé Ẹsìdè. Ń bá gbogbo ọmọ bíbí àti ará ìlú Kúyàmú o. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ti ọba wa tuntun. Ìṣúra Majesty Kábíyèsí. Ọba Adégbòyègà Ọlátúnjú Yusuf Akinlolu Ọmọ́ṣẹ́ 1 Alámú of Kúyàmú o and Festal Town. Kábíyèsí ẹ kú oríire o. Pátákì lọ sọ́dọ̀ Kábíyèsí Aláìlúwà Ọba Èkó Eléèkó Ọ̀fẹ́kó àti Ààrẹ Nàìjíríà lápapọ̀. Aṣọ́gbọ́lá Mẹ́ Tinubu àti gómìnà ìpínlẹ̀ Èkó gọ́vnà Babájídé Sanwó-Olu bẹ́ẹ̀ ni ẹbí ikúgbàmọ́ la ń dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹbí lápapọ̀ àti alága ìjọba ìbílẹ̀ orí adé SCDA ọ̀rẹ́bù Abdulrasaq Akọ́dí Ọlọ́jẹ̀dé. Ẹ ṣe adúpẹ́ o. Kábíyèsí ọba Ọlátúnjí Yusuf ọmọ kújẹ́ ọmọ akọ́yè má pogún ọmọ onímọ̀lẹ̀ lọ́tà ọmọ alápá ìtúnṣe ìdáná aya kábíyèsí ọmọ káfapáwà káfàjẹwà ọmọ lọ́kọ̀ tí ń sowó ọmọ àkẹ́sí ọlọ́kọ̀ sí tèjì balẹ̀kẹ̀ ọmọ àbòdúdú bọ̀dọ̀dọ̀ tó wọnú ọkọ̀ tó funfun. A máa gbére fún yín o. Ẹbí ikúgbàmọ́ Láróyá Family gbọ́ ẹgbújẹ àmúwò and Festal Town olórí ẹbí Alhaji Mutiu Báṣọ̀run ni olùkéde.
9: Báyọ̀ náà lè kúrò tí bá kọ̀ọ̀lá kọjú.

ọlọ́run ọlọ́run ọjà tẹ̀rí ìpèjì ológun olóko.

0: 92.9. Ìfẹ́sùwápọ̀ kárí ayé.
1: Ìrọ̀rùn dé fún ẹ̀tẹ́ ẹ fẹ́ rìnrìn àjò lọ síbi kíbi lóde àgbà láyé. O fẹ́ rìnrìn àjò àti tàbí ńlá nílẹ̀ yìí, Áfíríkà tàbí lókè òkun. Ẹ má làágùn jìnà mọ́ o. Ẹ máa lọ tààrà àtà sí iléeṣẹ́ Asobo Travels and Tours Limited. Akọ́ṣẹ́mọṣẹ́ wọn nípa kákó ni ìrìn àjò. Ádì ni ó múra ni. Kódà orílẹ̀-èdè yòówù tẹ́ ẹ bá fẹ́ lọ lóde àgbà láyé, ẹ tọ̀ wọ́n lọ tààrà àtà. Pápọ̀ yín lọ síbẹ̀ ní ìrọ̀rùn gbẹdẹmukẹ. Wọ́n bá yín gba fíìsà láì ní wàhálà. Wọ́n aṣọ gbogbo tó tọ́ tó yẹ fún yín. Ó jẹ́ pé ọkàn yín yóò balẹ̀ pẹ̀sẹ̀. Ìrọ̀rùn lẹ́sìn fi ìrìn àjò lọ síbi kíbi tẹ bá ń lọ. Ó wọn kò gani lára. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti jàǹfààní onírànran lọ́dọ̀ tiwọn. Iléeṣẹ́ Asobo Travels and Tours Limited alóǹtẹ̀ ìjọba ojúlówó iléeṣẹ́ ni wá. Ìwọ náà kí ló tún wá ń dúró dè? Tètè máa lọ tààrà àtà báyìí sí iléeṣẹ́ Asobo Travels and Tours Limited. Iléeṣẹ́ Asobo Travels and Tours Limited máa ń kérò ní Kano, Abuja àti Lagos. Ibi tí wọ́n bá ti kó yín náà ni wọ́n dáyé padà sí o. Àǹfààní san díẹ̀ díẹ̀ tó wà ní iléeṣẹ́ wọn. Iléeṣẹ́ Asobo Travels and Tours Limited kalẹ̀ sí Suite 1, Second Floor, Old Dream Shopping Plaza, 207 Old Abeg Tamuto Road, Agege, Total Bus of Agege, Lagos State, Nigeria. Hello, hello, 0806-771-1118 tàbí 0811-214-4418. Àgbẹ̀ lórí ẹ̀rọ ayélujára lọ́lọ́kan-ò-lọ́kan, Twitter, Facebook, Instagram, WhatsApp àti TikTok. Ẹ lọ wà níbẹ̀ kẹ́ríṣẹ́ wa. Dánwà ò lónìí, ó mọ̀ pé akọ́ṣẹ́mọṣẹ́ ni wà ní pátákó ní ìrìn àjò.
2: Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tí ẹ ti ń láǹfààní láti máa gbọ́ wa. Pàápàá jùlọ mo kí àwọn ọmọ ìyá mi nínú ẹ̀sìn Islam ní kíkí tó ní ọlá jùlọ pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ní orúkọ Alhaj Ibrahim Tohib Muhammad, aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Asobo Travels and Tours Limited tí ó wà ní Suite 1, Second Floor, Gold Room Shopping Complex, 207 Old Abeokuta Motor Road, Total Bus Stop, Agege, Lagos. Ẹ̀kọ́ ojú òpó yìí sílẹ̀ ná 08067711118 tàbí 08112144418. Nílé iṣẹ́ Asobo Travels and Tours, a máa ń kó ní ìrìn àjò Hajj àti Umrah. A ti ń kó ní ìrìn àjò ilẹ̀ títa sí tí a sì ní òǹtẹ̀ ìjọba. Ẹ ń rokàn ilé iṣẹ́ tó fi ní lọ́kàn balẹ̀ láti lọ sí Hajj. Ẹ kàn sí ilé iṣẹ́ Asobo Travels and Tours níbi tí àwọn alálàájì a ti dé gbogbo ibùdó Zihara pẹ̀lú ìrọ̀rùn láì ní ìnira. Táwọn àfáà tó dáńtọ́ yóò máa léwájú fún wọn. Ibùdó tó dára, tẹ́ǹtì tó gbòòrò gbòòjò ní Mẹ̀dínà, àwọn ọkọ̀ ọlọ́yẹ tí yóò máa gbé yín lọ gbé yín bọ̀ ní ìrọ̀rùn. Mo tẹ̀lé iléeṣẹ́ Asobo, iṣẹ́ Hajj ni òpó òsì lọ́rọ̀ wọn. Ẹ wá gbọ́ o, iléeṣẹ́ Asobo Travels ní kí a máa sọ fún yín pé orílẹ̀-èdè Saudi Arabia ti ní gbogbo ẹni bá fẹ́ ṣe Hajj ọdún 2027 gbọ́dọ̀ ti san owó wọn tán kí ó tó di 26 of September 2026, ìyẹn ọjọ́ 26 oṣù kẹsàn-án ọdún tí a wà yìí. Ẹ má mi kàn, iléeṣẹ́ Asobo ń gba san díẹ̀ díẹ̀ bó ṣe 3 million, 4 million tàbí 5 million ló wà lọ́wọ́ báyìí. Ẹ tara ṣàṣà, ẹ lọ san sí iléeṣẹ́ Asobo kí ẹ wá rí dájú pé ẹ san èyí tó kù parí kí ó tó di ọjọ́ 26 oṣù kẹsàn-án ọdún tí a wà yìí. Àwa kọ́ àṣẹ orílẹ̀-èdè Saudi Arabia ni. Ẹ tún gba ojú òpó wọn lẹ́ẹ̀kan sí 08067711118 tàbí 08112144418. Gbogbo orí ẹ̀rọ social media láwà Facebook, Twitter, Instagram, Asobo Travels and Tours. Website www.asobotravels.com. Ẹ má gbàgbé, gbèǹdéke owó àjọ ọdún 2027 ní kí ẹ rí dájú pé ẹ san parí kí ó tó di ọjọ́ 26 oṣù kẹsàn-án ọdún 2026. Bákan náà, nílé iṣẹ́ Hausa Blue, a máa ń ṣe ticketing, local and international, hotel reservation, ìrìn àjò ètò ìlera, health insurance, èyíkéyìí ìrìn àjò lábẹ́lé, ẹ̀rọ kan ìrìn àjò, ẹkàn sí ilé iṣẹ́ Hausa Blue Travels and Tour 080-67-71-11-18 tàbí 081-12

pàtàkì ọlá lójú ẹwà fún àkùkọ tiwa ní báyìí bí aago mẹfà àbọ ṣe mú ní kọkọ wẹka lórí ètò tí ọpọ sùkàn ìyẹn ètò jamuhiyatu suwadai lónìí ẹgbẹ àgbọ.

Aduh, kalau follower apa? Aki, Anki, Baba Chikiki, Ate Mutasi, Baba Rana, Baba Toshi, Ipe Lamine, Lidua Lamine, Ilet, Gole Boti Sofana, Kohane Wa, Boti Sofana, Nabi Muhammad, Boko Maso, Boba Ipe, Ongo Bi, Eka Kansibion, Wala Mleku, Nahu, Kufuan, Ahad, ẹni wúlò àwọn àjọ ọlọ́run kò sí ní ìròyìn àwọn ọlọ́run akí wọn bá wá yìí ìkí ọlọ́run wà wá ọlọ́run kó máa bá nẹ́bí wa muhammed àbá ọmọ ya ara ọbìnrin sọ́ọ̀lì àlà muhammed wọ́n sẹ́yìn yìí di sáàdà àti nàbí yìí muhammed tọ́ ha olúwa ó wá ṣe àlékún kí àlékún dẹ̀ ẹni ẹwú ẹ ọ̀rẹ́ ẹ nẹ́bí wa muhammed sọmúlọ́wọ́ aléyí wa sàlám àṣẹ́kùnmọ́rí àsàlátù gbogbo àwọn tí wọ́n ti lọ ọlọ́mbà múládé ẹ̀bá wọn ọ̀dọ́ wa tí wọ́n dá ìjọ yìí lẹ̀ wọ́n pé ogójì ọdún àtọdún kan 41 years tí wọ́n ti lọ bọ́lọ̀n ní july 21 kọ́lọ́n kó bá múládé ẹ̀bá wọn kó múládé àdúrà ládà sàrà kọ́lọ́n má ṣàbà túnbọ̀ bá mú bá wọn ìnáwó ìmọ̀rún wa rí fún bàdáwù gbogbo èèyàn pátápátá ìtànúwá ìtàlámàdà kì í ṣègbà tí èèyàn bá kúrò láyé nìkan ní ó dìtàn ojú ayé ẹ náà ló ti máa rí nǹkan ń pè é ojú ayé ẹ náà ló ti máa mọ ibi tó ń lọ àti mọ ilé èèyàn tó jẹ àwọn èèyàn ń sá fún ẹran ń pọ ọlọ́ọ̀ níbi ó tún múra sí ẹnì kankan ní ṣàdúrà fún ẹni tó bá kú ìwọ náà kúkú mọ̀ kúrò lọ́n tó ṣeré fún ò dá lọ́dọ̀ ẹnìkankan ọ wọ́n náà mọ̀ pé gbìyànjú lọ́dọ̀ àwọn èèyàn ló kẹ̀já sí pé kàmúùdù ló pọ̀ jù lọ́dọ̀ àwọn èèyàn ìwọ́n náà wà á rí gbogbo ibi táwọn ọmọ bá rìn sí tàbá rí dáadáa kan á máa fi ní owó ìtí bàbá wa náà ṣe fún èèyàn bọ́ọ̀lù lọ́n pin fún gbogbo kálukú bàbá rọrí kan bìkan ni àmàrò tí wọ́n bàbá rẹ̀ ti ṣe orí nǹkan báyìí fún èèyàn rí ó tó sì mọ̀ sí pé èyí tí bàbá yẹn ṣe làá náà rí kọ́lọ́ ọlọ́wọ́ bá ṣe àlékún kí àlékún jọ fún bàbá wa mọ̀lánà muhammed mustapha adeniyi abdulkader bá a ṣe àlékún kí ẹ fún ọ bá a ṣe àlékún jọ fún ọ bá a ṣe àlékún lẹ́nu ẹ fún ọlọ́run 41 years sísìn kí gbogbo ọdún ètò máa ń ṣe dáadáa àdúpọ̀ ọgbẹ́ dáadáa tó ń bá wọn ṣe ọlọ́run ló mọ iye ẹnìkan méjì nínú ẹbí nínú ara nínú ọmọ kí nínú àwọn ọmọ kàbá ṣàdúrà fún wọn kọlọmba ayọnu sí wọn kọlọmba kẹwọn kọlọmkó bá gẹ wọn bàbá àti ìyá tó ń tara wọn jáde ọlọmba àforíjà wọn náà àwọn ẹgbẹ àwọn àbúrò wọn tó gbogbo wọn ti lọ ọlọmba ayọnu sí wọn gbogbo wọn yàwó wọn ti lọ ọlọmba kẹwọn náà nínú àwọn kẹwọn tó ti lọ ọlọmba ayá fi wọn fáwọn olùwà muhammed nínú àwọn jàmbá tó ti lọ nínú ìjọ tó ń dálẹ yìí ọlọmba kẹwọn náà ọlọmba قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ابو الشيخ ادم عبد الله عليه الوري اللهم بارك له سبحانه وتعالى كو ابا غان ني اكو كي ابو الشيخ احمد التجاني اولنجه شيخ

0: aquí, Allah ba yo musa ba Sheikh Adam Abdullah Al Aluri Allah ba yo u da gwa ni Allah bismillah kullu Allah o ba ba kula fa fa Allah ba loro ni Allah ndo ma wa dada ba ya fa da fadilatu Sheikh Muhammad Habibullah Adam Abdullah Al Aluri mudir al markaz Allah ba shani ku amin fa fa wa ko ma fa ni Allah ma da wala ma mo to lo fun ona ba won ti do pe emi baba won mi baje Don't let you go come on, show you don't go on. Well, I must have said, well, I'll be proud of you. I shall be quite a fair father, but I'll go out, Lombashi Belfort. I shall be a king, Gay, Lombashi Belfort. Was that the workers? I'm Jama Dada. And I shall be able to eat, Lombafara, no, at our Tiaoka, Montagashi, along Jama Dada. Ala gbogbo to ngbe mi na anu olo olo ma jo jihan se wa ma fi wa bu islam ma fi islam na bu awa na o ala ti to bi re olo ala la ilaha illa allah al baraka to wa ninu islam na ala la hawla wala quwwata illa billahi al aliyyi al azim naam adupo fun olo atun kire kan si ala loba to to ki loba to to ki gbogbo koda elomi loba so nkan mi agbogbo le ti gba olo ko fin kike si nda mi na fa yo yin olo ma jo ko toro taku na ka wa naam olo nje ko yi awa muslimi o sala yo ti si fa na alquran ko en to ma du won gba mi na ni pe awa le mi na ni no islam o ti dagbe ti olohun ni o wa ala to wa lori internet ka ke tiktok facebook wo bu e ilé orí pàwọn kan ń kàn bẹ́ẹ̀ mú àwọn mùsùlùmí bọ́ bá rí ẹlòmí tó ló ń fẹ́ jáde dìbẹ́ẹ̀tì ẹ padà rí pé ìmọ̀ tó fẹ́ fi bá wọn dìbẹ́ẹ̀tì kò pé sáré èyí náà gbìyànjú èyí tó náà mọ̀ nìyẹn o gbogbo dìbẹ́ẹ̀tì tó wá ń lọ káàkiri ní gbogbo ayé táwọn orí gàgàgà láàrin àwa yorùbá tó ń lọ káàkiri ẹyin pàwọn afá ńlá ńlá mi ò dá sí ìmọ̀ dá tí wọ́n ké dáadáa ẹlòmí wà o kàwé dada o ti ka o ti ye kọjá kò máa bá ẹlòmíì jiyàn lọ sọ wá fẹ báyàn jiyàn ń gbà mí bí yorùbá wà very very careful ohun tó mọ o lè má mọ ohun tó gbà o lè má gbà a kàn kú ẹ sí ìyọnu lásán ọmọ wa rò pé ẹnu orin kìíní yóò yé wọn á rí iṣẹ ńlá orin ké sọ yí orin kíkọ lẹ ní ti ké yẹn èmi wa ẹni tó kọ fún ara ló mọ nǹkan tó gbà lérò tó fi kọ lápẹ ọrọ ẹlẹgbẹ pé pọtì ẹlòmíì nígbà tí náà ń bàjẹ ló kọ ìwọ tí náà wàá bàjẹ tí nǹkan kan ṣiṣẹ tó wá fẹẹ túmọ tó ní tó wù kò lè yí ẹ dáadáa àfẹn tó bá kọ lórí ìmọ tó gbà lérò ẹ ẹni tó bá rìn nínú islam dáadáa yékéyéké òun ló lè ṣàlàyé ọrọ ẹkẹjì ẹni tó lòun gbà fún ẹ tó lòun gba ìsìn ẹgbọ kí ló ń bá dìbẹ́tì ìzànà tọkọ sọfí hù fàlẹ́ àtòjúbù hù fàkọ ìròyìn ní ìjà àbá ti yí sukut wọn ní silence is the best answer for ere ẹni títí ọjọ́ ti ẹ ẹni tó ṣe gbé tó bá ṣàlàyé ọ̀rọ̀ kò lè yé alukurani táwọn wíyí náà ó lọ bá wa ṣẹ́kà ádámù àdọ́lẹ̀ àlẹ́ alẹ́ rí bàbá ní ẹni tó wá fẹ́ tú alukurani tó wá fẹ́ mímọ̀ nípa alukurani ó kọ́kọ́ lọ ní ìmọ̀ subject 16 àwọn subject kan wà táà ká ní kẹ̀kẹ́ ìmọ̀ ń leké ẹlòmíì ń lọ leké ẹ̀rọ ìpínlẹ̀ rà ní lọ́mọ tó ń ṣe ẹlòmíì ẹlòmíì kan da ọmọ leké èyí pé kò sówó tí yóò fi wọn lé ìwé wọn fẹ́ wọn kan ẹ̀sìn kan ìwó kan lọ leké lọ́fẹ́rẹ́ wọn mú púpọ̀ láàárín ọmọ leké gan fún rẹ̀ gbogbo wọn fún àwọn ẹ̀yìn náà ń fọ́nrán àwọn ọmọ orí ẹlòmíì ta gẹ́gẹ́ classmate leké cosmate ń lò mí tẹ́lẹ̀ wọ́n pé èyí ṣe wáyé àkúyà báyìí ṣọ̀tẹ̀ bá pàdé mí náà lọ́mọ tó bẹ̀rẹ̀ sí ní ṣe wọ́n àwọn kí ìyẹn ma lòun ọmọ rí láre ẹ mú wọn pé ẹgbẹ́ kan wà láre tí blood tonic kì í mọ ti gbàgbé orúkọ ẹ kò lè fọ́ àfààní ọlọ́run tọ́rọ lọ́run lọ sọ pé ẹn tó ń bá fi mọ̀nà ló mọ̀nà ẹni tí ò bá mọ̀nà kò mọ̀nà bàbá bàbá nẹ́bí ó dúró tá nẹ́bí ó dúró ti tọ́ islam fi gòkè ó ṣe islam nàìjíríà ibi tó ti le jù àmọ́ kò ṣe islam ni tá a la fẹ́ blame awon ara tata na bi pade lona kia kia na gba kilo a do to se pe awon ton wa to bi to to to wan da bi islam mo lowo pa wa gba islam ni awon so wa na kan pe innaka lan tahdi man hababt walakin allah yahdi man yasha o le so mo man to ba won re anabi o aya fi eni ti olohun ba fi mo na to se ga si pe elemi na to le won se islam abi so se wa fi fun won eyan o le mo le koko e gba o tan lo pa yan to islam to pa yan to islam o won pa yan ni tori pe a pa yan ni won ni e ki wa ma ti wa be na na fi gbogbo enu so gbogbo to hate to hate ni lesson keji o gbo nkan se se kan lo wa tori hate e won na ko ngbo wa lare ti o ku lare lo course ọ̀rọ̀ ìfọ̀ká lukú lálàáfíà fúgbà tó fọ́s àwọn ọ̀rọ̀ láti ṣe islam òkọ̀ tó islam gọ́gọ́ sọ máa wípé kò sí ìjẹ ní pa o gbọ́dọ̀ má ṣe òun lè sìn o gbọ́dọ̀ má ṣe pa o gbọ́dọ̀ má ṣe àwọn alukoranu sọ bẹ́ẹ̀ fún wa ó ní bọ́lá òun ṣe ń sọ̀rọ̀ ó láwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ tó lọ́hùn fi ń sọ̀rọ̀ ó sì ní inú tó ṣe pé ànábì kọ́ máa máa ronú nípa ẹni wa ya de defa nabu wa muhammad sallallahu alaihi wa sallam ya this message ya de fun bo se ri bo se ri oro mi wa won yi ma oma abe lo we bo oro yin ko osu njo na lo ka mo se mo abi amabi pe ah oro ko osu yi ba wo ni yo oro ko osu dirin o oro mi sa lu na ka ani al mahid oro mi won ba abi lo we o pa ko osu kilo bi jeje nko sun yen kilo ko hot kilo ko da so gba e ni ni fa'tazilu nisa fi ma hito bi ba nse nko sun bo oko ko ba do ba sun e ni na do se tan olorun fi to bo lo to olo mo le ngin to go sinu kaluku kale ma ja ka wa kun lo sinu se nko sun o ti yiwo ni o le mo le ngin to go sinu kaluku oko ni o ni àwọn ilé mọ̀ tó ń fọ̀ lára wọn ọlọ́run ní ọ̀dọ̀ abẹ́ anábì ọlọ́run ti fún ní ánsà kó tó di pé wọ́n ń gbé kọ́sítàn yẹn bọ̀ tó gbogbo ìdájọ́ mi ti wá jọ mọ́ kérésì kódà lọ́dọ̀ àwọn ọlọ́sìn kẹta táwọn náà bá ní wọn ṣe gbé nǹkan lọ́dọ̀ wọn ni ẹ ẹni tó bá ṣe kó ṣe gbọdọ̀ súnmọ́ bẹ́ẹ̀ tó ti bá súnmọ́ bẹ́ẹ̀ nǹkan táwọn bá ṣe ni máa bàjẹ́ obìnrin tó bímọ wọ́n ní kò gbọ́dọ̀ súnmọ́ bí nǹkan ní táwọn ṣe wọ́n ní táwọn bá ń ṣe ní ọmọ àbàjẹ́ ibi tó ti rí ti wọn ọ̀làwọ̀ àlẹ́ àbáńkù rán ní ṣọ́fà ìwà tí tó bìnrin bá ń ṣe nǹkan oṣù kò ní kí ní ń gbà rẹ̀ kò ní kí bó ń ṣe nǹkan oṣù kò ní kí ní wọ́n ń gbà rẹ̀ náà kò ní ṣe tó bá ń ṣe nǹkan oṣù kò ní ìdìkú gbà rẹ̀ bó kí ló ń ṣàlàyé tiwa fún wa tó bá mọ tiwa yẹn dáadáa wàláhì tàláhì kò sí kwẹ́sàn kankan tẹ́nìkan máa gbéra tó máa fi wà lákòjúwe tàbátìyàdá ọmọ alukoran ọlọrin tàbátìyàdá abi láàbí wà tàbá mà ágbóná àmì màlúhù wà máa kásáb ọlọrin egbé fún nǹkan ló gbé tàbátìyàdá egbé kó máa bá ọwọ abiláàbí méjèèjì wà tàbá ọwọ ẹgbọn òfò kó máa bá ṣe máa pépè ní méjèèjì àtẹgbé àtòfò ọlọrin àgbẹ àmì màlúhù wà máa kásáb owó tó ní àti gbogbo ohun tó ṣe ọ̀lọ́rọ̀ ọlọ́rọ̀ kó má jìyà ọlọ́run ó ti pẹ́ ní àwọn ìṣẹ̀wọ́ secondary school jọ́nà ọlọ́run ni ọ̀rẹ́ wa ni ló bá dé ló bá ní wọ́n sì tọ́ fi tàbátì àdákì mu ó lè pè ní làwọn ó ra àìtọ́ tí ìmọ̀ tó àbí ṣàlàyé ọ̀rọ̀ lè fẹ́ àmọ́ èsì tó náà ní kí wọ́n fún jọ́nà ọlọ́run ó ṣe pé títí bí ìsìn náà èsì nínú kò yẹ kò bò láti fi dára ẹni bẹ́ẹ̀ lọ́run ni pé kò bá ju ìpè lọ ìtọ́nà ẹ káà fi kírun nìyẹn kó kà kó jẹ́ ìtàn tó bá wọn kàn máa ń sọ síbi ìtàn ló kún náà ìtàn wọn fi ń kírun náà sórí ìtàn yẹn ọmọ tó gbà á bá nàbì muhammad sallallahu alaihi wasallam ọmọ mi mọ ni oliest you can agree with me and disagree there is no problem èmi agree gẹ́gẹ́ bí doctrine yẹn èyí tí mo gbàgbọ́ nìyẹn èyí tí christian gbàgbọ́ tó dúró lẹ́nu ọba ìpínlẹ̀ Oríṣiríṣi gbàgbọ́ torí Ọlọ́run má jọ kó ń kí wọn láyé láyé. Ilé òsì ní ìbàjá ó wà lẹ́nu ọ̀rọ̀ àlàrẹ̀. Ẹni tó kù ń bẹ̀ tó bá Islam òun ló máa ń torí o, ó sì wọn Ọlọ́run. Ẹni tó sì tún kò sí Islam náà òun Ọlọ́run. Torí ọba tó ní wá ló ti sọ fún wa yìí pé ó ní wàlọ́ ṣá Arábùkà lájà Allah Mọ́sá Òmùmátà wà Hídàtà. Kíkọ́ ló wọn Ọlọ́run. Ó sọ fún Ahmed Muhammad. Kálí fẹ́ni kò bá ṣe gba lẹ́ẹ̀kan àti mùsùlùmí àti pé nǹkan mùsùlùmí ló bá ara ṣe. Bàláwa gba lúnà mọ́kútẹ́lú fíìmù. Àbálòun sọ pé àmì ìyá nílò àmàmà yapa. Wà á gba báyìí ni wọ́n gba báyìí. Ṣé Islam àti Christianity pẹ̀lú àwọn ará Bambila là ń jà sí nígbà ẹ̀sìn tó wà ní India ẹ̀sìn tó wà ní China ó lè lè lọ. Àwọn ọba tó ní àwa sọ fún wa yìí pé bó ṣe máa rí rí sọ̀tún àmì fẹ́ báyìí ọjà fún gbogbo ìgbà táwọn ọdún Muhammad gba pátápátá pátápátá ìyá defensive role ló ṣe níjà. Ó rí tiẹ̀ ẹ wá sọ dogun mọ́ lọ́wọ́ ṣé kó wá káwọ́ ọ̀rọ̀ ni ó sọ̀rọ̀ ní gbogbo àti ìbú ẹ̀ ní gbogbo kọ̀tọ̀ sí ti tí etí ọ̀tún yẹn bá di lásìkò yẹn ó tán nìyẹn tó bá kọ̀tọ̀ sí náà tó dún dídé pa. Àfà wọ́n bá ń pe Mr. Alágbájá Mr. Alákan àwọn afọ́tọ̀ ẹnu wọ́n bá ń fẹ́ lọ pa ẹ́ ẹ̀ lè gbọ́ mọ́ àgbá lè mi àtẹ̀tí gbọ́ táwọn ọ̀hún gbọ́ngbà tó ń sọ ó ń ta sí ìlú tí wọ́n fẹ́ pa wọn. Àwọn ohun gbà tó lọ bá bẹ̀ tí ní kò fi ti ara ẹ̀ gbọ́ àwọn sọ fún wa yìí pé ẹ̀sìn wa kò ń ṣe ẹ̀sìn jàgídíjàgan ẹ̀sìn wa kò ń ṣe ẹ̀sìn ògbọdọ̀ má ṣe. Yóò pọ́pọ́ mùsùlùmí mi sẹ̀ àti ìmọ̀ Islam dáadáa. Ó dàbí ká fún abá ń sọ̀rọ̀ nípé ẹlòmíì mọ tó ń jẹ́ Ṣèkà Adam. Ọ̀tọ̀ ni tó mọ̀. Ẹlòmíì kàn kéwù ni. Ó kàn rí há ni. Ó kàn kó Márkàsì ni. Mẹ́sẹ̀gì sí bàbá yìí fẹ́ pàṣẹ ní ọgbà ayé kò yé. Ṣé ẹni tó lọ́n bá rẹ̀ máa ní nǹkan máa yé lé máa yé? Ẹni tí ò bá ní yé kò ní yé. Bá ó mọ̀ mọ̀ ó fún ànábì sọ́mánà lágbẹ̀yé àgbẹ̀yé wà rètí ò bá ti sí lọ́dọ̀ yàn wákàn máa ṣe wàhálà ni ìgbà ẹ̀rùn kí mùsùlùmí gan jókòó gẹ́gẹ́ kò lé tó láàrin ẹlẹ́sìn tẹ́lẹ̀ ó sọ lẹ́ẹ̀kan ìdí tó pọ̀lọpọ̀ ní ilẹ̀ lómi fi dákẹ́ ṣé gbogbo tó wà ń ta sí táwọn rí ìgbà táwọn á lè kí àfa àwa ṣe kàbìlẹ̀ kí ni gẹ́gẹ́ wọ́n ra ìwé kan kódà àwọn èrò tí ì sọ nǹkan kan ní gbogbo bá ń sọ ìgbà yín sí. Wọ́n ń pe ọkùnrin ní GJOK nìkan bí Mùsá Àbíkẹ́lẹ́ wọn. Gbogbo ohun tó sọ pátápátá nípa Islam láti fi kọ̀ndọ́mù Islam. Àwọn ọ̀fáà míì ti jáde láti pa ìmọye òwe rìjọ́ńdà láti fi fún pàràpọ̀ ń rè kò ní yẹn. Ẹgbẹ́ mi ṣe wà ní ẹ̀lẹ́bú kírísítẹ́nù. Ìdí ni wípé mélòó ni mo mọ̀ nípa àti Báyọ̀ sọ? Ṣé gbogbo iléèwé tí mo lọ pátápátá lẹ́yìn ìta ọkọ̀ lọ skul ẹ̀mí primary school wọ́n ti kọ́ àmì àbára tí ń bẹ ní ọ̀hún kábọ̀ fúnrúkọ rẹ̀ lẹ́yìn gbogbo ẹ̀yìn náà bàtà àdàgbẹ́ mọ́ṣẹ́ ọjọ́ ìkókò bàbá wa tó ń bẹ lọ́hún kò sí wa ń gbẹ́rọ̀ ọlọ́run pé kí wọ́n máa tún wá our father who art in heaven gbogbo nǹkan wí gẹ̀yìn ìwà tá a dàgbà èyí tó kọ́ lóun kọ́kọ́ ta sí mi lẹ́yìn ní pé máa fà wá sínú àdánwò ṣe pé bàbá àdúrà ni ọlọ́run máa fà sínú àdánwò bí àbá bọ́nú àdánwò rè kò ní bí ọlọ́run fọ́ta ẹ̀ wọ́n á lè gbà wá lọ́wọ́ bìlíìsì ṣé nǹkan rí ni bìlíìsì torí ìjọba ń tiẹ̀ agbára ń tiẹ̀ eléyìí máa bá láàka ìmọ̀ ọlọ́run máa fà sínú àdánwò kódà bí wọ́n ń ṣàbúrò ẹ̀ lásán tó ò gbé láti bẹ̀rẹ̀ pé ọlọ́run wọlé ní o wọlé mọ̀ ní o wọlé mọ̀ má fà mí sínú àdánwò gbà mí lọ́wọ́ bìlíìsì ṣé wọ́n là ń ṣàwókù bí láì ní ọ̀ṣẹ́ ìtàn oye wa dáadáa ọmọ kan wà àfa àwọn ọlọ́rẹ́ tèmi mo máa ń lọ ìwé lásìkò tó bá ń kọ́ ń kí nígbà tí mo bá ara yìí ó wà nínú ìlú ẹ̀ gbogbo tí ọ̀dà ló máa ń sẹ́ẹ̀lì gbogbo ibi tẹ́lẹ̀ náà ti ń bí Islam kí n ṣe gbogbo akọ mo ti kí n kọjá gbogbo tó ń sẹ́ẹ̀lì yìí owó ló ṣẹ̀ṣẹ̀ wọ ní ilé yìí máa pè ń dọ́kàn mọ́ ìwọ ní ògbà rẹ̀ pé òkè yìí òpè ń kékeré àbẹ̀ nílàkà london ní èsì mọ́tí mọ́ ṣe ti lé lọ́dún márùn ní ìkó ní ní àwẹ̀ 13 ló gbà ní ìkó ní ìgbà 5 ẹ̀wọ̀n 30 ṣé o ti fóònù fún ara ẹ̀gbọ́n kò tí ẹ̀gbá 15 Nowadays, you also be Umar condemn Islam in the law. I read the Bible at your court. Only go see God condemn Islam. I want to come out one day. That's UK now. What I know, equally, I guess so. One like that, don't call. I wish you the money. I want to know what you do. See, you know, you know, you know, you know, you know, you know, you know, you know, you know, you know, you know, you know, you know, you know, you know, you know, you know, you know, you Hello, hello, Daddy, hello, Ben. Ah, she's like, oh, yeah. Ah, many Christian, you see. I don't put a Muslim by name, but you are in Mokma Lecture of the Church. You get that you go there, so you live in Sumuanara, Halas. No, I didn't want to like by that, like by going on again. Ah, only you keep most of the more. Well, I mean, ah, oh my dear, very good, Mr. Communication. See about him, but he can call me, so you're your mentor, you get for. Mo fun kini lori ma salawo mo n deje tore lo n ke baba babe won ti bi won ati ganja olohun kan ti ye ni kan da fun ko da fun hun allah alam ma so bi won ni ko lo so fun o bo ba ti to won temi pelu won le o wa ni mo je fe so ni ti ma ti to ti won ba ti n bo lo to ni ba won han tu fun omo won ko kan fun tu won je ni ya o da ri pe ai san se e ko se ore sin lo be
1: but you are fine, she was. Tony will be, and that could mean Bembe, or for him Bembe, Kinka can come in Bembe, it will not so you. Oh, my salary, a fit for a point to team ship along your cup. I don't know, make working order, I'm not sick with that. Call him off Rabbi Islam, call him off Islam, and all you are. Or I shall look on, I look on that phone and cocoa. Or answer to be on the one, don't show you to me. Baba asalepo amo fun akawa ma ti gbe ti to nbe nda papa subhana rabbika rabbil izzati amma yasifun wa salamu ala al mursalin walhamdulillah.

0: ìpèsè ìrun Maghrib ní ẹtẹ́tí sí yẹn mùsùlùmí lákùnrin lóbìnrin ẹ jẹ́ kí a tara ṣàṣà dìde nílẹ̀ lọ sí mọ́ṣáláṣí darapọ̀ mọ́ jọ̀mọ́ láti kí ìrun Maghrib náà ìrun jọ̀mọ́ ní kíkí lọ́lá ju ìrun àdákí lọ ó sì dára kí a kí ní àsìkò rẹ̀ kí ọlọ́run gbà ní ìjọsìn fún wa àmì ẹ̀rọ ọlọ́run ọba tó fi ìpèsè ìrun náà sọrí àwọn òbí rẹ̀ méjèèjì tí wọ́n ti papòdà kí ọlọ́run san ní ẹ̀san rere àlékún árísìkí àti àlùbáríkà lórí iṣẹ́ rẹ̀ láàdá tí ń bẹ nínú ìpèsè ìrun náà kí ọlọ́run fi ṣe okùnfà àlékún àforíjì ìkẹ́ àti ìyọnu rẹ̀ fún àwọn òbí méjèèjì náà kí ọlọ́run sì fi wọ́n sí aljanna firdaus lálkiyama allahumma amin wa jazahum bima sabarun جنتا وريرا
1: اللهم أجرنا من النار اللهم أجرنا من خزي النار اللهم أجرنا من كل عمل يقربنا إلى النار اللهم أدخلنا الجنة مع الأبرار برحمة

gbẹ́gẹ́ lago méje alẹ́ lù ẹ̀kalẹ́ ìròyìn àgbáyé ló ń dé sí etí ìgbọ̀nyìn láti iléeṣẹ́ Bond FM 92.9 ẹ̀ka ti rédíò nàìjíríà tá a wà níkalẹ̀ ní onígbòǹgbò nílùú ìkẹjà lẹ́kọ̀ọ́ àmọ́ ṣáájú àwọn kókó tó jẹyọ nínú ìròyìn ọ̀hún ìbáṣepọ̀ láàrin gómìnà sanwó-olu àti ìjọba àpapọ̀ tún fẹsẹ̀ múlẹ̀ sí lórí ọ̀rọ̀ àgbàrá òjò àti ìmọ́tótó àyíká àwọn ọlọ́jà alábàárọ̀ ìjọba ìpínlẹ̀ èkó láti ṣàtúnṣe ọ̀nà vogue tó lọ sínú ọjà náà kí àdínkù lè dé bá fífi ẹ̀mí ṣòfò àti pípàdánù ètò ọrọ̀ ajé àwọn tí wọ́n jí gbé ní ìpínlẹ̀ kwara padà sí ìlú ìlọrin orílẹ̀-èdè saudi arabia turkey àti pakistan buwọ́lu ìwé àsọyé lórí ìdáàbòbò ara wọn wáyé ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́ láti ẹnu fauzia salako sanni gómìnà ìpínlẹ̀ èkó gómìnà babájídé sanwó-olu àti ìjọba àpapọ̀ tí panupọ̀ sọ̀rọ̀ àrídájú pé wọ́n ò gbé ìgbésẹ̀ akinlọ́lọ́kan òjọ̀kan láti lè gbégi dínà ìṣẹ̀lẹ̀ omíyalé àgbàráyà ṣọ́ọ̀bù àtàwọn ìṣẹ̀lẹ̀ ìyípadà ojú ọjọ́ míì ọ̀rọ̀ àmọ̀ràn yìí jáde lásìkò tí mínísítà tó ń ṣàkóso ètò omi àti ìmọ́tótó àyíká joseph talum utsef tó ṣàbẹ̀wò sí ọ́fíìsì gómìnà ní marina lẹ́kọ̀ọ́ gómìnà sanwó-olu ṣàlàyé fún mínísítà náà pé gẹ́gẹ́ bí ìṣẹ̀dá ìpínlẹ̀ èkó ṣe rí alágbálúgbú omi ló yí ká tó sì mú kí ìṣẹ̀lẹ̀ àgbàrá òjò náà túbọ̀ máa pele mọ́ sí díje yìí ló ṣeṣe pàtàkì tó wúlò fún gbogbo ìjọba ní ìpele kí wọ́n pawọ́pọ̀ ṣiṣẹ́ lórí eléyìí ṣáájú ni ọ̀gbẹ́ni utsef náà ti ní pàtàkì àbẹ̀wò ọ̀hún sí ọ́fíìsì gómìnà ni láti jọ túbọ̀ wò ó kí ni àjọṣepọ̀ eléyìí tó lọ́rìn táwọn tí ni tẹ́lẹ̀ káwọn túbọ̀ tẹ́npẹlẹ mọ́ pàápàá lórí ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú àwọn nǹkan mẹ́ta yìí ìṣẹ̀lẹ̀ àgbàrá òjò ṣíṣe ìgbọ̀nsẹ̀ káàkiri lọ́nà àìtọ́ àti ìfẹsẹ̀múlẹ̀ àtúnṣe àti àtúntò ọ̀rọ̀ tó ní í ṣe nípa ti omi àwọn ọlọ́jà ní ọjà alaba international market ní ọjọ́ ní ìpínlẹ̀ èkó ti pé ìjọba ìpínlẹ̀ èkó láti jọ̀wọ́ tètè wá báwọn ṣúwá ojúùtú sí ọ̀nà tó wà ní vogue tó wọnú ọjà ọ̀hún látàrí pé ipò tí ọ̀nà náà wà wọ́n ní kò dáa rárá ọ̀nà náà ni ó ti di kòtò ọ̀run fún ẹ̀mí àwọn ènìyàn tí wọ́n ṣe àmúlò ọ̀nà yìí bákan náà ló tún ti jẹ́ ìṣòro fún ètò ọrọ̀ ajé lágbègbè yìí pàápàá sí ọjà alaba international market ọ̀hún eléyìí tó jẹ́ ọ̀kan lára àwọn ibùdó títà àti rírà tó ń gbé tó sì ń ṣe ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí tó ń gbé lárugẹ ọ̀rọ̀ ìpè yìí wáyé níbi tí ètò kan tí wọ́n ti ṣàfihàn ètò kan tó pè ní ojú alaba tuntun the new face of alaba tí wọ́n fi ṣàfihàn àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ àtúnṣe àti ìyípadà tó dọ́ṣọ̀ tó ti dé bá ọjà ọ̀hún ààrẹ ọjà náà lẹ́ka tó ń rí sí ohun àmúnáwá ìyẹn olóyè camillus amajoyi ní ọjà náà ni ó ní oríṣiríṣi ìyípadà tó ti ń dé bá láti ọdún 2022 tó sì ti wà ní ìbámu pẹ̀lú àwọn ọjà tó kù káàkiri lágbàláyé ó ní àmọ́ tí ọ̀nà náà bá pé ọ̀nà náà ṣe wà báyìí ó jẹ́ ohun tí kò jẹ́ kí àwọn iṣẹ́ ìyípadà náà kó yọ ìdí èyí làwọn fi wá ń rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba ìpínlẹ̀ èkó láti ṣàánú àwọn olórí ọjà tó kù káàkiri lágbàláyé àmọ́ tí ọ̀nà náà bá pé ọ̀nà náà ṣe wà báyìí ó jẹ́ ohun tí àwọn iṣẹ́ ìyípadà náà kó yọ ìdí èyí làwọn fi wá ń rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba ìpínlẹ̀ èkó láti ṣàánú àwọn olórí àtúnṣe ọ̀nà náà nítorí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkọ̀ kọ̀ǹtínà ló ń ṣàmúlò ọ̀nà yìí nínú ọ̀rọ̀ tirẹ̀ níbi ètò ọ̀hún alága ẹgbẹ́ òṣèlú apc ní ìpínlẹ̀ èkó pastors colenius ọ̀jẹ́làbí fi dá àwọn ọlọ́jà náà lójú wípé ẹjọ́ kan wọn máa dé iwájú gómìnà sanwó-olu eléyìí tó sì pèsè àǹfààní fún wọn láti jọ fojú ríjú fi kolùkùn pẹ̀lú àwọn aláṣẹ láti wo bí wọ́n ṣe máa ṣe ọ̀rọ̀ ọ̀hún kó lè lójúùtú alákòóso tó ń rí sí ètò ẹ̀kọ́ ní ẹ̀lẹ́ẹ̀kọ́ sí ilé-ẹ̀kọ́ gíga ìyẹn ọ̀gbẹ́ni Tolani Sule tó ṣojú igbákejì náà níbi ètò ọ̀hún ló ṣàlàyé wípé oríṣiríṣi akitiyan òun ìjọba ìpínlẹ̀ èkó ni wọ́n ń gbé kalẹ̀ tí wọ́n sì ń rí akitiyan tí ọjà tó ń gbé ṣe wọn ní pàápàá àjọṣepọ̀ tó ti wà láàrin àwọn àti ìjọba yóò túbọ̀ máa tẹ̀síwájú ní iṣẹ́ takuntakun ìfi ẹ̀mí sí iṣẹ́ ènìyàn àti ṣíṣe àtìlẹ́yìn fún ètò ìlera àtàwọn tí wọ́n ń ṣàmúlò lẹ́sẹ̀kùkú àwọn mẹ́wàá òṣìṣẹ́ kan tí wọ́n wà níbi ètò ìwọ̀n ìjọba ìbílẹ̀ àti ìjọba ìdàgbàsókè ní ìpínlẹ̀ èkó lábẹ́ lagos state health district 5 ni wọ́n tẹ̀mí ìmoore wọn báyìí akọ̀wé àgbà àjọ náà dr oládàpọ̀ àṣìyànbí níbi ètò ọ̀hún lu àwọn ọ̀gbẹ́ni
fún iṣẹ́ takun takun eléyìí tí wọ́n ṣe àti bí wọ́n ṣe fi ẹ̀mí sí iṣẹ́ wọn eléyìí gan ló mú kí àwọn ọmọ rírì wọn tí wọ́n yẹ wọ́n sí ó wá rọ̀ wọ́n láti má tẹ̀tì láti túbọ̀ máa tẹ̀sí lórí irúfẹ́ ìwà báyìí eléyìí tó dájú wípé lẹ́nu iṣẹ́ wọn ó tún mú àtìlẹyìn àti ìgbésókè tó dáa tó gbókan ó mú bá iṣẹ́ ètò ìlera ní ìpínlẹ̀ yìí pàápàá ní ẹkùn Lagos State Health Street 5 wọn ni olúkúlùkù ní gbogbo ilé ìwòsàn tí wọ́n bá lè

0: 73 ni ibùdó ìdìbò tó wà ní ìpínlẹ̀ yìí fún ìdìbò ògbóṣe náà. Orílẹ̀-èdè tó ń fi hàn pé ètò ìdìbò ọ̀hún àti àwọn ibùdó tó máa ti dìbò ó pọ̀ ju eléyìí tí àwọn ṣe ní ìpínlẹ̀ Anambra lọ. Èyí tí àwọn fi gbé ìgbésẹ̀ yìí láti lè rí dájú pé ètò ààbò náà lọ nírọwọ́rọ̀ kí ààbò ẹ̀mí àti dúkìá àwọn èèyàn sì wà ní kíkí. Ó wá rọ àwọn ẹgbẹ́ òṣèlú àwọn tó ń díje dupò tó fi kan àwọn alátìlẹyìn wọn kí wọ́n pàdú kí wọ́n kọwọ́ ara ọmọ ọ̀hún bọṣọ kí wọ́n sì kóra wọn ní ìjánu bẹ̀rẹ̀ tí ètò ìdìbò bá ń lọ lọ́wọ́ àti tí ètò ìdìbò tí ó bá kí wọ́n jìnà sí ìwà ipá bó tilẹ̀ kó kéré mọ́. Àwọn tí wọ́n jí gbé ní agbègbè wọ́rọ̀ táwọn ẹ̀ṣọ́ aláàbò sì ti gbà sílẹ̀ ni wọ́n ti padà dé sí ìlú Ìlọrin báyìí. Àwọn èèyàn wọn ni wọ́n gbà lẹ̀ tí wọ́n sì gbé wọn lọ sí Ìlọrin láti ìpínlẹ̀ Niger. Iléeṣẹ́ ológun tó wà ní Barake ní ìyẹn Nigerian Army 2 Division ni ó tẹ́wọ́ gba àwọn ẹni ní mọ́júmọ́ òní yìí. Wọ́n ní wọ́n sì ní ìrètí pé wọ́n ẹni yìí fún gómìnà ìpínlẹ̀ Kwara ìyẹn gómìnà Abdulrahman Abdulrazak jẹ́ wípé gómìnà náà ti ń bá àwọn òṣìṣẹ́ elétò ààbò ní ìtàkùrọ̀ láti ìgbà tí wọ́n ti ń kó wọn bọ̀ ní ọ̀nà. Wọ́n ti fi ọmọ orílẹ̀-èdè méjì yìí kan sẹ́wọ̀n fún ọdún pẹ̀lú iṣẹ́ àṣekára lórílẹ̀-èdè Ghana fún bí wọ́n fi àwọn èèyàn ṣe òwò ẹrú. Wọ́n ní àwọn ọmọ orílẹ̀-èdè yìí ni wọ́n mú àwọn ọmọ orílẹ̀-èdè yìí kan náà wọ́n mú wọn wá sórílẹ̀-èdè Ghana tí wọ́n sì sọ fún wọn wípé àwọn fẹ́ bá wọn wáṣẹ́. Àmọ́ nígbà tí wọ́n máa dọ̀hún wọ́n fi tipátipá mú wọn láti máa ṣe ìwà ọ̀daràn lórí ayélujára. Eléyìí tó ti pé wọ́n tó fi ọwọ́ pálábá wọn ti kì. Àwọn afurasí méjèèjì náà ni wọ́n forúkọ wọn ní Kingsley Indiva ọmọ ọdún 29 àti Emmanuel Ekong ọmọ ọdún 25 ni wọ́n ní wọ́n jẹ ẹbí wọ́n jẹ̀bi ìwà ọ̀daràn nígbà tí wọ́n gbé wọn lọ sí ilé ẹjọ́. Ẹjọ́ náà tí wọ́n ní orílẹ̀-èdè Ghana ni wọ́n ti dá ẹjọ́ wọn tí wọ́n sì ti fi wọ́n sí ẹ̀wọ̀n. Wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀dú pé àwọn gbọ́ sí ìṣẹ̀lẹ̀ náà torí àwọn ará àdúgbò ni wọ́n pe àwọn nípa ìṣẹ̀lẹ̀ yìí pé àwọn kẹ́fí ni pé wọ́n kó ọ̀pọ̀ àwọn èèyàn jọ síbi wọ́n sì ń fìyà jẹ wọ́n. Níbẹ̀ ni àwọn iléeṣẹ́ ọlọ́pàá tí wọ́n sì fọwọ́ ṣìgún mú àwọn ẹni yìí láti 20 oṣù kẹjọ 2023 ni wọ́n ti wà lẹ́nu ẹ̀ kó tó di pé ilé ẹjọ́ wa da ẹ̀dú pé kí wọ́n lọ sí ẹ̀wọ̀n ogún ọdún. Ìrọ̀lẹ́ òkèèrè orílẹ̀-èdè Saudi Arabia, Turkey àti Pakistan ni wọ́n ti jọ kọwọ́ bọ ìwé àjọsọ báyìí. Wọ́n sì fi ìlú kan ṣọ̀já láti bu ẹnu àtẹ́ lu kíkọlù eléyìí tí ó wáyé ní orílẹ̀-èdè Iran. Lójú pé wọ́n sọ wípé náà tó bá jẹ́ pé orílẹ̀-èdè Turkey, Pakistan tàbí Soba ìyẹn túmọ̀ sí pé ìkọlù orílẹ̀-èdè kan ìkọlù gbogbo àwọn nídìí èyí. Wọ́n wá kéde ọ̀rọ̀ náà níbi ìpàdé kan tí wọ́n ṣe eléyìí tí ọmọ ọba Mohammed bin Salman ti orílẹ̀-èdè Saudi Arabia ààrẹ Turkey Recep Tayyip Erdogan pẹ̀lú ààrẹ orílẹ̀-èdè Pakistan Shehbaz Sharif níbi tí wọ́n ti bu ọwọ́ lu eléyìí tó wáyé ní ìlú Makkah lórílẹ̀-èdè Saudi Arabia. Àwọn orílẹ̀-èdè mẹ́tẹ̀ẹ̀ta ọ̀hún ni wọ́n ní wọ́n gbìyànjú láti jọ ní àjọṣeyé lórí ètò ààbò eléyìí tó gbogbo pàápàá lórí ogun eléyìí tó ń ṣẹlẹ̀ orílẹ̀-èdè Amẹ́ríkà àti Iran. Ìròyìn àgbáyé ó ní jù báyìí lọ láti iléeṣẹ́ Voice FM 92.9. Àmọ́ kí a tó máa lọ, ẹ jẹ́ ká mọ àwọn kókó tó jáde lórí ìròyìn náà wá sí etí ìgbọ̀nyín lẹ́ẹ̀kan sí. A sì ti gbọ́yìn wípé ìbáṣepọ̀ láàrin Gómìnà Sanwó-Olu àti ìpapọ̀ tún fẹsẹ̀ múlẹ̀ sí lórí ọ̀rọ̀ àgbàrá òjò àti ìmọ̀ àyíká. Bákan náà la sọ wípé àwọn ọlọ́jà alábàtirọ̀ ìjọba ìpínlẹ̀ Èkó láti ṣàtúnṣe ọ̀nà Vogue tó lọ sí inú ọjà náà kí ó lè jẹ́ àdínkù kó lè débá fífi ẹ̀mí ṣòfò àti pípàdánù ètò ọrọ̀ ajé lágbègbè ọ̀hún. Àwọn tí wọ́n jí gbé ní Ìpínlẹ̀ àti padà sí ìlú Ìlọrin. Orílẹ̀-èdè Saudi Arabia, Turkey àti Pakistan buwọ́ lu ìwé àsọyé lórí ìdáàbòbò ara wọn. Ọ̀pẹ́ lọ́wọ́ olóòtú ìròyìn yìí Shelly Wẹ̀yanu tó kóró ìnáà jọ léde Gẹ̀ẹ́sì Fauzia Salakọ sọ́ni lórúkọ tèmi tí mo tu tí mo ti mú wá sí ẹ̀dùn yín. A dúpẹ́ bí ẹ ṣe ń tẹ́tí sí wa. Ọlọ́run yóò sọ gbogbo wa délé. Adélébáre, àrìnà kóre, àkùnyà ibi fún gbogbo wa. Ẹ ṣeun o bí ẹ ṣe ń tẹ́tí sí wa.
1: Ààrẹ ló jì rí ẹwà pákùkọ́.
2: Ọba òkè ló jì rí ẹwà.

ṣe ìdúmàrè ẹ à níbo níṣẹ́ ṣe kú àwa náà yóò débi tá à ń lọ lágbára ọlọ́run ẹ kádàrá rẹ tọ́lọ́run ti kọ mọ́ wa tó ti tẹ́ àtẹ̀ tí ìmọ̀ àti ìmọ̀ tó ṣe jẹ́ tọ́lọ́run ti bá kọ́lẹ̀ tẹ́gbó ẹ̀ lágbára ọlọ́run ló máa tẹ̀ wá lọ́wọ́ òun lọ́ba tó ń ṣe kó dùn púpọ̀ kó pẹ́ ẹ̀gbọ́n lóòótọ́ lọ́ọ́ máa ṣe fún wọn adùn apọ̀ apẹ́ a sì gbà wá kàdẹ́ olórin wa kí n sọ ní adé adúpẹ́ lọ́wọ́ yín destiny ń mọ̀ pé àkọlé orin náà eléyìí la fi máa dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ti darapọ̀ mọ́ láti aago mẹ́rin ààbọ̀ tá a ti ṣíde ẹ̀sà àti ẹ̀ka ọ̀dẹ ọmọlúàbí aago mẹ́jọ ti fẹ́ lọ gbẹ́nu lé báyìí tá a ti máa gbéjókòó náà fún blessing àlùkò ẹ̀tún náà yóò máa tẹ̀síwájú adúpẹ́ lọ́wọ́ gbogbo wa o adúpẹ́ lọ́wọ́ yín ẹ̀yin tẹ́ polówó ẹ̀yin tẹ́tí sí wa ẹ̀yin tẹ́ gbé ètò yín wá adúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́tí sí wa náà adúpẹ́ lọ́wọ́ yín adúpẹ́ ọmọ adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ wà pẹ̀lú wa láì gbàgbé ọba wa ọba Adéyẹmí Àjàsá Ọláṣídé Wan Àwúsẹ Onígbòǹgbò bàbá ẹ̀sìn gbogbo ọ̀hún a máa rí yín bá ẹ̀sìn bàbá àtúbọ̀ jẹ́ kó pẹ́ àwọn olórin náà ọlọ́run tó máa fún wọn ní agbára sí tó mọ̀ jẹ́ kí bàbá máa lọ gbùgbẹ̀gbùgbẹ̀ ẹ ṣe wo fauzia sàlàkọ sán lórúkọ tèmi tí mo ti ń kí o gbà pé ẹ̀sìn púpọ̀ ní báyìí tá a gbé mẹ́jọ ti lò bẹ́ẹ̀ sì náà lùkò ó ti wà ń bí ẹ̀sìn àmà tẹ̀síwájú nígbà míì tá a tún pàdé alájọ́lá ní kẹ́lẹ́ sọ fún wa pé ẹ̀jẹ̀ ká ṣe dáadáa o nítorí eniláárí àwòmọ̀lá.

jẹ́ kí a jọ fẹsẹ̀ rajo ní Friday ọjọ́ Jímọ̀ ọjọ́ kẹjọ oṣù keje àbí ọjọ́ keje oṣù kẹjọ ọdún 2026 lágbára lọ́wọ́ Ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ náà lájọṣe láyé o lágbára lọ́wọ́ Ọlọ́run Jímọ̀ yìí Jímọ̀ olóyin ni Jímọ̀ ayọ̀ Jímọ̀ aládùn ni ẹ má jẹ́ kó wá di Jímọ̀ ìgékàjẹ nítorí pé ẹni tó bá lọ mọ tí tó mọ tí yóò ń sìn tó lọ já sí gọ́tà tó ṣèṣe ó ti di Jímọ̀ kí ló dé tí mo ṣe jáde lálẹ̀ mi sọ pé kí ló dé tẹ̀ ṣe ṣe ẹni tó bá dẹ̀ lọ tú ṣe nǹkan tí ò yẹ kó ṣe náà yàtọ̀ tó mọ tí tàbí ó lọ tó lọ ṣàṣe nǹkan tí ò yẹ kó ṣe alẹ́ leléyìí alẹ́ ọjọ́ ìgbàdùn nítorí pé weekend mo pé ọ̀sẹ̀ ti bẹ̀rẹ̀ nítorí ìdí èyí ẹ jẹ́ kí a ṣáà máa ṣe gbogbo lẹ́sẹ̀lẹ́sẹ̀ a kí yín ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ wa lẹ́ẹ̀kan sí lágbára lọ́wọ́ Ọlọ́run ìdùnnú àtayọ̀ náà ló máa jẹ́ tí a lè jọ sọ ọ̀rọ̀ kan àbí méjì kó tó di aago mẹ́jọ àbọ̀ ṣùgbọ́n kó tó di aago mẹ́jọ àbọ̀ yẹn láti ọ̀dọ̀ Ṣẹ̀gẹ́ Ventures a kí yín sà ẹ kalẹ̀ sà wọ́n ní pé kí a báwọn kí Alihaji Shuaib Ishola Ọládùnjoyè ní Abẹ́òkúta Street ní Ìlàjẹ Bàrígà wọ́n lọ́la yìí ọ̀la báyìí ní ọjọ́ ọ̀bí wọn àwa náà ní iléeṣẹ́ Bond FM 92.9 à ń kí yín torí àmọ́ pé olólùfẹ́ wa ní à ń kí yín pé ẹ kú oríire sà ọjọ́ náà ti ró lágbára lọ́wọ́ Ọlọ́run ọ̀la ti dé tàn Ọlọ́run ti mọjọ ru lágbára lọ́wọ́ Ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ ọdún náà lẹ́yìn àṣẹ láyé ẹ bá ti wo pé ọ̀n kí yín láti iléeṣẹ́ Bond FM Alihaji Shuaib Ishola Ọládùnjoyè ní Abẹ́òkúta Street ní Bàrígà ta ló ń kí yín Ṣẹ̀gẹ́ Ventures àwọn ni wọ́n ń kí yín tí wọ́n ní pé kí a máa kí yín àwa náà dẹ̀ wà pawọ́pọ̀ àti wá ń kí yín pé

0: bẹ́ẹ̀ni adéwálé àyùbá àwọn náà ni wọ́n fún wa ní orin yìí. Kí ni mo ní pé a lè jọ sọ ọ̀rọ̀ kan, ọ̀rọ̀ náà ta dẹ̀ fẹ́ sọ, ó dẹ̀ jẹ́ nǹkan tí ó bá gbogbo wa wí, àtẹni tó ń ṣiṣẹ́ ọwọ́, àtẹni tí ó ń ṣòwò, àtẹni tó ń ṣiṣẹ́ ìjọba, àtẹni tó ń ṣiṣẹ́ ní bóyá ṣe aládàáni. Kí ni nǹkan tí a nígbé ka wò? Ẹ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ wa a ti ṣe Monday sí Friday báyìí, a ti lọ bí iṣẹ́, a ti tajà, a ti ṣe gbogbo ẹ̀, weekend ti dé. Ó máa ní àwọn nǹkan kan tá a fẹ́ rí pé a máa tún ṣe nínú ọ̀sẹ̀ tuntun tá a máa mú. Àwọn nǹkan kan tá a ti ṣe níbi iṣẹ́ lọ́dọ̀ ẹlòmíì ó já sí nǹkan tó dáa tó máa rẹ́rìn-ín, ọ̀dọ̀ ẹlòmíì ó já sí àṣìṣe tó tún wò pé kí ló dé tóun ṣe ṣe. Òun náà ni a wá wò pé ká tiẹ̀ kan jọ mú, ká jọjọ sọ ní ìrọ̀lẹ́ yìí báyìí. Kí ni nǹkan náà ta fẹ́ sọ? Èèyàn méjì wà níbi iṣẹ́, wọ́n jọ wà níbi iṣẹ́ o. Ìkan máa wá ṣe kò ṣiṣẹ́ bó ṣe yẹ kó ṣe, ó ń ṣe bó ṣe yẹ kó ṣe, ṣùgbọ́n ẹ̀mọ́ pé gbà mí ó máa rẹra, ó máa rẹra. Ó ní èèyàn kàn lè borí lé nǹkan báyìí. Ẹ̀mọ́ pé gbà mí ọmọ máa sọ pé blessing má sùn, má sùn yẹn ó jẹ́ pé blessing tóun gbé nídìí machine yẹn. Eléyìí wá já sí pé àwọn méjèèjì jọ wà nínú ọ́fíìsì kan. Ìkan wá ó ti rẹra, ó wá ní kóun borí lé lẹ́kùn tiẹ̀ sùn díẹ̀, tóun bá tiẹ̀ kóun kàn sun bí ìṣẹ́jú méje. Ẹ mọ̀ pé ìgbà mí orun ìṣẹ́jú márùn-ún yẹn máa ń dùn gan, kóun kàn sáré sorun ìṣẹ́jú méjì mẹ́ta márùn-ún yẹn. Ni ẹnì kejì bá tún wọnú ọ́fíìsì ló bá wò pé ìwọ ń sùn, wọ́n dẹ̀ fẹ́ promote ẹ lọ́la. Bó ṣe rọra ìyá ń fọ́tò nìyẹn, ló bá fi ránṣẹ́ sí ọ̀gá àgbà. Nígbà tó fi ránṣẹ́ sọ̀gà, ọ̀gá bá wò pé ṣé wọ́n ń sùn lẹ́nu iṣẹ́? Gbogbo nǹkan tán ni a má ṣe lẹ́nu iṣẹ́ ni wọ́n ń ṣe lẹ́nu iṣẹ́. Ó dà kò sí ṣíṣe kò sàìṣe, kó ẹrù ẹ̀ ó kéré ni ó tóbi, kò dẹ̀ fi yí tó bá jẹ́ ti ibi iṣẹ́ lẹ̀ kò rọra máa lọ jẹ́jẹ́. Kí lẹ nìyí ṣe? Ó sunkún ó bá tiẹ̀ lọ. Nígbà tó wá di bí ọjọ́ kejì àbọ́jọ́ kẹta, wọ́n wá ṣàkíyèsí pé lágbájá ló fi kinní yìí, ló fi fọ́nrán yìí ránṣẹ́ sí àwọn ọ̀gá àgbà. Nǹkan tán ni a má ṣe níbi iṣẹ́ ni pé ká má máa lo ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa. Ìwọ náà ó dẹ́jọ́ jẹ́, wọ́n bá tún pe lágbájá yìí náà, wọ́n bá nígbà tàmẹ̀dò ń sùn, a rí pé ìwọ lo ìyá ní àwòrán ló gbé sí orí ayélujára tí gbogbo ibiṣẹ́ ń rí, kò lè sọ̀rọ̀. Wọ́n nítorí pé wọ̀ gan o ti lùgbàdì òfin o, nígbà tó ti lo fóònù ẹ nínú ibiṣẹ́, ìwọ náà kẹ́rù ẹ̀ kó máa lọ. Ṣé ẹni tó ya iṣẹ́ nìkíní ló wá jẹ̀bi ni àbẹ́nìkejì àbọ̀gá gan ló jẹ̀bi? Nǹkan tí torí ẹnìkan sọ pé olùgbàdì òfin ni nà, ó sùn níbi iṣẹ́, wọ́n ní kán máa sùn mọ́. Ẹlòmíì sọ pé eléyìí tó lo fọ́nrán, ó pé ó lo fọ́nrán ni nà, ìwọ ní kán máa lò mọ́. Ẹlòmíì wá ń dọ̀gà lẹ́bi wípé ọ̀gá òbá ti máa sọ pé kíta lákọ̀ọ́kọ́ yẹn tó ń sùn yẹn kó máa lọ. Ẹlòmíì náà tún wá ń sọ fún ara wọn pé nígbà tí ẹni tó fẹjọ́ sùn tẹ́ni kó máa lọ báyìí náà, ẹ máa wá jẹ́ káwọn èèyàn máa ṣe ìwà ìbàjẹ́, kò sẹ́ni tó máa bá wọn wí. Báwo lẹ́yìn ṣe rí sí lọ́dọ̀ tìsiyìn? 070-6316-1916 070-6316-1916 Tóró rú ni lójú, ó rú èmi gan lójú. Mo wò pé ṣé bó máa ń rẹra, kí ló dé tọ̀gá ṣe ni pé kán máa lọ? Tábà dẹ̀ tún lo fóònù wá nu ibiṣẹ́, kí la báwo la ṣe fẹ́ mọ nǹkan tó ń ṣẹlẹ̀? Ká fi máa wò pé báyìí ni ó ṣe yẹ ká máa hùwà sí nínú ibiṣẹ́. Ẹ jẹ́ kí ẹ̀yin àgbààgbà ẹ bá wa dá sí 070-6316-1916 070-6316-1916 Tó bá dẹ̀ jẹ́ pé ẹ̀tẹ̀ yẹn kò lọ, ẹ lè lọ sí 080-3839-9498 tẹ́kálẹ́. Ìyẹn ó já, ẹ ní láti jẹ́ pé wá ní network. Hello. Hello sir. Ẹ kálẹ̀ sá o.
1: Àpá
0: Yes, sir. Hami. Ki le poruko yin? Oluwaseun lati Bosa. Lati Lupeju ejo sa ta lo wa le bi o. Inu bi se ko se pe nitori ki se bi mi se bibi lati pade nkan to ba de se ko se ito kan mi e won pe eni ton gba se lowo eyen se ti ri oyibo ani directly or indirectly eyan to nje labe oniton yen won le to 20 tori ngba to ba fun aburo e lowo to fe gun e lowo awon eyan na tan ba jade won le lore kun abi meji ton ma so pe alagbaja mi ma ti je lataro ki lo ni be yen hello e ka le o Yes, sir. I go. Daddy, I'm a boy. Mommy, I'm a boy. At the age of 40, I'll be 50. I want my son pay. See, to ba my local my law. Eje ki ya pay. Pay wole ke eje ka mo bi o sheri lodo ti. 0706316 1916 0706316 1916 Ba wo lo sheri lodo ti. Ki le ri si. She da ka ma fe ju ara wa sun. Nagbaja. Ngba ti ko wa mo kuku yo oruko e kuro nbe nitori pe ko si nbe ni hello
1: e kale
0: sa o
1: yes sir
0: ki loruko yin bo le tin ba wa soro
1: Sunday lati keja
0: yeah no da sa
1: ẹni tó kó bá tó lọ fẹjọ ẹsùn yẹn olóní fort
0: olóní
1: ẹsùn ó ń bínú inú ní bí ni ló ń ṣe pé wọn kún fẹ pò mọ
0: ọgá tó wá léèyàn lọ ń kọ
1: ọgá tó léèyàn lọ jẹbi nítorí pé ó rí èèyàn tó wá fẹjọ sùn
0: wọn wá ń tẹ lálàálẹ àlàálẹ ibi iṣẹ wọn wá lè forí jì í
1: tó bá rí èèyàn wá fẹjọ sùn kò ní lé
0: ọmọ méjèèjì ó dá ẹ ṣe sà dá adúpẹ́ sà ẹ jẹ́ èyí tí a kàn rí nínú gbogbo nǹkan tá à ń sọ yìí ni pé ẹ jẹ́ ká máa nífẹ̀ẹ́ ara wa kò ń ṣe pé torí lágbájá ò sí ń bẹ̀ nítorí pé kò tẹ̀ tí kò dẹ̀ ó dẹ̀ ń sùn ẹ wá ti bá ń sáré gbé fóònù bìbìbì ọ̀gá o lágbájá máa ń sùn ńṣe ló kàn ń sùn ńṣe ló ń jẹun wọ́n ní ká má jẹun mọ́ oúnjẹ wọn ní ká má lọ tọ ńṣe ló dìde tó lọ tọ tí gbogbo fáànù tó fẹ gbogbo pépà lọ lórí tébù nǹkan kékeré ẹlòmíà ti sáré fẹjọ sùn ele lasiko lati pe wole o 070 6316 1916 070 6316 1916 tabi 080 3839 9498 pe no bawo lo se ri lokan titi yi se nkan to se yen da ta lo lebi se ni ton ni ke ma sun bi se to sun ni o sa igboran eni ton je ma lo phone bi se to lo phone ni o sa igboran se eni to fejo omo la keji esun ni to ni oga ko ma se dede to lo o ro po nko ba omo la keji ohun se ohun ni abi oga to wo pe iwo lo phone iwo sun boya eyin mejeji e ko gba nle ke ma lo le yin e ta wa lo le bi ninu gbogbo won e si lati perete e lati pe wole e ki a to ma gbaradi fun eto wa eto yin omo kwara tata e lati ko perete lati pe wole ta lo le bi ninu awon meteta soga to ni kon ma lo le ni eni to fe jo sun to lo phone abi eni ti o sun

ẹka alẹri gbogbo tẹ ti na nfa lati ba gbo wa jake jago orilede gbogbo agba laye ẹyin tẹ ti stand by sori facebook ọmọ to mọ color media concept kodà àwọn tá ń wò wá láti bọ́ọ̀dẹ fẹ́mìlẹ 2009 náà gbogbo yín náà là ń kí pé ṣe dáadáa làbá yín àṣe eré ń bẹ nínú ká máa ṣe papọ̀ àṣe ẹ̀dá nìkan ò lè dáṣelé ayé ẹ̀ alábùkù ènìyàn ẹlẹ́tẹ̀ ènìyàn nìkan ló lè sọ wípé òun nìkan lòun fẹ́ máa lùgbà òun ò nílò ìrànlọ́wọ́ ẹnikẹ́ni láti dá dúró àṣe gbogbo òdòdó ń dá wà òdòdó nìkankan ò dá wà òdòdó rí nìkankan fẹ̀yìntì ni à ń bẹ ní ọ̀dọ̀ àwọn àfọ́n constituency also known as àfọ́n district ní ọjọ́ sunday tó kọjá níbi tí wọ́n ti ń ṣe ayẹyẹ ọdún mẹ́ta gbáko ibẹ̀ ni mo ti rí mọ̀ wípé oore ń bẹ nínú kí ìlú mẹ́rin márùn mẹ́fà méje kí wọ́n fọwọ́sowọ́ papọ̀ àṣẹ lóòótọ́ lọ́rọ̀ àwọn àgbàlagbà tí wọ́n ní àjèjé ọwọ́ kan ò gbẹ́rùn dórí àgbájọwọ́ náà la fi ń sọ̀yà bí abájọ ṣẹ̀yọ́ sójú kan yóò kúṣukúṣu bí ọṣẹ nígbà tí ìlú bí méjìdínlógóje nìyẹn 138 community tí wọ́n dẹ̀ ń bára wọn ṣe ọ̀rọ̀dọ̀rọ̀ chief imam ìlú ọ̀fà kọ́lọ́kọ́ fún bàbá ní ọ̀pọ̀lọpọ̀ gígùn àti àlàáfíà ara wọn ní àwọn mẹ́jọ wọn kọjá lọ ẹnìkan wá yan bọ̀ lẹ́yìn ó wá ń bèrè pé ẹjọ́ ìbá ara àwọn wèrè mẹ́jọ tó ń kọjá lọ rárá wèrè mẹ́jọ ò lè kọjá lọ ìwọ tó ń dáṣà yí ẹ lọ́tọ̀ gan nìka yóò fura sí alàgbà bọ́lárìnwá abdulfatah adigun acp retired alhaji supo alaafia tayo omoibi alhaji abdulganiu alaro 001 gbogbo àwọn èèyàn jankan-jankan alhaji razak buhari lọ́tún ló sì tẹ ṣùgbọ́n àti ẹgbẹ̀rún alálejò lọ́jọ́ sunday tó kọjá ẹ̀ adúgbò pọ̀ lọ́wọ́ yẹ àmọ́ lórí o lónìí asa local government la máa lọ àwa ya ìlú kan ọ̀gọ̀rọ̀ ìlú la yà fún ti talẹ̀ tètè ní ó tó ní pé a máa tẹ̀síwájú lórúkọ blessing àlùkò ọba nua salaudeen tó wà lórí facebook yusuf shuaib àbúrò mi dáadáa mutiu abdallah akú oríire akú ọwọ́ lómi ọmọ náà ò ní gọ̀ kò sì ní yọ ọmọ òṣì lágbára ọlọ́run nínú àwa ti mọ̀ nìyẹn òun ló sì dàgbà yóò dògbò yóò mọ̀ wá àbúrò mi ya mufid congratulations tawhid abdullahi bó o ní o ìjẹ wùrú lọ́la àwa ti kó lọ́dọ̀ adéyẹmí láago mẹ́rin sí márùn-ún rọ̀lẹ́ akàdarí sí ọlásùnbà ibo láti máa mú ìyá imán mọ́wulẹ̀ dáná mọ́ rárá torí àtúnjẹ àárọ̀ àti tọ̀sán àti talẹ́ ọlọ́run ti parí ìyẹn sí ọjọ́ mẹ́jọ nìyẹn moshood afọlábí ìyẹn dì lọrin mú gbágbá lára àwọn tájọ ń pe ètò yìí papọ̀ nìyẹn kọ́sìnfà fún mi lékè badru àti gbogbo àwọn èèyàn mi lápapọ̀ gbogbo yìí ni mo kí káàbọ̀ sórí ètò ọmọ kwara tàtà fún ti alẹ́ tètè ní abdulwasin salahudeen ọmọ tó mọ kọ́lọ̀ náà ni orúkọ tí èmi ń jẹ́ adúpẹ́ wọn ti tú wọn lẹ̀ àwọn èèyàn tí wọ́n lé ní 300 táwọn aráabí tí wọ́n gbé pamọ́ adúpẹ́ o wọ́n ti wálé ní ìpínlẹ̀ kwara àṣé gbólúgbà pẹ́ńlẹ̀ a sì máa dire bẹ́ẹ̀ yẹn lọ́rọ̀ chief imam olúlọrin rì láti bí oṣù kan àbọ̀ tí wọ́n dẹ̀ bá ti jẹ ìmọ́ọ̀mù bí à ń lé ta sí mú bí à ń ṣe nǹkan sì kàn ẹni náà dẹ̀bá ti fi rọra fi yí jẹ wẹ́rẹ́wẹ́rẹ́ lẹ́yìn onísùúrù ọlọ́run wà ńgbò di ìjẹ tàbíjẹ ẹnìkọ́ nìyẹn dókítà bukola saraki lọjú sí bàbá pé ẹkú ọdún ẹkú yèdo àní àwa sẹ́wọ̀n pé àkókò kọ̀ọ̀kan oṣùlú la wà yìí ní ìsìn ẹ̀mọ́ ọ̀wọ́dẹ bàbá nígbà tí bẹ̀rẹ̀ tago kan ọ̀sán lọ́la a gbé ọkọ̀ wa láti wá fi ṣe tótó bàbá wa o kó tó di ìrọ̀lẹ́ ọjọ́ yẹn gómìnà ìpínlẹ̀ kwara ó dàbí ẹni dada ìsìn ni ọkọ̀ mẹ́rin tọ́tàntán ó di ya nílé bàbá lè mọ́ mọ̀ nígbà tí aago kan sí bukola náà ṣàdéhùn ẹ̀ tuntun nẹ́nẹ́ ọ̀ṣàrà ìyẹn náà bá tún gbórí wọlé akíbaba the chief imam of ìlọrin ẹkú oríire ẹ̀mí ò lógbó ọkọ̀ náà ò ní pa yín ẹ̀yìn lẹ́ẹ̀lú ọkọ̀ ń gbó ọkọ̀ òun ò ní lu ẹ̀yìn gbó agbára ọlọ́run elédùmarè bẹ́ẹ̀ náà làwọn òròyìn lọ́tún ló sì olóṣèlú ìyẹn náà kún bẹ̀ bìbà ṣùgbọ́n ká mọ̀ wulẹ̀ gbòkó lọlé olóró ká dá tọ́mì díẹ̀ táwa wá dé ká wá yalu asa local government ká lọ́ọ́ rí bá a lágbà bọ́lárìnwá adigun fatah lálejò àti gbogbo àwọn ìgbìmọ̀ wọn lápapọ̀ tí wọ́n jọ ń ṣàkóso àfọ́n constituency known as àfọ́n district ẹ̀kú kalẹ̀ mbẹ́

0: hey, àwọn tí a ń bẹ lẹ́yìn rẹ̀ wọn ò ní lè kí 50 ìran yóò ewo máa léyàn lẹ́yìn yìí nítorí ipò nílà òun lè kí awa ni ọ̀padà ọlọ́run tó gé márùn-ún títí ó fi sẹ́kù márùn-ún ìgbà tó kú márùn-ún lọ ni ìyá kamsun wọ̀ya kamsun márùn-ún yóò máa jẹ́ yóò ẹ̀sìn máa gba ládàá 50 ẹ̀ láàyò bá dàbílẹ̀ kọ́ún dàdà ìyá ó ti tó bá ń jẹ́ kò máa ju márùn-ún lọ ló kú márùn-ún sọlọ́lọ́ wà lẹ́yìn sọ́yẹ́ pé 50 làwa ń ti ń kí ọ̀rẹ́sẹ̀ márùn-ún náà kí kọ́ ráyè kí kódogun ìkọ́ ń jẹ́ àpọ̀ mara wọn àkíkọ́ ò ní jọ lọ́wọ́ bá lójú ìmọ̀bí tó ti rí ní tiẹ̀ mọ́rú ẹjọ́ òkè ìfèrí tó sọ yẹn ọ̀rọ̀ òkè ìfèrí ni ó ọlọ́ọ̀ni iná sọ láta ká ná ti alẹ́ òmìnir iná kíta bá ń mọ òkú ta ọlọ́ọ̀ni ìyẹn kíkí ohun ti fàṣekú sí àsìkò ẹ̀ ni ó kí jìbìrì àlẹ́sà ó sì tó kí àsìkò ó kí òun fànàbí àsìkò ẹ̀ ibi lọ́wọ́ ti rí pé kó kíkọ iye kò sí ẹ̀ ń tọ́ sọ bí ó ṣe kùn dàrú ó wá sànú wa gbogbo àwọn kẹfẹ́ ni máa ń sànú gbogbo tí ó bá kó ni bá wa ní mẹ́síkò fi wà nù quran tọ́lọ̀ bá ní a máa ṣe nǹkan kan lọ tọ́lọ̀ bá ní pé ọ̀dà mo ti ní ká máa ṣe lé ọ̀yẹ́ tún wá ṣe lé padà hekima ọlọ́ọ̀ba ló fi ní ká máa ṣe lọ ó fi kọ́ alẹ́kọ̀ọ́ ọ̀yà ẹ wá tó ṣe ń tọ́rọ̀ jù báyìí lọ padà máa ná sáka mi ní àyà tí náà ó nún sí ha náà ti bì xeré mi ní ha ó mísìlì ha sọ́tù bakara ó ní tá a bá parẹ́ nu àyà kan tàbá ní kẹ́ ẹ gbàgbé ẹ kẹ́ ẹ má lù mọ́ ọlọ́ọ̀ni tó lóore jù lọ tàbí irú ẹ̀ náà látùn mú wa padà tó fi yẹ dàkọ́ni jẹ́ àkúmọ̀rọ̀ sùnmí náà ń fi sìnkú azizu náà lé yín máa ní tùn ogbó tí ò ní la ló tóbi ní ẹ̀mí ẹ̀ kì í gbádùn mọ́ àríyìnsó náà lè kùn í máa ń sojú kòkòrò dáadáa fún yín bilimumini náà rọ̀húnfòrọ̀hìm bilimumini gbogbo ọ̀làánú lójú òun kẹ́ni fún yín fẹ̀yìntì ọgọ̀gọ̀ ẹ̀ẹ́dẹ́jọ́ múmini fàyẹ́ntà wà láwùjọ tí wọ́n bá pàrọ̀dà tí wọ́n láwọn ò ṣe tiẹ́ tó tí mo ti ṣe wáṣí tó ọ̀dà múlò wọn lórí tó ọba ń jẹ́ lẹ́yìn lórí tó báyìí fàkúlẹ̀ hasbi allah ìpè tó ọlọ́run bá mi ọba dùn láà ìlàhà ìlàhù ọba tí ò sí ọba mi lẹ́yẹ ọlọ́run bá tó mi alẹ́ ìtawà kájú ó ṣe ní kẹ́ni olùbọ́ba dùn wọ́wọ́ rọ́bùlà àrùsílẹ̀ àdín olùbọ́ba tó ní àrùsù ẹ̀ tó tóbi iwájú ẹ ewúlọ́jọ mọ́ ẹ máa mú wa ó ní ànábìlà ntí ó kó yọnu báyìí ní ní òun la ó ṣe di lákọ̀ọ́yàkùn ó ṣe jọ owó múmú wa ó ní òǹbẹ̀lẹ̀ ọ̀ba ní ìfikíní ìpamọ́rẹ́ o tó ń sànú wa ìkejì ní àdúrà tó ṣe tó fi bẹ́lẹ̀ ọ̀hún ó ní wàhálà yusalletu alehimu àdúwà mi sí wa nfusihi ẹwùsẹ kọ́mọ̀jẹ kí ọ̀tá kankan kọ́mọ̀jẹ ń borí wọn láti ta àyàfi tí wọn bá gba àbọ̀dì fúnra wọn sọlọ́lọ́ọ̀ àlẹ́ ọ̀sẹ̀là àyàfi tí wọn bá ṣe kẹ́ni tí wọn bá gba àbọ̀dì fúnra wọn mi sì wà nfusihi ọ̀tá ara wọn nígbà tí wọn bá ń bára wọn já wọn mú ara àtàwọ̀ ló kù nọkọ jẹ pé ọtá kan ọkàn dèé ọkàn tó gbé ya ẹ pa wọn rẹ ó ní fàyẹsítà bí ha bẹẹ dọta wọn tí ó wà kí àwọn tí wọn ò fi ní sí mọ ju àdìkì àmà kọmọsẹlẹ o tí wọn bá gbọbọ dè wọn mọ ó kọ ya dẹ mí sì wà ń fúnṣe yín ìjà lè máa ṣe láàrin ara wọn o sì máa parí ẹ wọn máa jà wọn máa parí ẹ tí wọn bá ti jẹ kára àtọ dá sí i kí ni ọtún lè kò ní lágbára lórí wọn kò ní jẹ gàbá léyà lórí wọn náà á wò ní ìsìn ọ̀tá tó jẹ gàbá lórí ìsìláàmù ṣó ń lo lágbára láti jẹ gàbá àbí a ti tẹ̀lé gbèsè ọ̀tá òun kálukú olórí àti olórí àtẹ̀jẹ́ èso lórí lọ́fẹ̀ẹ́ tó ta ń ṣe ọ̀tá náà láti kọ́pì kí á lókù bọ́bá rẹ̀ ń tọ́ fẹ́ sọ ń pa súnà ní ìsìn wọ́n sọ pé wo ọ̀rọ̀ kì í sàṣìkò yóò ọ̀rọ̀ yẹn ọ̀gbá bẹ́ẹ̀ mà tó wọ́n ti jẹ wá tán òsùnà gan létí ẹ gan yóò tiẹ yóò ṣàjòjì sí ọ mi sí wà ń fúnṣe ó sọ yẹ fọlọ́run wẹ́nà rọ́bí kọ́ọ̀lì ọlọ́run ọba mi wá sọ fún mi pé yá muhammad wọ muhammad sọlọ́lá wa ṣá ìmì ìyá àkọ́dé tó kọ́dọ̀ à èmi ọlọ́run ọba tí mo bá ti pàṣẹ kan àbí mo ṣe dájọ́ kan fẹ́ẹ́ ní wúlá ìrọ̀dù. se n to le da pada mo o adua to bi mi to se to ni kin bo se je so fun o wa inni atitu kal ummatika alla uhlikum bi sanatin aama gbogba fun o titi dijo aliki ama eni pa awon ajo re kin so pe mo mo pa won lele kan na ko ma se ni kan ma ara mi ni pa won re ni se le mo gba walla usallitu alaihim aduwan min siwa anfusihim yastabihu baydatahum mi si ni fi ota taburi won mi su abi to ba je ninu ara won ni ati babodi ota ta yo wole o matedo won ba ko ti won gba bodi o le bori won o wa wo gugu ya tin je musulmi loni kilofa a bodi enu ko awon islam na ma farik tasud o do ko ya won te ba ya won ba nle tu le je gabale en lori o farik tasud to ba ti faraka to ba ti le defy ankere aro to ba ti le defy di won to ti pin won papari e je gaba o lo fun ti won ba ti ri yin wo wo le bori yo wala wishtama ali min aktoriha wo ba gbogbo awon ota ti be nle aye yo ba nkura won jo wo le bori won tenu won ba ti ko wo le bori won tenu won ba ti ko aw kola man baina aktoriha gbogbo nti bi ti ota ba wa won nda de ja fowo po ka ba won jagun ka pa won re olodun wo le pa yin re agbara wan go le kayi aya fi ti kini ti giri ba lanu sallallahu alaihi wasallam o ti so ma olodun si do ngba be hatta yakuna ba'duhum yuliqu ba'da ti o fi aji pe ara won na ni won ma para won ti won ma gbogun sira won ti won ma wa bi ara won o ti ni sekuma e wa di jo hatta yakuna ba'duhum yuliqu ba'da wa yasbi ba'duhum ba'da ma muslim o gbadi si wa o latodo sauban ko lo ba je onisi wa yasbi ba'dun ba'da tapakanu o si ma papakan won leru won ma para won o si ma kan leru won wa lo mu o taata won ma fi se iran lowo lori omo ya won won ma pa won won ma kan leru e wodun to ti so sallallahu alaihi wasallama qul zaw ibi ti riwaya ma muslim ti to kwesi ni hadisi 2889 inu sahih muslim barqani inu sahih we inu hadisi sahih are on to wa o tun gba alekun ewa si muslim mo ti pari barqani wa gba alekun hadisi wa ngba ti ba hadisi bo imam abu dauda na abu dauda no sunan abi dauda e o wa si sanadu e sanadu e wa si sanadu lo sodo sauban ma sanadu e lo sodo abi kulaba ni an abi asma an sauban sanadu e sanadu abi kulaba oni ogbo alatodo abi asma ogbo alatodo sauban sauban na lo gba wa ma sanadu e yato sita kokko ti muslim gba wa o wa pari hadisi yen o wa so pe ngba ta nabi debi wa yasmi ba'du ba'do ta wo si ma kora won leru anabi wa tun so kamile yin sallallahu alaihi wasallama qul wa inna ma akhafu ala ummati ala immata al mudallin odun mo pa ya wo won ni kini ko laya wo o se olodun sallallahu alaihi wasallam ma akhafu ala ummati ala immata al mudallin odun mo pa lu ya ma leyin mi awon asaju ti won so won nu o lawon asaju ko di ti won ma so won do ti won ni je ko won ma esin awon la saju ti an so yan nu ala ima awon asaju lida ti pe awon oito en ti n bele yin won so na won ma so nu ni o se pataki kadu inu ba se ju die abi fashiku die lati ma man li aimatul mudallin awon le aima yi ti won so yan nu o gba to ti so o ko kaluko ka to tu gan ni sin awon ni kaluko kokoko wo ayika re ko wa won ayima je ni bi islam ti ba na di fi le sallallahu alaihi wasallam se be lo ti wa ni se bi awon won so di be awon won islam pada de bi pe islam ni se to je islam to to to ba so fa won eyan awon yo won ka so di pe ah ibo lo ti gbe le wa ah gboru eleri le o ma wo in to je sunna gangan ah gboru eleri won ma wi in to je bidia ni won lara wo se da da nbe o tun ma bi ele bi bidia yi pe se n ta se yo da bi pe o da be ji se un wa ni e ti a so sunna wa ni kenikan ma so yi ko de enikan da ru ko ma so pe bo ti dun to yi ko da ngba je ba jo nfi di godi do dun wa ni se bo ti a to se le yo ada ba so wu yin abi o yi ko yi wu wa o oba tun forisi atilu bandiri sallallahu alaihi wasallam o le ti bon paya alaima alaima talmudilli mon beru awon awon awon awon awon afa awon asaju ti en so yan nu ti wo ni fese yin le oju ona awon awon afa on akusona meta ase pe asona meta awon afa nbe ulama mukhlisuna amilun awon te ni ikhlasu fona oba ti gbe tolorun ni ma nse amiluna won si se nti qur'an mu wa ti sunna mu wa ase olorun atanabi sallallahu alaihi wasallam na duli lori awon afa kan ye awon lele lolorun oye nu qur'an suratu zumar aya kesan قالوا لكل أن يستوي الذين يعلمون والذين لا يعلمون. يوتو نما نقاتلون أتانتي أنا نقاتل إيه سيدي دياراي. أما توني ما نقاتلون وما توي إنت نما صنا إيه جراي إنما يتذكر أولي الألباب. أما شو وما شو بابو يي أما لنتوبا أما أفا قديم تيان توي صنا تاوي أوبو سلو جو نوا Olorun ro yin wonu al-Qur'an. In suratu Fatir ayah 28. Olorun tun gba ti ro yin bo olori inna ma yakhsha Allah min ibadihi al-ulama. Awon ti an pa yo Olorun oba nu awon eru Olorun oba lawon afa. Ti an pa yo Olorun oba nu awon eru Olorun lawon wo afa. Ba pa awon suri awon ma pa Olorun awon afa ri ni. Ayah ta wi mo wa njoko kan ti e gbe so fun mi mo wa njoko kan mc oferu ya fa kan le bala won afa ti a de yi o awon afa je nso yan so na la won ta wi o mc ru mc ta wi ru an tanto ti an si yan ti an se kini ti an da we yan no ti an si yan lona o oba fe tuma aya yi ebu ba mi je na o ibe mo ti koko gbori tori eti bo la si astagfir tori eti to gbogbo gbogbo be olorun da kun koko ko la npa na olorun ko wi bo olorun si se olorun ni ki wo so pe soro njo na ma roro so o fa tu ma o fa ro yan fa re kan o wa ni aya to olorun wi o e ma si gbo o di inna ma yakhsha Allahu min ibadihi al-ulama ituma to fun aya ti e se bolon ti so awon to lo n ba paya ninu awon eda to da lawon afa lolo ma paya awon gan o la to so beri o se rofu labdu jalala olohun inama yakhsha Allahu min ibadi ulama o so Allahu difailu o so ulama dikene mafulu bi tolo si ni aksu Allah lo son ke fale o si yi kwan pada o wa ni inna ma yakhsha bolo ti sonu kwan ki inna ma yakhsha Allaha min ibadihi al ulama awon ti a pa yo lonu awon ewu ohun lawon afa tori awon ma pa tolohun ana ma iya ti o fi en ti o ba pa ya re ti o fi je ana si ma daadaa ti ẹ to pa baya re ti o de fun awon afa ta n wi lawon ti a jo ni mima ti a pa yo Olorun ti a si lu ima won ona meta la ni won pon si inshallah no lecture wa on la fi bere lecture nti nbo lagbaro na oba awu ipin meta si won pe awon afashi gege bu ti wa nu al-Qur'an ati eri ko kan nu al-Qur'an ati nu sunna nabi wa Muhammad sallallahu alaihi wasallam sira wa sira fatu majidi e je ma gbo wa o ko ma si boya nkan mi la nka o do won so pe e dakun aya fe ma kini no fatu majidi ni sharihu ni fatu majidi kitabu tauhid gaga lo nga si sharihu kitabu tauhid pele be lori o pele be ni ile lo si sharihu lo to bi awa na la si sharihu elei na sharihu elei na ga ngba ta ba to fe develop o nga le to junja ladu bi mefa o le to ile mefa pada inti je ko ni ye ki se ko ni ka ma ko pe wa inna ma khafa la ummata la ma ala ummata al mudillin ay al mara wal ulama wal uba kama atume ko ni di o se wa bi fun ye so pe tauhid ni tauhid oni gbogbo nti en so yi ati gbogbo toro ma ta fi ma pa nsi olorun ba wa ni pipe iti agbo lo nje ki wulo fun wa subhanakallahumma wa bihamdik nashhadu an la ilaha illa ant nastaghfiruka wa natubu ilayk wassalamu alaykum wa rahmatullahi wa barakatuh
1: La ilaha awon idanileko yi e kan si wa ni mosolasi ni Ibadan si Fatu Akinseya Street off Omilani Road Ijesha Airways si Ilori Lagos tabi ki e pe awon ero ibanisoro wa ni
2: 09029970666 09029970666 tabi 08151263700 Okay, you saw law about the Shayro and Farmer Doctor, Doctor Sroj Bin Bilal Al Astro. Like if you said to Rajimani, Lilith without heat. I do a long, you are new, close to work, Doctor, and yes, only me, I am being at the near Joe and Bengal, Yama. See a long, you are new, close to go, Masalasi, new Buddha, so you're a new door, if you know. Ẹni tí ẹjọ́ olùgbọ́wa náà tí ọlọ́run gbọ́ àdúrà wa tí ó túbọ̀ fún wa ní àgbọ́lẹ̀ ẹ̀sìn rẹ̀ tó lè ṣe ní ìrọ̀rùn fún wa láti máa fi ohun tí à ń gbọ́ ṣe ìrọ̀rùn. Àláùmọ̀ àmì. Ẹlẹ́kẹ̀ẹ́ta gbọ́dọ̀ wípé tó bá ti di alẹ́ ọ̀la Sátidé, a máa pàdé àwọn pàdé láti ṣe dọ̀kítọ́rọ̀ Sàdéhùn Gbadébọ̀rọ̀ Ojú, Ilé wa lé ilé ní ìdánilẹ́kọ̀ọ́ náà yóò máa tẹ̀síwájú. Àbẹ̀lọ́ba nínú ọ̀nà ẹ̀kọ́ ní ìfẹ́láìsọ wa ju àkókò náà lọ. Títí di ayé ọ̀la ọ̀hún láti máa pàdé wa. Ilé ọmọ ẹ̀yà yìí tí ò ń la òye dòkun ni mò ń dágbé pé wà á sàlá mọ̀ ẹ́ là lẹ́kọ̀.
3: La ilaha illallah
4: Assalamu alaikum. Onigbagbelawo omo eniyan latari virus ta fi eti atojuko kaakiri gboro eleyi to nbi ki oke eni o ma di peta ko wa so meji to le fo omo garaga to koja ran ti olohun ba la lori kore lo mu mosalasi alalu barika nilu uda to kale si jesha tedo sun lere ipele eko se agbe kale awon wa si gbankogbe nibi ta o ti ma pade awon afa oloko ojoko ti won gbo sunna nabi muhammad sallallahu alaihi wasallam ye fa fa ni eyin te o le wa awon wa si won yi ti wa lori radio ojo thursday la ma pade awon afa oloko ojo lori nuru uda special lori the 102.5 fm laago mesa saago mewa ale gbojo jibo friday laago mesa saago mewa ale lawo pare dr sirajuddin bilal al asro lori bond fm 92.9 gbale saturday laago mesa saago mewa ale lama pare dr sharafadin dadebo lori bond fm 92.9 ojo sunday ni teskiatu naps lori bond fm 92.9 bakona ni bi ta ti ma pade baba wa fadla sheikh zikiru lai shafi laago mesa Sago mewa le na ni o awon eto wayi la gbe kale lati ma fo kan wa mo lori kore ko ron ba ala ma pe ni ru ni uda mosque ni pa alauma abi

0: 6-1 Emukede Committee Ijọ Apapọ Masala.
1: His Grace Most Reverend Apostle Dr. M.J. Ejo TSTN Pamẹti Ijọ Spiritual Temple of Nigeria Ijọ Temi ni Ọlọ́run Aládùúrà ń kí gbogbo àwọn Supreme Council àti gbogbo àwọn ọ̀pá méje àti gbogbo àwọn ọmọ ìjọ Temi ni Ọlọ́run fún ti àjọ̀dún wọn tí wọ́n pé ní 80 years tó máa wáyé ní kòpẹ́kòpẹ́ yìí. His Grace Most Reverend Apostle Dr. M.J. Ejo ọgbàládùúrà yìí pé ẹ̀mí wa yóò ṣe ọ̀pẹ láyé o. Àmì.

0: Adi tu ni se Olodumare bi omi tin wonu agbo ko se ni to ye akikan suku aileyin ni bi ajana ku gbe nfe nsaru enu adi tu ni ko ye yan etu adi tu lori radio Bond FM 92.9 ife so wa po kari aye eto to gbale gbaju bi efin oro wa oni dori ta ko ye mi mo boro ba su ologbon ko to si so were ko ore etu adi tu lati yona na oro to ba ta koko bi won ba di yo loja ara le ni tu etu adi tu ni ayanju e omi gbigbona to dapo mo tutu ipele letu aditu anwaya anwoko ewa nkan fidile abala yin be lori etu aditu ayate ba fe oko te ba ni lori eto wa imule ododo ni awewa osi lori etu aditu be ba gbo egba be ale aji marufudin adedeji oluyege omo iya eleko ati abdul wasiu salaudin omo to mokolo eku ise opolo opolo yin oni joba e sami awon to ntuko etu aditu nu agba njo won lete bi olele nje esu sare tete wa pade oniyan agbado ojo sare tete pade akashu eyin oto okulu e sare tete pade etu alarin adi tu ni gbogbo ojo eti Friday ni Bond FM 92.9 ife so wa po radio iwaju lopa ebi ti resi e oni deni lele etu adi tutu gbode eyin oto okulu e mo tatedi e je ka ma fo be etu alarin ni gbokele ogbon je tori pe ogbon be
1: adupe fọlọrun oba adupe fọlọrun oba adupe fọlọrun oba adupe fọlọrun oba oba ti o doju adura ti wa adupe fọlọrun oba e wo se ọlọrun oba e wo se ọlọrun oba e wo se ọlọrun oba e wo se ọlọrun oba ohun na lo ranjo ohun na lo ranrun ohun na lo ran supa e wo se ọlọrun oba oni gbongbo lawa oni gbongbo lawa o abi oba de emi ajasa laside wa o se ton wo ka fata oni gbongbo lawa o ni gbongbo lawa o e ka wo lori laafin oloko mi lori adebin pe ajasa ta ti nweto wa ti gbongbo o ni gbongbo lawa o aditu fun ta le toni oke popo o life and direct na ni bi agun mewa si koja iseju mewa ile ise Bond FM ore araalu ejo ti nlopolopo yo salaba pe rojo ka o won ni baba soko loja ara ale eni na lo je pe o mo ba o beda ba sin yole da won abenu a mo yo ni se o asoro kere boju wo gbe igbe ki fo wa se gafulai oje de ra mo rowo yo adua na lungwa agwara ko akindara yo mo je ni agbara loba awon mo le ewe kan ni ka furuko bu won lasiri won le ewe giraba won mo se nkan kan ko to de pe won sa gbe kale egbe obi atan lagbato ati awon oluko won kunrin won mo osososo wa ma wo pe inu awon omo to je omode birin ni ba ti fe je pe da gbere ku le eko tan wa ma tare won ani sugar daddy wa ma tare won sun sugar daddy won tele pon ti fe keko jade won kun le wi tan won ka lu ku gba bi jije bi mo re lo elomi lo sile eko mi to je poto gadu lo ka lu ku fun ka kiri agbala yori pe lati ma je lati ma mu oni bo modi ba to loko dada ni ko loko bo ba si to la dada ni ko lada igbeyawo oju mi o teyi ma omo mi je igbeyawo ara arábìnrin kan náà ṣe tán láti jẹ pé ó fẹ́ lọ́kọ̀ ó sì ní òru ìlànà jẹjẹ mọ̀ pé àwọn bàbá ọkọ ìyá ọkọ wọn náà wá fẹ́ wá dáná wọn yọjú sí bàbá ìyàwó yọjú sí ìyá ìyàwó yọjú sí àwọn àna wọn fọjọ́ sí ìgbéyàwó wọn ṣètò tó yẹ kí wọn ṣètò pẹ kí n rè kí arábìnrin fojú rí ẹnìkan bẹ́ẹ̀ tó yẹ pé jọra wọn ó jẹ́ àwọn tó jẹ́ pé wọn ti pàdé tí wọn jọ kẹ́kọ̀ọ́ jáde tó yẹ pé ó wá jẹ bí àbúrò sí ọkọ rẹ tó yẹ pé yóò fẹ wọlé oníṣẹ́ máa tààrí ẹ̀ sàn ṣúgà dáde wá jẹ́ akẹ́kọ̀ọ́ jáde. Àbúrò bá ní ilé lọ fẹ́ ẹ̀gbọ́n òun tó lóun ti pàdé rẹ̀ rí tó yẹ kó ti bí ṣúgà dáde rí òun ó tú àṣírí rẹ̀ fún ẹ̀gbọ́n òun wọ́n sì ti dáná kódà wọ́n ti wọlé. Ìyàwó sọ pé pamisi lè má pa mi síta ọ má jáde kẹ́gbọ́n rẹ̀ ọgbọ́n o ó lóun sọ fún ẹ̀gbọ́n òun pé kó lè dànù ibi mò ń lò jìnnà ibi tí mo yà sí lọ́jọ́ pé ó pọ̀ ìyàwó sì ti wọlé tí sì jẹ́ pé ìyàwó oṣù méjì oṣù mẹ́ta oṣù mẹ́rin oṣù márùn-ún ní tábùrù ọkọ fẹ́ ṣe fún ẹ̀gbọ́n rẹ̀ lórí òfin tó fẹ́ tú yìí ṣé ò lè túgbéyàwó náà ká àbí ikú kíní pàgbàlagbà tá à ní bá po lórí ẹ̀ bẹ́ẹ̀ àbí kí ìyàwó lè gan làwọn ṣeré rí òfin dẹrù bẹ̀rẹ̀ lọ́rọ̀ ni fún ọkọ rẹ̀ torí kò ti wọlé ọ̀rọ̀ yìí ta kókó ṣé wo bẹ́ẹ̀ ló kó ló ń gẹ́sí ló ń gẹ́gà pàápàá ewu ni bí àbúrò bá lọ tú àṣírí fún ẹ̀gbọ́n rẹ̀ pé ìyàwó tẹ́ ẹ fẹ́ sílé yìí wọ́n wà tẹ́lẹ̀gbẹ́ náà ti gbé fún ṣúgà dáàdì rí àbí kí àwọn gbogbo tiẹ̀ láwùn pé yẹlé òkú ní bóni jẹ kó bóni mu ìkúrọ̀ alábàákọ́ ẹ̀wà bó ní ká sì yẹjú ẹ̀ lálẹ́ yìí 0706316196 náà ní ojú òpó tẹ̀lébọ́ ló pọ̀ tàbí kẹ́ gbójú òpó 0816913968 náà ní ojú òpó ọ̀rọ̀ náà tó sọ tòlótòló tọgbọ́n máa dì í ẹ̀mí ọ̀rọ̀ náà tó sọ tòlótòló tọgbọ́n máa dì í ẹ̀mí ọ̀rọ̀ náà tó sọ 0816913968 náà ní ojú òpó tàbí kẹ́ gbójú òpó 0706316196 ṣé kí ìyàwó ọlẹ́ làwọn fọ́kọ rẹ̀ torí àbúrò sọ pé òun ò ní gbàṣẹ òun ò lè arábìnrin kò òun ò lè òun sì fẹ́ tó àṣírí fún ẹ̀gbọ́n òun ọgbọ́n òun ni kí a dá sí kó tó di pé ń kàn sí iléeṣẹ́ bàbá òkè o ilé gbòógì débẹ̀ débẹ̀ ta ló wà lójú òpó yìí hello orúkọ yín o alájà múrítàlá láti agége orílẹ̀ agége àbí tíbo àbí bo ní tó ọ̀rọ̀ lọ́sẹ̀lẹ̀ yìí o ẹ bá ń kíyà alájà orílẹ̀ agége alájà limotu sadi agbemisola ọpẹlóyẹrú yasalẹ gbẹgbẹdẹ olóògbé ibi ní sàṣà yìí lọ láṣìírí ìwúrẹ bó kí náà ṣe yẹ gbé ọrọ ẹ sí báyìí ṣé kíyàwó ọlá òun ni torí àbúrò lówó tó àṣírí fún ẹgbẹ òun sí ò lè dá lérú báyìí.
2: Kò sí nǹkan kan tó wà láyé ìtọ́jú òrìrí. Kò sí ìtọ́jú òrìrí. Kò sí ìmọ̀ ẹ̀bẹ̀ àbọ̀ránṣẹ́ mi ni wípé bó bá tẹ̀ nígbà bó bá tún gbé lọ́kọ̀ pé àtúkò yìí tó àlàrùn fún àbúrò àtúkò òun làrùn pé báyìí
1: báyìí.
2: Ìyá kò sí kò sí ìgbéyàwó wọn lọ́wọ́ tí ìfẹ́ bá wà láàrin wọn.
1: Ṣé ìyàwó ni kọ́ la òun ni mami wa àbí àbúrò tó lọ́wọ́ tó àṣírí fẹ́ gba òkú lé àwọn ẹ̀sìn
2: kan. Àbúrò kò bẹ́ẹ̀ ni kó má ṣàṣírí fẹ́ gbọ́ ẹ kó má ṣàṣírí.
1: Well, the same part of what I've been seeing by you. 08169 139 68 no joke, Mamani Toda Kisetanica, Cabo Madale Barre Roo, Ezega, Edecato went to the Cotomar, Joko, 08169 139 68 no joke, Vacancy, Sababoki, Olai, Pelagina, Tabi 07063 161 116, Ometa Lafin Shigbadu, Ayo, Ikalo. Ikan lo ma, ikan la lafia, eni ti o lowo, aye o ni fe, mofi, luigi, eni ti o bi ma, wafi wosi lo, wanaji la la kasa wanaji jima, eni ti o badun, ili aye yasu, plesa loko, obo luwa, jeka lowo, obo luigi, obo luwa, jeka bima, obo luwa, jeka badun, Nile ya ye ya wa. Inda yi wulo te wa. Engbe koto ogbe di. Enja si koda la kwa kila koda wale si. E waje poche ya. O wala la mwabido ya kwe tukwe fonsu gada di li. Se wa adale ya kwa le luna. Bibu. Mwabido ya le yo yo. Mwati fela le li. Ya wuna tuwa mwupe. Ah. Ati be. Abro o kona. O nila la wasa tu se. Kwa mwfe kan la mwfo kwa ye. Ah. Bo la se li lodo ti. Mama mwba kwe. Jak kan si de se babo kwe yo. Lego gidi be de be blessing blessing aluko o tekini o te dame o adura e mawa abufata agafa ni pe a ni mba kanadi kanada o ya jule oke lo
3: oju koko bayi
4: oju nesu yi se anwa ti nabu enje
3: ah eni nesu
4: eni ba diya bose ni fulu koko di eni pe ni so kidile kato wabusu yoro pe ni se kidile onko la se dere lanu beke oke pe yo ni tito sa di da di ono si ozika iwa ni bie polo to venu kone
3: ah ay sa atari yu ma se ko ibu wani si se bayi ni mufe ni
4: che eni ni masha yasa fu ipe kele mudu tora lanyi bada ta ufa gama kari ole mogi baba oke ho
3: kawin wala soro sope shala ye bose si afu baba oke ho koma la ye to bunja lere fulu buje opa yi to ro nigo rogo ara tita je ara tita ara yu kipa ta oma bole so ome ni yoko suwa tebe ma shelo sere sere tabi po po la poji ishara to mbuniso baba oke ho le mipo ndi atura mwure ike ya isa tabiang tofe dani gule baba oke ho kane si shop 10A oye kola shopping complex la dutu kwa dipa life church jack on the gate egbe road isole mle ku epe
5: 08090431143 egbo ati ojegi ise to nse ati mo wi pe oni to ni won pe ni ogbo ntarigi onisegun bile e ma wo pe mo npa asamo kini di asamo mi mo tun ti ni alejo pataki gege bi ise wa baba e ba mi ki ara ile kesi daruko yin
6: e seun na tokun oruko temi ni Taufik Ajiboro eni ti gbogbo aye mo si baba oke o ona lo nki wa pe ni alaafi olohun oba ko ni ti gbogbo asile
5: Eja Sami witi witi.
6: Amin.
5: Eh babu ki o. Ama turi yin.
6: E seun atokun. Be na la bi ni. Bo se je pe bile ba tin su be na ni le mo. O na lo fa te fi tun ri babu ki o la ko tun nipa ilera ara wa. Ndori gbe mo ipe nipa ilera eda. O je babu ki o logun pupo. E si mo babu ki o lori pe babu ki o kin se amolumola o. Lori nkan yo kan soso. Ona ni sara
5: gege bi ibere ti a ma nbi ni gbogbo igba kini awon nko to ma nfa ipenija isara
6: e seun atokun lakayin yun ni daru
5: ase
6: nipa ipenija to ma fa isan inu ara akoko nbe o ni pe teyan ba ni arun ta npe ni arun gbajumari ta npe ni atosi a ma sakoba fun isan ara elekeji o ni kene to nba obirin sere lasiko to nse alada re lowo ama sakoba fun isanara elekata oni ka ma se yo bi e meji bi e meta kile to mo abika yo ti wa ko ti ma jade dada ko ma jade sere sere ama sakoba fun isanara o nta sabapade re latara ilegbese gbogbo awon nkan won yi a ma sakoba fun isan inu ara ti ko ni jekeje ori bi lo daada to ba ji ti ko ba isan ara o ni si daada mo gbogbo awon eyan si mo pe aboke o mo nkan meji ju isan ara ni kana lo lori aise isan ara yi to ba ti wo inu ara a ma fa ile se dede fun omokunrin tan pe ni idakole iwo omokunrin to wura e daada to je pe laarin seju kan si meji ara re o ti wale abiwo to je pe o ti e nile ba obirin re sere le meji bi e meta kile to mo abiwo to ti e je pe ni ara ti o ti e ni gbira daada depo pe o le se ojusin re mo ni to ba ti nipa inija nipa isan ara ti ma fa idakole fun omokunrin didele ma bo baba boke o ni shop number 10A Oyekola Plaza opposite Deeper Life Church ni Jakande Isolo Road ibe ni baba boke o wa bayi ero banisoro to le ko baba boke o zi 08094471143 lekan zi 08094471143 08022613442 08022613442 omo odun melo ni wo o ti ju omo 40 years lo o ti ju omo 50 years lo o ti ju omo 70 years lo to je pe laarin seju kan si meji o ti da to wa ile mo ni to ba wa papa boke o iwo ge o mo ipe ni olohun be leyin baboke o awo mo nkan meje o bi isara ti ma fa idakole fun omokunrin ti ki je ki omokunrin le soju se dede lodo aya re lori isara ti wa boke o nso re pa yi nkan to ti sele se mi gan fun ra mi ri ni ti mo si lori siri ti ogun lori nkan yi ti nkan yo lo yo tun pada wa nigba to ya ni mo pade baba kan baba yi lo se toju arun idakole ifun mi oun lo fi je si pe ni gbogbo eyan to wa sodo baba oke o lori idakole ti ma so omokunrin dole awon na gba pe ah olohun be leyin baba oke o pelu ase lodo olohun oba to mu ti wa to mu ku nbe to ba dodo baba oke o ni shop number 10A Oyekola Plaza ni waju Deeper Life Church ni Jakande Gate ti Isolo Road ibe ni baba oke o baba yi pelu ase lodo olohun ti enu ni soro si ero banisoro baba oke o 08094471143 lekan zi 08094471143 abi 08022613442 08022613442
5: Nle ti gbọ yen se mo wi pe Yoruba bo won ni iriri lagba ohun ti o ba ti se ni ri ki a wo so a o le so pe bayi ni mo se se iwosan re nle ti gbo lenu baba oke oyi ohun to ti se won fun ra won ri ni ki Olorun to lo eyan fun won eni to Olorun wa lo fun won yi o tun wa je ki baba oke o na tun lo wa imo kun imo lati mo nipa itoju aisan isan ara baba oke o nipa aisan onibe ta to mo nbara won rin ojora arabeku ati dakole kini iyato to wa laarin meteta
6: esun wa tokun idakole ran tin ba obirin re sire to joji pe ni yo le se ndede bo si ye ku si sugbon ko ni lagbara lati si elekeji arabeku ara o dide laarin seju kan ti meji ara ti wale ojora ntite ara o dide keyan fe ba obirin re sire yo da igba to ran tin kankan ara re o ba wale ti o ba ti ri be ndele ko ma bo wa kan si baba oke o lase lodo olohun lagbara lodo olohun to ba dodo baba oke o ogba olohun bi lodo wa olohun si ba wa si
5: baba oke o ka ma te si waju ti a to si pe nkan olomokunrin aisan ise ara yi se o ni bi to tin ko ipalara ba obirin atokunrin lapapo
6: e seun atokun beeni gbogbo alamo ipe ni ise ni waya ninu ara nigba ti eje o ba ti ri bi lo bo si ye ko ma lo to ninu ise ninu ara yo bere ma mu awon ipenija kokan wa akoko ninu ipenija o sese ko je ti kwarin laarin seju kan si meji ka bere si ma mi elele elomi yo ma rin gege bi eni ti bata fe boyo ninu ese re karin ka ma terin elomi yo dabi gba to te igbo mole ni tori pe atele se o ma kan gorogo elomi pajapaja lowo pajala pajalese ẹlòmí ọwọ́ máa gbọ̀n bẹ́ẹ̀ ni gbogbo ara ó bẹ̀rẹ̀ sí máa gbọ̀n ẹlòmí ń bẹ́ nǹkan máa rìn káàkiri inú ara títí ẹ̀ ní àbí kí inú ara bẹ̀rẹ̀ sí tàyàn ẹlòmí ń bẹ́ òtí ẹ̀ nílé rọrùn sùn déédéé kórìí máa fún ẹlòmí ẹlòmí ẹsẹ̀ rẹ̀ yóò bẹ̀rẹ̀ sí wú ni káàtẹ́ báyìí àbẹ́kẹ́lòmí òtí ẹ̀ ní rí gbèsè sí déédéé dáadáa ẹ̀yìn yóò máa fa ẹlòmí so iṣẹ́ ẹsẹ̀ kó máa fa ẹlòmí so iṣẹ́ apá kó máa fa ẹ̀ so àwọn nǹkan yìí ìpèníjà iṣan inú ara tí ẹ̀jẹ̀ ò rí bí wọlé tó nínú àwọn iṣẹ́ ni àwọn yìí ló ń ṣàkóbá fún àwọn iṣẹ́ yìí pẹ̀lú ògo lọ́dọ̀ ọlọ́run tọ bádọ́dọ̀ bàbókè o ìwọ gan ó gbà pé ní ọlọ́run bẹ lẹ́yìn bàbókè o ìtòrí bàbókè o mọ nǹkan méjì bú iṣẹ́ ara yìí tí máa sọ ọmọkùnrin di ọ̀lẹ́ tí kò ní jẹ́ kí ọmọkùnrin lè sojúṣe ẹ̀ déédé àbí tó máa sọ ara di ọ̀lẹ́ tí kò ní jẹ́ kéèyàn rìn déédé dáadáa tí kò ní jẹ́ kéèyàn lè gbẹ́sẹ̀ déédé kí sàlẹ́nu máa kàyàn kẹ́yìn máa fàyàn ọ̀pẹ́ yìí kó máa roni gorogo eruku kó bẹ̀rẹ̀ sí ru ẹlòmíì ẹlòmíì ń bẹ tó jẹ́ àjí gbàdúrà pé pajápajá ọwọ́ pajápajá ẹsẹ̀ káyà máa lu pìpì kẹlòmíì máa rọrùn sùn déédéé kó rí máa bẹ̀rẹ̀ sí fọ́ni gorogo kójú èèyàn máa sú ẹlòmíì ń bẹ ìgò máa rìn káàkiri inú ara ẹ̀ ni àbí kí nǹkan máa sọ kúlúkúlú àbí kára bẹ̀rẹ̀ sí tàyàn tó bá ti ní ìpèníjà yìí pẹ̀lú agbára lọ́dọ̀ ọlọ́run pẹ̀lú àṣẹ tọlọ́run tí mo fi ń sọ̀rọ̀ yìí tó bá dọ́dọ̀ bàbókè o ìwọ náà gbà pé ọlọ́run bẹ lẹ́yìn bàbókè o bàbókè o ti wá wà ní shop number 10A oyè kọ́lá plaza níwájú deeper life church ní jákàndé gate ní ìsọlọ road ibẹ̀ ni bàbókè wà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 08094471143 lẹ́ẹ̀kan sí 08094471143 àbí 08022613442 08022613442.
5: O lágbára o ohun tẹ́dọ̀ ò bá máa máa ṣàgbára o inú ìmọ̀ yìí pé àìsàn inú iṣan ara ó kó gbogbo nǹkan tó pọ̀ tó báyìí ó kó sínú àfi bẹ́ẹ̀ ṣe ń la ayé wa ó dẹ̀ ti wáyé wa yékè báyìí àwọn tí irú nǹkan bẹ́ẹ̀ yẹn ń ṣe lọ́wọ́lọ́wọ́ nílé báyìí bọ́ ṣe ń gbọ́ yín wọ́n á ti máa gbìyànjú àti pé ojú òpó yín ṣùgbọ́n ká tó máa kásètò yìí ńlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ẹjọ́ wà nílànà kan náà máa ń sọ wípé ẹ wá fún ajẹ́gùn ẹ wá fún ajẹ́gùn o ṣùgbọ́n mo rí i pé ẹ̀yin máa ń fi nǹkan kan kún ajẹ́gùn tọ̀dọ̀ tín pé ajẹ́gùn àdáyébá ṣé ìyàtọ̀ ń bẹ láàrin ajẹ́gùn lásán àti ajẹ́gùn àdáyébá ni àti pé kí ló bí àdáyébá tó wà nínú ajẹ́gùn tọ̀dọ̀ tín.
6: Atọ́kùn ìbéèrè tẹ béèrè ìbéèrè tó lágbára púpọ̀ ni ẹ máa tọkùn púpọ̀ ajẹ́gùn àdáyébá tí mo ń sọ yẹn pé bàbá tó bí bàbá mi ló ni ajẹ́gùn yìí nítorí pé ọdẹ ni wọ́n àná ni ajẹ́gùn àdáyébá yìí nípa ìmọ̀ lọ sóko ọdẹ ibẹ̀ náà ti bá pàdé nígbà tí wọ́n wá bá pàdé wọ́n ti sàṣọ tẹ́lẹ̀ pé tí ọmọ ọmọ mi bá ti bímọ ọkùnrin nìkẹ́ gbélé lọ́wọ́ òun ni wọn fi wá pèpè bàbókè o àdìjú tó ń bẹ nínú ajẹgùn àdáyébá ti wá tó fi yàtọ tó fi jẹ pé ní ajẹgùn àdáyébá òun ni wọn pè nù.
5: kábíyèsí elédùnmáre
6: tó fi jásí pé ní mo ti ná gbára mo ti ná gbòòrò mo ti lọ wá mo ti lẹyìn tó bá dọdọ bàbókè o àwọn náà máa rí i pé ọlọrun bẹ lọdọ bàbókè tọrọ ló ń bá wa ṣe.
5: A dúpẹ́ fún ọlọ́run yín pé ó ń bá yín lọ́wọ́ sí bẹ́ẹ̀ ṣe ń ta báyìí tẹ́ ń tọ̀ ọlọ́run jẹ́ kó di ẹran nídìí mọ́ lọ́wọ́ ẹ ká tó máa lọ ẹ bá wa pé àdírẹ́sì ọ́fíìsì yín lẹ́ẹ̀kan sí kẹ́ẹ̀dẹ̀ sọ ojú òpó ẹ wá farabalẹ̀ pé torí àwọn ẹlòmíì tí wọ́n ń tètè rí nǹkan mú.
6: Bàbókè ó ti wà ní shop number 10A oyè kọ́lá plaza níwájú deeper life church ní jákàndé gate ní ìsọlọ road ibẹ̀ ni bàbókè wà. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ẹ lè pe àbókè òsì 08094471143 lẹ́ẹ̀kan sí 08094471143 àbí 08022613442 08022613442 a sì ní ẹ̀rọ ìgbàlódé yìí tá a máa fi ṣe àwòṣèwò fún àwọn èèyàn tí wọn náà máa fojú rí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ nínú ara ó sì máa rí àwọn ìpèníjà tó bá bá iṣan kọ̀ọ̀kan pẹ̀lú àṣẹ lọ́dọ̀ ọlọ́run ọba tó mú tiwa tó mú kó ń bẹ̀ mo nígbà ògbó tiẹ̀ náà nísòro sí i bàbá ògbó ó ti wá wà ní shop number 10A oyè kọ́lá plaza níwájú deeper life church ní jákàndé gate tí ìsọlọ ibẹ ni bàbókè wà.
5: òun lẹ ti gbọ́ yẹn gbogbo ènìyàn gbéra fúyà kó kọjá sí shop number 10A to ba tin bo lati solo bayi bi eni pe o nlo si ikotun to ba ti de jakande gate bi shop meji si meta o ti ri oyekola plaza ni waju church nla kan deeper life church to wa nbe iwo sha ti wo be bere shop number 10A ibe ni baboke o kale si ero ba ni soro won le kan si 00 94 47 11 43 o tun le pe 08022613442 aisan ko ni fi agwara wa se bugbe o iwo na se igbese won ma reti re ni le se baboke o o digba kana
7: arite rite e mo de to roju koko bayi
4: oju le si ti awon ti na bo je
7: ah e mo se

0: tó fẹ́ dàbí gúlẹ̀. Bàbá òkè wí kalẹ̀ sí.
1: Shop 10A Oyekola Shopping Complex Ladojukọ Deeper Life Church Jakande Gate Egbe Road Ìsọ̀lẹ̀ Ìpínlẹ̀ Èkó. Ẹ̀pẹ̀ 08094471143 08094471143 Bàbá òkè o, èmi kò kí dèbẹ̀ dèrè bẹ̀.
2: 92.9
3: Nígbà tí a sì fi agbára kápá kọjá rẹ̀, a dé ibi tí a ń pè ní Èbúté Yíyanjú. Tí ó súnmọ́ ìlú Làṣà. Èbúté Yíyanjú fẹ́ àbùn. Act of Apostle 27:8 Èyí ni àkórí ìṣòwò àṣálẹ̀ ìyanu ọlọ́dọọdún ni. Eléyìí ta fi ń sọrí àjọ̀dún ìjọwa ọlọ́dọọdún. Ọdún yìí tún rèé. 18th anniversary of Night of Wonder. Ọdún kejìdínlógún tí Ọlọ́run ti ń dára sí wa. Ọdún kejìdínlógún tí ẹ̀rí ti ń gorí ẹ̀rí. Ọdún kejìdínlógún tí iṣẹ́ ẹ̀mí àti iṣẹ́ ìyanu ti ń ṣẹlẹ̀ láyé wa. Ìwọ náà darapọ̀ mọ́ ogunlọ́gọ̀ọ̀gọ̀ ènìyàn tí wọ́n ń fi ojoojúmọ́ jẹ́rìí ságbára Ọlọ́run. Lábẹ́ ìpè tó ń fọhùn tó la àgbáyé já. Nínú ìjọ Cherubim and Seraphim Church, Mountain of Goodness and Mercy Worldwide. Níbi tí Ọlọ́run ti ń lo ikọ̀ àti ìrìjú rẹ̀ tó tọ̀ ni. Lady Prophet Dr. Fúnmi Àrójà Òwòlabí JP. Gbogbo ènìyàn la pè. Kájọ jó àjọ yọ̀ nípasẹ̀ iṣẹ́ ìránṣẹ́ orin látẹ̀lé Prince Túnde Oníjọba àtàwọn olórin ẹ̀mí jàǹkànjàǹkàn míì. Kájọ gbọ́ ìwé àjọ̀dún látẹ̀lé wòlíì Ọlọ́run alààyè tó tọ́. The special apostle prophet Adélẹ́kan Ayọ̀bami JP àtàwọn ẹkọ àti ìrìjú míì lọ́lọ́kan ọ̀jọ̀kan. Ọjọ́ Sátidé ọjọ́ kẹjọ oṣù kẹjọ August 8, 2026 la máa ṣe. Bẹ̀rẹ̀ láago mẹ́wàá àṣálẹ́ gẹ́gẹ́ 10 PM nínú ìjọ Cherubim and Seraphim Church, Mountain of Goodness and Mercy Worldwide tó wà ní 11 Mulero Street, Agege, Lagos. Lady Prophet Dr. Fúnmi Àrójà Òwòlabí JP lólùgbàlejò. Ní ìkórè ta kò yé mi mọ́tò wà. Ọlọ́run yóò mú ọgúnlẹ̀ ṣèbùtẹ̀ yíyanjú rẹ̀ lórúkọ lórí.
4: Identify the criminal. Ọ̀ǹtà. Bí ìnáwó bá ṣẹlẹ̀ lágbolé, a máa kọ́gùn sẹ́nìkan jẹ nìkan lọ. Gbogbo ẹ̀yin olùgbé Oshodi sọ̀lọ̀ Lẹ́kọ̀ọ́. Tí ẹ nílò ẹ̀ṣọ́ aláàbò tiwantiwa níbi onírúurú ayẹyẹ bíi ìkómọjáde, ọjọ́ ìbí, ìgbéyàwó, ìsìnkú àgbà, ìkọ́ṣẹ́yege, ìkẹ́kọ̀ọ́jáde, bó ṣe ayẹyẹ ìṣílé, oyè jíjẹ, ìgbọ̀pá àṣẹ, wàlímọ́tù Quran, ayẹyẹ nìkáì, ìfilọ́lẹ̀ tí a mọ̀ sí launching, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìbá àjọde alẹ́ àbí tọ̀sán. Tẹ́yin wá nílò ààbò tó péye lórí ẹ̀mí àti dúkìá. Ẹ ṣe kàn sí ẹgbẹ́ Ọ̀ǹtà lábẹ́ Assistant Commander. Hunters and Forest Security Services, Lagos State, Alhaj Chief Adewale Salami De Salam. Ẹ̀lú ẹ̀lú wọn ni 08033211124 tàbí 08080500098. Ẹ sì tún lè pe State Commander ní ìpínlẹ̀ Èkó, Commander Ògúnní Ìbalógun 00331860093. Àǹfààní sì tún wà láti kàn sí ilé ẹgbẹ́ wọn tó kalẹ̀ sí 21 Adeyemi Street, Arowójọbẹ Area, Oshodi, ìpínlẹ̀ Èkó.
5: Ọgbẹ́ àmì, kí ni àmì, níbo ló ti wá?
6: Imam Abdul Fattah Abdul Ghaffar Al Awuri, Chief Missioner Ijo Adiza, Member of Mission Board, Bond FM 92.9. Lati bi odun me dogba seyin ti baba tin se wa si adugo kan sa adugo miran ti opolopo egbe tin fi award da won lola ni gbogbo idimu Muslim community ba penu po pe oni kangun kangun ni won ba fi baba wa Sheikh Abdul Fattah Abdul Ghaffar je oye farul Islam iyanra muslimi gbogbo lu idimu eleyi tayeye re ma mile titi ni 6 September 2026 ni Chrisland College ilu idimu labe Chief Imam ilu idimu fodi latu Sheikh Al Imam Tajuddin Olalekan Adeolu pelu atileyin baba wa Israel Majesty Oba Nu Asuraka Olaiwola Adefimihan Abinu Pagun Magdari kan di second ti awon Lagos State Muslim Community na fon telu gba alaga ojo na Honorable Prince Idris Balogun Olu Omo Kafata gbogbo idimu the Executive Chairman Egbe Idimu LCDA Opori Ade atawon Oloro lo nbo ma sala
7: 92.9
5: Ọgbẹ́ àmì, kí ni àmì, níbo ló ti wá? Ta ní fàmì síni lára? Àkọ́kọ́ èèyàn tó lè fàmì síni lára àwọn nìkà bẹ́ẹ̀ ni sà, wọ́n ń bá ní gbé, wọ́n ń bá ní sùn, wọ́n ń bá ní jí, wọ́n ń bá ní jẹ, wọ́n ń bá ní mu. Ìkà ò ṣe é tù lójú. Àmì, kí ni iṣẹ́ àmì? Àmì a mọ́ dánidúró, àmì a mọ́ fàkókò ẹni ṣòfò, àmì a mọ́ pa àrà mọ́ni nínú, àmì a

lórí ètò ẹ̀tọ́ yẹn àdìtú bẹ̀ náà lọ́jọ́ pé àkàlẹ̀ sí iná líláhí wá iná ilé rọ̀jùhù náà ọ̀rọ̀ ẹ̀ láti wá ọ̀dọ̀ àlàálà náà lọ sí jẹ́ pé a padà sí ìlú ọ̀fà tó yẹ pé ìdílé bàbá wa alhaji tirimisi ẹ̀kẹrin ìyẹn ní aba ọlọ́ndá oníkámọ́ra sí pé ká fi máa kí ẹbí ajá fausatu ní aba ọlọ́ndá tó yẹ pé wọ́n jẹ́ pé aláàní kò pẹ́ kò pẹ́ tí wọ́n sì fi dá ẹ̀ náà ní olóore ti se ọjọ́ sátidé ọjọ́ àbẹ̀mẹ́ta ní lálùpọ̀n ní ìpínlẹ̀ ọ̀yọ́ kọlọ́ọ̀bá kọ́dẹ̀lẹ̀ fẹ́ni rè iwájú tí wọ́n dojú kọ kọlọ́ọ̀bá jẹ́ kọ́ ọ̀dàyìn tẹ́ fi sílẹ̀ kọlọ́ọ̀bá má jẹ́ kí bàjẹ́ gbogbo pátápátá kọlọ́ọ̀bá jẹ́ ká gbẹ̀yìn arúgbó wa dókítà olùgbẹ̀bí mashood gbemileke bàbá àbèjì pẹ̀lú àwọn olóye láàfin oníjẹgun tìlú jẹgun iwájú láfọ́ bá jẹ́ wa olóye mutaru àlẹ́ ọjẹ́ wọ́n ní ká máa panukọ̀ kí akọgun tìlú jẹgun aláàjì músíkù fàṣà sí àpọ̀ ọmọ nítorí ìṣẹ̀lẹ̀ iná ilé wọn tó yẹ kó jó ní kò pẹ́ kó pẹ́ ìwípa ní rúrú ẹ̀ báwò lọ́ọ̀bà níjẹ́ kí arúgbó ẹ̀ máa gbọ́ àkọlọ́ náà lọ́ọ̀bà yóò dá padà ọjọ́ àbí ni bá wà ṣàbà gbogbo àwọn òṣèfẹ̀yìntì iléeṣẹ́ rédíò nàìjíríà wọ́n ní ká máa lásìkò yìí ká fi máa kí aláàjẹ bọ̀ṣì kọ́lá ìdò ọmọ bíbí kírun agobẹ́ nílé òbí fún ti ẹjọ́ mi tó yẹ pé ó gbòde kàn sí sàmúdú àsàmọ́dún sẹ́mi láìgbàgbẹ́gbẹ́ apèrè akúṣe ọpọlọ abẹ́rẹ́ mọ́sùlùmí àládé bàbá ìsì àti alága bí ó ti fún ẹgbẹ́ apèrè ambassador yusa yenron ẹ̀dà akim amsat ọba mẹ̀kúnnù akọ̀wé bí ó ti fún ẹgbẹ́ apèrè ní apèrè ọlá ìtàn ọládélé ní ká máa panukọ̀ kí ọ̀rẹ́ wa abdulrasheed kọlá ìdòwò fún ti àjọ ìbílẹ̀ tó yẹ pé gbòde kà ṣe sàmúdú àsàmúdú sẹ́mi àpàdéjọ mẹjọ lórí akọtún tí a pè ní àdìtú blessing alukoku ṣẹ́o àrùn lẹ́ẹ̀mọ́ dá ẹni dára àmọ́ dúnyà lílẹ̀ jòlè gíná lùkọ́ tí ń jẹ́ 08034057141 tàbí 08169139968 náà ni ojú òpó ìyá ò sí bá bá òṣìó ẹ má fi àjọ máa òkú ọ̀run ò tíjọ mẹjọ ẹ ṣeun.

afurasí pẹ̀lú ti ṣe yẹ̀yẹ́ àṣẹ. Kí ni yóò pè lépè? Sáwéré pèpè ni ó pè lépè ẹ̀kalẹ́. Mo kí wa tẹ̀ṣọ́ tẹ̀ṣọ́, mo kí wa tológun tológun lórí ètò ọ̀rọ̀ ìkọ̀kọ̀ fún talẹ́ yìí. Ìkànnì ìfẹsowápọ̀ Bond 92.9 FM tó kárí ayé tó kalẹ̀ sí nọmba 1 Adékúnlé Fajoyè Road, Ìkẹjà, nílùú Èkó, bí ń bẹ̀ la wà. Ẹ̀kalẹ́, mo kí wa lórúkọ olóòtú ètò yìí. Mo kí wa lórúkọ gbogbo àwọn tá a jọ wà nílé agbára lálẹ́ yìí. Ọ̀túnba Bẹ́wàjì Adékúnlé lórúkọ tèmi. Orí ọ̀fẹ́ ó tó jẹ. Mo kí wa lórúkọ bàbá Àfáà gbajúgbajà àti gbogbo ayé mọ̀ sí Àfáà orí ọ̀fẹ́. Tí Ọlọ́run bá gbé kalẹ̀ sílé àdúrà orí ọ̀fẹ́ Spiritual Healing Center.

0: lọkùnrin lọmọdé àti lágbà oyún náà àṣẹ bí gbogbo àpáta ni mo kí. Eré ayé àgbósọgbọ́n fún ta lẹ́yìn lórí ètò ọ̀rọ̀ ìkọ̀kọ̀. Oni mo pè ní àfarawé. Kí ni mo pè é? Àfarawé. Àmọ́ bàbá t'Ọlọ́run fi ṣe onípọ̀wọ́ ètò yìí tí a fi ń láǹfààní àti wá lọ́sẹ̀ ọ̀sẹ̀. Ẹ̀jẹ̀ á dókè lọ́hùn. Kẹ́ ẹ lè ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn lọ́wọ́. Ohun tó bá dàbí òkè ìṣòro, táyé sọ pé ẹ tẹsẹ̀ lébọ̀ ẹ wákùnrin ẹsẹ̀ yín. Òun làwọn èèyàn ń torí ẹ̀ lọ sọ́dọ̀ bàbá orí ọ̀fẹ́. Ẹyò Ọlọ́run sì ń gbádùá wọn ńbẹ. Ẹ já dúkè lọ́hùn. Ọ̀túnba bẹ́wà jí kẹ́ ẹ lè ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn lọ́wọ́.
1: Bàbá orí ọ̀fẹ́ spiritual center orúkọ roni nítò tọ́mọ gbà nípa kí a gbé ètò àdúrà kalẹ̀ lórí èyíkéyìí ìṣòro tí ó ń jàbí ìjì àìrí ọkọ tàbí ayafẹ́ ṣiṣẹ́ bí erin jẹjẹ ìrírí tàbá ìrọmọbí àìsàn tàbí àrùn agbára àdúrà alukuran ni wọ́n fi ń jagun ṣẹ́gun pẹ̀lú òtítọ́ ọnú ibi tí màá pa ẹ́ wà ni màá gbà ọ́ wà má jẹ́ kọ́ dẹ́rù bà ẹ́ gbé gbogbo ìṣòro rẹ wá bá ọlọ́run àlá ní agbára ọlọ́run ìwọ náà yóò gbé gbà ọ́ pẹ́ tètè yọjú sí bàbá orí ọ̀fẹ́ spiritual center tí ń bẹ ní number 9 Honorable Street Olówó Labour Stop Along Lasu Ìsẹ̀rí Road Iṣu sí Ẹ̀kan Ìgọdọ̀ Lagos ẹ pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08128718630 lẹ́ẹ̀kan sí 08128718630 tàbí 08034962522 08034962522 bàbá orí ọ̀fẹ́ spiritual center ló ní kó gbé gbogbo ìṣòro rẹ wá bá ọlọ́run ọba àlá.
0: Ẹni tí ó parọ́ ni ó sọ pé ẹlẹ́rìí òun bẹ lọ́rùn. Ẹ̀yin ọmọ Nàìjíríà. Lóòótọ́ ìpolówó le pọ̀ lórí afẹ́fẹ́ tẹ́ ẹ ti ń gbọ́ tẹ́ ẹ ti ń gbọ́ léraléra. Kódà kémi ó tó gorí afẹ́fẹ́ ẹ ti gbọ́ mi kí n bá tún dìde ẹ tún gbọ́ mi. Àmọ́ orúkọ ó ṣe pàtàkì ó ṣe kókó. Èèyàn máa tọ́jú orúkọ rẹ̀ bí àwọn ti máa ń tọ́jú nǹkan ní ẹ̀. Àkàn lè bọ́ sórí afẹ́fẹ́ ká máa sọ ń táàrí. Èèyàn ò kàn lè bọ́ sórí afẹ́fẹ́ kó máa júwe ẹni tí ò mọ̀. Bàbá orí ọ̀fẹ́ àfà orí ọ̀fẹ́ spiritual healing center. Wọ́n wà ní number 9 Honorable Street ní Olówó Ilá Bus Stop Along Lasu Ìsẹ̀rí Road Ìṣòtì Ẹ̀gàn Nígàdò Lẹ́kọ̀ọ́. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ gbọ́ tí wọ́n pè yẹn bóyá ó sáré létí tí yín. Ẹ gbọ́ kẹ́ ẹ mọ̀ bóyá nọ́mbà yẹn gangan lẹ kọ́ kó mọ̀ lọ já sọ́dọ̀ àwọn ará bí. 08128718630 08128718630 tàbí 08034962522 08034962522 ọ̀dọ̀ bàbá àfà orí ọ̀fẹ́ òní ó jà sí. Oṣù kẹjọ òun la tẹsẹ̀ bọ̀ yí báyìí jẹ́ òdijọ́ kò dijọ́ méje inú ẹ̀ báyìí òun náà tún ti ń parí lọ wẹ́rẹ́wẹ́rẹ́ nìyẹn o ká tó dijú ká tó là á kàn rí pé December dé odidi oṣù méjìlá yẹn sọ́wáyẹ kọ́ lọ mọ́ọ̀yàn lára mọ́ọ̀yàn lọ́wọ́ kéèyàn ó mọ̀ rí ọ̀nà àbáyọ sí àdojúkọ kéèyàn ó mọ̀ rí nǹkan náwó sí ní nǹkan pàtàkì tó gbéṣe kò yẹ kó rí bẹ́ẹ̀ o ara ń tá a fi gbé tòyí kalẹ̀ rèé tí bàbá àfà orí ọ̀fẹ́ spiritual healing center tí wọ́n ń ṣo nígbọ̀wọ́ ẹ̀ wípé kí ni tí ẹ̀dá lè máa dojúkọ kò sí ní tó borí agbara Olorun ko si n to bori agbara adua baba si wa je wi pe aisan kan tabi arun kan lo n ba gbo ara wo ya aja ko da keyan mo wo niran o en ti san ara omi ara oje o gbadun en to ngangan mo pe oju ti o riran daada ti n wo bayi bayi o ni bo se je afa baba afa ore ofe ajoko adua a se wadi a tesi waju ninu irin ajo aye oga ni la sa ko digba ta ba ti presenter ba ponyan pa rara o gan ni afiji iroyin o ta foju ba be ba debe dodo baba ore ofe mo
1: Baba ori ofe spiritual center oruko roni ni to ton mo gba nipa ki agbe eto adura kale lori eyike yi isoro ti o nja bi iji airi oko tabi aya fe sise bi eri jeje riri tabi romo bi aisan tabi arun agbara adura alquran ni won fi jagun segun pelu otito onu ibi ti ma pa wa ni ma gba o wa ba je ko deru ba e le gbogbo isoro re wa ba olohun ala ni agbara olohun iwo na yo gbe gba ope tete yoju si baba ori ofe spiritual center ti nbe ni number 9 honorable street olowo labo stop Along Lasu, Isteri Road, Isuti Egon, Igodo Lagos. Ekpe won sori ero ibalisọ wọ yi 081-28-718-630. Lẹ́ẹ̀kan sí 081-28-718-630 tàbí 080-3496-2522. 080-3496-2522. Baba ori ofe spiritual center loni ko gbe gbogbo soro re wa ba Olorun oba ala ala
0: oro le gbo yen o aje ki n so fun wa pe ti presenter kan ba bo sori afefe sori radio to n polowo fun yin e koko wo kini riri e ojo wo lo de tori pe eni to ba loruko re ko ni foriki ti o da ko fi ba je ero ba ni soro te le fi ba baba ori ofe spiritual center soro eyin te gbo kini ipolowo yen te ri number yen mu oya 08128718630 08128718630 tabi 080-3496-2522 080-3496-2522 odo baba ore ofe spiritual center le jasi arakunrin yi afarawe copy afarawe ire aye agbo sogbon fun tale yi lori eto yi eda eyan le safarawe ohun to da o ko si ese nbe ki eyan re nikan to nse daada ki eyan re nikan ti awon eyan ki ti won yin pe oni wa bayi o nice bayi o lawo o laanu loju eyan daada ni eyan le safarawe lati joru eyan be eyan le safarawe lati jo eni ti aye n ponle ti won gbe gege pe iwa re da ama afarawe orisirisi elomi omose to nse ni koro eyi to ri ni gbangba lori ko to farawe eyan moru eni to fe farawe dada ire aye agbosogbon te ngbo yi ohun to se arakunrin yi alagba na siru won ma pe ni enesi kò sẹni tiru ẹ tí ò lè ṣe o gba to ti de ko yi leyin to kose mose gba yonda o koko lo si company kan lo sise nbe awon company yen ni department bi ti won tin jorin o sise nbe fun bi odun melo kan ibe lo wa to ti pade iyawo e ibe lo wa to ti se iyawo ibe lo ya lo wa to ti bimo to se ko mo ibe lo wa to ti rowo tujo to na to fi lo da duro ki wa ni to da duro si ni 2022 ki wa ni to sele mo mo
2: ile aye toto eru banio aye loku ko ma se ke wa lo
1: beni baba ori of spiritual center oruko roni ni to to mo gba nipa ki a gbe eto adura kale lori eyike yi isoro ti o nja biiji airi oko tabi aya fe sise bi erin jeje riri tabi iromo bi aisan tabi arun agbara adura alquran ni won fi njagun segun pelu otito onu ibi ti ma pa wa ni ma gba o wa ba je ko deru ba e gbogbo isoro re wa ba olohun ala ni agbara olohun iwo na yo gbe gba ope tete yoju si baba ori of spiritual center ti nbe ni number 9 honorable street olowo labo stop along lasu Isery Road, Isusi Egon, Igodo Lagos. Ẹgbẹ́ wọn sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí 081-28-718630. Lẹ́ẹ̀kan sí 081-28-718630 tàbí 080-3496-2522. 080-3496-2522. Bàbá orí ọ̀fẹ́ spiritual center lórí kò gbé gbogbo ìṣòro rẹ wá bá Ọlọ́run ọba àlá.
0: Torí pé ẹni tó bá lórúkọ rẹ kò ní foríkì tí ó dá kò fi bá jẹ́. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ lè fi bá bàbá orí ọ̀fẹ́ spiritual center sọ̀rọ̀. Ẹ̀yin tẹ́ gbọ́ kiní ìpolówó yẹn tẹ́ rí nọ́mbà yẹn mú ọya. 081-28-718630. 081-28-718630 tàbí 080-3496-2522. 080-3496-2522. Ọ̀dọ̀ bàbá orí ọ̀fẹ́ spiritual center lẹ já sí. Gbà tó di 2022 ẹ̀nẹ̀sí. Ọlọ́run ṣe mọ̀ wípé ilé ayé ò ṣe é dágbé, ìrìn ò ṣe é dárìn, ó kéré ó pọ̀, èèyàn ò lẹ́nìkan lọ́rẹ̀ẹ́. Ó lè jẹ́ nínú ẹbí, ó lè jẹ́ láwùjọ, ó lè jẹ́ níta. Arákùnrin yìí, ọ̀rẹ́ rẹ̀ kan tí wọ́n jọ súnmọ́ra, tí wọ́n sábà jọ máa ń gbaṣẹ́, oníṣẹ́ ọwọ́ nìyẹn náà, àmọ́ táìsì nìyẹn ńlẹ̀, táìlà ni. Òun àti ẹ̀nẹ̀sí násírù yìí wọ́n súnmọ́ra. Ọ̀rẹ́ mínú ni wọ́n, torí pé ọ̀pọ̀lọpọ̀ ibi tí ẹ̀nẹ̀sí bá ti fẹ́ gbaṣẹ́ yóò bí wọ́n pé ṣé wọ́n ti rí táìlà tí ó lẹ̀ táìsì. Ibi tí arákùnrin ọ̀rẹ́ rẹ̀ náà bá ti fẹ́ gbaṣẹ́ lílẹ̀ táìsì yóò bí wọn pé ṣé wọn ti rí wẹ́dà ńbẹ. Bí wọn ṣe ń ṣe rèé tí nǹkan sì ń lọ déédéé. Àmọ́ ngbà tó di 2022 ẹ̀nẹ̀sí fúnrara rẹ̀ ló pe ọ̀rẹ́ rẹ̀ yìí pé wá kó mọ́ parọ́ o, ìwọ ríṣẹ́ gbà, ò ríṣẹ́ gbà ju òun lọ. Ọ̀pọ̀lọpọ̀ ibi tí o bá ti ń ṣiṣẹ́ òun kì í sábà ríṣẹ́ gbà ń bẹ̀, bí kí wọ́n sọ pé wọ́n ti ní wẹ́dà, kí kan sọ pé wọ́n ti parí bọ́gláàrì, bí kan sọ pé wọ́n ti kún dẹ́kìn, bí kan sọ pé wọ́n ti ṣe géètì. Òun ń gbaṣẹ́ òtẹ́ẹ̀lì ńláńláńláńlá, àwọn chọ́ọ̀chìsì ńláńláńláńlá, ìwọ ló ń bá wọn lẹ̀ táìs tóun dẹ̀ mọ̀ tóun mọrú owó tí wọ́n ń fún ọ. Wo mọ́tò tóun ń lò, òun ń lo Big Daddy Camry. Islander ńlá gbẹ̀ngbẹ̀ ni wọ́n ní o sì tún ra mọ́tò fúnyàwó rẹ. Ah, dákun. Wọ́n jọ fi sọ bẹ́ẹ̀ láàrin ara wọn. Ọ̀rẹ́ ẹ̀nẹ̀sì ló wá sọ fún un pé kò sì parọ́. Gbogbo ohun tí ẹ̀nẹ̀sì sọ tí Násírù sọ yìí náà bẹ́ẹ̀ gẹ́lẹ́ ló ṣe rí. Kò sí bí èèyàn ó ṣe wà, ọwọ́ kan yóò gbé sókè jù kan lọ. Torí pé kí ni ìka ọ̀dọ́ gba, kì í sì í ṣe lẹ́kan náà ni gbogbo wa ti wá ogun lé oníkálukú yàtọ̀, ó sanra jura wọn lọ. Ó sọ bẹ́ẹ̀ fọ̀rẹ̀ rẹ̀. Ọ̀rẹ́ rẹ̀ bá ní, ah, kò dẹ̀ wá rí bẹ́ẹ̀ o. Ah, òun Ọlọ́run ni, òun mọ̀ Ọlọ́run ni. Ṣùgbọ́n bóyá ọ̀sẹ̀ kan ni o, bóyá kinní kan ni o tí ẹ gbìyànjú fóun náà, àbí àwọn tíjọ́ ń bọ̀ ní ìsìn ọjọ́ ti pẹ́. Ó sọ fọ́rẹ̀ rẹ̀ bẹ́ẹ̀, ó ti di bí oṣù bíi mẹ́ta ló fi ń dìstọ́ọ̀pù ti ń da ọ̀rẹ́ rẹ̀ láàmú pé kò tóun òun náà fẹ́ parí ilé òun kejì, òun náà fẹ́ ṣe báyìí, òun náà fẹ́ ṣe báyìí. Nígbà tí wàhálà yẹn pọ̀ jù, kí lọ̀rẹ́ rẹ̀ sọ fún un.
2: Ilé ayé tó tó ẹrù bá ní ọ́n, ayé lọ́kù kò má ṣe gbé wa lọ.
1: Bẹ́ẹ̀ni, bàbá orí ọ̀fẹ́ spiritual center, orúkọ roni nítorí tó mo gbà nípa kí a gbé ètò àdúrà kalẹ̀ lórí èyíkéyìí ìṣòro tí ó ń jà bí ìjì, àìrí ọkọ tàbí ayafẹ́, ṣiṣẹ́ bí erin jẹ̀jẹ̀ ríri tàbí àìrọ́mọbí, àìsàn tàbí àrùn. Agbára àdúrà Alukuran ni wọ́n fi ń jagun ṣẹ́gun pẹ̀lú òtítọ́ ọnú. Ibi tí màá pa ẹ́ wà ni màá gbà ọ́ wà. Májẹ kọ́dẹ rúbẹ̀ ṣé gbogbo ìṣòro rẹ wá bá Ọlọ́run àlá. Ní agbára Ọlọ́run, ìwọ náà yóò gbégbá ọpẹ́. Tètè yọjú sí bàbá orí ọ̀fẹ́ spiritual center tí ń bẹ ní number 9 Honorable Street, Olówó Labo Stop, Along Lasu, Ìsẹ̀rí Road, Iṣu sí Ẹ̀gàn, Ìgọdọ̀, Lagos. Ẹ pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí 08128718630 lẹ́ẹ̀kan sí 08128718630 tàbí 08034962522 08034962522. Bàbá orí ọ̀fẹ́ spiritual center ló ní kó gbé gbogbo ìṣòro rẹ wá bá Ọlọ́run ọba àlá.
0: Ẹ jẹ́ kí n fàsìkò yìí sọ fún wa o. Ṣe ẹ rí eré ayé àgbọ̀ṣọ̀gbọ́n tẹ̀ ń gbọ́ lálẹ́ yìí, gbogbo wa pátá ló bá wí o, pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ni o, tá a náà ní pọ̀pá, kò sẹ́ni tí ò lè tábà. Dúpẹ́ ti ẹ o, ìwọ̀n bá ni kò ṣàfarawé. Mi ì ní kó ọmọ jowún tó dáa o. Tọ́ ọ bá rọ̀rẹ́ rẹ̀ kan tó ra mọ́tò àbí tó kó lọ sí sáìtì ẹ̀ àbó kó lọ sí ọ́fíìsì ọgbà ọ́fíìsì abọ́lọ̀lú òyìnbó dé àbí ó ṣoríire kan téèyàn ń ṣe nínú ayé, mi ì ní kó ọmọ ṣàfarawé rẹ̀ o. Owó tútù wà, owó gbígbóná wà, èèyàn lè ṣàfarawé, èèyàn lè jowú nǹkan tó dáa. Ṣùgbọ́n ibi tí mò ń mú ìrí ayé yìí lọ tí màá forí ẹ̀ sọ lálẹ́ yìí ni pé kọ́kọ́ yẹra rẹ wò kó o tó tẹ́rí sí nǹkan táwọn yòókù ń tẹ́rí sí. Kọ́kọ́ yẹra rẹ wò. Àwọn èèyàn kan wà, ẹ wo bọ́dún yìí bó ṣe ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ báyìí ní ìsìn, àní pẹ́ bọ́ sínú oṣù bàbàbà. Àwọn èèyàn kan wà tó jẹ́ wípé oṣù tá a ti lò lọ́dún 2026 yìí, nǹkan tí wọ́n fẹ́ gbé ṣe ń bẹ̀, tí wọ́n fẹ́ rà, tí wọ́n fẹ́ ṣe, tí wọ́n fẹ́ ní, wọn ò tí ì ní. Ṣùgbọ́n wọn bá oṣù wọn bá ọ̀sẹ̀ tó kù yìí ní ọdún 2026, gbogbo ọ̀nà tí ọba gbà ni wọ́n fẹ́ fún. Mi ò ní kó o mọ́ gbìyànjú, mi ì ní kó o jókòó tẹ́tẹ́rẹ́ o. Ṣùgbọ́n kò bá jẹ́ pé alàgbà Násírù yìí ó farabalẹ̀ yẹra rẹ̀ wò, ọ̀rẹ́ rẹ̀ mú jáde, ibi tọ́rẹ rẹ̀ mú lọ, ó sì sọ fún wọn bẹ́ẹ̀ pé ọ̀rẹ́ òun ni o, oníṣẹ́ ọwọ́ làwọn o, kódà wẹ́dà lòun jẹ́, bóun ṣe jẹ́ Tyler, ẹ bóun gbìyànjú fún un. Ẹni tó mọ̀ yìí ò mọ̀ yìí bóni ti rí ọ̀la òrí bẹ́ẹ̀ ló ń babaláwo tó fi ń dífa ojoojúmọ́. Ojoojúmọ́ ni báyìí kì í sọ̀rọ̀ ọ̀run mọ́ o, ìṣẹ́jú ìṣẹ́jú ni. Ìdí ni pé ẹnìkan sọ̀rọ̀ kan fún mi lọ́jọ́ kan pé ojúmọ́ kan àdúrà kan, ojúmọ́ kan ájò kan, ojúmọ́ kan oògùn kan ni tí bàbá àwọn sọ fóun. wipe eto n ba lo lojo wese eto n ba lo lojo monday o ti ba monday lo eto n ba tun lo lojo tuesday o ti ba tuesday lo eto n ba lo lojo wese o ti ba wese lo o ka lo be pe ojumo kan asiri kan ni o nitori pe kini ti eyan ba ti sun lale to ba tun ti ji laaro ojo keji ibanuje o tun bota re pe o tun ti ji won tun le wa kunrin ese tori be awon kan wa to je pe tan ba gboro pe baba kan be nbi kan tabi ya kan be nbi kan baba afa kan be nbi kan won o de be turo mo pe en tin le awon oduro awon na o se gbodo simi ore re yi mu lo won joko a joki se pe bi n pa ene si o orise gba o ko kan to tore re ni o igi mu kan jina sori ni o ile ti an ko ojura won lo ni o moto ti won lo ojura won lo ni o igbesi aye tawon mejeji jo n gbe ojura won lo ni o juwo enesi fe nasiru yi fe ki at least ko won to ore ehun na to n ba na 100,000 felere lagbo bo ye ko won na o le na 90,000 felere lagbo idi niyan o won gbese beto kale fun lai mo pe ewo iseda re nbe ninu ti won fi se ose yi won lo eran eyan o won lo egungun eyan o sugbon elomi o wa di ara re ko bere lowo eleda re pe ki lo fe atin ti o fe ti won ba ra aye wo ese ntaye re ngba to wa nkekere o ye ki wo fun ara re wo akose jaye ara re ngba to dagba boya to ba wo won ba so fun o pe eleyi mo je eleyi mo se eleyi mo lo jeje mo pe lati October 2022 ase on rowo tele aso lowo ni tele tele e gbo mo pada ja o tori pe nkan daru tan patapata patapata ni o to de ni tin fese rin o to wa dinu osu kẹrin ọdún yìí April ló wá láǹfààní pẹ̀lú bó ti ń káàkiri tó ń káàkiri tó ń káàkiri tẹ́yìn náà bẹ́ẹ̀ ṣe láǹfààní àti gbọ́ ètò yìí lálẹ́ yìí lòun náà láǹfààní àti gbọ́ rédíò lálẹ́ ọjọ́ náà tó fi wá gbégbèsè nǹkan ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí padà bọ̀ sípò fún ni báyìí o torí wọ́n sọ fún pé ó ti jẹ ìwọ̀ ìṣẹ̀dá wọ́n ṣẹ̀ṣẹ̀ wá ń wá ọ̀nà àbáyọ ẹ̀wò kò ní jù báyìí lọ fún talẹ́ yìí ló ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ lè fi pè ní 0705224252 bóyá fẹ́ bèrè nǹkan kan nípa ń tẹ́ gbọ́ yìí 0705224252 ṣòye báyìí ẹ̀ o ọtún bá bẹ́wà jẹ́ adékunlé òdìjọ́ mẹ́jọ ẹ̀ kú kalẹ̀.
1: Bàbá orí ọ̀fẹ́ spiritual center orúkọ roni ní tòótọ́ mo gbà nípa kí a gbé ètò àdúrà kalẹ̀ lórí èyíkéyìí ìṣòro tí ó ń jàbí ìjì àìrí ọkọ tàbí ayafẹ́ ṣiṣẹ́ bí eré jẹjẹ ríri tàbí àìrọmọbí àìsàn tàbí àrùn agbára àdúrà alukuran ni wọ́n fi ń jagun ṣẹ́gun pẹ̀lú òtítọ́ ọnú ibi tí màá pa ẹ́ wà ni màá gbà ọ́ wà bájẹ́ kọ́dẹ́ rúbà ẹ́ gbé gbogbo ìṣòro rẹ wá bá ọlọ́run àlá ní agbára ọlọ́run ìwọ náà yóò gbé gbà ọpẹ́ tètè yọjú sí bàbá orí ọ̀fẹ́ spiritual center tí ń bẹ ní number 9 honorable street olówó labo stop along lasu ìṣẹ́rí road iṣu sí ẹ̀gàn ìkọdọ̀ lagos ẹ pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08128718630 lẹ́ẹ̀kan sí 08128718630 tàbí 08034962522 08034962522 bàbá orí ọ̀fẹ́ spiritual center lórí kò gbé gbogbo ìṣòro rẹ wá bá ọlọ́run ọba àlá.

0: lẹ.
1: Ọ̀rọ̀ ìfọ̀kọ̀ rẹ̀ o.
0: Yorùbá lọ wọ́n pọ̀, wọ́n ní ṣẹ́ṣẹ́ tu kì í pẹ́tù.
1: Ọ̀rọ̀ ìfọ̀kọ̀ rẹ̀ o.
0: Àwọn bàbá mọ́nímọ́ní, àwọn bàbá mọ̀yànmọ̀yàn, wọ́n ní rọ̀rọ̀ àgbò kì í pàgbò.
1: Ọ̀rọ̀ ìfọ̀kọ̀ rẹ̀ o.
0: Òun ló di fa fún lásìpọ̀lú.
1: Ìfọ̀kọ̀
0: ti ṣe yèyé àṣẹ. Kí ni yóò pè lépè? Sáwéré pèpè ni ó pè lépè ẹ̀kàlẹ́. Mo kí wa tẹ̀ṣọ́ tẹ̀ṣọ́, mo kí wa tológun tológun lórí ètò ọ̀rọ̀ ìkọ̀kọ̀ fún talẹ́ yìí. Ìkànnì ìfẹ́sowápọ̀ Bond 92.9 FM tó kárí ayé tó kalẹ̀ sí nọmba 1 Adékúnlé Fájúwe Road, Ìkẹjà nílùú Èkó ń bí ń bẹ̀ láwà. Ẹ̀kàlẹ́, mú kí wa lórúkọ olóòtú ètò yìí, mú kí wa lórúkọ gbogbo àwọn tá a jọ wà lé agbára lálẹ́ yìí. Ọ̀túnba Bẹ́wàjì Adékúnlé lórúkọ tèmi. Orí ọ̀fẹ́ ó tó jẹ. Mo ń kí wa lórúkọ bàbá àfáà gbajúgbajà àti gbogbo ayé mọ̀ sí àfáà orí ọ̀fẹ́ tí Ọlọ́run bá gbé kalẹ̀ sílé àdúà orí ọ̀fẹ́ Spiritual Healing Center.

0: lóbìnrin lọkùnrin lọmọdé àti lágbà oyún inú àṣẹ bí gbogbo apáta ni mo kí. Eré ayé àgbósọgbọ́n fún ta lẹ́yìn lórí ètò ọ̀rọ̀ ìkọ̀kọ̀. O ni mo pè ní àfarawé. Kí ni mo pè é? Àfarawé. Àmọ́ bàbá t'Ọlọ́run fi ṣe onígbọ̀wọ́ ètò yìí tí a fi ń láǹfààní àti wá lọ́sẹ̀ ọ̀sẹ̀. Ẹja dókè lọ́hùn. Kẹ́ lè ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn lọ́wọ́. Ohun tó bá dàbí òkè ìṣòro, táyé sọ pé ẹ tẹsẹ̀ lébọ̀ ẹ wákùnrin ẹsẹ̀ yín. Òun làwọn èèyàn ń torí ẹ̀ lọ sọ́dọ̀ bàbá orí ọ̀fẹ́. Ẹyò Ọlọ́run sì ń gbádùn àwọn ń bẹ̀. Ẹja dókè lọ́hùn. Ọ̀tún bàbá ẹwà jí kẹ́ lè ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn lọ́wọ́.
1: Bàbá orí ọ̀fẹ́ spiritual center orúkọ roni nítòótọ́ mo gbà nípa kí a gbé ètò àdúrà kalẹ̀ lórí èyíkéyìí ìṣòro tí ó ń jàbí ìjì àìrí ọkọ tàbí ayafẹ́ ṣiṣẹ́ bí erin jẹjẹ ìrírí tàbá ìrọmọbí àìsàn tàbí àrùn agbára àdúrà alukuran ni wọ́n fi ń jagun ṣẹ́gun pẹ̀lú òtítọ́ ọnú ibi tí màá pa ẹ́ wà ni màá gbà ọ́ wà má jẹ́ kọ́dẹ́ rúbà ẹ́ gbé gbogbo ìṣòro rẹ wá bá ọlọ́run àlá ní agbára ọlọ́run ìwọ náà yóò gbé gbà ọpẹ́ ẹ̀ tètè yọjú sí bàbá orí ọ̀fẹ́ spiritual center tí ń bẹ ní number 9 Honorable Street Olówó Labour Stop Along Lasu Ìsẹ̀rí Road Iṣu ti Ẹ̀gàn Ìgọdọ̀ Lagos ẹ pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 081 2871 8630 lẹ́ẹ̀kan sí 081 2871 8630 tàbí 080 3496 2522 080 3496 2522 Bàbá orí ọ̀fẹ́ spiritual center ló ní kó gbé gbogbo ìṣòro rẹ wá bá Ọlọ́run ọba àlá.
0: Ẹni tí ó parọ́ ni ó sọ pé

o ti wà ní ẹlẹ́dẹ̀ẹ́sẹ̀ rédíò ìfẹsíwápọ̀ bọ́nà ẹ̀fẹ́ fúláwà láà ń dábẹ̀rẹ̀ tí a ń rọ́bí òwe lórí ètò yín ètò wa lágbo fàájì ètò tó mílẹ̀ mílẹ̀ rílẹ̀ kílẹ̀ alẹ̀ gbalẹ̀ láti àbáwá àríkúnlé fàájì òwe onígbòǹgbò òwe tí a wà ní tá à ń dábẹ̀rẹ̀ tí a ń rọ́bí òwe àgbàlagbà ọlọ́run pé o tún bá wa láyé o bá wa láyè tó dára ìwà ni ọláwọ yín ọlájídé lọ́kọ tèmi àìlọ́ọ̀gùn fàájì dáde wọ̀ kí ló mọ̀ èdè bábà èdè ìbàdàn mẹ́sí ọgọ́ ní olóyè ọ̀lẹ́ ọmọ àjòrò sùn ẹ̀gbìn yóò fúkà rẹ̀ fọ́ọ̀rẹ́ mu ọ̀tàgé ọlọ́mú òrù nítorí méjì tẹ́ẹ̀dó tẹ́gbọ̀ ń jagun lábẹ́ náà tó tí ó sùn tó ń sún ó ti ń kẹ́rù ló ń kẹ́rù ó ti ń kẹ́rù ló ń kẹ́rù mọ́lẹ́gùn jàjàjàjàjàjàjàjà kò ní ọmọ olóyè lókùtù wa tún jí kàmá rí àbá ń gbọ́ ọmọ òkè lantí lantí bílẹ́sì àlùkò náà ni akéde ètò náà tún ni olóòtú ètò bákan náà tún ìwà ni ọmọ wọn lúlẹ́sà tó láìkì yan bí kà sí nǹkan pẹ̀lú ọbẹ̀ ìgúsí oyè kò tẹ̀ bí sí tó yẹ kó láìkì ìgúsí àwọn lẹ́sà kí ni wọ́n fẹ́ràn ju ọlá ọbẹ̀ ọlá pẹ̀lú ayáde àkùkọ ọ̀làgbà kọ́lọ́ sànù wa tó kí agbóhùn ni díẹ̀ kọ́tẹ́ kọ́lọ́ kàdà sílé iléeṣẹ́ àbá ewé gbèmí mọ́ bọ̀ náà.

0: tó bá lè máa mú ni tọ̀lẹ́ mẹ́rún ẹ̀ mẹ́fà kílẹ̀ o tó mọ́
1: ó léwu díẹ̀
0: a ò sì gbọ́dọ̀ fojú sí ẹwà lọ́dọ̀ olólùfẹ́ jáfara o bá ti rìn tàgé tàgé bí ẹni fẹ́ ṣubú má rìn ká máa mí gúle gúle bẹ́ẹ̀ bí tàtijọ́ egbò náà dàbí ti gbà ní
1: abẹ́wẹ́gbè mi
0: 0862
2: ilé-iṣẹ́ bàbá ewégbè mi wà ní ketu bus stop ládojúkọ bíríjì ẹlẹ́sẹ̀ níbi tí wọ́n ti ń wọ mọ́tò alápẹ̀rẹ̀ ní ketu.
0: 0862 72 95 75 lápẹ́ rẹ̀ ṣe pàtàkì fún wọn àti gbogbo ẹbí rẹ̀ pátápátá.
3: ẹ kú ilé ìlàkàrà lé o kò ní ẹrì wá látẹ̀rù ọ̀nà kábíyèsí láti ọba aládìláàfún mo ní àlejò kan ní agbára òdú ni wọn èèyàn ńlá ni wọn wọn ń bẹ pẹlú mi ní agbára ń bí ṣùgbọn ó tó di pé mo gbọ ọwọ orí ètò orúkọ tèmi ni olúmìde ọlálérè fẹ pè mí ní olúmáìtì omi ẹkọ ẹkọ ni.
4: lẹ́ni ṣáńjẹ́ ìjù mi lámì yọ ẹyẹ àti gbọ́dọ̀ abárí èsì tí mo tún ń gbèdé.
3: bàbá ewégbè mi bàbá ń sọ̀rọ̀ oníṣègùn ìbílẹ̀ tó dáńtọ́ dáadáa ó mọ̀ nípa ewu àti egbò ká fi ṣọmọ ara ilóore tó jẹ́ pé tí àwọn tó ní ẹ̀sọ̀ kan sí mí lọ́ bá fi lè pè wọ́n àbí wọ́n pọ̀ sí wọn nílé iṣẹ́ wọn kó tọ̀hún máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ṣùgbọ́n ẹnu oníkànnà ti ń gbọ́pọ̀ wọn ẹnu ọlọ́fọ̀nà ti ń gbọ́mọ̀tá bàbá ewégbè mi kò bá mi gbà á.
2: ẹ gbà
3: ẹ kí ara lẹ́sà.
2: mo kí gbogbo etí tó ń gbọ́ mi nílé ọlọ́run kò ní gbà láfíà lára wa orúkọ èmi tẹ́ ń gbọ́ ìní gbajúgbajà oníṣègùn ìbílẹ̀ tí gbogbo ayé mọ̀ sí bàbá ewégbè mi tí mo wá láti ìpínlẹ̀ ọ̀sùn.
3: ọdún kẹlò orí rèé tí ẹ ti mọ̀ nípa ewé àti egbò ká máa lo nǹkan ṣègùn ìbílẹ̀.
2: bàbá tá a bá ní fi kún 25 years mi rè
3: ọdún
2: mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n nídìí iṣẹ́ ewé àti egbò.
3: bàbá ewégbè mi ẹ máa ń sọ fún mi pé àwọn èèyàn sì mọ̀ yín bóyá ẹ ti wá yí padà àbí ó sì wà bẹ́ẹ̀ náà nípa iṣan ara pé à ń tọ́jú iṣan ara ni ẹ mọ̀ ń pa ẹ̀ dáadáa ẹ bá lé ẹ fi kọ ẹ fi lo òkè òkun ẹ ti lọ gba ẹ̀kọ́ sí i ṣé bẹ́ẹ̀ náà sì ni sà.
2: ẹsẹ atọkùn mi ò tí ì yí padà mi ò sì ní yí padà láéláé torí tí mo mọ̀ ń pa ẹ̀ tó sì dá mi lójú òun náà ni ká ṣe ìtọ́jú iṣan ara yálà ọkùnrin ni àbóbìnrin.
3: nípa iṣan ara yìí sà kí ló ń fà á gan-an náà kọ́kọ́ bẹ̀rẹ̀ bẹ́ẹ̀.
2: ẹsẹ atọkùn ohun tó lè mú àdínkù bá agbára tí iṣan fi ń ṣiṣẹ́ lára ó poríṣiríṣi ṣùgbọ́n ẹ jẹ́ ká mẹ́nu ba díẹ̀ ńbẹ̀ àkọ́kọ́ ni téèyàn bá ti ní ìtọ̀ ṣúgà bẹ́ẹ̀ ni ẹ̀kejì téèyàn bá ti ní òkú àtọ̀sí ẹ̀kẹta téèyàn bá ti ní àìsàn ìbálòpọ̀ ọlọ́jọ́ tó ti pẹ́ èyí tó tún fara pẹ́ ni fún àwọn tí wọ́n bá ní ọ̀rá lára tí wọ́n bá sanra ó ṣeéṣe kí wọ́n nípèníjà nípa àìsàn ara.
3: àwọn tó bá ní ikùn bóyá.
2: bẹ́ẹ̀ ni bóyá wọ́n sanra.
3: ṣé ọkùnrin nìkan ni ó ní iṣan ara yìí ni àbí ó ń ṣe bẹ́ẹ̀ fọlọ́bìnrin náà.
2: bí ìsanra ṣe ń dọkùnrin láàmú bẹ́ẹ̀ náà ló ń da obìnrin láàmú.
3: bàbá ewégbè mi ẹ bá mi tu fẹlẹfẹlẹ kí à ń pè ní iṣan ara gọ́sà.
2: ẹsẹ atọkùn iṣan ara dàbí òpó tó gbé ilé dúró ni tí òpó yóò bá ti dúró dáadáa ilé ò ní dúró dáadáa gbogbo ara tí iṣan ò bá ti dúró dáadáa ń bẹ atọkùn ara náà ò ní àlàáfíà.
3: àwọn tó bá wá ní ìpèníjà yìí lórí iṣan ara yìí báwo lè yàn tí lè mọ̀ pé mo mà ti ní kùdìẹ̀kùdìẹ lágbo ara.
2: ẹsẹ atọkùn ìwọ tí ò ń gbọ́ mi nílé yálà àgbàlagbà ni ẹni àbí ọmọ kékeré tó jẹ́ pé tó o bá ti jí láàárọ̀ gbogbo ara bẹ̀rẹ̀ sí ní ro ẹ ìwọ tó jẹ́ pé ọwọ́ rẹ ń kú tàìtàì ẹsẹ̀ rẹ ń kú tàìtàì
3: ọwọ́ máa gbọ́n báyìí.
2: bẹ́ẹ̀ ni àbí ìwọ tó jẹ́ pé tó o bá ti rin òpó náà kan sí kejì á ti máa rẹ̀ wá ti máa mí gúle gúle àbí ìwọ tó jẹ́ pé àti bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀ ó dogun fún ẹ ẹlòmíì tó bá ní kó bẹ̀rẹ̀ báyìí ẹ̀yìn yẹn máa bú so ni ẹlòmíì á ní ìbàdí ń bù ń so ẹlòmíì á ní ẹ̀wá àdí méjèèjì báyìí ń ro ohun.
3: ọ̀pá ẹgbẹ́ mi ẹ̀wá àdí mísà ṣé àwọn tó bá ń rìn tó ń fọ́ mú bàrá àdí báyìí tó ń bẹ̀rẹ̀ àbí tó ń rìn tó ń pẹ́ ń ta gèégèégèégè ṣé ká tún ní pé iṣan ara náà ló ń sún.
2: ẹsẹ atọkùn iṣan ara wọn ti ń daṣẹ sílẹ nìyẹn.
3: tó bá ti wá rí báyìí sà pé wọn ti ń kẹ́ fí àwọn nǹkan báyìí ní àgọ ara kí ni kí wọn ṣe.
2: ìwọ tó o bá ti ń ríru àwọn àpẹẹrẹ tí a dárúkọ yìí má fi ìgbàlá rẹ dọ́là yọjú sí bàbá ewégbè mi kájọ sọ̀rọ̀ tí ẹ bá ti kọ́kọ́ dé ilé iṣẹ́ tiwa lẹ́yìn tí ẹ bá ti gba káàdì 1000 a wà ṣe àyẹ̀wò fún yín lọ́nà tìgbàlódé àti ti ìbílẹ̀ tá a fi mọ kí ni ń ṣe yín gan-an. igba wo ni kini yi ti bere ibo lo debu ka to mo ogun ta wa fi se wo san fun yin
3: ṣugbọn mo ngbọ ta ma so fun mi pe ofe le nse ayewo
2: beni ofe layewo amọ te ba ti di egba ka di 1000
3: yen o ti poju baba egbe mi ko to ni pe e pe ero ibani soro yin ati bi ti olule se yin wasa awon ko ma nsaba so wi pe awon ori orusun ori a ma lago elemi a ma ni ah ara ma ro ohun ha ohun o le sun si gbogbo eleyi naa ni se pelu iṣan ara
2: bẹẹni o ni se pelu iṣan ara ṣugbọn eto tun fara pe kini kan wa tan baba ma n pe ni ofa se di ofa kan wa tan pe ni ofa sakatu ti ofa yi ba wole si yan lara a bere si ni ba omi ara iṣan ara eje ara egungun ara je ni so ti ofa yi ba ti wa pe lara o se se ki ara ma ta ni ki nkan ma so kulukulu kaakiri are ni abi awon kan wa awon lawon ti lo sigba awon ti lo sawo awon ti lo sigoko baba asasun o se se ko ma je san ara ni ko de ofa ara olohun o ni fi aisan ti o gbogun ko ni fi de wa mole ko si tin se ni atokun ti o ni wo san ori ni ko gbe wa padi alawo re ama teyan ba de odo baba ewe gbe mi pelu ogun olohun ba to da ewe ati egbo yo ri wo san awa ki si olohun o ṣugbọn afit ọlọrun siwaju ọlọrun de fun wa si
0: o pataki to ye fun omo ede niyan ni ki alaafia re pepelepele ko ba kuro lọwọ foni kufọ ladide agbara wa kale lọwọ isoro ese orukun ejika ibade ati eyin ti daku abi riro gbogbo ohun to ba le ma mu ni tole emerun emefa kile o to mo lewu die a o si gbọdọ foju se wa lodo ololufe japara o ba ti rin tage tage bi eni fe subu marin ka ma mi gule gule nbe bi tatijo egbo naa n dabi ti gba ni abe ewe gbe mi 0862 72 95 75 iṣan ara ló ń gbé ẹ̀dá dúró òun náà sì ni ọkùnrin fi ń jọkùnrin ó gba ìṣàn ọwọ́ kíkú ẹsẹ̀ kúkú ta ìta iláàyè wá sì jẹ́ kí apá ẹsẹ̀ kan rẹ di ọ̀tá rẹ oòrùn àrùn ni kì í jẹ́ kí ìṣàn ó gbádùn ewé àtẹ́gbò sí lọ́kọ́ wọn àti ewégbè mi sì mọ́ dájúdájú.
2: Iléeṣẹ́ bàbá ewégbè mi wà ní K2 bus stop ládojúkọ bíríjì ẹlẹ́sẹ̀ níbi tí wọ́n ti ń wọ mọ́tò alápẹ̀rẹ̀ ní K2.
0: 0862 72 95 75 lápẹ̀ rẹ ṣe pàtàkì fún wọn àti gbogbo ẹbí rẹ pátápátá.
3: Nígbà bá ṣe ní darapọ̀ mọ́ wa òun náà lè ń gbọ́ bàbá ewégbè mi láti ìpínlẹ̀ Ọ̀ṣun. Àwọn ni wọ́n mọ̀ nípa ewé àti egbò dáadáa. Bàbá ewégbè mi ṣé ká ní pé iṣan ara yìí òun gọ́gọ́gọ́ ló gbìyàn dúró ni.
2: Ẹ̀sìn iṣan ara gangan là ń pè ní ìdọ́mi nìyàn. Òun ló gbé ara wa dúró tí ìṣàn yìí bá ti ní àkùdé ara ò ní dúró bó ṣe yẹ kó dúró ẹ̀rẹ̀ lómìn tó bá bẹ̀rẹ̀ báyìí ẹ̀yin adún ká ìṣàn ara ti ń daṣẹ́ sílẹ̀ nìyẹn tó bá ti di pé ẹ̀jẹ̀ orí bí lọ bó ṣe yẹ kó lọ omi orí bí lọ bó ṣe yẹ kó lọ lórí iṣan ẹnìyẹn ò ní pè ní dà ìwọ lọmọkùnrin tó ń gbọ́ mi nílé tó jẹ́ pé àti ṣe ojúṣe rẹ nínú ilé ó dogun fún ọ ìṣàn ara rẹ ti ń daṣẹ́ sílẹ̀ nìyẹn gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pé n tá ń pè ní ọlọ́mọkùnrin gan ìṣàn ló gbé dúró ṣẹwárí atọ́kùn àwọn nǹkan kan míì wà tó lè ṣe àkóbá fún ìṣàn ara ìwọ lọmọkùnrin tó bá ti ní àìsàn ìbálòpọ̀ lọ́jọ́ tó ti pẹ́ lè tan bàbá wa ń pè ní òkú àtọ̀sí ó ṣeéṣe kó ṣe àkóbá fún ọlọ́mọkùnrin náà tó bá ti pẹ́ lára yóò ti kó ba ìṣàn kò wá ní jẹ́ kí ìṣàn yìí ní agbára àti gbé ń tá ń pè ní nǹkan ọlọmọkùnrin dúró.
3: Àwọn ọlọ́mọkùnrin tó jẹ́ pé nǹkan ọmọkùnrin wọn ó kéré ju ọjọ́ orí wọn lọ́kọ́.
2: Ìṣàn kan wà níbi nǹkan ọlọ́mọkùnrin tó jẹ́ pé orí ẹ̀ ni ẹ̀jẹ̀ ń gbà kọjá tẹ́jẹ́ ò bá ti lọ bó ṣe yẹ kó lọ. Bí ọmọkùnrin yẹn bá ti ń dàgbà sókè nǹkan ọmọkùnrin ó máa máa sókè ni. Eléyìí ni bàbá wa ń pè ní àsókè.
3: Ṣùgbọ́n tó bá ti ń délé iṣẹ́ bàbá wa gbè mí àyẹ̀wò fínífíní ń bẹ̀tẹ̀ sí fún un.
2: Bàbá àyẹ̀wò fínífíní wà á ti ní àwọn ẹ̀rọ ìgbàlódé tá a fi ṣe àyẹ̀wò tá a mọ ibi tí àìsàn lúgọ sí lágọ̀ọ́ ara bá a ṣe ní ti ìgbàlódé bẹ́ẹ̀ náà la ní ti ìbílẹ̀ tá bàbá wa ń lù láyé jọun. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bàbá ewégbè mi rè 0806272 9575 ẹgbọ́ lẹ́ẹ̀kan sí 0806272 9575 iléeṣẹ́ bàbá ewégbè mi wà ní K2 bus stop ládojúkọ bíríjì ẹlẹ́sẹ̀ níbi tí wọ́n ti ń wọ mọ́tò alápẹ̀rẹ̀ ní K2. Iléeṣẹ́ bàbá ewégbè mi wà ní K2 bus stop ládojúkọ bíríjì ẹlẹ́sẹ̀ níbi tí wọ́n ti ń wọ mọ́tò alápẹ̀rẹ̀ ní K2. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bàbá ewégbè mi rè lẹ́ẹ̀kan sí 0806272 9575 7 5.
3: Baba egbe mi asiwa pelu won ni ile agbara lori isun ara olomokunrin ta si so tori pe opolopo awon olomoge to wa n ta nsin won fe omokunrin tori o le se dede lodo won mo so fun mi lekan mo ni awon to mo n pa daada ti won fi se yin ran re won si wa lati ipinle osun yen ni osun state baba egbe mi kini nkan mi ti o tun le se akoba fun le se dede omokunrin
2: ese atokun iwo to ngbo mi nile eleyi iko mo laarin an baba mi ti won ngbo mi nile okunrin to ba ti ni ifo sugar ko ni le se daada iwo okunrin to ngbo mi nile to nto bi eme ta bi eme rin ile to mo
3: isera
2: yo se akoba lati se oju si re pelu olulufe re ninu ile akoko niyan en ti ba ti nto le meji le meta kile to mo o ti nto alaafia ara danu ba se nto yi ni san ara mama da se sile awon mi ti won ba ji laaro atokun ese won awu te ba fowo jin bayi a ji lonu aisa kan niye abi eyin iya mi te ngbo mi nile ati baba mi to je pe ojo ori lo fa isan ara ti yin ati ni awon egbogi to da fun agbalagba
3: gbe
2: ni ba ti larugbo nile
3: ojo ori na ni se pelu isan ara
2: be ni ojo ori ni se pelu isan ara tori baba se ndagba si be na ni ara o se ma da se sile si sugbon ati ni awon egbogi to da fun ipenida bayi eyin te ngbo mi nile mo sopo ti logba o ti lo awo o ti lo koko baba sasun aisa ni bo mi mo ra ki npa loruko to nje tu mi sita ki nfi esile gbogbo wa la mo bi lu seri atokun nile se baba ewegbe mi a fi ara niyan te ba ti koko dodo wa afa te koko de ni pe e koko je anfani etunwo
3: discount wa ti se ayawo ofe fun won
2: ni lana ti baba wa ati ti
3: gbogbo ni baba egbe mi musole kan mo ni ah kin ira ti o lo mo nu won mo npa daada o ron le tin gba lati ni won ko mo ra bi asodun se ton ba ti de le se yin e nso fun mi ma e nfo ogbon ya pe gbogbo on to se olagbara
2: atokun pelu ogbo olon te ba ti de le se wa e ni kaba mo pa se wa ile se baba ewegbe mi wa ni ketu bus stop ladoju ko bridge lese nibi ti won tin wo moto alapere ni ketu ile se baba ewegbe mi wa ni ketu bus stop ladoju ko bridge lese nibi ti won tin wo moto alapere ni ketu
3: e ma nfara bale pe ero ibanisoro yin
2: ero ibanisoro baba ewegbe mi re o 08062729575 e gbo le kan si 08062729575
3: odi gbakan to adipo lowo alejo wa baba ewegbe mi oruko temi o ti ipada le kan si olumide olalere ni oruko temi le pe mi lolumighty omi eko eko ni ese o
0: o pataki to ye fun omo ede ni eni ki alaafia re pe perepere ko ba kuro lowo ko ni kufo ladide agbara wa kale lowo isoro ese orukun ejika ibade ati eyin kidaku abiriro gbogbo on to ba le ma mu ni tole emerun emefa kile o to mo lewu die a o si gbono foju se wa lodo ololufe japara o ba ti rin tagetage bi eni fe subu ma ni ka ma mi gule gule be bi tatijo egbo na nda bi ti gba ni abe wegbe mi 0862729575 isara lo n gbe eda duro na si ni okunrin fi n jokunrin o gba isan owo kiku ese kuku taita ilaye ma si je ki apa tese kan re bi ota re o ro arun ni ki je ki isan o gbade wi ategbo si loko won be ewegbe mi si mo daju daju
2: ile se baba ewegbe mi wa ni ketu bus stop ladoju ko bridge lese nibi ti won tin wo moto alapere ni ketu
0: 0862729575 lati are se pataki fun wo ati gbogbo ebi re patapata
3: baba egbe mi nu ni ketu bus stop ladoju ko bridge lese nibi won moto alapere ni ketu ajison specialist ajison commander ajison international comment kan mi ju ki kan okunrin o ji pepe ko ta se la fe maju o ti wa nu e kan so be gbe mi ni ketu bus stop iyun ni arije ko bi je lese ta ti won to la pere ni ketu e wa ti ma ago ni la ti ma si 0806 27 29575 0806 272 9575 e la ro la ke kan si baba ni gbe mi ni ketu bus stop l'office won o ti wa ni e ka gbo ori ara
1: Hallelujah.

0: Orlando Julius ní òun tó pè ní and his modern aces kó tó di Èkémadé bọ́lá fọrúkọ ọlọ́run bá fọrúkọ àbọ̀kùnrin nígbà tá a wà nìbàdàn ní independence club kí bọ́lá nìbàdàn àti mọ́ sí sunday jump ní 20 naira ọ̀làgbára ọlọ́run sànù wa mọ́ tó gbọ́dún di 50 naira sunday afternoon jump àdúpẹ́ tó kì í dùn ọ́ pọ̀ sókè náà ní ọbẹ̀ oge ẹ lè pè mí lórí aago lẹ́yìn ètò 09015446290 09015446290 ẹ̀mọ̀kí blessing àlùkò ọ̀làwọ̀yìn ọ̀làjẹ́lùkọ ìrìn náà gan fàájì dáre blessing àlùkò náà ní akéde ètò náà tó ní ọdọ ètò ètò ọmọ ọmọlẹṣà ìyá àdùn lẹnu rẹ láti ẹlẹdẹ máa rẹ aláàánú ní jìnnà sí ọ thank you very much kí abamidára náà adéfẹmi ojúkòtò thank you very much god bless you mẹ́ka tó fẹ́ lọ yẹn abọ́ sínú ọ̀run láti ẹdùn rẹ ojú báyìí lọ ọ̀làwọ̀yìn ọ̀làjẹ́lùkọ kásùn láyọ̀.
1: Dabuye, I'm in the city. Get your wall, you're a better man, I'm a better man.

náà ni ẹ ti gbọ́ yẹn o ní afikasẹ ètò àìtó yín lágbo fàájì tàbíkasẹ ńlẹ ní ìní lágbára lọ́wọ́ náà tó bá tún dìdà yìí ọ̀sẹ̀ tó ń bọ̀ ẹ jẹ́ kájọ pàdé alàgbà ọlájídé ọláwọyé fún ètò yìí kan náà lágbo fàájì a dúpẹ́ lọ́wọ́ yín bẹ́ẹ̀ tí o ṣe wà pẹ̀lú wa láti ìgbà tí a ti bẹ̀rẹ̀ látàárọ̀ títí di wákàtí lágbára lọ́wọ́ ọlọ́run ààbò ọlọ́run àánú àti ìfẹ́ rẹ̀ kò ní fi yín sílẹ̀ o bẹ́ẹ̀ ni kò ní fi gbogbo wa sílẹ̀ lápapọ̀ ní orúkọ àwọn màmá wa látòkè wa màmá wa princess adenike adegoke àti bàbá wa alhaji wahab akọ́ṣílẹ̀ náà làkè yín púpọ̀ ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa a dẹ̀ kí yín pé ó di láàárọ̀ lágbára ọlọ́run nígbà tí aago mẹ́rin bá ti lù lágbára ọlọ́run ẹ jẹ́ kí a jọ pàdé ká tún mú àwọn ètò wa láti bẹ̀rẹ̀ ní ọlọ́kọ̀ òjọ̀kan lágbára ọlọ́run àti èmi àti gbogbo àwọn tá a ti jọ ń ṣiṣẹ́ láti àárọ̀ ẹ náà ni à ń kí yín pé ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa gbogbo àwọn tí wọ́n wà níbi ẹ̀rọ amúnáwá wa gbogbo àwọn tí wọ́n wà níbi ẹ̀rọ alátagbà àti àwọn tí gbogbo wa pátápátá tí a jọ ń ṣiṣẹ́ pátá ẹ là ń kí yín pé ẹ ṣe gan ni ẹ ṣe ń tẹ́tí sí wa engineer dá engineer tuji àti gbogbo àwọn èèyàn wọn pátá tó fi mọ́ engineer bayonle àti engineer chusabi àti gbogbo àwọn èèyàn wọn engineer adesina engineer omuegun àti gbogbo àwọn èèyàn pátápátá àfi orúkọ wọn àfi kìyìn púpọ̀ ẹ̀ṣẹ̀ gan ni bí ẹ ṣe ń tẹ́tí sí wa nígbà tí aago mẹ́rin bá ti lù lágbára ọlọ́run ojú máa mọ́ lágbára ọlọ́run àbọ̀ ọlọ́run adájú lórí yín àti gbogbo wa àtùjọ pàdé ẹ rántí láti tilẹ̀kùn yín ẹ ti windo ẹ ti géètì gbogbo nǹkan tó bá yẹ kó ti ẹ jẹ́ òtì gbogbo ẹyin tẹ́dẹ̀ wà nílé ìgbádùn nǹkan ẹ̀jọ́ ẹ má máa mú para ò kẹlẹ̀ délé láyọ̀ àti àlàáfíà àbọ̀ ọlọ́run adájú lórí yín àdẹ̀dájú lórí gbogbo wa náà ẹni tó ṣẹ̀ṣẹ̀ ń lọlé ẹwà mọ́tò díẹ̀ díẹ̀ ẹ̀yìn tẹ̀dẹ̀ ti délé náà ẹ rí i pé ẹ mú ètò ààbò ẹ kí ẹ jẹ́ kí kó dà lágbára lọ́wọ́ náà àbọ̀ náà adájú lórí gbogbo wa a kí yín kó dàárọ̀ níbi gbogbo tẹ́ ẹ ti ń lọ wa lẹ́sìn àlòkò lórúkọ tèmi o àjọsùn láyọ̀ àjíjì òdòdó lágbára ọlọ́run kó dàárọ̀.